0: Kalema.
1: Kalema.
0: Ma? Lati Iwo.
1: Lati Iwo, okay.
0: Emi koma lo.
1: Koma lo, kini di?
0: Ola mi koma. Koma lo. Teri to ba lo ko, okunrin wa pe mi.
1: Okunrin yen yo fe lomi, yawo gan ni loko mi ni ilu oba mo. Okunrin yo fe yawo mi ni Nigeria. Onaro, ashi. Hello, daddy. Me.
2: Yes, sir.
1: Yes, sir. Mo fe farabalẹ gbọ yin dada bayi.
2: Daddy, fidi ti mo din toro.
1: Oye mi.
2: Gun ale be.
1: Oye mi, sir.
2: Da, nigba ti e so pe won si test.
1: Se
2: obirin nikan ni ti se oni mo ti test kokon tokun yen na ti test
1: se ni bi won so pe won se test
2: e so be e ni se test e ni pe boya nkan kan so obirin
1: iro mi
2: n pe so be abi
1: so mi so be mi so pe se test mi so pe se test
2: won ni atori nkan se nkan ni olorun
1: olorun
2: odun kan won gbo ko se mo to ba pe se test ah mo bi ti nkan ti orun ki
1: mo se test o because nurse ni yawo
2: sugar
1: mo soro de bi test fun mi
2: okay
1: mo soro de bi test
2: okay sa ba di okunrin sa ba di close resort ti e to bi ni kan la ma ri so
1: okay
2: eri mo fe ka mo ni pe obirin yen okan e ti si okan e ti naru ko si te le ba so okan e ti naru kuda poko e so mewa ibe lokan e wa owo la pe obirin fenu owo obirin le menu o le buwo lenu iju lenu tapute obirin o mu owo okan e ti si alo ta o ku joko ti gan ko yidi kankan ati si na ko yidi kankan imana temi ni pe to ba je pe be ni wa na to ba ti lo yawo ti tuka ko mo be to ba e mo be lo o ti pe yawo ti tuka ki to ba ti don ah o yo ti ti bo ya ba bi ba ko ri lo wu an se so e ma bo ba ti don gan ni o to ri ti
1: hmm
2: lo lo bo ya n lo meto to lo n pe fi gba lati fun won lo ma niyan okan re ti si yo ba lo eje o lo kokun re o wa yawo mi ni bi ti o duro ti ti o bi ma fun o ba je pe won se test fun to ko na lo ti e bo lo ba ni won padi to yo ba je padi ma we aye pe bo lo se wi yen to lo ta pe owo re gbe awon nurse ati doctor lo gbowo ju lohun mo le ro re kan ba bi millions of naira na ni gba a week
1: Je
2: ma se owo tin gba ni London ni owo ti wa millions ni per week le pe weekly na san owo ni London ni ilu oyibo ni America a week to nba gbogbo won e meti spend to ti ma to ti ma bi to wu lo okay ti naro ti o ba ti lo pere bi awo oko ti awa yawo mi ti o bi ma fun boya olomo ti e ni olorun fe pese fun olomo te tan na lo fe pese fun won yen odun marun ni mo gbo ko and then stand is running away turning out so do ba mo ko won lo ejo lo o mo mo pe olohun o si na ba mi gbe that is my own little contribution ya fe lo mi lai
1: ashe atuko hello
0: hello
1: e ka le sir
0: e ku eto
1: yes sir
0: olohun yen ni daro
1: ami o jesu
0: ere ọkọ rẹ ló nífẹ rẹ o
1: ọkọ ẹ ló nífẹ ọmọ rẹ ló nífẹ
0: ọkọ ẹ ló nífẹ ìyàwó ẹ tó bá ti di pé àwọn fámílì ọkọ tó bá fẹ́ ń sọ fọkọ pé kọ ìyàwó ẹ tọkọ bá fẹ́ kọ ìyàwó ẹ tọkọ bá ti wá tí ní kó fẹ́ kọ òun náà sọ pé ó máa lọ bí ó bá fẹ́ lọ ni ọmọ táwọn ẹgbẹ́ àwọn òbí ọkọ bá ti pé kọ ìyàwó ẹ pé ọmọ làwọn níbi wọn jẹ kóye pé kó lé ìyàwó ẹ dànù
1: lọ́wọ́n
0: ò lé ohun ọ̀fẹ́ kọ ìyàwó ẹ̀ gẹ́gẹ́ pé kó má lọ ẹ̀ má jẹ́ obìnrin ẹ̀ dẹ̀ bí ó ti change tó ń lọ yẹn tí o dé pé ẹ kò dé family ní ìran wọn rí ibẹ lọkẹ a wà fún máa lọ kò sí wọn ti fẹ convict ẹ kò lè gbọ lórí tó ń lọ lọ ọkọ ni pé wáyàwó mẹsàn rẹ ọjọ ni gbé bàjẹ.
1: Ami ami ami ọdẹ sẹ. Àwọn èèyàn dé ń sọ̀rọ̀ o. Hello, daddy mi.
3: Hello, Adeyinka.
1: Hello, sir.
3: Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sà.
3: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sílẹ̀ yìí, bẹ́ẹ̀ mi ṣe fojú tèmi fi wò ó rèé o.
1: Ok.
3: Tẹ́rí obìnrin yẹn, èmi mọ̀ pọ́kàn yẹn ti ṣínà. Ọkọ tó sì ń sọ fún pé ó rò ó dáadáa. Ọkùnrin yẹn mọ nǹkan tó ń sọ o. Èdè tó ń pè yẹn ó yé ó dẹ̀ nítumọ̀ tó pọ̀ ìtumọ̀ yẹn dẹ̀ ó jinú bóyá ọkọ̀ gan ti gbégbèsè ìrìn àjò lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ fún pé tíyàwó ẹ̀ bá ti lọ tó ó tán nìyẹn o kò lè ẹ́ bà fẹ́ ẹ mọ́ ló fi sọ pé kó rò ó dáadáa kó tó lọ o. Ó ní kí ọkùnrin yẹn ti gbọ́ so òun ni kó tó èrò ara ẹ̀ obìnrin yẹn ni kó tẹ́rò ara ẹ̀ pa èmi ò lè sọ pé kó má lọ síbi tí ó ti ṣoríire ṣùgbọ́n kó rò ó dáadáa torí tó bá lọ kò sí bó ṣe máa lọ sọ́hùn-ún kẹ mọ̀ pé bàbá orílẹ̀ òwú pòwe kan fun lẹ́ẹ̀kan ìlú tí wọ́n gbé kọ́ ẹ̀gbẹ́ ayé ń lù ú bèlèǹtàsé yìí tó wà lára ògiri ṣé òun tó wá lọ sọ́run tí ò sáde lórí ẹ̀ lọ́run tí ò lọ́kọ ń bẹ̀ tí ò ní kankan ṣọ́kùnrin ò ní le ọkùnrin ò fẹ́ ara rẹ̀ kì í ṣòkúta kò sí bó ṣe lè lọ ń bẹ̀ tó bá ní sùúrù dáadáa tó bá lóṣù mẹ́ta gbà tí ó bá fi lóṣù mẹ́fà lẹ́nu iṣẹ́ yẹn yóò rọkùnrin tí ó máa befriend ẹ̀ tí ó sọ pé káwọn tiẹ̀ kóhun tiẹ̀ fi yẹn máa nara ná ó lè ní lọ́kàn kóhun òní fẹ́ ńgbà yẹn ṣùgbọ́n gbà ọwọ́ bá wọwọ́ tán kò ní rí bẹ́ẹ̀ mọ́ o so kó lè mọ̀ pé òun ti sọ ọkọ òun lẹ́ǹbí torí fúnra rẹ̀ ló fi ọkọ ẹ̀ lẹ́ǹbí tó lọ tọkọ dẹ̀ sọ pé kó rò rè tó bá ti lọ èyàn rọra fẹ́yàwó míì ni so ntẹ́mi rí bẹ́ẹ̀ yẹn kó ti mọ̀ pé ilé òun ti tú ká ó ti tú ìdílé ẹ̀ ká ibi tó lọ yẹn ni ó máa ṣe ọkọ ẹ̀ ó fẹ́yàwó mi.
1: Hello, mami.
3: Mama ń bá yín sọ.
1: Hello, ma.
4: Ẹ ka ẹ kú ojúmọ́ o.
1: Ojúmọ́ rí mami mi.
4: Oyún mi ti ẹ̀dùn pé arábìnrin yẹn náà ń gbà tọkọ ẹ̀.
1: Mo ń gbọ́.
4: Kí n sọ̀tàn kékeré kan fún
1: mi.
4: Ẹnìkan ó lóun fẹ́ travel out. Òun àtọkọ ẹ̀ mọ ẹnìkan tó lè bá wọn tòwé lọ́hùn. Wọ́n wá bá obìnrin yẹn tòwé ọkọ ẹ̀ wá bí ó dẹ̀ ti bímọ kan fọkọ ẹ̀. Ìgbà tí wọ́n dọ̀hún tán ẹni tó bá wọn tòwé yẹn ló padà gba obìnrin yẹn tó fẹ́ o. Ó dẹ̀ bímọ fún un. Ọkọ ẹ̀ ò mọ̀ pé ẹni yẹn ó ti gba ìyàwó òun ó ti fẹ́ ó ti bímọ. Kò jẹ́ kó bọ́kọ ẹ̀ sọ̀rọ̀. Ọmọ kan ṣoṣo tóbìnrin yẹn ti sílẹ̀ ń bí lóbìnrin yẹn máa ń bá sọ̀rọ̀ ló fi máa ń gbọ́ ohun ọkọ ẹ̀ ní Nàìjíríà. Ìgbà tó wáyà ọmọ yẹn wọ́n tún wá fẹ́ tòwé ọmọ yẹn pé kó lè wá sọ̀hún yẹn wọn ò rí ìwé ọmọ yẹn tò. Ọkùnrin ti ọ̀hún yẹn tó gba obìnrin yẹn ó wá ní kí obìnrin yẹn jẹ́ kí ọmọ ti Nàìjíríà yẹn kó lo orúkọ kó lè rọ́nà wọlé. Wọ́n tún wá lo orúkọ bàbá yìí tí ọkùnrin yẹn tọ́mọ yẹn tún fi wá wọlé sí Ovas. Ìgbà tó wọlé sí Ovas tán ọmọ yẹn kàwé tán ó graduate wọ́n wá fẹ́ ṣe graduation fún tí wọn pé bàbá ẹ̀ wà Nàìjíríà bàbá wa ní kí wọ́n jẹ́ kí òun wá ṣẹ̀yẹ fọmọ lọ́hùn. Màmá ẹ̀ ló dá màmá wa sọ fún bàbá àti bí tọ́jọ́ wà lọ́hùn pé bàbá ọmọ òun fẹ́ wá ṣẹ̀yẹ fún ọmọ ẹ̀ ó ní kó sọ fún pé kò gbọdọ̀ wá o pé tó bá wá ọlọ́pàá ni ó gbé ó ṣe kó orúkọ òun lọmọ ń jẹ́ fóun ló ń lọmọ. Fóun ló ń lọmọ o pé kán sọ fún kó gbọ́ pé tó bá wá sí bí ó máa ṣẹ̀ sí ṣe mọ̀ bàbá ìyá wa sọ fọkọ ẹ pé bẹ́ẹ̀ báyìí ló ṣe rí bàbá ńlá gidi wọn wá ní kí àwọn èèyàn wá sọ fún bàbá pé kí bàbá lọ ní sùúrù torí tó bá fagídí lọ àṣírí á tú pé orúkọ ayédèrú lọmọ yẹn lò ẹ bá yẹ ọmọ yẹn jẹ lọhùn tán fáwọn òyìnbá sọ pé wọn jà wọn ló lè ní.
1: bẹẹni
4: wọn lé ọmọ àti bàbá olè tó gbàyàwó ńyàwó àti ìyá ẹ gan àwọn gan ọrọ àwọn ò mọ. bàbá ẹni sírúsì nàìjíríà ẹ jẹ ká yọ ọmọ yín dáa tó bá dáa tán ọmọ yín lè padà wàá gún yín lọ sọhùnún yẹn nígbà tó bá ti wà ó ti kú ó lórí fẹsẹ nílẹ. tó ẹni tó ń sọ̀rọ̀ yìí kó róore o tó wà kó ń sì lọkọ ọhún fẹ́ kó dúró sọ pẹ̀ tó wà kó ń fọkàn torí èmi ò lè sọ pé tó bá lọkọ pẹ̀ má fẹ́ lómi ẹ já sò tọrọ. ọkùnrin ẹ bá ń gbọ́ tó bá ti lọ kó fẹ́ ìyàwó ẹ lẹ̀ kó fẹ́ lómi ìyàwó náà ṣe tiẹ̀ ọlọ́wà pèsè ọmọ fún wọn báwo ló ti fẹ́ kọ́ pẹ̀ sínú ẹ̀mí bẹ̀ lẹ́yìn ọdún márùn-ún ti má rì tó yẹ sọ fóun lọ ìlú òyìnbó n tó jẹ́ ológun ló ń wá lọ yẹn kó máa lọ ọkọ tó bá ń gbọ́ mi lọ fẹ́ lómi obìnrin kunú ayé tó dẹ̀ dá ó dàbọ̀.
1: ó
5: ṣe rí nìyẹn.
1: ó dà sà ẹ sà ṣe o. ẹ ló sà o.
6: ẹ máa kó fàájì o.
1: ẹ fàájì rẹ o. ẹ sà. Adé Supa láti Ìjokòdó. Ẹjọ́ bá ní kúrò nídìí rédíò yẹn.
6: Ok, àwọn
1: ẹ̀rí
6: ìsìnkan tó ń ṣẹlẹ̀ nípò.
1: Bẹ́ẹ̀ni sà.
6: Àwọn tó ti sọ̀rọ̀ nípa àwọn méjèèjì yẹn wọ́n rí sọ torí wípé tabáníkàwò ẹ̀rí wọ́n ní kọ́ba ó pẹ́ àwọn máa ń sọ ìtàwọ̀ yẹn máa gbọ́ ṣùgbọ́n kọ́ba tètè kú inú la máa ń sọ yẹn sí ẹ ti gbọ́ báyìí ṣé ẹ mọ̀ yìí pé ọkùnrin yẹn sọ pé kò rò ó kó tó ń sọ yẹn ó nǹkan tó fẹ́ ṣe wà náà ó ti mọ̀ wípé tóbìnrin yẹn bá fi lè lọ ó máa fẹ́ ìyàwó mi. ìyàwó náà tó dẹ̀ ń sọ pé ọ̀pọ̀ tó ní tó nílò ìkọ̀ǹkan ìgbà òkú tí nǹkan kan fẹ́ sọ fún ọmọbìnrin yẹn ká dúró lọ́nà ọkùnrin ti nà wọ́n ìlú òyìnbó. òun náà dẹ̀ ti mọ̀ wípé tóun bá ti dé ọ̀hún yẹn òun máa lọ ọlọ́kọ̀ míì ni. ẹyẹ kan ò lè yẹ ẹ understand. oníkálukú wọn ló ti ní program kan tó ń fẹ́ ṣe láàrin ara wọn. ẹni tí ó ṣẹlẹ̀ ni pé ọkùnrin yẹn ó ti mọ pé o máa fẹ ìyàwó mi náà wọn mọ ti mọ yẹn ìyàwó náà ti mọ pé òun lọ lọkọ mi nìyẹn ṣùgbọn wípé ẹnìkan òun á lọ ṣùgbọn ọkẹ kankan báyìí ìrọlá bá ń jẹ tó ẹ máa tètè lọ.
1: ṣe. ọlọ́run ọba mi ṣàánú wa o ṣùgbọ́n inú mi dùn wípé atọ́kọ àtìyàwó wọn ń gbọ́ wa lálẹ́ tìní wọn ń gbọ́ wa ẹ̀tọ́ ni àmẹ́yẹ̀yẹ́ ọ̀yọ́ hello. ẹ káàárọ̀ o.
7: yẹ́sà. àdáni bẹ́ẹ̀ láti àjà.
1: láti àjà. àjà
7: nìbàdàn.
1: ok sir.
7: àwọn yẹn ti sọ̀rọ̀.
1: ok.
7: opportunity ló sílẹ̀ fún báyìí.
1: fún báyìí.
7: wọ́n ti wọ̀ wọ́n ti ṣe márẹ́jì. wọ́n wọ ọmọ wọn ò bímọ. wọ́n máa ń wá ní òun fẹ́ travel.
1: bẹ́ẹ̀.
7: kò ní ibi kan bá wọn fa wàhálà kankan kò jẹ́ kó máa lọ. wọ́n jẹ́ kó lọ ibi tó ń lọ. opportunity ṣì sílẹ̀ fáwọn. ìyá àwọn náà lè ráyè rí ìyàwó mi fẹ́. bóyá ibi tí ìyàwó náà ń lọ. ọ̀nà náà lè ṣí fóònù náà ó lè jẹ́ pé ọlọ́run kọ àwọn méjèèjì papọ̀ kò sí ọ̀rọ̀ bá ti lè bá ìyàwó tó sọ tó ọkùnrin ti ṣí síbẹ̀ yóò lọ náà ni wọ́n jẹ́ kó lọ síbi tí ń lọ.
1: èmi
7: lè sọ nù.
1: ọ̀dọ̀sà ètò yẹn ètò rí. Hello.
8: Hello.
1: Hello, sir.
8: Ekojo.
1: Ojumọ re.
8: Ọ̀nà Adéyinka.
1: Yes, sir.
8: Akwedo.
1: Ètò ni, yes, sir.
8: Ọlọ́run bá wa tó.
1: Àmì o, àmì.
6: ọ̀rọ̀ ti fi rẹ̀ bí i ṣe obìnrin yẹn ṣe wà ọ̀tá ẹ̀ ti sí pé kó wọ́n lọ síbẹ̀ yẹn yóò lọ. Tí obìnrin yẹn ta bá sọ fún pé kó dúró kó wọ́n lọ tàbí ọkọ̀ kan bí ìṣẹ́ tó dúró tí ẹ tún wá padà jọ wà pẹ̀lú ara wọn the next 2 years 3 years tí ò tó sọmọ ọmọbìnrin yóò ká wí pé kí ló wá mú tóun ti dúró sọpọ́tò ní títò ní. Opportunity tó ní òun ló ṣe ká bẹ́ òun ti lọ bóyá bí tó ń lọ yẹn òun ó ti rí ojútùú sí ọ̀nà ọ̀rọ̀ tó gbogbo tẹ́sì tó bá wò ó lè ṣe tó bá tó dàn á tó yíṣì fún láti ṣe tó bá jẹ́ wí pé ààrẹ ẹ̀mí nǹkan wà tí ò fi tí ì lóyún ogún sí àti bs àti mọ̀ ẹ̀rọ rẹ́sàǹtì ọkọ̀ náà kẹ̀mí bó ṣe wà ń àwọn òbí wọn lónìí kan ló wà lọwọ ọkọ lọwọ òbí ẹ
1: bẹẹ
6: òun náà kan tíráì láti tẹsí ààrẹ egungun bó fẹ bó kọ ìyá ààrẹ ò ní fi lọrùn lẹ yóò padà ní obìnrin iná bíyàwó ò tiẹ lọ bíyàwó ò bá lọ yóò padà ní obìnrin lọ tẹsí ààrẹ ẹ wò síbò bóyá yóò dúró tó bá ti dúró tó níyàwó mi ọmọbìnrin yóò padà jẹ ká abẹ́ta obìnrin yẹn mọ̀ lọ ọkọ̀ náà dúró kó náà rìnrìn àjò ọlọ́run ti ṣe ó ti ṣe ìrìn àjò àwọn méjèèjì ọwọ́ wọn ló wá kù sí kan dézàd
1: ọdún bàjẹ́ ọ. Àmì ẹ̀ ṣe ṣeun. Hello.
5: Ẹ
1: kalẹ̀ sà.
5: Ẹ lọ kalẹ̀.
1: Yes sà.
5: Ẹ kojú wọn.
1: Yes sà.
5: Ẹ kojú mẹ́ta.
1: Jọ mẹ́ta rè é o.
5: Ẹ jẹ́ kó bìnrin yẹn ṣe jẹ́ kó yóò bìnrin yẹn kó máa lọ rẹ̀.
1: Kó máa lọ nílò rẹ̀.
5: Lọ́lẹ̀ ẹ̀ẹ́n tó ń wá lọ yóò rí lọ. Ọlọ́run lè ṣèlú ìyàwó ilé ìfúnni ayọ̀ àtàlàáfíà. Ó ti ní tó ń wá lọ sọ́ọ̀ ní kò ní ìkọ̀ ìpínlẹ̀ ọkọ̀ ní ọkàn fẹ́ rárá ayé ra máa lọ. Ilé rí bàbá kan ti sọ lẹ́ẹ̀kan ẹ̀ pé tí òun ọ̀bá yóò lọ tí ò bá bímọ yóò mọ̀ ní opportunity tó ní wọ́n ti jẹ́ kó wọn sọ nù. Ilé kọ́ra máa lọ tó bá ti sọ sí ẹnu kọkùnrin náà yàwá yàwó mi lè jẹ́ ó ń gẹ ìkúnlẹ̀ lẹ́ẹ̀ bí ìyàwó rẹ̀ fi ọ́lẹ̀ kó wà bá àdàn lókún lóore bá lórí epo ṣe mẹ́ta yóò lọ ọkùnrin lọ kájọ aṣọ pé ilé ìbò lọ́n lọ. Kò jẹ́ bí ìdẹ́kùnrin sí epo tó kéré jù lẹ́ẹ̀lẹ́ bí dẹ́gbẹ́ láàrin wákàtí kan yóò dínkù kò sí bí ìyàwó ilé rẹ̀ ìfẹ́ kó lábẹ́ rẹ̀ tó fẹ́ lẹ̀ kú tí ò ní lọ́kọ̀ kájọ aṣọ pé ilé ìbò àrò ẹ̀kọ́ ètò.
1: ìtòníyẹ̀wò ṣé ẹni bí ìṣèkò mẹ́ àwọn tí ìyàwó wọn ń lo èkó ń lo èkó tí wọ́n lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́. Hello. Láti wò ok. Ẹṣẹ́ o, adúpẹ́ o, yes ma, yes ma. Ẹ jẹ́ ń gba ìṣìbá mi ẹ ṣe kí n tó. Hello, Daddy.
8: Hello, Ọtúnba.
1: Hello, sir.
8: Alàgbà Adébọ̀ wà lẹ́nu ẹ̀ ní látọ̀ mi.
1: Yes, sir.
8: Ẹ rí ẹjẹ́ kóbìnrin yẹn ó lọ.
1: Ok.
8: Èmi á sọ pé kó lọ.
1: Ok.
8: Nítorí pé a ti rí tọkọ-tìyàwó tí wọ́n fẹ́ra wọn ní bíi tọ́lu ọdún márùn-ún. Kúrò ní ọdún kẹfà ọkọ̀ fúnra ẹ̀ ló lo làákàyè ló pe ìyàwó ẹ̀ jókòó pé wá ìyàwó mi ìta ṣe tá a bímọ yìí tá a ṣe tẹ́sì tí ò sí nǹkan kan tó ṣe ìkíní ìkejì wa yìí òun fi ojú kan wò ó òun fẹ́ kó o lọ wá ọkùnrin míì tó o bá rí pé ó dáa tó lè tọ́jú ẹ kó o lọ fẹ́ jẹ́ káwọn ó túká
3: ko na wa obirin mi to ri pe o da ti o da ninu ile fohun o mejeji de jo agree won de tuka oko iyawo lo fe oko oko lo fe iyawo iyawo bi to lo ko mosu je to fi loyun oko na elomi to fe ko jo osu meji lo ti iyawo mi to fe na fi loyun fun ti a so pe won se ra won ni kan ni
1: era o
3: e ba won mejeji pada mo ra won ni family friend atoko tohun ati oko ti bi ti gbogbo wa di family friend
1: so ri
3: ra won lo
1: ko
3: ti so ri ra won
1: e ti so ri gan ri e ti so ri
3: ah
1: e ti so fun mi ri
3: to se le ni ki se pe boya kini won ni won pe
1: ben e ti so
3: ri seri emi o le so pe ko ma lo mo ti so le kan ko lo o le je be ni oko e wa seri olorun yi a se kan mo ku ni o o mo gbogbo de le se o gbogbo oko to wa nbi ilo to ko le fo ko fe fo bi ele tori pe o ni kan so ni lowo obi o de soro fun ko to lo ilu to jina to beyen lati le ma toju awon obi e so ko na awa yawo mi bi igba to separate ara won ni to ba lo losu meta tele ba ri yawo mi to ba fe yawo e le taking ko na de roko olohun ko fe ko na taking ti bi wa pe ra won wa pada mo laarin ara won pe o ti bimo olohun ile na ti bi se kini bi o ti ni yawo bi o ti bimo bojo logan o le je pe bi won se jo gbo niyan sugbon ti olohun ba ti de o le jo olohun lo mo mo program yen saye to fi lati fi separate won koko le fe ti e ko na le fe ti e that is why temi fi ma so pe ta yan ba fe fe ra won ejo e gbadura si e lo si bi ti bile e gbadura si e lo ti woli e gbadura si e lo ti muslim e gbadura si ke mo bi te nlo ibo se da boya ibe ona yin ni abi be ko to to ba gbadura si a ri bi ti wo ti so fun pe e ma fe ra yin iye bara yin mu ṣugbọn awon eyan won sa fẹran ara won na ni o wu mi mo wu e ni won fi fẹran won nitori idi eyi a le so pe ko mo birin yen ma lo to ra mo nkan to lohun fe fa yo nbe basic
1: she adupe o
3: ako di won
1: yes ma yes sir ha mi si ve gbe private number o ṣugbọn eje mi tale e kale o e ku ni radio e ku ni radio yin
9: e
1: kale sa
9: yes
1: eto ni
9: anto awon baba ati mama no dey son ata won dey ko be son ni pe eri eri tin no pe ya wan no to sin eri gba yi akule o e pe o ti mu gan ni ma o
1: ah mi gbo yin dada o hello hello
9: ayi e mi
1: o ya ma I'm here you yana
9: so ni pe seri won
1: o manage o manage bobo yen ni
9: and o manage o ma yen bi ni nurse
1: okay okay
9: le ba ko nurse me wa jo mo le so bi pe mejo o meje ni wa won da
1: wa won o da rara
9: yes ni je ko wa won to da ni ti o da ni pe won wa faithful then ah you know I'm talking from experience then secondly eri bin da bo pressure to do warori e from the family as the only child o yin so awon obi no le ma wo so nkan to de o le je ohun gangan lo protest o ma yan tele pe dia pressure ti wa pe ko wa lomi o ko le so bo je so mu pe ko lo yen to me ni pe to ma yan forget marriage you have to wait for the marriage or go and finish the marriage is all
1: sure ni baba mi ese yin mama mi ese gbogbo yin te dase to leni ese adupe o ayo yawo latogbo latoyo ese o mami adebo ele mo kin
10: koni baje leto
1: eyin dadi wa gbogbo parapata ni mo ke o parapata ese leni o adupe o amore o oju oni tin e ni lugbadi aye e ni bo sinu paku ti aye tomo tomo wahala ayé àti ìdààmú ayé ò ní jẹ́ ìpín wa láṣẹ lẹ́dùmarè ọjọ́ tí ń lọ bí àná òun ti ń rebi àwọn àtiwọ̀
10: ètò ìgbéyàwó
1: kí n tó máa lọ
10: gbọdọ̀ bàjẹ́
1: ẹ̀yin èèyàn wa
10: àrílọ́kọ̀láyà
1: tí ẹ ní kátàrà tàbí glaucoma ẹkọ sí mi kẹpẹ mi lẹyìn ètò sórí nọmbà mi ẹyin tẹ fẹ níyàwó tẹ fẹ lọkọ ẹpẹ mi sórí nọmbà mi ẹyin tí nǹkan ọmọkùnrin yín ò dó dáadáa ẹpẹ mi sórí nọmbà mi nọmbà yìí náà ni 08064474794 08064474794 Number mi niyan. Oko teri oko fẹran aya re. Iyawo teri ba fun oko re. Ko si Abuja lorun ope. Ibi o ba gba goke na lo gba sokale. Te ba ti jo fẹra yin. E jo gba gẹgẹ bi agbelebu yin. Nte ba ti jo se funra yin. Eran ti wi pe yo te lori omo o. Iyawo fẹran oko re. Iyawo teriba fun oko re. Iyawo mo paro fun oko re. Iyawo mo se nti o bi oko re ninu. Oko iwo na fẹran iyawo re denu denu. Ejo fẹran yin denu denu ejo fẹran yin tokan tokan. E fi mo sokan. Ka ele tete goke laye. Yo rorun fun gbogbo wa o. La se ledumare. Te ba gbadun mi lani. E tun pade mi ni jomejo la se ledumare te ba gbadun mi loni e tun so fun eyan kan wi pe Adeyinka n seto kan ni Splash FM 105.5 ni gbogbo ojo Wednesday latago mokanla titi dago kan abo loru ojo Saturday le pade mi ni kanni kana lago mesan ale titi dago mewa ale mo ti ma nse nu a ni toju run loju ku a ni ti pa lade pa isan jo mejo ni to da o da rosa o da roma o da ro eyan re
11: keku le gba o ko so fun toko
12: aye
11: FM 105.5
12: aye
11: so fun ko ye ko so

fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo tún kí yín o, gbogbo olùgbọ́ ọ̀rọ̀ mi àti gbogbo olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo kí ọmọdé, mo kí àgbà ọkùnrin àti obìnrin, ní ayé kan tẹ́ ẹ wá yìí, ara kò ní ní yín. Lórúkọ Jésù, ohun tó máa mú kẹ́ ẹ sun ẹkún, ogun tí máa mú kẹ́nìyàn ó sun ẹkún àsunrìn tàbí ẹkún àdásun tàbí ẹkún àjọsun, ogun náà kò ní jà yín. Mo gbàdúrà lọ́sẹ̀ yìí, orire yóò bá yín lálejò. Bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò ayé yìí, lórúkọ Jésù, èmi àti ẹ̀yin a ò ní bí a padà sẹ́yìn. Mo mú ìyìn rere ayọ̀ fún yín wá láàárọ̀ yìí tí í ṣe ti Kristi Olùgbàlà. Gbogbo ọkàn tó bá wá láǹfààní láti gbọ́ mi lónìí, mo gbàdúà lórúkọ Jésù búburú kan kò ní ṣẹlẹ̀ sí ọ. Gbogbo ọkàn tó láǹfààní àti gbọ́ mi láàárọ̀ yìí, mo bẹ̀ yín, bẹ́ẹ̀ bá láǹfààní láti rekọ́ọ̀dù mẹ́sẹ́jì yìí sílẹ̀, ẹ jọ̀wọ́ ẹ bá mi rekọ́ọ̀dù mẹ́sẹ́jì yìí, kẹ́ ẹ bá mi sẹ́ndì ẹ̀ sí 5 nínú àwọn tẹ́ ẹ mọ̀ tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Mẹ́sẹ́jì yìí sì ò ṣe pàtàkì sí mi débi wípé mo fi ọ̀pọ̀lọpọ̀ àkókò sílẹ̀ láti wá ojú Ọlọ́run lórí rẹ̀. O ti ń gbọ́ mi lánàá tàbí níjẹta, mo fi Ọlọ́run Ísíráélì, Ábírámù, Ísáàkì àti Jákọ́bù bẹ̀ ọ́, bá mi mú fóònù rẹ̀, rekọ́ọ̀dù mẹ́sẹ́jì yìí sílẹ̀, bá mi sẹ́ndì ẹ̀ sí àwọn ènìyàn 5, bóyá ọmọ, ọ̀rẹ́ tàbí ẹbí rẹ̀. Mo gbàdúà gbogbo wàhálà rẹ láyé kò ní já sí asán. Jésù Kristi Olúwa ti wá, ó ti kú lórí àgbélébú nítorí èmi àti ìwọ. Mo gbàdúà gbogbo iṣẹ́ rẹ̀ lórí mi, gbogbo iṣẹ́ rẹ̀ lórí rẹ, lórúkọ Jésù kò ní já sásán. Kí ni ọ̀rọ̀ tí mo mú wá fún wa lónìí? O náà ní pàtàkì ìrìbọ mi. Màmá, onírúurú ẹ̀kọ́ ló ń lọ káàkiri àgbáyé lónìí nípa ìrìbọmi. Mo ti rí àwọn ènìyàn tí wọ́n ti tako ìrìbọmi lónìí sà. Àwọn ènìyàn ń pè mí bàbá ẹjọ́ sà. Ẹgbọ́n lóòótọ́ ni ìrìbọmi kò jẹ́ nǹkan kan mọ́ rárá o. Wọ́n béèrè ìbéèrè méje, wọ́n sì dáhùn ìbéèrè méje náà. Kí ni ìrìbọmi?

ṣàlàyé fún pé lóòótọ́ ni mo rí fún ọ bí kò ṣe pé a bá tún ènìyàn bí kò lè wọjọba ọlọ́run ìjọba ọlọ́run tá ń sọ yìí jésù wí pé bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn òun kò lè wọ ìjọba ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wọnú tìọ́lọ́jì àwọn tìọ́lọ́jì ti ń dorí bíbélì yìí kodò ẹ fẹ́ gbọ́ mi sà ọ̀rọ̀ ọlọ́run tó simple débi pé nígbà tí ẹni tó mú ọ̀rọ̀ yìí wá jésù kristi fúnra rẹ̀ kò lọ ilé ìwé kankan ohun tó dẹ̀ qualify gbogbo ènìyàn láti di àtúnbí o nílò láti jẹ́ni tó lọ ilé ìwé kó o tó di àtúnbí sà o nílò ẹni qualification kankan kó o tó di àtúnbí ohun tí mo fẹ́ sọ fún ọ ni pé jésù olùgbàlà kò mà lọ ilé ìwé kankan even ibùjẹ ẹran la bí òun gangan sí kí a lè bá jẹ àǹfààní fún gbogbo ẹni tí ò lọ́rọ̀ tàbí tí

Olúwa ẹni tó fi àpẹẹrẹ rẹ̀ hàn. Nítorí náà, ọ̀rọ̀ Ọlọ́run ní kíkà kò ní di kẹ́nìkan ẹsẹ̀ máa dorí Bíbélì kodò láti máa sọ fún wa wípé etiology sọ pé eschatology, demonology, anthropology, psychology, even gbogbo ẹ̀ ni ẹ ti lọ́jì filọ́jì sílẹ̀ sá. Gbọ́n tí mò ń sọ láàárọ̀ yìí. Mo gbàdúrà wàhálà rẹ láyé yìí kò ní já sí asán. Ẹ wá wò mí sà, tí o bá gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà rẹ, ẹ sà tí o bá tí ì ṣe baptism, o tí ì complete iṣẹ́ ìgbàlà ọkàn rẹ, ẹyọ ẹnìkan láò fún láǹfààní láti ṣe baptism, o náà ni o lè orí àgbélébú, nítorí pé kò sáǹfààní fún mọ́ láti sọ̀kalẹ̀ láti orí àgbélébú. Ẹ wá máa wò mí sà, bí baptism ṣe ṣe pàtàkì tó, tí kò bá ṣe pàtàkì, a ò ní rí Jésù inú ìwé Luke chapter 3 verse 21. Jésù ti kára rẹ̀, ó lọ sọ́dọ̀ John the Baptist, ó ní kó ti òun bọmi. Immediately tí a ti Jésù bọmi, ó ní ìrírí agbára. Ìṣẹ̀lẹ̀ mẹ́ta ṣẹlẹ̀. Number 1, òun ṣí. Number 2, ẹ̀jẹ̀ jáde bí àdàbà, ó bàdé lórí. Number 3, ohun kan jáde látọ̀run, ó wí pé èyí yìí ni àyànfi ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Mo gbàdúrà ìlérí ó ṣe fún ọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dímọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìta ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú ó tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn, yóò dára fún yín. Number 2, tí baptism kò bá jẹ́ correct, tí kò bá jẹ́ ohun tó ṣe pàtàkì fún ọmọ Ọlọ́run. In John chapter 4 verse 1-2, àrí Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí Jésù ṣe pàṣẹ fún wọn wípé kí wọ́n máa ṣe baptism fún àwọn ènìyàn. Bíbélì sì sọ wípé nípa bẹ́ẹ̀, Jésù Kristì ń jèrè ọ̀pọ̀lọpọ̀ ọkàn sí ìjọba Ọlọ́run. Ó dúró báyìí, ó sì pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ó yá ẹ máa ṣe baptism. Màmá, tó o bá ń gbọ́ mi lónìí, tó o bá gbọ́ ẹ̀kọ́ kan tó tako ìyìn rere, tó tako baptism, sà ẹ̀kọ́ àwọn ẹ̀mí Jésù ni sà. Mo fi Ọlọ́run Ísírẹ́lì bí ọ́, tó o bá ń gbọ́ wàásù lójoojúmọ́, tó o tí ì ṣe baptism, àǹfààní rẹ̀ fún ọ. Number 3, tí baptism kò bá jẹ́ original, why tí Jésù yóò sọ fún wa nínú ìwé Mark chapter 16 verse 15-18? O gbọ́ ohun tó sọ bẹ́ẹ̀, ó ní ẹ lọ sí gbogbo ayé, ẹ wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Etíkẹ́tì tó bá gbọ́ tí a sì baptize rẹ̀, ó ní a ó gbà náà, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ìyẹn ni wípé èmi àti ẹ̀yin, baptism is very very important fún wa ní ayé lónìí, tó o bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Number 4, tí baptism ò bá ṣe pàtàkì, Apostle Paul, why tí Gamaliel ṣe baptism fún? Inú ìwé Act of Apostle chapter 9 verse 18. Act of Apostle chapter 9 verse 18. Àrí Apostle Paul, ẹni tá a pè ní Sọ́ọ̀lù tẹ́lẹ̀, tó ń pa àwọn Kristẹni, tó ń go against àwọn ọmọ Ọlọ́run, tó ń pa wọ́n ní ìpakúpa nígbà yẹn. Àrí bó ti fi ayé rẹ̀ fún Kristi gẹ́gẹ́ bí Olúwa, ẹni tó pàdé Jésù ní ọ̀nà Damascus. Lẹ́yìn eléyìí, ohun tó ṣe ni pé Gamaliel mú Apostle Paul, ó mú lọ sódò, ó sì ṣe baptism fún. Now, number 5, tí baptism tí ò bá ṣe important, why tí Ọlọ́run release ẹ̀mí mímọ́ nínú ilé Kọ́nílíù? Act of Apostle chapter 10 verse 44. Lẹ́yìn tí wọ́n wàásù fún Kọ́nílíù tán àti àwọn aráalé rẹ̀, Bíbélì wí pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀, a sì baptize wọn pẹ̀lú ẹ̀mí mímọ́. Lẹ́yìn náà, àwọn ọmọ Ọlọ́run sọ wípé kí wọ́n kó wọn lọ sódò, gbogbo ilé Kọ́nílíù a dẹ̀ ṣe baptism fún wọn. Brọ́dá, tó o bá ní Bíbélì tó tóbi, tó dàbí trailer, tó o bá mọ Jésù láti 1932, ṣùgbọ́n tó o bá tí ì ṣe baptism, mo ń sọ fún ọ gẹ́gẹ́ bí ikọ̀ Olódùmarè, okùn kankan tó o tí ì ṣe nínú ìrìn àjò ìgbàgbọ́. Mo gbàdúrà lórúkọ Jésù, ìjọba Ọlọ́run tèmi àti ẹ̀ lépa lórúkọ Jésù, a ò ní pàdánù rẹ̀. Ẹ wò mí sà, tí baptism
Baptism ko ba je ojulowo enikan ti en so pe ni New Testament o ni ko se pataki bawo lo se je sa Acts of Apostle chapter 18 verse 36 to 38 ari Philippi ati iwe fare Ethiopia o wa sufu loju ese to wa sufu tan iwe fare Ethiopia so wi pe ke loku mi ku Philippi so fun mi pe to ba ti fi gbogbo okan re gbagbo o ti ready lati di omo Olorun niyan a o ni se bi odore loju ese o de mu wonu odu o de se iribo mi fun brother o ti qualify loju ese to ba ti fi aye re fun Jesu gege bi Oluwa ati Olugbala o ti qualify lati se baptism dada ko ni pe leyin osu marun abeyin osu mefa mo ko awon eniyan lo lati te se baptism ni adugo kan ti an pe ni jeje ninu omi nibi ta ti fe se baptism awon area boys won lo bi 12 abi 15 won sa fe gbowo lowo wa won pariwo awon o gbowo mo fun won lowo mo sakiyesi wi pe okan be nu won ti oro mi touch tori mo da won duro mo waasu fun won mo so nipa na temi na mo de so nipa Jesu ati nkan to nse ninu aye mi loni okan ninu won lo nawo soke oni daddy oni mo se tan lati aye mi fun Jesu oni setin ba faye mi fun Jesu oni se ma se baptism femi na mo ni ke lo waste mi ni time brother so ti gba Jesu bi Oluwa ati Olugbala loju ese o lo nti gba Christ gege bi Oluwa ati Olugbala mo de gbadua fun o de nsan kon nibe mo mu wonu odo mo se baptism fun ni oruko baba omo atemi mimo bayi la gba okan re kuro ninu ese bayi lo kuro laarin awon elegbe re to si di omo Olorun brother baptism o wa very important fun omo Olorun oh my god number 7 ti baptism o ba se pataki why nigba ti Jesu pari ise re ni Matthew chapter 28 verse 19 se gbon to so nibe ni oni gbogbo agbara Olorun ati laye oni ati fifun mi oni nitori na e lo e ma ko orile ede gbogbo ke si ma baptism won ni oruko baba omo ati emi mimo brother ti oro yi ko ba se pataki Christ Oluwa ko ni se excuse o so oro kan sa oni ohun ti mo se oni e o se e o de se ju be lo now Jesu se baptism why tenikan wa so fun o wi pe baptism ko se

0: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
1: Airtel.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì, òjìlé ifẹ̀, ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ, ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ̀ jinlẹ̀ fúnra.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Mo kọ àwọn àkókò indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o. Nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò indomie tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o. Má ṣe jẹ́ kí ìpolówó máa indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: finding me.
1: Yeah, it's your boy Hess. I'm the H to the E to the double S. Don't touch that dial.
2: Iriorun ma se, iriarun o ya ma se, ti ojumo ba ti maniri ma se, ojumo ni mo kiri o ma se, ase oluwa ni, gbogbo eyan san bi, akoko ire owuro de, e wa gba iyanu latenu baba wa ninu oluwa, apostle doctor SMO Mustafa JP, baba se bi oba, oludasile ijo olorun, seat of Christ Golden Church, land of reality, ti national camp won wa ni, se bi oba international power line camp, kilometer 54, igosi ibadan expressway, lufu wa pe Pele Ogun, Apostle, Oya.
3: Boba Tai, je ki ese re ko kale. Boba Tai ki ese ko kale. Ti Oluwa ni ile ati ekun re. Aye ati awon to tedo sinu re. O fi dire so le lokun. O gbe kare awon esun mi. Tani yo gore oke Oluwa lo. Abi tani yo do nibi mo re. Eni to ni owo mimo ati aya fifun. Et tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu as vu que tu
4: as
3: Ko gba yi fun o.
4: Amen.
3: Ko faye gba e.
4: Amen.
3: Ko so di nla.
4: Amen.
3: Ko gbere soke.
4: Amen.
3: Ko gbere le sori re.
4: Amen.
3: Ta lo ba ogun yi, Oluwa ti o le ti o ni agbara. Oluwa ti o lagbara ni ogun. E gbere soke, eyin enu ona, ki agbon soke, eyin ile kun ayiraye, ki Jesu omo Maria ki o sokale wa, ko wonu aye re lo.
4: Amen.
3: Ko lana fun o.
4: Amen.
3: Ile ma pe.
4: Amen.
3: Ile yen ma pe
4: amen
3: ta lo ba go yi oluwa wo mogu oun na ni oba ogun lai ati lai lai mo ti enu mi bo eje jesu mo ti enu mi bo eje jesu mo so tele si aye enikan to ba gbagbo loruko jesu loke ipe wa sati ori
4: amen
3: loke ipe wa kole gidi
4: amen
3: wa ra oko gidi
4: amen
3: wa lo le oba
4: amen
3: wa kuro ko wale
4: amen
3: aye ma gba o
4: amen
3: wa jeyan
4: amen
3: ori adoke
4: amen
3: in the name of Jesus
4: amen
3: bi wo ba gbagbo mo so tele bi woli ire to bo so lowo re o ya gba pada
4: amen
3: Jesu oluwa wa
4: amen
3: a fe gbadura mo de fe ku mura lati gba bayi ti wo bata yen so pe ile
4: ile
3: Sope ile.
4: Ile.
3: Sope ile.
4: Ile.
3: Baro lua.
4: Baro lua.
3: Lori re.
4: Lori re.
3: Maserere.
4: Maserere.
3: Oya oya dua.
4: Oko Jesu. Oko Jesu. Oko Jesu. Eh, mimi ma o. Olorun se gba ba o. Lori re. Maserere. Maserere.
3: Lori re. Mo ma serere. Aloke pe.
4: Ile.
3: Maserere.
4: Maserere.
3: Maserere.
4: Yes,
3: Oluwa wa.
4: Amen.
3: Gbe ile tin be lowo loro re. Gbe soke. Iwo ile. Mo nba o soro ni o. Nitori ran se to gbagbo to gbe ile yen dani. Ile gboro Oluwa. Nje ki asiki. Ko ma sanu ile yen. Iwo ile gboro Oluwa. Ma so fuara. Ma so fun yi gba oluwa iwo ile fi aye gba iranse yi
4: amen
3: in the name of Jesus
4: amen
3: iwo ile fi aye gba iranse yi
4: amen
3: ki ogun eko jade
4: amen
3: ile mo se gba bodi fun o
4: amen
3: mo gba bodi fun o
4: amen
3: mo gba bodi fun o
4: amen
3: gbogbo awon omo to tinu re jade ile o ni gba bodi fun o
4: amen
3: ko ni gba bodi fun yawo re
4: amen
3: ko ni gba bodi foko re
4: amen
3: in the name of Jesus
4: amen
3: aye e ba dide
4: amen
3: Jesu oluwa wa
4: amen
3: now wa fun re ka Psalm 24 ye wa ka tori le to ba dago mejo ni asale ma so tele sinu yepe yen se ri ta pe ni ile ori ile la ma dusi bo ba kole lori ile ni to ba sun lori ile ni ojo ta ba lu aye wa tan ile la wo sun ebe le pe irupe ni iwo iwo yo pada de irupe idi bi ye ta won yan fi ri ile ba so ti ilu ofin pe yan aye a ma so ile di okuta mo ni lowo awon yan kan won dite loke pe won de gba shop won gbalẹ won de gboro lekan en ka de da wai wai e gbo mi sir aye mo ba ile soro onilo woli gbo mi sir leyin igba ta ba pari program yi wa ri pe ile oni gbagbere fun e mo
0: amen
3: in the name of Jesus
0: amen
3: because asiri ni ni gado lo ni o ma ni agbara sir mo ma fi opolopo asiri han o ni ko en ta pe ni ile ogoro eniyan ti won da company sile won fe ko fold up but elo wo dada papa ni awon ilu to wa ni ilu oke ye company kan to ma rain for 20 years ah company kan to ma rain for 20 years company la soko be ni iru awon ye won gbon won suma awon woli asiri ni ti ba so fun e pe mo fe iya ile yen ti mi mo pelu ororo papa won ti be labuja ti mo ni ma fu ororo si ile won fu didi ojo marun ah oni di oni awon kan ta fe bi se didi ni gado leni lagbara olorun ati ni mo go branches wa a ma se be gege a fu ororo si nu ye pe yen a ma se be lagbara laaro yi a to se be ta ba de soru ya to so mi gbara mi fun mi ti mo ma fun e fetisi mi daada ogo be fun o ola be fun o but ile lo mo gbe yan de be bo so na na ti jeta awon e to je pe won kuro ni ilu kan taburo le de kan lo sibo mi won po baun bibeli mose Egypt la bisi but o jade ko ni Egypt o lo si ilu kan ta pe ni Midiani te ba kabel dada Exodus chapter 2 verse 11 to 15 Exodus chapter 3 verse 1 to 10 wa ri pe Olorun lo ba soro lati Egypt lo si Midiani lati Midiani o pada si Egypt ijo yen da se bere awon mi ni ile re won ni ile ogo won wa le won kuro nbe Moabu o ma se o o ma se o Moabu ni okunrin to fe Ruth so mo gbe so mo Moabu ara Bethlehem ni but o travel lo si Moabu ko mo pe ki se ile o ah mama ye ko mo but o travel lo be o lo loko nbe ko mo anything bo but Ruth tell me what in Bethlehem ni Judah ibe lo ti se rere lo kabel dada iwe Ruth chapter 1 verse 16 to 19 Ruth kana chapter 4 verse 13 to 17 wa ri pe awon to nti bi kan de bi kan o ma ni di elomi a lo lai bere elomi o mo a de bere a de lo igba miran itoni o ni correct and what it is mo so tele bi iwo ba gbagbo loruko Jesu aye e ma dide
0: amen
3: aye e ma dide
0: amen
3: ile ma gbe e
0: amen
3: ile ma gbe e
0: amen
3: ile ma gbe e
0: amen
3: ile ma gbe e
0: amen
3: ile ma gbe e
0: amen
3: ile ma gbe e
0: amen
3: nipa ti Jacob ma gbo aso tele o kuro lati bikade ya ninu re ajo yi ninu we Genesis ye ni chapter 28 verse 10 si verse 15 wa ri wipe nigba to re to so ilu baba re lo tun pada si ara ni but nigba to so lona ibi to so si ye Olorun wa farahan ori akaso to ti le de oke orun àwọn agẹ́ni gan sọ wọ́n lẹ̀ ń gòkè wá ti mọ̀ pé ilẹ̀ tá a ti ń gbé èèyàn ga ni ilẹ̀ tó ń sọ fún wàrà àti fún oyin ibẹ̀ lọ́sọ pé o jacob àwọn ọmọ rẹ máa dàbẹ̀rù pẹ̀lẹ́ wọ́n dàbẹ̀rù pẹ̀lẹ́ ni o wọ́n á pọ̀ gan in fact ilẹ̀ tó wà yìí ìwọ ni màá fi fún ibẹ̀ là ń pè ní sọ́ọ̀lì ni bẹ́ẹ̀ ni gbọ́mísà tó o bá rí nǹkan èso ilẹ̀ ìsírẹ́lì o lè fi o ti wá ń bí o á pò wọn bàǹbàǹbà tó o bá rí tòmátòsí wọn gbogbo nǹkan wọn torí pé ilẹ̀ tí wọ́n ti ní ìgbéga ni ilẹ̀ ìbùkún ni gbọ́mi èmi sọ tẹ́lẹ̀ ilẹ̀ ògo tiẹ̀ lórúkọ jésù wà débẹ̀
0: amen
3: nípa ìtọ́ni wòlíì ni àwọn ẹsẹ̀ yẹn ti ń là sí yọrí ìtọ́ni wòlíì onídìí ẹ̀ tẹ́yẹ bá sọ ìtọ́ni wòlíì nù ha tó máa ń dùn mí ni pé irú ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ pé àwọn ti sọ ìtọ́ni wòlíì nù àmọ́ mo sọ tẹ́lẹ̀ bí wọ́n bá gbàgbọ́ bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ní iwájú olúwa ẹni tí èmi dúró ayé ẹ máa dìde
0: amen
3: ayé ẹ máa dìde
0: amen
3: ayé ẹ máa dìde
0: amen
3: ayé ẹ máa dìde
0: amen
3: in the name of Jesus
0: amen
3: tó bá ní wòlíì rẹ tó wà ní ilẹ̀ rẹ bẹ́ẹ̀ ni pé ìwọ nìkan ló máa ń se ni mo gbọ́ tẹ́símù nìkan nígbà tí mo lọ sí canada arákùnrin yẹn ẹsẹ̀ mẹ́ta tó le jù tó le ní àwọn ìlú wọn ni ni ọkùnrin yẹn kọ mí tí o bọ síbẹsíbẹ sọmọ pé o bọ ń bẹ sá o máa bọ kò dédé bọ nítorí wípé o wà ní ilẹ̀ rẹ o dẹ̀ pàdé wòlíì rẹ bẹ́ẹ̀ ni o mọ nǹkan tó ń pè ní òwúrọ̀ kò ń sẹ́ni nǹkan tó máa ń gbọ́ rí òwúrọ̀ màmá ẹ̀ ló máa ń gbọ́ rí òwúrọ̀ but o fi àyè ńlẹ̀ fún màmá ẹ̀ láti máa gbọ́ òun pàápàá bí se ń dún létí ẹ òun náà ti rẹkọọdù ẹ sórí òun lúyọ sílẹ o kéèyàn kó máa wa mọtò láì ní license nírú àwọn advanced country láti nàìjíríà ẹ gbọ́ mi sà kéèyàn tó ń mú nǹkan olóró dání irú àwọn ẹ̀sùn ńlá láwọn yìí ni ọkùnrin yẹn kàn o but ó mọ wòlíì rẹ number two ó wà ní ilẹ̀ rẹ náwó méjèèjì sókè mo dúró bí ikọ̀ àti ìrìnjú bí wọn bá gbàgbọ́ lórúkọ jésù ayé rẹ dìde
0: amen
3: ayé rẹ dìde
0: amen
3: ayé rẹ dìde
0: amen
3: ayé rẹ dìde
0: amen
3: gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ ń gbọ́ mi tọ́ ọ wà ní àbújá máa múra ńlẹ̀ máa múra ńlẹ̀ number one ni wípé olúwa fẹ́ ṣe àtúnṣe nínú ayé rẹ bàbá sọ fún mi pé ọgọ́rọ̀ ènìyàn ló jẹ́ wípé abuja ni ire ẹ wà abuja lọgọ ẹ wà abuja lọlá ẹ wà but wọn ti kábùjá ẹ kò jẹ kó jèrè abuja ayé kábùjá ẹ kò jẹ kó jèrè abuja ọ̀pọ̀lọpọ̀ fẹ́ gòkè wọn padà jábọ́ láti ilé ni ilé náà ti já ẹbọ lábùjá tí ò jẹ́ ó jèrè abuja olúwa rán mi sí ọ lẹ́ẹ̀kan yìí ìwọ ni kò múra o mọ́mì ẹ sọ fọ́mọ yín tó wà lábújá pé mo pa program yìí jẹ o dádì ẹ pe ọmọ yín kó yọ ọ̀dà ọjọ́ márùn-ún yẹn tó bá ti kó bíṣẹ́ kó mọ̀ bọ̀ wá sí ìsọyí láago mẹ́rin láàmà bẹ̀rẹ̀ lágbára ọlọ́run ẹ gbọ́ sà ẹ fi àdírẹ́sì yìí ẹ fi ránṣẹ́ sí ọmọ yín area 10 láwọn ti pàdé old parade ground lẹ́yìn radio station ẹ̀yìn radio station ilé radio station ibẹ̀ láti pàdé at the junction of international conference center ajásẹ́ ti army headquarters ibẹ̀ láti máa pàdé ẹ gbọ́ mi sà mi ìfẹ́ kó wà lábújá kó mọ́ wá sí programu yìí a máa pèsè ọkọ̀ sílẹ̀ tó máa gbé àwọn èèyàn wá sí program lágbára ọlọ́run màá máa yànnàná ẹ̀ ọ̀nà tí wọ́n máa gbà tí wọ́n bá ti ń bọ̀ bus one láti buhari agbadúzè wá sí parade ground bus two lati suleja agba mandala suba ma bo si ori papa isoji ni parade ground bus 3 o ma gba masaka maraba nyanya amaku bo si parade ground bus 4 lati gba walada duri agba suka lugbe ma bo si parade ground ni papa isoji bus 5 ni lati pape nti ma ko awon olohun ma de ma bo direct si parade ground loruko jesu wara aduba mo ma fu eni ororo akanse ti ba so fun pe ororo akanse o ye ko pe o ni tubo irufe awon ororo agbara tawon eyan fi ni eri ororo fufu wa be ti ma fu e ma de fu ni ororo keji o je ororo meji mo fe gbe ise nla ni olowo ade anoint ile abuja ti mo ni ko bu sinu kolobo kekere enikan ri mi gbo mo duro mi o da duro mo soro mi o da soro to ba gbagbo loruko jesu aye re adide
0: amen
3: so eyan de ko sinu ese to to bata bata bi ti arakunrin yen ko de ri dari jigba ni canada
5: ngo mi faruk alalekan ahmed eri de mi pe olorun yo mi inu wahala ti mo mo ti mi mo se oni ore kan ti oni problem pelu partner problem to mi o be tin da o moto do ore la o la papo ni o be mi de de ni o bi moto wa si obo mi meji lo ni ko wa pa abi moto lo ni de mi ni last year o ba yan o ni wa mi ba ngba yan o wa for like 6 months so ba to bi moto lo gbogbo mọ́tò lọ sí ọ̀tà wa àtọ̀rẹ́ mìíràn mo wọnú mọ́tò mi àwọn sọ́tà wa àtọ̀lọ́ bí mọ́tò padà ṣọ́ọ̀chì kan tí gbogbo yẹn lọ ní ó wà ẹ̀rù lọ bí mọ́tò ń bẹ̀ àti bí mọ́tò dè ló mú fún mi pé mo padà wá sí toronto ní òkè sí ìṣẹ́ pé òun ló kọ́ ṣe jàǹbá fún wa pé ó gbé mọ́tò àánà tìta mọ́tò padà wọ́n dá ìpàdà lọ ọlọ́mì ò tẹ̀lé mi torí pé òun ní ọjọ́ fẹ́jẹ̀ pẹ̀lú àǹtí ẹ̀ ní ọ̀tá wa nígbà níbi ìsìn máa gbé mọ́tò lọ pé àmà gbé mọ́tò tẹ̀lé ẹ̀ wá bá mi ní toronto 2 hours in 24 hours drive mo rí kà alákọ̀ọ́kọ́ ó wá síwájú mi nǹkan rọ̀ pé
6: lọ́wọ́
5: kí ló ń wá mo fẹ́ yẹra fún mi ẹlẹ́ẹ̀kejì tó wọ ẹ̀gbẹ́ mi
6: wàhálà ṣe
5: àṣẹ wọn ti sọ ìṣó sínú táyà ọlọ́pàá ọmọ yẹn ti pè pé wọ́n ti jí mọ́tò so mo kàn rí pólíìsì tó on car nígbà tí mi ò sì nǹkan dá tí o dá mo sì kàn tún fẹ́ sáré fún un mo sì park down nìyẹn bàbá ni id mi dá sọ́ni ẹ̀sìn ṣe license fi ṣe ọṣẹ release pé kí n lọ sanwó tí mo jẹ lórí ẹ̀ kí n gbalẹ̀ máa lọ license mi padà tó mọ drive without no license so
6: ẹsẹ̀ di méjì.
5: Sorry, the number 2. Okay, so ọ̀rọ̀ tí ó bá yẹn sọ pé ó sọ pé èmi wà lára àwọn tó wá gbé mọ́tò àmọ́ tí òun gbé mọ́tò sí èmi mo tún wa mọ́tò ọjọ́ yẹn náà mo wà ìgbà tí mo ń dá ìtọ́jú wọ́n ti put me over to the arrest mi to spend at least 7 to 8 hours ní holding cell. Nobody know, nobody know. Let me look it. On the other thing, the only thing person I can call is the lawyer. Me, my cousin Veje, Musha, Joseph, Titi, lawyer, by me, so down so, so the release me pay, me court case. So the lawyer, me the government me pay, me cutting your face lele. They want to kill me pay. And don't bury you. Oh my God, see your boy. So case yẹn mo ti ń fà láti last year ló ti ṣẹlẹ̀ títí di early ṣe April early April wọ́n ní check nígbà yẹn àti máa fẹ́ lọ fún last court case mi ní ìbọn ti arrest mi òṣìṣẹ́ mi pé ìfísí wa ìfún fi ìtọ́rọ̀ dé wọ́n ní mo ń lọ pẹ̀lú sort of case kan ẹ̀rọ wa máa gbàdúrà mi sọ bóyá
7: wọ́n lè bẹ́sẹ̀ lè lọ sọ fún wọn pé mọ̀ pé condition tó ń wà ó lè lọ di
8: ohun
7: ìdákòrò fún wọn lára so wọn kàn ní ìyẹn sọ anything. Bọ̀ kí ló kó orin láàárọ̀ ọjọ́ náà àbí alẹ́ ọjọ́ náà tí mo the night before wọ́n ti máa ń play ẹ̀yìn òwúrọ̀ YouTube báyìí mi ò gbìn ní TV mọ́ ní ilé àwọn
8: ọlọ́run
7: àwọn ọlọ́run TV so tí máa ti jí láàárọ̀ báyìí sound
8: ẹ̀yìn òwúrọ̀
7: òun ló jí mi kí n tó sùn nǹkan tí mo bá sùn náà nìyẹn kí n tó jí nǹkan tí mo tún bá jí nìyẹn so. Ọjọ́ tí mo sáà lọ sí inú ẹ̀ mi ò sun overnight mo gbéra mi lọ sí court àti mo débẹ̀ lẹ́kàn yìí tẹ̀lé mi lọ́bẹ̀ àti ọ̀rẹ́ tó kó mi sí
8: yọyọ
7: yọyọ torí onìkan ló lè gbà mí at that time onìkan ló lè gbà mí onìkan ni witness tó mọ̀ pé mo fi hàn jalè mọ́tò so Adéjọ́yì tí mo bá ṣọrẹ ọrẹ yẹn ọdẹ nù mí nítorí mo mọ pé mo ní ìdí ẹ mi ò lè sí dànù so ọjọ náà a sáà dé ibẹ lọ́yà yẹn ó ti ìjẹmọ̀kọ́ tó ń sọ mọ́ orí tèmi yìí wà á níbi tí mo bá ṣe mọ́ yóò tẹ̀mọ̀ pé irú pọ́ẹ̀ ń báyìí ni mo wà mo ṣáà gbọ́ kídógún ló mo ti sọ fáwọn kí báwọn náà tẹ̀ fi láti ṣe mọ́ ẹ gbàdúrà mú lọ mú kí n bọ o so mi ò tẹ̀ bá lọ́yà sọ̀rọ̀ mi ò bá
8: adájọ́
7: sọ̀rọ̀ ọkàn ni kí n jókòó ni lọ́yà mi ti lọ bá wọn sọ̀rọ̀ àti máa bíi ọkàn ni pé láàmì sọ pé nǹkan tóun lè ṣe tóun lè bá wọn sọ ni pé kí wọ́n drop gbogbo charges nínú ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé nìyẹn ó ní so mo tún ní nínú ẹ̀sùn mi
8: ẹ̀sùn
7: mo ní taser weapon ni ọtọ́ bá dẹ̀ ka weapon ni ọmọ cars
9: criminal
7: ni so nǹkan mẹ́ta mo ti wà ready tí mo pé tí má tẹ̀ dọ́jẹ ẹyọkan mi lè mú méjì jẹ
8: bóòlù ọjọ́ ṣe
7: èmi náà mọ̀ ọ́ bóòlù bí mo ṣe parí ṣáà rántí
8: ìrìnwúrọ̀
7: mú mi máa wò lórí mi mọ̀kọ́ tó ń wò mi ò kí ń wo tí ìdí mi ò ń dé sílé báwọn kí mo ti délé so mo kàn rántí nǹkan tí wọ́n sọ nínú kíní ẹni like flashback orí mi kan flashback ẹgbẹ́ lóhùn kí mo kàn quiet nínú ìbẹ̀yìn tó ń mo lọ pẹ̀lú àwọn ọmọ méjì mi ò bá wọn sọ̀rọ̀ mo kàn keep quiet ni mo kàn sọlọ́kàn pé ọlọ́run jọ jẹ́ kí n jọ gbọ́kìtẹ̀ bọ́nu ilé àti lọ́ọ̀yà máa pè mí wọlé pé ká wá dájọ́ ká wá sọ̀rọ̀ wọn ni àwọn lè ẹ̀tàn lè ṣe fún mi ni pé tí n bá lè san $750 káwọn ọjọ́ kòkòrò kéèsì nínú pé $750
8: owó ìtanràn
7: ebi magic lójú mi lọ́jọ́ náà ni torí tí license mi tẹ̀lé escape ẹ̀ tí taser inú báàgì tí máa ń gbé kiri inú ẹ̀ lọ ti rí wọlẹ́tì ni wọ́n wà bẹ́ẹ̀ tó ṣọ id mi mi lè escape yẹn náà tí mọ́tò èèyàn kan lè help me out tí ẹ̀ mo ṣọra ń bọ́ bí ìṣà. So ònà ìlọ yàwó ìmọ̀ mi lọ́wọ́ so mo ṣáà gbàdúrà pẹ̀lú kan tí mo àwọn flashback tí mo ní pẹ̀lú kan tí mo máa wò ní àárọ̀ ní lójú TV bàtọ́ àwọn àpèmọ́ wọlé ń rán pé n sọ 750 fún community ojú ẹsẹ̀ mi ọjọ́ ọdún lọ bẹ́ẹ̀ $2 ló bá mi lọ bọ 700 yẹn jáde
8: lójú ẹsẹ̀ ilẹ̀ sọ́kọ̀dí sáúta lè lọ o lè dára.
10: Ẹnáwó sókè sọ pé olúwa
11: olúwa
10: má jẹ́ rogo àkóbá olúwa
11: olúwa
10: má jẹ́ kọ́mọ̀ mi rogo àkóbá olúwa
11: olúwa
10: múmi dé ilẹ̀ ọlá mi Rama mi lowo.
11: Rama mi lowo.
10: Ko mu ade ile Olawun.
11: Ko mu ade ile Olawun.
10: In the name of Jesus.
11: Amen.
10: Ah, aye e ma dide.
11: Amen.
10: Aye e ma dide.
11: Amen.
10: Aye e ma dide.
11: Amen.
10: In the name of Jesus.
11: Amen.
10: Wo bi sa? Mo rete e laaro yi. Lasu Igado Road. Hotel bus stop. Oko Loyo Event Center. Ko so pe se bi oba lo nlo. To ba ti bonle. Ni o te bo stop ko se to babe o ma ni agbara sa gbo mi sa mo gbagbe lati mu yepo eda ni asela agbara olorun o fe wonu aye a fe yi tare pada a fe fi ogun to le olowo so mo pe oyin to wa lowo eyen o gboro ma loyin yi wa ma la wa ma fi gbadura be si ni ni padua ati ororo ta ma da si yepo yen loni o ma je ki irin ajore o ya si ile ogo re ogoro eniyan ni won so fun pe ile oba lo ti je eyan o kan bo na ni ile.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: ₦500
2: pẹ̀lú ₦500 ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà.
3: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

0: ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ ò mọ́ ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ò gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
2: Tí ìdùnnú bá ní ìró ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
3: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
3: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
2: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
4: Mommy, today Goldie Mom get me quite well, oh.
5: My own self.
6: Mommy, you try. But abeg, suffering with this milk, oh.
5: No be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
6: Milk inside?
5: Since when?
6: Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mom, make every day golden.
7: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
8: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
9: My brother, I hear say Lafarge don't change name.
10: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
11: HBM Nigeria,
10: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
12: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
13: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
12: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
13: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
12: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
13: Me and Maggi,
12: so good together.
14: Flash FM 105.5.

0: Dual Sunate, effective anti-malaria for all ages. Marketed by Journey Pharmaceuticals Limited.
1: If symptoms persist after 3 days, please see your doctor. Read the leaflet inside.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: My brother, are you saying Lafarge don't change name?
5: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week country since 1960.
6: HBM Nigeria, formerly Lafarge.
5: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Building.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa splash fm pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday tí ẹ̀kẹ́ni olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba murtala adébáyò àkàdé mẹ́fà ẹ wá gbọ́ o ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ ṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe nitrate chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn alága ọjọ́ náà ni ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má gbàgbé o ọjọ́ tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní trinchard doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó.

0: gúnugún bà sílẹ̀ àwòdí pé gúnugún ò bá rẹ ó gbàgbé pé a kì í pagún àì jẹgún àìfigún borí ẹgbẹ́ káwòdì ó balẹ̀ náà kó wá yan bí igun kíá ní òde kòkó ọlọ́dẹ torí pé ogún ọdún tẹ́bi ti ń pọ̀ gà irin fàájì ò lè tán lẹ́sẹ̀ rẹ̀ láéláé.
1: Òun ni rántí barista.
0: Ó tún ti gbé mi débẹ̀. Ara náà ẹkùn bí ò bá jọjú ẹ pé kólóńgì ni wàá dá tiẹ̀ ká wò ó. Ẹ jẹ́ pé kólóńgì ni wàá dá tiẹ̀ ká wòran. Nǹkan ju nǹkan lọ. Wọ́n lẹ́nu máa pe tọ́rọ́ dandan ni kó ṣe ẹnu tọ́ sí àgbà tí ó pe sísè àfèrègì. Àpè forísòpó báyìí là pé ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n. Agbẹ́dẹ́dọ́kọ̀ tún ti fún tẹ̀dọ̀ ìròyìn rèé ó palẹ̀ bàgẹ̀ bí ayẹyẹ ṣùgbọ́n náà lóòrọ̀ tòní o òní jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù keje oṣù agẹmọ. Kí ló dé tí mo fẹ́ máa padà sí kẹfà ná iwájú ni.
1: Bóyá kẹfà ṣù ẹ́ ń pẹpẹ.
0: Oṣù wo ni o tiẹ̀ fi ní
1: òfin náà. Bóyá ó fi ọ́ làkàlàkà.
0: Oṣù wo ni òfin ẹ̀ làkàlàkà láti ọdún tó ti ń kọjá bọ̀ tó ti lọ. Ní Naija ti ń fi yàn bọ̀ àánú ni o Adeori of King. Ok now tí fún tẹ̀dọ̀ ìròyìn dé láàárọ̀ yìí ẹ káàárọ̀ nílẹ̀ yẹ ẹ káàárọ̀ nílẹ̀ tọ̀hún ẹ kú dédé àsìkò yìí bó bá ṣe pé òru ló ká ẹ̀yìn mọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ wa àbíbi tẹ́ ẹ ti ń wò wá lórí ayélujára lójúpọ̀ ìbánidọ́rẹ̀ẹ́ wa Splash FM 105.5 Ìbàdàn níbẹ̀ náà ńlá kalẹ̀ sí o tá a lé téńté tá a gún àbí ọlọ́ba fẹ́rẹ̀ lẹ̀ ń gbòòrò Ìbàdàn. Alágbàlá òkè wọ́n ń pe bí alágbàlá ògòǹgò bá bá ẹyẹ sí ni pẹ̀lú ibi títí gbé ń yọ kùlùlù. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsì lorúkọ tí mò ń jẹ́ Elifansolo Oyinre ọ̀kan ṣoṣo àjànàkútẹ́gbà àgbòjì ẹfọ̀n papọ̀jọ GR Coastsky Global Radio King of Skoro Continental and Intercontinental. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn ojúmọ́ aláyọ̀ ẹ kú kalẹ̀.
1: Tọ́ èmi náà kí wa mú ni àkójúmọ́ àtúnkò ojúmọmọ òní yóò san wá yóò gbè wá láṣẹ ìlédùmarè ojú eléyìí tó rọ̀ yé ìtura òun náà ni yóò mú bá wa o láṣẹ ìlédùmarè ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ má mọ dalẹ̀ sojúsan omi ẹ̀yìn tílé yín bá wà létídò ẹ dákun ẹ tètè kúrò ná fásikò yé àní ṣòfò ẹ̀mí o àní ṣòfò dúkìá láṣẹ ìlédùmarè. Temilade Aloko òun náà lèmi ń jẹ o. Tí fún tẹ̀dọ̀ ìròyìn náà sì rèé ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM àwa làgbà
0: àwa ni
1: àwa làkọ́kọ́
0: ọlọ́run
1: ni àwa náà ni bàbá wọn.
0: Àwa ni o àwa náà kọ́ ọlọ́run ọba màmá ni irè lónìí o ẹ̀yẹ lẹ́gbẹ́ mi o ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá máa ń kọrin wá ní eré lónìí ọ̀rọ̀ bódò láwọn irọ́ kọlá pẹ́ ẹjẹ́ tètè máa jọ
1: ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí
0: ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni tẹ́lẹ̀ bàbá lọ́la ní àwọn bóyá ọlọ́ọ̀tì ẹ̀dẹ́ ìgbára la búra tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ó jàre wípé àwọn àkọlé ìròyìn náà la máa ń kọ́kọ́ ṣàbí ìṣàbọ́jọ sẹ́yìn létí a tún ti kó wọn dé lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a máa ṣe àwọn àkọlé ìròyìn yẹn lónìí kẹ̀ǹkẹ̀lúkẹ̀. Wéèrò in the Nation bẹ́ẹ̀ ń bí láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni Wéèrò in the Punch náà wà ń kalẹ̀ Vangard Guardian Daily Post gbogbo wọn náà ni wọ́n kó ìròyìn dé kẹ̀tíkẹ̀tí kódà Daily Sun gan lára rìn ní ṣe ẹ jẹ́ ká máa mú àwọn àkọlé náà. Àkọlé ìròyìn èyí tí ó ń bẹ lápò ọ̀dọ̀ tèmi ń bí ó wá látọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kí láàrẹ sọ o? Ààrẹ sọ wípé gbogbo àwọn ìlérí gbogbo tá a ṣe nígbà ìpolongo wọ́n ti ń dòun báyìí o ojú ẹ̀kọ́ ti ń ṣe mímu ó ti ń hàn gédégédé bẹ́ẹ̀ ló ti hàn sí gbangba òde fún gbogbo ẹni láti mọ̀ wípé wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run ni ṣùgbọ́n ó fún àwa náà ní àǹfààní bẹ́ẹ̀ oore ńlá ni oore ọ̀fẹ́ sì ni pẹ̀lú. Wéèrò in the Nation ló gbé jáde pé gbogbo àwọn ìlérí wa tá a ṣe lásìkò ìpolongo ni wọ́n ti ń dòun báyìí o ààrẹ Tinubu ló wí bẹ́ẹ̀.
1: Tó ẹ jẹ́ kí mi lọ sí àkàtà ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí àti ilé ìgbìmọ̀ aṣòfin ti eyín ni aṣojú ṣòfin wọn ní ọ̀rọ̀ wọn ń kọ́ náà ni kò jọra wọn o lórí ọ̀rọ̀ ayédèrú àjọ eléyìí ti ẹni tí wọ́n fi ẹ̀sùn kan ní Adéyẹmí tó ní pòun gangan lọ̀gá àgbà àjọ náà wọn ní wípé àtìlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tilẹ̀ yìí ati keji re eyin oni ta soju sofin won ni wipe oro won ko ko fi si bi kankan na olukaluku o yato ni lo ni gedengbe iwe royin the nation ohun na lo gbe royin ohun
0: oda to lapodo mimi the nation na ni ohun wo mi ti mo nwo ta jo nwo ra wa o nibi to ni ile ise are ti ju ogulun tu oro si atari peter obi lori esun kan tin na ka e si ijoba si le ise are nipa wipe emi ohun ode awon kan kan be ti ohun gbese to je pe inise ni ile ise are ati ijoba apapo le Nigeria to je pe ohun ni won le pa pe ohun ni won le pa ke pe ko won ma ba di are ko to iyun yo lohun o amo daily post tu gbe iroyin kan bi ni bi ton ti so pe o ma se o won ni o yo lohun lohun gbo ma lo yo lohun ni mo ra won yi won ni eru fight wa di olóṣèlú àtìmọ́ olóṣèlú ẹlẹ́wọ̀n báyìí o ṣe ẹlẹ́wọ̀n olóṣèlú láàmọ̀ pé ní báyìí ìtumọ̀ ẹ̀ ni wípé El-Rufai ti di ẹni àfò òṣèlú dè mọ́lẹ̀ sí ọsọ sẹ́wọ̀n wọ́n ti tọwọ́ òṣèlú bọ́ ìdẹ́lẹ́wọ̀n El-Rufai ti lọ́wọ́ òṣèlú nú El-Rufai now political prisoner Hakim Baba Ahmed ẹni tí ó fìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì ni fún ààrẹ nígbà kan rí òun náà ni ó sọ̀rọ̀ ibóde o daily post ló sì gbé jáde.
1: tó ẹ jẹ́ ká lọ sí àkàtà ilé ìfowópamọ́ àpapọ̀ tilẹ̀ yìí òun náà ló ti ń ṣe ìkìlọ̀ fún àwọn aráàlú wípé ṣé ẹ rí owó 100 naira ohun 100 naira
0: lápapọ̀
1: ẹ mọ́kọ́ o owó olè wa náà ni o kò sí wípé àwọn ẹ̀mí ògbé léyìí o ẹ̀mí ò fẹ́ mọ́ kínní kankan báńkì àpapọ̀ lẹ́yìn ti ní kò sí nkankan tó jọ bẹ́ẹ̀ ìkìlọ̀ ọ̀hún náà ló sì wá láti àkàtà ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí pé 100 naira nóòtì owó olè wa náà nẹ níná láàsì ná gbogbo wa láàsì mọ́ ná ẹ̀yin ìyálọ́jà mo lérò pé
0: ṣé wọ́n ń kọ owó yẹn ni àbí owó tí àwọn èèyàn ń ná sí wọn ni ó dàbí àkísà torí ìṣọwọ́ lo owó ẹlòmíì ẹ mọ̀ rí èédú ewé dú lára
1: epo
0: lára owó mi àtúmọ̀ rùn a mọ̀ rùn ẹlòmíì gan náà ṣá lọ́dún ìwé keje ìwé ìròyìn the punch mo ń wo àkọlé ìròyìn bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé wọ́n ní àjọ eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lábẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà national emergency management agency anema nu wọ́n ní wọ́n ti kẹ́gbàjarè o pẹ̀lú ìkìlọ̀ tó gbópọn sí àwọn agbègbè kan tí ó ṣeé ṣe kí àgbàrá kí ó fẹ́ gba ibẹ̀ wáyé pàápàá jùlọ látàrí bí òjò bí ó ṣe ń gbéra tán báyìí lásìkò yìí tó sì jẹ́ pé níṣe ni tún peléke sí i gbogbo àwọn àyíká àti agbègbè tí ó súnmọ́ kí àgbàrá ó má jẹ́ kí wọn ó gbádùn ẹ lọ máa ṣọ́ra o kí làwọn ohun tá a máa ṣọ́ra ṣe gbogbo ẹ gbogbo ẹ ó di wọ̀ lójú ìwé keje ìwé ìròyìn the punch.
1: tó iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà ni ó tún ti ṣe ìkẹ́kọ̀ọ́ jáde fún àwọn ọmọ ogun tuntun míì eléyìí tí wọ́n gbà tó jẹ́ pé bélé ń jábà ìlókù tí ó fi pé ní 1000 láti túbọ̀ fi lè gbógun ti ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ sì ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà ló ń ṣèkìlọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún wípé bẹ́ẹ̀ bá tàpá sí àwọn òfin ti iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí eléyìí tó lòdì sí orí ẹ̀rọ ayélujára àwọn ìkànnì ìbáraẹni dọ́rẹ̀ẹ́ á lè yín dànù ni tefetefe ẹ̀wọ̀n ó gbaṣọ lọ́rùn yín ni o bákan náà ni ó tún wá kẹ́gbàjarè lórí bí àwọn ọ̀dọ́ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí bí wọn ò ṣe jáde láti darapọ̀ mọ́ iléeṣẹ́ ọmọ ogun torílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn the nation náà ló gbé ìròyìn ọ̀hún ojú ìwé kẹrin lẹ́kùnrẹ́rẹ́ sì wà.
0: ẹ̀yìn wọn lẹ́yìn pa bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ má rowọ́ ẹ má rosẹ̀ ẹ má lọ slonjo ẹ má yẹ ẹ má gbò ẹ̀yìn wọn lẹ́yìn pa ẹ̀yìn dànù ẹ já tíkẹ́ẹ̀tì àlùkìámọ̀ fún wọn kí wọ́n lọ rèé bá ọba tó dá wọn kí wọ́n lọ rèé máa káwọ́ pọ̀yìn rojọ́ ìdí ẹ̀ tí wọ́n fi jẹ́ olubi ènìyàn àti agbésùmọ̀mí ńgbà tí wọ́n ń bẹ lókè èèpẹ̀ àṣẹ tààrà látọ̀dọ̀ alákòóso fún ètò ààbò ilẹ̀ Nàìjíríà náà ló ti pa á láṣẹ bẹ́ẹ̀. Ló pa á fún àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà wípé àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ bá ti ń rí wọn, ẹ má ṣe dáwọ́ dúró, ẹ má ṣẹ̀ṣẹ̀ máa ṣàṣàrò lórí ẹ̀. Ẹnìkan kì í tẹ̀túfù ajá, ẹ dáná ya wọn, ẹ rán wọn lọ sí ọ̀run Ashanti. Shoot terrorists without delay. Alákòóso fún ètò ààbò General Christopher Musa ajagun-gbébọn ti fẹ̀yìntì ní í ṣe olómú àṣẹ wa ní Wàràǹṣesà. Ojú ìwé keje tí ìròyìn yẹn wà òun náà ni mo ti ń wo àkọlé ìròyìn yìí o, wípé àjọ elétò ààbò ara ẹni láàbò ìlú tá mọ̀ sí NSCDC wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbèje àwọn òṣìṣẹ́ tí ń bẹ lábẹ́ àjọ elétò ààbò ọ̀hún ni wọ́n ti dà sí ìpínlẹ̀ Edo lọ́hùn-ún fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀ èyí tó fẹ́ wáyé ńbẹ gangan o ní ọjọ́ kọkànlá oṣù agẹmọ tá a wà nínú rẹ̀ nínú ọdún tá a wà yìí náà ni NSCDC deploys 1300 personnel for Edo LG poll. Ẹ̀ẹ́dẹ́gbèje ọjọ́ ìwé keje nínú oṣù keje náà lẹ ti ń gbọ.
1: Ó dàá kó tó di pa lọ sí ojúde ọjà lọ́hùn-ún. Wọ́n ní ìgbìmọ̀ àwọn gómìnà ní ẹkùn àríwá orílẹ̀-èdè yìí náà ni wọ́n ti ṣe àgbékalẹ̀ àpò ẹ̀dáwó fún ètò ààbò lẹ́kùn àríwá. Ó sì ti gbìnà yá o. Eléyìí tí àwọn gómìnà ọ̀hún sì fọwọ́ sọ̀yà wípé lóṣù kọ̀ọ̀kan bílíọ̀nù kọ̀ọ̀kan náírà ni àwọn ó mọ jù sínú àpò ẹ̀dáwó ọ̀hún láti lè jẹ́ kí ètò ààbò wọn lẹ́kùn àríwá orílẹ̀-èdè yìí kò fi ẹsẹ̀ múlẹ̀. Ó yá ẹ jẹ́ ká gbéra lọ sí ọ̀dọ̀ àgbà wo láti pín owó fún wa lónìí kankan kan tá a bá padà dé ti fún tẹ̀dọ̀ yóò gbìnà yá lónìí rẹ̀ tù.

0: nourishing goodness for every side of you.
1: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: To e kaabo pada lati oju oja wa yo ka bo sinu agbami royin ni sansan ni ti futedo rere ni koni splash 105.5 fm the integrity station promoting right values hi we're in the nation lo gbe royin ti mo mu akole re to ka jade wi pe are bola ahmed tinubu ti soro lana wi pe labe isakoso tohun ile eto ti tun mu laya tawon wi pe anise gbogbo ileri ta se fun yin lasiko ipolongo ni o di mimu se ati mimu se o na ni o ti bere si ni soju sara bayi o ti gbogbo aye ti nri idagbasoke lo ni ranran na ni oju gbogbo aye ti nto bayi tinubu soro pe awon ise ati imaye dotun ele tun waye ni olululẹ nigeria o ni interview lasan iyen kere o mariwo lasan le sin ri yen o fun gbogbo mo orilede nigeria iyen so fun wa pe ka ma tan mo ohun to n bo lo kan fun gbogbo mo orilede nigeria ni bi gbogbo te fi mo wi pe nkan ki sese rago o sakojuwe iwoye ati irisi otun ele to ba olulu le nigeria gege bi imuse ileri mi labe eto alafojusun fun isodotun ireti yen renewed hope agenda rha are na ni soro yo lasiko ifilole ti awon akanse ise kan eleti o nise pelu ile ekan la fasiti ti nile ati bez ele ti awon mejeje nbe ni ilu abuja ati awon eka ibomi to je pe bi ton tin se wadi lori sirisi be ni pataki awon afara kan na nbe ele ti won ko ti o nso papo lawon agbegbe yi si ara won tinubu leni ti igbakeji re kashim shetima ti o soju re na lo mu da gbogbo omo orilede nigeria loju o wipe isakoso tawon o yóò tún tẹ̀síwájú láti máa rí wípé gbogbo ibi à ń fojú sùn gbogbo àwọn ibi tó jẹ́ ìlú kàǹkàǹkà àti àwọn ìlú kéréje kéréje pẹ̀lú kódà tó fi mú àwọn ẹsẹ̀ kùkú náà ni a máa nà yẹ́ tá a sì máa gbọ̀rẹ̀rẹ̀ ṣèjọba rere sí fún àwọn èèyàn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ pé abúlé làwa wà àwọn òtí ẹ̀rí tiwa rò kan ò ní sí ń bẹ̀ o gbogbo ẹni báfẹ́fẹ́ bá fẹ́ lóko a máa kangi oko láàni bẹ́ẹ̀jà ńlá bá sì sọ lódò báyìí èyàn máa mọ̀ wọ́n tó tó àti máa rílẹ̀ omi kedere nígbà tí ń ṣàpèjúwe àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí àmúṣe ìrètí àmúṣe àwọn ìpinnu lóníranran eléyìí tí àwọn ti ṣe tẹ́lẹ̀ níbẹ̀ náà ni ààrẹ ti sọ̀rọ̀ o ní adé o nígbà tá a kalẹ̀ sí ọ́fíìsì tá a gba ipò oúnjẹ náà lọ́hùn-ún à ń fi ọwọ́ lé okùn àyà wa báyìí a ti ń ṣe ìlérí fún ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà a ṣe ìlérí o wípé a ò ní gbà kí ìṣèjọba tiwa kó máa jẹ́ ìṣèjọba èyí tí yóò máa pa àwọn iṣẹ́ tì ìṣèjọba tí yóò máa ṣe àṣepatì iṣẹ́ ìṣèjọba tí yóò máa pa àlá àwọn ènìyàn àti àfojúsùn wọn tì àbí èyí tí yóò máa mú kí ọkàn àwọn èèyàn ó pami àbí porúurù ni a ṣe ìrètí a ṣe ìlérí ńjọ́ náà lọ́hùn-ún wípé ìrètí ọ̀tún bọ̀ ó ti dé àwọn ìlérí wa gbogbo náà lẹ́sìn ti ń rí wọ̀nyí o tinubu náà ni ó ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ ó ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ lóníranran a sì ti ń nàyẹ rẹ̀ káàkiri ibi gbogbo láti rí wípé ìdàgbàsókè ó dé bá gbogbo ìlú lápapọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní ẹ̀yẹn wo àwọn òpópónà tá a tún nàyẹ rẹ̀ tá a tún fẹ̀ tá a gbọ̀rẹ̀ rẹ wọn ìwọ̀nyí ni ó jẹ́ kó dìrọ̀rùn fún àwọn ọkọ̀ tí ń lọ tí ń bọ̀ ká lọ káàbọ̀ ọkọ̀ lójú pópó tí òfin ní máa sísún kẹrẹfà kẹrẹ o wọ̀nyí gan ẹ̀wẹ̀ ni ó máa mú àdínkù bá iye àsìkò tí èèyàn ń lò láti fi ṣèrìn àjò bẹ́ẹ̀ náà sì ni fún gbogbo àwọn tí wọ́n ń lọ sí ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo tá a dárúkọ wọn ni òpópónà tó jára wọn síra wọn àti àwọn ibi ibùdó ilégbèé residential estate eléyìí tó wà ńbẹ àtàwọn ibi gbogbo tó jẹ ibùdó tá a ti ń ṣe káràkátà gbogbo ibẹ̀ commercial centers náà ni a máa rí i dájú wípé ìdàgbàsókè ń bá o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí báyìí ààrẹ náà ní rán ni létí o ó ní wípé ẹ̀ka apá ibi tẹ́ ń wòye agbègbè yìí ṣe mọ̀ pé ètò kan ń bẹ fún un tí a ti gbé kalẹ̀ fún ìsọdìlú lábújá abuja master plan gẹ́gẹ́ bí ààyè kan pàtàkì eleti yo ma je ibi afojusun ati afojuso ni olulu le Nigeria le to je pe fun opopolopo odun seyin won ti party bi okuta omo le ti won party njo na lohun pataki igun le loda bayi o nigba na lohun o je ko nira fun opopolopo awon eniyan lati le ma lo kon ma bo fun oko gan pelu lati le ma pafe o soro oni labe isejoba tohun nigba ti awon debe ni waransesa na ni awon gbera pa awon eyan soro won saroye won ni opopona yo da e wa ri nkan bayi sugbon ade loni o gbogbo ele ririn gidin yi o opopona re tin yo kululu afara to jara won sira won ona to tun fe fe nfe fun gbogbo oko lati rin lai si idawo duro kankan bi ti wu ko mo ati wibe ati nse be ileri na ni o ka wibe ka si se be o na ni yomo eniyan where in the nation lo gbe iroyin yen jade
1: to e je ka lo si ilegbimo asofin agba tile ye ati ti ilegbimo asoju sofin ohun na ni ipinu won lo mo se ototo lori bi won se se iwade nipa bi owo se de inu aba eto isuna otodun 2026 eleyi ti won pe amo fun ajo kan leyi to ni ayederu ajo ni ajo ohun na ni won ni o n se agbelaruge ilowosi ileise are pelu awon ile okere ta mo se Presidential Foreign Intervention Promotion Council PFIPC won ni ojo isegun ro na ni are Bola Ahmed Tinubu pa lase fun ajo eleyi to n se iwadi iwa ibaje ati awon iwa mi to fara pe ICPC lati ri daju wipe o se iwadi ti o gbogbon ti o rinle se isele ohun nibi ti okunrin kan Adeniyi Adeyemi Matthew to ti so wipe ohun gangan ni oga agbajo ohun to si ni wipe ile ise are ni won ti yan ohun gege bi oga agbajo na lasiko ijoko lelana o na si ni legbe ma sofin agba ile yi wa pinu wipe ki won ni suru na ki won je ki igbese eleye ti eka ti alase to pa pe ki won se iwadi ohun ki o ti e kokko gunle na o sugbon o ni ilegbimo ti asoju sofin agba ile ye leyin atotonu ti won fa siwaju ti won fa seyin o na ni won wa se igbimo eleni meji lakan lati se iwadi bi owo ti won pe yamo fun ajo na eyun ni to le ni bilionu kan naira bi o se wo inu aba eto isuna todun 2026 eleyi ti won se pe yamo fun ajo ohun to ni ayederu ni won ni ilegbimo asofin agba ti le ye won ni igbese kankan eleyi ti asofin Suleiman Kawu to n soju ekun gusu ipinle Kano na ni o da bana wipe se ri oro to wa nle ye o je eleyi ti o se kankan o lasiko ijoko le o nipa jawiri ni gege bi won se pe akori re wipe igbese kankan lati fi se iwadi bi won se pe yamo owo sinu aba eto isuna todun 2026 fun ajo ohun eleyi ti won ni pe ayederu ni lati wa fi daabobo iwa nje omolu abi ti legbimo asofin agba ti le yi ati ijoba apapo orilede Nigeria o se pataki o ki won se ni ise ti igbese pajawire nigba to n fi aba na siwaju ile Kawu na lo n so wipe abe ri ni wipe gbogbo fa kaja yi lori ajo ohun na ni o n dumo huru mo nje omolu abi ti legbimo asofin agba ti le yi ati iwa njo looto ti ilegbimo asofin agba tile yi o ati eleyi to si je ipenija fun agbara ti ilegbimo asofin agba ile yi ni lati fi se agbeyewo aba eto isuna daada ati bi ati se piyamo re oni fun idi eyi o tori wipe abaye na ni won da ni igbese ti pajawiri won ni ko ni lo ki awon eyan o dibo mo tabi ki eyan ko so wipe mo se atileyin fun abo ohun latare eleye eni ti se igbakeji are ilegbimo asofin agba eleye Barau Jimbri eni to e po ohun gangan lo lewaju ijoko le lasiko ohun na lo wa ni se roro to wa nle ye e ma ti je ka fa lo siwaju ka fa seyin e ma je ka so di ariyanjiyan e sa je ki igbese eleyi ti e ka ti alase to gbena e je ko gunle na tori wipe are Bola Ahmed Tinubu na lo ti pa lase fun ajo ICPC lati ri daju wipe o se iwadi e sele ohun bo se to ati bo se ye o mo ni sugbon ni ile àti ìgbìmọ̀ aṣojúṣòfin àwọn ń kọ́ ọ́ wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni méjìlá láti ṣe ìwádìí bí owó tótó ₦1.3 billion bó ṣe wọ inú àbá ètò ìṣúná ọtọdún 2026 fún àjọ ọ̀hún tó jẹ́ ayédèrú àjọ.
0: Wọ́n fàjọ gbaná ìjà. Ok, afẹ́fẹ́ sáré dókè ọjà.
1: Gbogbo ohun tó sá pamọ́.
0: Ojú olúwa kedere báyìí lórí.
1: Ojú olúwa ń wò ó.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Ode gabo pada lati oju oja be ni ti futedoro intesu aji wearing the nation gbero in jade nbi bayo nibi ti ile ise are ti soro wipe kosi eyo horo ododo kan bayi ninu oro ti o jade lati enu gomina tele ni ipinle Anambra yun Peter Obi wipe nise ni ijoba apapo le Nigeria ni won mo fugun mo ohun o nipa wipe awon owo ohun ati awon ibi ti ohun ni oju owo si ni sise na ni won dogbon kolu ki eyi ko le ba ma fun ohun ni aye lati gbajumo ati dije dupo are bo ba di odun 2027 oro to jade lana re lati odo ijoba apapo ile ise are bakan na soro wipe ki se ooto o ko si ododo olokan nbe bi ti wu ko mo o wipe oro ti Peter Obi so koda oro oselu lo bade o ti oselu bo ni se bi o ni eni ti o ma dije dupo are labi ase egbe oselu Nigeria Democratic Congress ta mo si NDC le to n so pe o se se o ko je pe bi nkan se n lo yi on le ma lo ori ofe ati ba kopa lati dije dupo are lodun 2027 boya ni emi ohun o de boya lo won wa laye wa laye nigba ti osu kini odun 2027 ti eto idibo gbogbogbo yo fi ma waye ile igbe are ile ise are wa soro won ni oro yi ki so oto o gbogbo awon oro bayi ogbon suna si ogbon ka fe ma je ki orun nu awon eyan o ta egbe a e ma mo pa balogun ma o e ma mo na balogun ma o ati be lo awon adogbon lo ẹ̀ẹ́dẹ́ bá rántí ẹ̀dá onílé ọlá nínú ṣàwòrò ìdẹ́ ẹ̀ nípa ara mi ọ̀ yá o kò fẹ́ jẹ́ kí wọ́n lu agogo ìwọ̀ ni kò fẹ́ kí wọ́n lu agogo ìwọ̀ ni nínú ọ̀rọ̀ tó bóde lójú pa ayélujára rẹ̀ x new at a ọ̀nà nuga 1956 ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ tá a bá sọ̀rọ̀ nípa ìròyìn àti ìtagbọ̀n inú ọ̀gbẹ́ni Báyọ̀ ọ̀nà nuga ó náà ni ó ṣe àpèjúwe ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bíi ọgbọ́n àti ète mi kí àwọn èèyàn ó ba àtún lè máa kẹ́dùn pẹ̀lú rẹ̀ kí wọ́n lè ba máa sọ pé nǹkan gbọ́dọ̀ ṣe Peter Obi o àwọn ọgbọ́n súná sí burúkú báwọn yìí ni gbogbo nǹkan báwọn yìí ayé ti lajú kọjá bẹ́ẹ̀ ọ̀nà nuga sọ̀rọ̀ ó ní ìnàkan ẹ̀sùn látọ̀dọ̀ Peter Obi ó ní ṣe é mọ̀ wípé òun náà ló wáyé o níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú Jude Gideon wọ ìyún ní àná lé tó sì jẹ́ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn ọgbọ́n irọ́ tí máa dá àti àwọn ète òṣèlú kí ó lè ba dàbí ẹni pé wọ́n ń lépa rẹ̀ èèyàn rẹ ni áńgẹ́lì ni màláíkà ti ń pínre kí ló dé tẹ́ fẹ́ pa áńgẹ́lì wa ọ̀gbọ́dọ̀ kú o ìkòkò láfiṣe é gbọ́dọ̀ fọ́ o àtùpà láfiṣe é gbọ́dọ̀ kú o àti bẹ́ẹ̀ lọ ìwògbé láfiṣe é gbọ́dọ̀ fọ́ o. Obi náà nínú kẹsùn sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wípé níṣe ni wọ́n ń fi gbogbo ọ̀nà yẹpẹrẹ òun gbogbo ọ̀nà ni wọ́n fi ń dọ́gbọ́n kọlu òun gbogbo ọ̀nà ni wọ́n sì fi ń mú ìfúngunmọ́ bá òun gbogbo ọ̀nà ni wọ́n fi ń mú kí ayé ó nira fún òun pàápàá jùlọ láwọn ibi gbogbo tóun tawé tagbò sí nípa ti à ń ṣòwò èyí tí ò fi jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fẹ́ máa bá òun ṣe mọ́ láwùjọ bí ìgbà tí wọ́n ti fi ọgbọ́n ayúyù ba òun lórúkọ jẹ́ wọn ni ó wá mú wá bí àbá o wípé ó wá mú wá nínú ọ̀rọ̀ wípé ẹ̀rù ń ba òun ó ṣeéṣe kí ọlọ́jọ́ kó dé bá òun ṣáájú ètò ìdìbò ọdún 2027 pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ṣùgbọ́n inú fèsì tiẹ̀ ọ̀nà nuga ni gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé wọn ò lásomọ́ àfomọ́ ọ̀rọ̀ tí ò ní gbòǹgbò tó jẹ́ pé igi gbogbo ní ń bá tan ní ṣe àwọn ọ̀rọ̀ yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ má dá Peter Obi lóhun irọ́ ńlá ní ń pa ó fẹ́ fi ojú ìjọba hàn bíi pé ìjọba jẹ́ ẹni ibi kí òun wá dàbí áńgẹ́lì kó dàbí wípé wọ́n fẹ́ gba ẹ̀mí òun ni wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí kò sí òdodo nínú rẹ̀ bí ti wù kó mọ o ẹ má ṣe dá a lóhun o ojúlówó irọ́ ní ń pa wọ́n ní mọ tí wọ́n ń pè ní victim card ni kí èèyàn máa fi ara rẹ̀ sípò olùjìyà wípé wọ́n ń fìyà jẹun ni wọ́n ń dúnkùkù lájà mọ́ òun àti bẹ́ẹ̀ lọ wọ́n ní kò sí tó jọ bẹ́ẹ̀ o ṣé gbogbo aláṣìmọ̀ pé Peter Obi náà ni kò yéé wọ ìjọba àpapọ̀ nílẹ̀ túrútú nípa àwọn ibì kan tó bá ṣeéṣe tó bá dàbí pópù díẹ̀ káàtó lápò ọ̀dọ̀ ti àbí tí ọba ti tẹ́ ẹ lọ́rùn tí ó sì jẹ́ pé àbùmọ́ àti àpọ́npo a máa wà nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn àpọ́npo wọ̀nyí sì tún wà rí wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ bíi ti wù kó mọ ìwé ìròyìn the nation wọn ló gbé ìròyìn yẹn náà jáde o.
1: tó wọ́n ní ilé ìfowópamọ́ àpapọ̀ ti ilẹ̀ yìí náà ló ti ṣe ìkìlọ̀ fún àwọn aráàlú àwọn olókoòwò àti àwọn àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ ìdúnàdúrà nípa ti owó gbogbo wípé kí wọ́n dáwọ́ rẹ̀ dúró láti máa kọ owó ọgọ́rùn-ún náírà tá a mọ̀ sí 100 naira eléyìí tí báńkì àpapọ̀ ilẹ̀ yìí ti ń sọ wípé àti eléyìí tó ṣẹ̀ṣẹ̀ dé àti ti tẹ́lẹ̀ wọ́n ní méjèèjì ń kọ́ náà ni òfin òní kẹ́ ẹ mọ̀nà pé ká máa ná gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ni ò ní orílẹ̀-èdè yìí wọ́n ní báńkì àpapọ̀ ilẹ̀ yìí náà ló sì fi àtẹ̀jáde síta láti fi tọ̀mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún àti ìròyìn kan eléyìí tó ń jà ràn kiri nílẹ̀ wípé àwọn kan lórílẹ̀-èdè yìí náà ni wọ́n ń kọ̀ láti gba owó náírà ọ̀hún tìtorí wípé wọn ò mọ̀ bóyá a sì ń na tàbí a na lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè nàìjíríà tó ṣe owó ọgọ́rùn-ún náírà míì eléyìí tí wọ́n fi ṣe àyájọ́ ọgọ́rùn-ún ọdún ní orílẹ̀-èdè nàìjíríà o nínú àtẹ̀jáde kan eléyìí tẹni tí ṣe adelé olórí àgbà lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ ní báńkì àpapọ̀ ilẹ̀ yìí arábìnrin hakama sidi ali tó fi léde ní ìlú àbújá ó jẹ́ kó di mímọ̀ wípé báńkì àpapọ̀ ilẹ̀ yìí náà ni kò ṣe àwọn èèyàn lọ́nà kò sí nǹkan kan eléyìí tó rújú nípa owó ọ̀hún torí wípé méjèèjì òun náà ni ó sì ní àtẹ́wọ́gbà o tí wọ́n sì ṣe ìdámọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí owó tá a ní àṣẹ láti máa ná bẹ́ẹ̀ sì ni ẹnikẹ́ni kò gbọ́dọ̀ kọ́ torí wípé owó ilé wa ni méjèèjì gẹ́gẹ́ bí ilé ìfowópamọ́ ọ̀hún ṣe wí o ó ní láti tún lè tan ìmọ́lẹ̀ sí dáadáa ó ní báńkì àpapọ̀ ilẹ̀ yìí náà ló sì ń tẹnumọ́ wípé ọgọ́rùn-ún náírà eléyìí tí wọ́n ṣe nígbà tí a pé ọgọ́rùn-ún ọdún a ní àǹfààní láti ná bẹ́ẹ̀ sì ni eléyìí tá a ti ń ná tẹ́lẹ̀ náà kó tó di wípé wọ́n ṣèyàn jáde náà ni òfin wà lórí ẹ̀ láti mọ́ náà méjèèjì ń kọ́ náà la gbọ́dọ̀ mọ́ ná wọnú ara wọn o bákan náà ló tún sọ̀rọ̀ síwájú o wípé ṣe rí eléyìí tí wọ́n ṣe lásìkò tá a pé ọgọ́rùn-ún ọdún òun náà ni wọ́n ṣe láti fi ṣe àyájọ́ ọgọ́rùn-ún ọdún ti orílẹ̀-èdè nàìjíríà pé bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi rọ́pò eléyìí tá a ná tẹ́lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ méjèèjì ń kọ́ náà la lè náà láì sí wàhálà lákòótán báńkì àpapọ̀ ilẹ̀ yìí wá ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tó bá kọ̀ láti gba owó ọ̀hún náà ló ti tàpá sí òfin ilẹ̀ yìí o bẹ́ẹ̀ sì ni ìjìyà wà fún o ní wípé òun kọ kò sì ní tẹ̀tì láti rí dájú wípé ẹni tọ́wọ́ bá tẹ̀ wípé ó ń kọ owó náà láti gbà á tàbí láti na ìwọ́n tó bá tiẹ̀ náà pé ló wà ṣùgbọ́n ẹni tó bá kọ̀ láti gbà á náà ni ìjìyà yóò wà fún un níwọ̀n àgbà tó bá ti tàpá sí òfin ọ̀hún ìwé ìròyìn the nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ó lágbára ó dáa jákèmí náà tún mú ìròyìn kan lápò ọ̀dọ̀ tèmi bí àgbà ojú ọjà yá ẹ̀já dúkìá ọjà tá a bá padà dé àtẹ̀síwájú ẹ̀ kú kalẹ̀.

0: good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
1: Airtel.
2: Eku leo. Ah, ebi mpaka sink simila.
3: Eka bo yami. Kile wajeba yo.
2: Ah. Iwana, mo fe onje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
3: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
4: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
2: O se won ko mi. Mo se fe Golden Penny Noodles ni gan lo se se yi.
3: Iya to yayi to si mo tojo omo ni.
4: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi.
5: Oye kaabo pada lati oju oja ti futedoro yin tesiwaju mo n wero nkan loju iwe keje iwe ro in the punch nbi laaro toni nibi ti won ti ni alakoso fun eto abo ile Nigeria ajagun feyinti Christopher Musa lo ti pase fun iko omogun ile Nigeria pe ki won ma se duro a n duro a n ro sekan ogbodo simo won ba ti ri awon igara olosa gbesumo mi gbogbo ni wara n se sa enikeni te ba ri e tete ran won lo si orun Ashanti enikeni to ba ko to ba nrowo to nrose lati se yi irufe ni be a o ka kun ara won wi pe won jo nsise ni be ni a jo pe irufe eyan be o ti compromise gage bi asa won ni gesi o ti gba bodi Musa won ni won na lo mu oro yi wa o gage bi oro imu ita imu orun inu enita ni ojoru Wednesday ni ilu Sokoto nipinle Sokoto lasiko eyi ti won ni won siso loju egun awon kokan to tobi meji le ni 100 ototo ti won fi nsise ata awon eroja mi ti won lo gege bi ohun eto abo eyi ti owo re nlo bi bilionu meta dini ogbon o le a milionu meta dini adoje 27 billion 127 million naira o na ni won fi ra awon kan won yi o latodo ijoba ipinle Sokoto ki o le ba to se iranwo kun iranwo fun awon eso eleto abo to je ti ile ise omo ogun le Nigeria ni toro ti bu ipinle ti Sokoto se bi apa ba kun itan imo to pin o na ni won foro yi se o ani ni kete ta ba ti da yin tiyin si awon ibi te ba nlo te ba ti fe lo jagun oni e ma se ma duro de enikan pase no mo baba so pe o latodo enikan kan mo o be ba ti ri igara olosa kankan be ba ti ri agbesumo mi kan to fira re han gege bi nkan eru jeje oga sa che bo ni mo ti ri kan se kin yin bo e ma bere o eyin te ba ni lo lati yin ni wara nse sa ni be ni inu igbo ladete gbe ko se eyan ti kole adete si gboro o ni enikeni to ba wa ko to kuna lati yin abi pa igara olosa abi agbesumo mi kankan loruko wipe boya emi nduro de pe ki oga ki won pase ki won fun ani order order ko order kun leni irufe eyan be a ka ohun na kun ara awon igara olosa bo ba ti ri won ran won lo orun taara ibi keyin ile ibi to yeru won nu o sapojuwe igbese ijoba ipinle Sokoto yi gẹgẹ bi ọgbọn nla eleyi ti yoo tubọ mu ki o dirọrun fun awọn ọmọ ogun lẹyi lati se aseyori fun ẹgbẹ oṣuba kari laye fun gomina Ahmed Aliyu lẹni to jẹ pe ko duro nigba kọọkan lati maa se iranwọ ati atilẹyin fun ẹka eleto aabo gbogbo nipa ti a n pese ọkọ abi awọn nkan mii ti maa mu ki iṣẹ ko mu iṣẹ ya abi ko ri awọn ọmọ ogun lẹwa funra wọn pa ko fi maa ya nítorí náà ẹnikẹ́ni tí a bá rí tó ń dúnkòkò lájà dúnkòkò lójú ogun níbi ọtá gbé ń pera wọn ránṣẹ́ gbogbo ẹ ràn wọn lọ sí ọ̀run Ashanti ẹ má dúró de àṣẹ látọ̀dọ̀ ẹnikẹ́ni. Àmọ́ ṣá o, wọn ọ̀gbọ́n ìjáfara léwu. Mi tún tajú kan mi sáré wo ìròyìn kan mi kí n fèdè kó ká. Wọ́n ní àjọ elétò ààbò ààrẹ nílà Bòlú, the Nigeria Security and Civil Defence Corps, NSCDC, ẹ̀ka ti ìpínlẹ̀ Edo. Wọ́n ní àwọn òṣìṣẹ́ tí wọ́n tó 1,300 nítòró ti bu àwọn ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta ní ìpínlẹ̀ ọ̀hún tí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ yóò ti wáyé ní ọjọ́ 11 oṣù keje ọjọ́ Àbámẹ́ta ọdún tá a wà yìí náà ni wọ́n ti dà sí gbogbo agbègbè náà. Èyí jẹ́ ń tó bóde nípasẹ̀ àfilédè o látọ̀dọ̀ agbẹnusọ àjọ elétò ààbò ààrẹ ńlá Bòlú ẹ̀ka ti ìpínlẹ̀ Edo yún Ògbébọ̀ Efosa ní ọjọ́rú Wednesday ìtàná. Efosa wọn ni òun náà ni ó sọ ọ́ di mímọ̀ wípé àjọ elétò ààbò ọ̀hún ni àwọn ti wà ní ìkàlẹ̀ tí àwọn sì ti dúró gbọ̀n bíi bàbá gbọ̀n láti rí pé ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ló wáyé o. Bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn ohun tó jẹ́ dúkìá àjọba àtàwọn nǹkan amáyédẹrùn tí ìjọba ti ṣe fún ìdàgbàsókè ìlú àti ìmú ìlú gbòòrò nípò ọ̀làjú làwọn yóò máa dáàbòbò ṣáájú lásìkò àti lẹ́yìn ìbò gbogbo náà. Èyí tó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn ètò eléyìí tó ní ṣe pẹ̀lú ìdáàbòbò ọ̀hún náà ni àwọn ti bùṣe rẹ̀. Wọ́n ní nínú ọ̀rọ̀ náà bó ṣe kà síwájú o, àjọ elétò ààbò ààrẹ nílà Bòlú ẹ̀ka ti ìpínlẹ̀ Edo ni wọ́n ní lóǹkà báyìí àwọn òṣìṣẹ́ tí wọ́n tó 1,700 níye 1,300 òun náà ni àwọn ti dà sí gbogbo àwọn agbègbè ọ̀hún ṣáájú ìbò tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ilé tí í ṣe ọjọ́ 11 oṣù Agẹmọ tá a wà yìí o 2014. Ojú ìwé keje ìwé ìròyìn The Punch ló wà.
1: Tọ́ ètò ìdánilẹ́kọ̀ọ́ láti fi ṣe ayẹyẹ ọdún 19 ìdásílẹ̀ iléeṣẹ́ rédíò Splash FM 105.5 òun náà ni kò ní pẹ́ tí ó gbìnàyà o.
5: Bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ sì ni ẹ̀ka ètò ààbò òun náà ni aṣíjú sí ní àkókò yìí láti fi ṣe àgbéyẹ̀wò ipò tí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà wà àti ipa rẹ̀ lórí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ sì ni àwọn tọ́rọ̀ kọ̀ káàkiri onírúurú ẹ̀ka bíi iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí iléeṣẹ́ ọmọ ogun tilẹ̀ yìí àwọn àjọ tí iṣẹ́ wọn farajọ ti iléeṣẹ́ ọmọ ogun àwọn tó wà ní agbọnmi ti ìkẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n jẹ́ ọba àlàyé àti àwọn tí wọ́n jẹ́ elétò ààbò ní ti ìbílẹ̀ tó fi mọ́ àwọn iléeṣẹ́ akọ̀ròyìn gbogbo òun náà ni wọ́n sì parapọ̀ wọ́n péjú pẹ́sẹ̀ ní ọjọ́ 19 oṣù tá a wà yìí èyí ò ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 19 oṣù keje ọdún 2026 ní gbọ̀ngàn ti Trenchard eléyìí tó wà nínú ọgbà fásitì tilẹ̀ Ìbàdàn tá a mọ̀ sí Trenchard Hall. Wọ́n ní bíbẹ̀ gangan náà ni ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún yóò ti wáyé o láti fi ṣe ayẹyẹ ọdún 19 lẹ́yìn tá a dá ìkànnì wa sílẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìkànnì Splash FM òun náà ni ìkànnì àkọ́kọ́ tó jẹ́ ti aládàáni àti láti fi ṣe ayẹyẹ ọjọ́òbí ọba Murtala Adébáyọ̀ Àkàndé MFR ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n tún jẹ́ olùdá.

0: nílẹ̀-iṣẹ́ ọlọ́pàá tilẹ̀ yìí o tó tún jẹ́ onímọ̀ nípa ìwàsí ọ̀daràn ṣùgbọ́n o táàmọ̀ sísọ lójú ọkọ̀ wọn nígbà tó bá yá bẹ́ẹ̀ sì ni ẹni tí ó jẹ́ alága ètò náà ni ọ̀gbẹ́ni Biodun Ladepo ẹni tó ti jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ rí fúnléṣẹ́ ọmọ ogun tilẹ̀ Amẹ́ríkà wọn ni bẹ́ẹ̀ sì ni dídarapọ̀ mọ́wọ́ ọ̀hún ọ̀fẹ́ ni o ọ̀fẹ́ láì ṣe àgbowó gbogbo yín pátápátá náà la sì pè wípé kẹ ẹ wá bá wa péjú pésẹ̀ síbi ètò ọ̀hún eléyìí tí ó wáyé ní ọjọ́ kọkànlélógún oṣù kẹfà oṣù keje ọdún 2026 àbí o ní nǹkan bí aago mọ́kànlá òwúrọ̀ náà ni yóò bẹ̀rẹ̀ nínú ọgbà fásitì tilẹ̀ ìbàdàn ẹ má gbàgbé Tuesday 21st of July 2026 at Trenchard Hall. Àgbà wo ń fojú kan wò mí pé sọ́mọ yóò ní kárọ̀yìn náà gbogbo yí pátá náà la pè ọ̀fẹ́ ni o
1: ọ̀fẹ́
0: nígbàlà.
2: Tó ẹ ṣeun níbi tí yóò ti máa dúró wá pé fún ti fún tẹ̀dọ̀ ìròyìn rẹ̀ láàárọ̀ tòní gbáǹkọ̀gbì ìròyìn yẹn di láago méjì ọ̀sán òní o. Ètò gbogbo náà yóò sì máa tẹ̀síwájú nígbà tí àwa bá ti dìde. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéòsì lorúkọ tí mò ń jẹ́ Elifans Olóyinre Ọ̀kanṣoṣo Àjànàkú tẹ́gbà àgbòjẹ́ ẹ̀fọ̀n papọ̀ jọ GR Coastsky Gíran Global Radio King of Scorer Continental and Intercontinental.
0: Tọ́ tẹ́ríládé àlòkò lórúkọ títí ní odigba kan náà.
1: Ire o.

0: méjì káṣíẹ̀. Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbíngbíni kin ọ̀rọ̀, akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Àgbàlagbà tí gbani lọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbà dìgbàkúgbà mú nígbà tọrọgbà nígbàǹgbà láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani gbanigbani alágbára tí gbani lọ́wọ́ alágbára tí fipá gba agbádá lọ́wọ́ alágbádá sapata málágbádá lọ́rùn. Málágbádá ṣubúya kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé tá a gbìn tó takàn gbàǹgbà sí gbàǹgbà wálíà. Yíká àgbà ńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ mi lákòókò yìí. Àtún kí yín káàbọ̀ ságbà ládìtú ibi ẹyẹ eré tí ń fọhùn bọ́ta. Àárọ̀ yìí tá a dé yìí, ẹ jẹ́ ń kọ́kọ́ kí gbogbo wa pé a kú ọ̀gìnì ti òjò tí gbogbo ẹ̀ ń ṣe tí gbogbo ẹ̀ tutù bí ìgbà téèyàn wà ní ilé àwọn aláwọ̀ funfun yìí, àbí ká sọ pé a ti wà ní ẹ mọ̀ pé bíríbírí báyìí láyé ń yí, àbí ayé ti bẹ̀rùn ó yí sápá bí lójijì ni ká máa retí snow tí ó máa jábọ́ lóko báyìí lóní kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ. Kò ní kálukú máa wá dì bí rẹ̀ gbà bí ayé ọ̀hún bá wá yí, àwọn ẹkọ́nọ́mì tó tutù lápá bẹ̀rùn náà kó yí sápá bí náà ni o. Ńgbọ̀ bá yí tó ń kálukú ń gbádùn dáadáa, téèyàn ṣiṣẹ́ téèyàn sì ń rí èrè iṣẹ́ téèyàn ṣe kì í ṣe méje múríkà o. Yún lọ dáa jù tí gbogbo rẹ̀ wà ṣe dáadáa. Alápámá iṣẹ́ nìkan ni ó wà á kò tí ó tún máa kọ̀ǹplín pín ẹ kinní kan. Ńgbọ̀ bá ṣiṣẹ́ lọ́sàn-án lóru tí o sì rí èrè iṣẹ́ tó o ṣeun tí nǹkan tó tọ́ tí ó padà wá sọ́dọ̀ rẹ tí ó ní válù bí nǹkan tó ṣe náà ayé dáadénu. Lẹ́ẹ̀kan sí akínyín káàbọ̀ sí orí ètò àdìtú níkànnì ti splash 105.5 Ìbàdàn. Túnde Ọláwo lólóòtú ètò yìí, Desmond Adegboyega bàbá aládò tí àdó rẹ̀ ń yọná lẹ́nu fẹ́rẹ́fẹ́. Ìlàmójú ẹ̀rọ ti ń bẹ fún sáà tá a wà yìí o. Lákòókò tá a wà yìí, àwọn atọ́pinpin wọ́n wà ń kalẹ̀ tí wọ́n sì ń wò ó bá a ṣe ń ṣe kinní ọ̀hún. Bọ́lọ́n ti ń bẹ tẹ́mì rẹ̀ sì wà, gbogbo wa pátápátá náà ní ọ̀yẹ̀ Akíadé, Fọlákẹ́, Báràkà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n lọ bẹ́ẹ̀, wọ́n bọ̀ bẹ́ẹ̀. Ìdẹ́ǹdé mo dé lónìí, ìran àdánwò ni ẹ má rọgì. Ìdẹ́ǹdé mo sì dé, ìran òbẹ̀ wò ni ẹ má yẹ̀nà. Àtàdán àti òbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rọgì tẹ́ ẹ sì ń yẹ̀nà. Àkókò tèmi náà wá gorí afẹ́fẹ́ yìí. Mọ̀rànmọ́rán tá a joyin, mọ̀rànmọ́rán tá a jàdò. Ẹ fi tí àdò ká ẹ gbọ́ tèmi, ẹ fẹnu àdò ni ká ẹ wí tèmi. Ọ̀rọ̀ tí ń sì ń bọ́lẹ̀ yìí, ẹ fi gbogbo ara pátápátá tó dùn bẹ́ẹ̀ tó sì gbẹ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi lákòókò yìí. Èyàn ò lè foyín sẹ́nu kọ́ bẹnu jẹ́ o. Ẹ̀kọ́ máa dùn létí yín, kọ́ máa dùn dúdùn báyìí làádùn dùn. Ọyá kọ́ máa dùn létí yín. Ohun yìí ò gbọ́dọ̀ kan, bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ pínyìnkìn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi yí kàgbá ńlá ayé káà nílẹ̀ káàárọ̀ òjíire tàbí gbogbo ilẹ̀ kílẹ̀ láàárọ̀ yìí, gbogbo wa pátápátá lára jẹjẹun. Lẹ́ẹ̀kan sí akínyín káàbọ̀ Ṣéun Aríbikọ́lá ló kọ́ mi The Special One. Èmi lò torí ijókónú agbádá ńlá mi lẹ̀gbẹ̀ níwájú Olódùmarè ọmọ Ajípolówó pẹ́tatata. Iná ń jò gírí ọ̀sá, iná gorí ilé fẹjú tótó. Àmọ̀nà máa bọ̀ láàárọ̀ yìí, kọ̀ wá síwájú wa.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Tú ẹ̀mí rẹ̀ dà sí mi lórí, fún mi lọ́gbọ́n rẹ̀, fún mi ní àìdíà tó tún ní ìyàtọ̀ láàárọ̀ tòní àti gbogbo ìgbà. Bí n bá ti jí, bí n bá sì ń sùn, àìdíà kan máa wá lọ́tùn-ún lọ́sì bọ́lọ́hún sí bẹ́ẹ̀. Bó ṣe wá ń wá òun náà wá fún mi ní ipá láti lè execute tiẹ̀ tó fi hàn bá láìdíà lórí tọ́kọ̀ ẹ̀ pọ̀ bí iyanrin òkun. Ẹ̀yìn téèyàn láǹfààní àti execute tiẹ̀. Bí ìgbà téèyàn bá fi àràánú tó sì kú bẹ́ẹ̀ ni o, ẹlòmíì tó bá fúnyàn lọ́gbọ́n yọkan báyìí, èyàn ó sì là, èyàn ó lu, ṣùgbọ́n òun gangan tó lọ́gbọ́n fúnra ara rẹ̀. Inú ìyàtọ̀ sì lọ́wà, dákun ẹlẹ́dàá mo bẹ̀ ọ́. Láàárọ̀ yìí, gbogbo làálàá mi ìgbìyànjú mi, má jọ já sásán o. Gbogbo ọgbọ́n tó fún mi, ìmọ̀ tó fún mi, àìdíà tó dírọ̀pù sí mi nínú, yóò wúlò fún mi. Má jà wá di wípé kíní kan rọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ̀ sí ń gbọ́ mi láàárọ̀ yìí náà, gbogbo ìgbìyànjú wa pátá, Ọlọ́run já là, já lu, yóò sì jẹ́ tiwa, ká sì jẹ́ ń bẹ̀, ká má fi àrà sínú kú láṣẹ lọ́wọ́ Ọlọ́run Lódùmarè. Ọ̀ya ẹja mú kíní ọ̀hún pọ̀n lóní pápá. Gbogbo wa la ti gbọ́ pé ó hẹ́ nílùú Ìbàdàn lánàá lágbègbè ọjọ́. Ǹtẹ́ ẹ̀ tí láǹfààní àti gbọ́ tó ṣẹlẹ̀ lágbègbè ọjọ́ òní lẹ́gbọ̀ ànákọ́ ni kíní ọ̀hún bẹ̀rẹ̀ o. Ó ti tó bí ọjọ́ méje tó ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n àná ló tó fọná sójú kẹ̀kẹ̀kẹ̀. Ṣé ẹ̀ tún wá gbàgbé wípé ọjọ́ àná yìí bákan náà sánà ń ká pé ọjọ́ àní jẹ́ta, ìjẹta ni ká sọ pé ó ti kọ́kọ́ tún ó tún hó ẹ́ kọ́ wá tó sàn de ọwọ́ àná tí gbogbo ẹ̀ wá ọ̀pọ̀lukú mùsù pọ̀ o. Nígbà àwọn èèyàn kọ́kọ́ pè wá láàárọ̀ àná, wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ọjọ́ ìjẹta ni ọjọ́ keje oṣù keje, ó sì ní nǹkan tó bá dé, wọ́n ní 77. Èmi wá wò ó pé èwo tún ni 77 sí alleluia ni àbí ògo sánà mo láwọn ọdẹ sí bàbá aládò àwọn ló lè mọ 77 rú àwa báyìí. Ìṣẹ̀ṣẹ̀ ń kọ́ mi ń fa ń tẹ̀mí lódùn ni o. Ìyá òun ṣàlàyé ilẹ̀kùn o. Kí ló ṣẹlẹ̀ gan lọ́jọ́ Nìbàdàn tíbọn fi bẹ̀rẹ̀ sí ní ró kòsà. Wọ́n lọ́mọ kan lọ rèé gbowó ǹdí oní POS. Ń bọ̀ lápá abẹ̀hún náà, ẹja kọ́kọ́ mélé ìtàn láǹfààní àti tẹ̀tàn lọ́jọ́ Ṣẹ́gun Tuesday. Ẹja ń kọ́kọ́ tẹ̀ ẹ́ bọ́ta. Lágbègbè má jẹ níjọba ìbílẹ̀ ti Lágelú, ẹ rí pẹ́yìn tẹ́ ẹ bá gbọ́ mi lọ́jọ́ Ṣẹ́gun ń láǹfààní àti kíní ọ̀hún àkókò àti àwọn àlejò tá a gbà lórí ètò nípa ọ̀rọ̀ ti bòde kọjá láǹfààní àti lòótán. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí, ọ̀rọ̀ ọ̀hún ti ń kọjá nǹkan tá a máa fẹnu sọ báyìí o. Bóyá ká fojú sọ, ká fi mú sọ, ká sì fi gbogbo ara sọ, yóò fi jẹ́ kí ó yé gbogbo wa. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ti ń lọ rèé fọ́ ilé báyìí tí wọ́n sì jiyàn gbé, wọn ò gbójú ọ̀nà mọ́, wọ́n fọ búlọ́ọ̀kù ilé, búlọ́ọ̀kù tí èèyàn mọ tọ́kọ́lé ara rẹ̀. Èèyàn yà á tí ó kó àwọn ọmọ sínú ilé, ọmọ ọdún 5 kan, ọmọ ọdún 6 kan, ọmọ ọdún 3 àti bí àwọn àbúrò rẹ̀, ó sì bọ́ ẹ̀kù lé kọ́ dáná àbí kó sáṣe nǹkan tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n fi sara rindin kó tó padà wọlé, wọ́n ti fọ́ búlọ́ọ̀kù látẹ̀yìn, wọ́n sì gbé ọmọ lórí bẹ́ẹ̀dì Nìbàdàn bí náà ni o. A wá ṣàkíyèsí nǹkan kan nígbà táwọn ajínigbé ọ̀hún padà pé ibà ń sọ pé àwọn ẹ̀yà kan ní jìyàn gbé àbí ẹgbóhùn gbà tí wọ́n pè tí wọ́n ń bèrè ránsọ́ọ̀mù 10 million lọ́wọ́ ọ̀yá tó jẹ́ pé gbogbo ohun tí fi ń tajà gan ọ̀wọ́ 50,000. Kí la ti máa ṣayé yìí sí o, kò yé mi. Ayé tótó, ayé máa le. Ọmọ ẹ̀dá dámọ̀ sì ń ṣera wọn bó ṣe wù wọ́n. Ọmọ ọlọ́mọ o sì jí bí o sì bí tiẹ̀ lé o. O sì fowó ohun tọ́mọ tiẹ̀ náà, o sì ń sọpọ́ ọmọ, o sì ń gbàdúrà pé kọ́mọ tiẹ̀ kọ́ là tàbí kọ́ yanjú. Bíbélì wípé a ó bẹ̀ ẹ̀ṣẹ́ bàbá wò lára ọmọ láti ìran kínní títí dé ìran kẹrin. Ìyàtẹ́lòmíì ń jẹ lónìí, ìṣẹ̀ tí bàbá ńlá rẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ yẹn ni ó kò lábò papọ̀ tí ìwà ń sán kété ìyàmọ̀ lórí. Ẹja lọ ságbègbè májẹ níbi wọ́n ti gbéjọmọ ọdún 5 tí wọ́n fọ́ ilé won si ji omo odun marun gbe lo inu yara ni o losan gangan de si jagbala yo number 2 ni o fe wa bi boya bi 3 abi nkankan eh CC old eh eh oya jawe yo gbo eh leka social media lohun our life and direct lori kan Facebook o splash fm 105.5 lisi ma agbaradi oya jagbala ye won
0: Mewanchele ni dunia. Aditu, mewanchele ni dunia.
1: Eyi agbagba te ngbo mi ni papapa o ye ma bo lori kan ni Facebook o Splash FM 105.5 Ibadan e ri bo se fo block won fo block le ngba ti ya bo ekule ki ya to pada de losan gangan ni o won ti di omo gbe lo lagbegbe maje ni joba ibile eh lagelu lohun be ba koja ona akobo siwaju daada eh ah ya pariwo bo ta pe gba mi ara adugo 491 Nigeria e gba mi ara adugo nigba ti o fi wo eyin ti o fi waju ko ro mo mo o ah ta n gbo mo odun mefa lo lagbegbe maje oya foran hun re lori kan ni Facebook o splash fm 105.5 lisi jabale bage sagbegbe maje ni joba ibile lagelu foran hun re omo na le n wo picture re ninu foran yi awon eyan duo gogogo pe ha nbo la tun wa ja si yi omo Nigeria e ku kale o le n wo yi o ibi won lure o ibi won lure o omo Nigeria ah bi won lure o picture mo na le won lori kan ni Facebook yi
2: mo 6 years o mo ti mo na ji omo gbe lo
1: o se ngbo
2: mo ti mo ji omo gbe lo o
1: se ri block tun won yo re o losan gangan abi ka ka pe pe laarin ilu lele ti sele o Hey, Osele. Hey, hey.
2: I'm not sure.
1: Nibo la nlo o Mbo na lisi farabale eja gbalaye ti awon ajinigbe ti won so eh ise akoko gbalaye o na bi bo ni eja gbalaye tawon ajinigbe ti won so ngba ti won wa pe ya omo ah eru si ba mi aya mi ka oke pe eh eni sun ebi yoruba so pe aye gbele eni ka forun ro o da bi eni pe won ti pa owe unda oya eja gbalaye won
3: Hello.
0: Aditu, mewan shele ni dunia.
1: Eya agbagba te nbe nle yi. Mo ti e fe je ka se nkan kan. Eyin eyan. E ma bo lori kan ni Facebook o. Eh, lisi ba n gbe fọran won se pada. E dakun ṣe èyàn tí ó ní 10 million lákàntì yóò abẹ́yìn ṣẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ẹ̀rílí ọ̀hún ni ṣé yóò máa wo ilé ẹran báyìí láì rẹ. Ìyá tí ń sọ̀rọ̀ gan gbogbo ọjà tí ń tà bí mo ṣe wílẹ̀ kan láì pọn lápọ̀n jù bóyá lọ́wọ́ 1 million naira. Mo ń bọ̀ ná àìtí ìdé o ẹjẹ́ ń sáré polówó ọjà tí ń bá wá polówó ọjà tán á tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láàárọ̀ yìí ẹ kú kalẹ̀.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.
7: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
9: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
10: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
9: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
10: Àfi bí ẹni wú bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
9: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
10: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Abiyeye rẹ máa ràn àwọn ilé náà jí ọmọ bí wọ́n jú mọ́ o. Abiyeye rẹ máa ràn àwọn ilé náà.
2: Hello. Hello.
3: Gbogbo ẹjọ́ tí ò ń rò kì í fọ̀ ẹ lọ́wọ́. Mo fẹ́ wí sílẹ̀ fún ọmọ yẹn dànù.
2: Kí ni wé sí láìwọ̀ ẹ̀ mi ìrọ́jọ́ kiri ẹjọ́ nítorí ọlọ́mí ìrọ́jọ́ kiri.
3: Ǹjẹ́ ní kò má rìpọ́tù ọlọ́pàá? Má rìpọ́tù ọlọ́pàá?
2: Àárọ̀ ni ìgbésẹ̀ táwọn kan gbé láàárọ̀ ni. Àárọ̀ táwọn kan gbé gbèsè ni mi rìpọ́tù. Àárọ̀ táwọn kan gbé gbèsè kẹ tó pè lọ́sàn-án ni. Àárọ̀ ni ẹjọ́ ẹjọ́ ṣé mo lè bá sọ̀rọ̀? Ẹjọ́ ẹjọ́ má fi nǹkan ṣe ẹ̀ sànú mi ẹjọ́ nítorí ọlọ́run. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ yìí ní tó bẹ́ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run yìí ní tó bẹ́ẹ̀ sànú mi. Ẹjọ́ ẹjọ́ bá rìdíùsì ẹ̀ máa ṣàgbé kí ẹjọ́ ibi tí bá ti rí máa ṣàgbé kí ẹjọ́ nítorí ọlọ́run. Ẹjọ́.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Ẹyin àgbààgbà tí à ń gbọ́ wa ń lẹ̀ yìí. Fáǹfààní ẹ̀ ń tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa tọ́jọ́ wípé ẹ̀yìn ẹ̀ láǹfààní àtìrí fọ́nrán lẹ́ẹ̀kan ọyá lẹ́sì bá ń tún fọ́nrán ọ̀hún gbé sí ẹ̀yìn káwọn èèyàn ó lè wo ibi tí odò ó gbé kúndé o. Ibi odò ó gbé kúndé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ńlẹ̀ Nàìjíríà tọ́jẹ́ pé ẹ̀yìn ó ti wá di pé àwọn ajínigbé ń lọ rèé fọ́ búlọ́ọ̀kù ilé. Wọ́n sì ń jọmọ gbé lọ́nu yàrá. Ẹ dákun. Òníwò láàkọ́ sí gbẹ̀dú yìí báyìí sápàlà ni àbá wúrebe. Àbíbo lágbọ́rọ̀ ọ̀hún gbà téèyàn mẹ́ta ó fi dún méjì méjì tí mímìkà ò sì ní mì. Life and Direct bá ń tún fọ́nrán ọ̀hún gbé sórí ìkànnì Facebook o Splash FM 105.5 Ìbàdàn fáwọn tí ọba tí láǹfààní láti wò ó tàbí tó ń ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Mo jẹ́rìí ẹ̀ ó ti gbé fọ́nrán ọ̀hún sí padà o. Nígbà ẹ bá rí bí nǹkan ọ̀hún ṣe rí bí wọ́n ṣe fọ́ búlọ́ọ̀kù tí wọ́n sì gain entrance sínú ilé ọ̀hún ẹ̀yìn náà kọ ààhìn ohun rèé o lẹ́ẹ̀kan sí. Ẹyin tí ẹ̀ ń gbọ́ wa nù lé pátápátá bá ń sójú òpó ńlẹ̀ jáwọn aráàlẹ́ ọ́ dá sí i. Omi inú ń kọ mí torí wípé

0: díẹ̀ fọ́lọ́wà ibẹ̀ gbóhùn àwọn tí wọ́n pè yìí. Ṣé ọjọ́ òun ẹ̀yà kankan yàtọ̀ sí tiwa ńlẹ̀ Yorùbá hàn yìí náà. 0706949 3000 0706949 3000 tàbí 0701447570 ni lójú òpó méjèèjì tó bọ́ sápá bí fún ti àárọ̀ tòní ló ní bẹ́lẹ́ ń jà láṣápá abẹ òun torí iṣẹ́ ìwádìí alágbára sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ láàsì fínú àdúrà kọ́lọ́hún olódùmarè jọ kí wọ́n rọ́mọ ń gbà padà láyọ̀ àtàlàáfíà ojú òpó òun ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ jẹ́ ń dáyàn méjì tàbí mẹ́ta tí ń dà lóhùn pápápá fún ti àárọ̀ tòní. 0706949 3000 tàbí 0701447570 ni lójú òpó méjèèjì tó bọ́ sí apá àbí ọ̀yà o. Ọ̀dà lórí ìkànnì Facebook o Alájà Ọláyinka Alájà Ọláyinka okay, wọ́n ní welcome back ojú òpó ń kọ́kọ́ sapá kajà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Asimiyu Ridwan àti bẹ́ẹ̀ lọ. Hello.
1: Hello.
0: Ẹ bá ń gbóhùn sókè. Ẹ káàárọ̀ o.
1: Ẹ̀sìnkú ètò.
0: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
1: Orúkọ mi ni Mr. Akindele Ẹni.
0: Láti bò.
1: Láti ẹrùn mú.
0: Ẹrùn mú ọ̀yà à ń gbọ̀ yín.
1: Àfẹ́mọṣẹ́ mọ̀ kú ètò.
0: Ẹ ṣeun.
1: Ẹ bá kan ṣe owó tó ń ṣẹlẹ̀ ń gbé ayé ṣé ẹ̀ṣẹ̀ ni àti torí kò fi òye ni mọ́ ìwé la wa ń bẹ ní nígbà tí a bá yí ẹ ilé kì í ṣẹ̀yà bèrè ẹ̀yà tí wọ́n ti gbogbo ìwé mi ọlọ́run ọlọ́jọ́ ìrìn kó ṣàmì ọdún bá wa.
0: ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí ẹ jẹ́ nfẹ́ nìkan láǹfààní sí ká fi kó labalábẹ̀ ń pa pàápàá torí ọ̀rọ̀ yìí ó ti ẹ̀tún wáá jẹ́ pé ọmọdé tí ẹ̀sẹ̀ ń dàgbà bọ̀ ńgbọ̀ bá dàgbà ẹ̀jẹ̀jẹ̀ ń dá òun náà lóhùn pàápàá. Hello. Ẹ parí díò yín. Bá mú kò. Bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ dákun ẹ parí díò tàbí kẹ́ ẹ sún sẹ́yìn díẹ̀ etí ò gbéjì. Hello.
2: Hello ẹ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
2: Lupon látọ̀yọ̀ aláàfin.
0: Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dí ọmọ àti bà ọ̀yà.
2: Bẹ́ẹ̀ni bàbá yìí tó ga kọ́lọ́wọ́ sànú wa o.
0: Àmì.
2: Ọlọ́run kọ́dá nǹkan mọ́jà tó fẹ̀ ní kọ́ mọ́jà tó fọ ọmọ kọ́ mọ́jà tó fọ ara o.
0: Àmì o àmì o.
2: Bàbá ẹ dákun bí ìwà ṣerí náà nẹ́ẹ̀sì iṣẹ́ ẹni ọmọ ṣe náà ṣe ní kàbá ẹ bàbá. Ọkọ̀ oríṣi police station tí wọ́n lójú ẹsẹ̀ tí wọ́n ṣe ti rí ọ̀bà tuntun tí wọ́n fi rí mi. Wọ́n ẹgbẹ́ láì lọ́rùn ìjọba owó náà.
0: Àmì ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí jẹ́ ń kó labalábẹ̀ ń pápápá ẹ já lọ ságbègbè ọjọ́ nìbàdàn. Wọ́n ní àwọn ẹ̀yà méjì wọ́n kọlura wọn lágbègbè ọjọ́ o kí lọ ṣẹlẹ̀ gangan lọ́jọ́ tó fi wá di pé bọ̀ ń ró. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá agbẹ́dà ń sáàkì fọwọ́lé fún iléeṣẹ́ ológun àmọ̀tẹ́kùn civil defence àti gbogbo ẹ̀ṣọ́ elétò ọ̀bọ̀ pátápátá torí wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà lánàá. Bó tiẹ̀ jẹ́ pé ńgbà ọkọ́kọ́ bẹ̀rẹ̀ ipá àwọn ọlọ́pàá tó wà ń bí ọ̀kọ́kọ́ fẹ́ ka ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yẹn kinní ọ̀hún padà jẹ́rọdò lọ́rẹ̀ẹ́ mú mi. Àwọn èèyàn ṣe léṣe o ṣùgbọ́n àti lè tí fìdí ẹ̀ múlẹ̀ àwọn èèyàn sọ pé àwọn ó ṣeéṣe kó ṣe pé ẹ̀mí bá a lọ gẹ́gẹ́ bí àlàyé táwọn tí wọ́n ṣàlàyé fún wa ń bẹ̀ tí wọ́n sọ ṣùgbọ́n a rí àrídájú páwọn èèyàn ìbọn báwọn èèyàn ẹni tí wọ́n gún lẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n ṣe ń ṣùtá nǹkan kí lọ ṣẹlẹ̀ gan-an lágbègbè ọjọ́ ẹ kú kalẹ̀.
3: Ìbọn náà kọ́ dání síbẹ̀, ojú ọ̀tá àbọn nìyí o, ojú ọ̀pá àbọn nìyí o, tọ́yìn fẹ́mi o, tí mi ò bá jẹ gangan kánú, ṣé mo ní ti kú láàárọ̀ ẹ̀. Ọmọ kékeré tó lọ́ra yín tómì, ìbọn pa ọmọ ẹ̀mọ yẹn ti kú báyìí.
0: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: ti ni e mo lo a ti ni ka duro a ti ni ka duro se yo ba ni abawusa pele o sonu o odo ya do sinu lele bi o
5: e wo anti mi mo sa lo
6: adetu mewa n sele ni duniya
0: eyin agbagba ti nbe nle yi hey lásìgbò tó wáyé lágbègbè ọjọ́ lánàá ọkọjá kàsí nǹkan o ó kálukú bẹ̀rẹ̀ sí ní sá gìlàgìlàgìlàgìlàgìlà ńgbà wọn kọ́kọ́ pè mí tí mo gbọ́ ìyá tó pè mí gan orí eré lọ́wọ́ àti ń ta lọ ó ní atọ́pẹ́pẹ́ bàtà mi ti bọ́ọ̀lẹ̀ ó ti mú ní ẹ má dùn ún bàtà ẹ tètè máa sá lọ o torí ńgbà mi bá sì wà nírètí sì ń bẹ o ìyá ọ̀hún sá débì kan ó tún padà pè padà ní mí túpe túpe pé ha ha ha ha kí lọ ṣẹlẹ̀ gangan ọ yẹ máa bọ̀ orí kan ní facebook ẹja kọ́ wo àwọn fọ́nrán tí ẹyìn lásìgbò ọ̀hún tọ́ dálẹ̀ nígbà tí wọ́n ní ẹ̀yà ẹ̀yà haúsá àti ẹ̀yà yorùbá wọn kojú ara wọn ìdí tí wọ́n fi kojú ara wọn ẹ gbọ́ láàárọ̀ yìí o ń tọ́ ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ láàárọ̀ yìí ṣùgbọ́n takotako tẹ ẹ gbọhun kì í ṣe banga o ìbọn ni o live and direct lẹ́sì wo báyìí lórí ìkànnì facebook o splash fm 105.5 ìbàdàn ọyálísì jáfò ká balẹ̀ ságbègbè ọjọ́ nílùú ìbàdàn. ọjọ́ ọ̀lẹ́ ń wòye o wọ́n dáná sun lé dáná sun sọ bẹ́ẹ̀ ni wọ́n sì kojú bọ́dára wọn o ìkan rèé o ìmí ìtú iná ní jó háìháì yìí o odidi ṣọ́ọ̀bù ńlá kan bí àwọn tí ń kó bọ́ọ̀lù sí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ jọ́ dáadáa iná ń jó háìháì yìí. àwọn ikọ̀ ọlọ́pàá ni wọ́n dúró yìí ò ṣùgbọ́n ipa wọn kọ́kọ́ fẹ́ ka nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé lóòótọ́ nìbọn báwọn èèyàn àbí àsọdùn lásán ni ṣé lóòótọ́ làwọn èèyàn ṣe léṣe àbí àsọdùn ni ara àwọn èèyàn tí bọ̀ ọ́ bá òun lè fẹ́ wò yìí o ọ yá bá ń gbé ìkẹta sí i pápápá bá wọn bí wọ́n ti gbé ọkùnrin dìgbàdìgbà tí wọ́n ń gbé lọ síbi tí wọ́n sì ṣètọ́jú ẹ̀ òun rèé o. ẹ rí i pé bíyànjú mẹ́fà ló gbóhùn nìkan kíní ò bá pọ̀ bí wọn ti fẹ lọ tọjú ẹ ni wọn ń gbé lọ ohun ẹ rí parábìnrin ọhún ń sá lọ ń tòun o.
4: a ti ní ẹ mọ lọ a ti ní ká ẹ dúró a ti ní ká ẹ dúró ṣé yóò bá ní àbáwúsá pẹlẹ o sọnù o ọdọ yàtọ sínú lẹlẹ
0: yìí o. ọlàgbà pọ̀ lánàá o ọlàgbà pọ̀ lánàá.
5: ẹ wo àǹtí mi mo sá lọ.
0: ẹnìkan rèé o èmi ìtún rèé o rárá àwọn tí ọ fara gbọgbẹ mi tún rèé o ẹ rí pọ́ di ẹgbẹ́ rẹ̀ mú ni bí ìyàbí méjì lọ́ fọwọ́ kóò náà lẹ́gbẹ̀ẹ́ lágbègbè ọjọ́ yìí kan náà ni o. kìtàn o àwọn fọ́nrán yóò fẹ́ tóbi ọgbọ̀n tá a kó sí apá àbí tá a sì láǹfààní àti tẹ gbogbo ẹ̀ fún yín pátá. àti kò labala bí àti kò labala bí ọkà rìlíìsì mo rí sí ọwọ́ rẹ ọkà rẹ mìíràn láwà. Kí n wá tó tẹ àwọn fọ́nrán tó kù kí lọ fa ìjà gangan láàrin ẹ̀yà Haúsá àti Yorùbá tó fi wá di wípé kinní ọ̀hún ọ̀fọ̀nà sójú kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀dí àtúngbálàyé síwájú sí mbọ̀ o ẹ̀ǹtí ìdè ẹ̀ kú kalẹ̀.
3: Èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ látàlẹ́ àná láti ẹ̀lẹ́gùn onímọ̀rúwá olọ́tọ́wọ́ lọ́dọ̀ POS. Wọ́n ìtọ́lẹ̀ nígbà tó lọ gbọ́ lọ́dọ̀ POS. Wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ ti kọ́wó yẹn ti kọ́wó yẹn fún. Ó wá nígbà òun ti kọ́ òun ti lówó yẹn. Ókè ẹgbà. Kọ́kọ́rọ́ márùwọ̀ òun nìyí. Márùwọ̀ òun nìyí. Ẹgbẹ̀ ókè. Fọ́ọ̀nù òun nìyí. Òun ò lè sá lọ. For nothing less than less than 5 minutes. Wọ́n run síbẹ̀. Wọ́n dẹ̀ ṣe kíni. Wọ́n dẹ̀ gún ọmọ yẹn. Wọ́n stab ẹ̀ to death. Tọ́mọ yẹn ti kú látàlẹ́ àná. Àtàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti kọ́kọ́ ń rúbọ̀. Àárọ̀ yìí àtúwá dé nígbà gbé láti ẹ̀ sẹ́tìlẹ̀ àbí kébìlì. Ọ̀gẹ́ tí yìí ẹ̀ àwọn bọ́ọ̀ ìṣẹ́ gbé kọjá ti láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣù tí wa ni. Ọmọ kékeré tó lọ ra Indomi ìbọn pa ọmọ ọmọ yẹn ti kú báyìí.
6: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
3: Òkè yìí ló wà ní. Gbogbo òkè yìí báyìí ìbọn ló kọ́ dání síbẹ̀. Ojú ọ̀tá àbọ̀ nìyí o, ojú àpá àbọ̀ nìyí o, tọ́yìn fẹ́mi o. Tí mi ò bá jẹ gangan kánú, ṣé mo ní ti kú láàárọ̀ yìí? Ìtọ́ wọn tẹ̀ mọ́ ìtọ́fẹ́ tó fẹ́ẹ́ fi ṣàmì nìyí o. Ìtọ́ fẹ́ẹ́ fi ṣàmì nìyí. Police officer, ó wá wá, ó wá fọwọ́ tó lẹ́yìn sí wọn, nígbà tí wọ́n máa yìnbọn sí wa.
6: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
0: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí eléjẹ tí ń wò bọ̀ lórí ìkànnì Facebook kése kése ni o kàṣà kàṣà bàbá kése kése gan la tún fẹ́ tẹ̀bọ́ ta yìí nígbà tọ́rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ tí wọ́n lera wọnú gbọ́ àgàlà kan tí ń bẹ nítòsí ọjọ́ ń bẹ̀ tó ń kálù máa ń wùyí máa lágbà pọ̀ lánàá ẹ tún wo fọ́nrán eléyìí ná ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé. Ẹ rí i pé àwọn ọlọ́pàá ni wọ́n dúró yìí nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ rí o. Ẹ ò mọ̀ sí lera wọnú gbó lọ. Àdámà rí i. Ẹ rí i pé wọ́n lera wọnú gbọ́ àgbàdo kan tí ń bẹ lẹ́yìn ibẹ̀ ń. Ee.

0: tó wà yín tẹ̀ ń gbọ́ wa ń lé tẹ̀sùn wọn lórí ìkànnì facebook ẹ bá ń ṣí àìtò yìí ẹnì kọ̀ọ̀kan ẹ ṣí rẹ̀ mẹ́wàá mẹ́wàá kó lè kárí ilé kó sì lè kárí oko. N tá a fẹ́ fàyọ ni pé àtàwúsá àti fúlàní àti igbó ẹ má jà bára wa jà ẹ jẹ́ kí àlàáfíà kọ́ jọba. Bọ́ tiẹ̀ jẹ́ pé ẹni tó jáde àárí àwọn haúsá ti wá sọ̀rọ̀ pé kò síjà láàrin haúsá àti yorùbá àwa náà fẹ́ gbà bẹ́ẹ̀ pé kò síjà láàrin haúsá àti yorùbá. Ṣùgbọ́n àwọn fọ́nrán kan ń bẹ tí ọba ọta ṣùgbọ́n àwọn àjọ kan wà tó ṣe pé olójú nǹkan tá a lè gbé bọ́ta lórí iléeṣẹ́ rédíò. Àwọn tó gbé bọ́ta lọ́sàn-án gangan yìí ẹ já ṣàkíyèsí ẹ ẹ dákun níbo wọn ti rí bọn tọjẹ yìí àti à ń sọ pé ó gbẹmọ jáde yìí kìí ṣe bọn ta pòpò tí ọkẹyìn tọta ọtọnú ẹkọ là ń sọ yìí bẹẹ rí àbẹ à. Fún ètò ààbò ìpínlẹ̀ wa kọ́ba àlè dúró dáadáa ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọn níbi igbó kan wà níbi ẹ̀yìn ibi tí wọ́n ti ń ṣe bọ́là ń pé àwọn ará àbí kan náà ń bẹ́ẹ̀ tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá yà kó wọn wò báyìí ìbọn bẹ́ẹ̀ o. Ìjọ wa ni ìbọn wa di báírò àbí kápẹ́ ní pẹ́ẹ̀nì iléeṣẹ́ kan ní jẹ́ yún tiẹ̀ tọ́wọ́ á di tọ́rọ́ fọ́ káyọ̀ pé bọ́mọdé ṣe ń gbé dání làgbà náà ń gbé dání ẹ sì jẹ́ àfura. Ọlàgbà pọ̀ jẹ́ǹjẹ́ àwọn èèyàn dá sábàlà abẹ́hùn bí bá ti wá fẹ́ dá sí ẹ dákun ọ̀rọ̀ tí a bá sọ tí ó tako ìlànà tàbí tó lè dá họ̀wọ́ sílẹ̀ bí bá ti mẹ́nu lọ bẹ̀ ni ẹ̀rọ tí ń bẹ́ bí ó ti já dànù àti sẹ́ńsọ̀ ẹ̀rọ wọn ni ọ̀tọ́mátíìkì ni a lè dá sí lọ́nà tí ó jẹ́ kí àlàáfíà kọ́ wà nílùú kìí ṣe pé àwọn àti pé ẹ̀yà kan ní kinní kan wọ́n nàìjíríà náà ni gbogbo wa ẹ kú kalẹ̀ o jẹ́ ǹjẹ́ káwọn èèyàn dá sábàlà abẹ́ wọn ọ̀yá hello ìyún rebete o rebete 0706949 3000 lójú òpó tí ó wà bá apá bí hello.
1: Òkú ní sí orin kàwọn òsì ní sí rẹ̀.
0: Àmì o, ó kọyìn àti
1: bí. Ọmọ rẹ ni ẹ pé wọ́n mọ́ bàbá o láti kẹ̀yìn.
0: Ọ̀yà.
1: Ṣé ni wà á kọ́ bọ́ Nàìjíríà náà ni? Ìgbọ́ yẹ kó gbálùpọ̀ máa fura bí n tẹ́ wí. Tí Yorùbá ló bá gbọ́dọ̀ jáde bá tí wọ́n fi ọ̀tọ̀ ni o. Àbẹ́ rí bá mi. Ìgbà a gbọ́dọ̀ ṣe pé jù lọ́la náà léèyàn lọ́dọ̀ wọn náà. Ọlọ́run
0: ni dáwọ̀ láàmú àlékún fún ìyá o. Ẹ̀sùn tó ẹ̀pẹ̀ tí a dá sí ẹ̀ ojú òpó kejì náà ti o ti kílíà. Hello.
2: Adétú.
0: Ẹ rí pé mẹ́wàá tún ṣẹlẹ̀ ń dúníyàn báyìí.
2: Ọ alágbára alágbá bàbá Abéjì látòjú olómi.
0: Ẹ ẹkùn bàbá Abéjì.
2: Ẹ
0: ẹ máa kó ọwọ́ lómi.
2: Láyé pé o ti á di tọ́ ìkó ti di bẹ́rú àti rí o ti á di kagbé tọ́ tó kálukú mu lọ́jà tó wáyé orí bẹ́ẹ̀. Káwọn ìjọba wa ibi gbó tí ẹ júwe o káwọn ìjọba wa dà fún torí ọlọ́ ká máa wá gbé gbèsè lórí ẹ o. Gbẹ́sìjà máa ní sùúrù gbẹ́sìjà máa ní sùúrù bí náà kíni ṣe ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nẹ́tíwọ́ọ̀kì o máa ń dá wàhálà lẹ́ níbo mi gbẹ́sìjà máa ní sùúrù.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí jẹ́ tún fún ẹlòmíì láǹfààní sí kí n tó wá ka kọ́mẹ́ǹtì lórí ìkànnì facebook. Hello. Hello. Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ ṣá.
3: Ìgbàpọ̀ ló ń pè láti orí ìta.
0: Oríta péré àbí ti bó. A máa gbọ́ yín dáadáa. Àgbọ́yin dáadáa o ẹbí wa kọ́ o àgbọ́yin dáadáa ni o ẹ̀yìn jẹ́ǹda ojú òpó ọ̀hún ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Hello.
4: Ẹ̀jẹ̀ kọ̀rọ̀ o.
0: Ẹ pa rédíò tàbí kẹ́ ẹ súnmọ́ yìí
4: bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ Nàìjíríà o.
0: Ẹ ní sùúrù ẹ pa.
4: Ọlọ́run bá ń da yín lówó àlọ́.
0: Ìyá ẹ̀ṣẹ̀ ìṣẹ́ yìí
4: lómi. Ẹ̀ṣẹ̀ ìgbàgbára. Irú ọkùnrin tí wọ́n ní wọ́n bá ìbọn ó ní lọ́wọ́ ni ọ̀lọ́bá ni gbàwọ́ ọmọ ilé ẹ̀kọ́ ọlọ́bá ni gbàwọ́ ọmọ wọn níbi tí wọ́n di àwọn ọmọ sí tí wọ́n wá sí ni o torí bí ọmọ sílẹ̀ tọ́ba jẹ lọ ọmọ tó dìgbà mí yóò tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ láàrin gbòòrò ní ìbàdàn torí ọlọ́run ọ fẹ́ bá bàdà jẹ́ ọlọ́run sì ní gbà fún wọn.
0: Ọ̀dà ẹ̀ṣọ́ tẹ ẹ̀ pẹ́ tẹ ẹ̀ dá sí. Ẹ̀yìn lórí ìkànnì Facebook, Adébímpé Àbíbẹ̀kọ́ òkè kí ọlá. Wọ́n ní kí Ọlọ́run dáàbò ẹ̀bùn wá Adébímpé láti ẹlẹ́nu ṣóńṣó lónìí náírà ti kọ́nu. Ẹ̀yìn tóbi Olúwa bá mi jí. Wọ́n ní ọ̀gá o. Rọ́mọkẹ́ Rísíkàt Òsínì. Àwọn ń kí wa, wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run yóò máa tì yín lẹ́yìn. Síwájú Splash FM kò ní bàjẹ́ àmì o, ayé tiyín náà ò ní yín kìn. Bọ́lọ̀ tí ń bẹ tẹ́mi rẹ̀ sì wà. Aboríṣàdé Ọpẹ́yẹmí orí ìkànnì Facebook mo wà yìí o. Ẹ̀yin èébú dọ́là Ọládìtì David dada. Wọ́n ní I notice one thing. Abiodun Joy. Wọ́n ní well done sir, this is so terrible. Okay, ẹ jẹ́ nǹkan comment David dada. Wọ́n ní I notice one thing. In Oyo State government, it is after bad things happen, they start taking necessary steps. We need proactive and collective effort to insecurity and safety of the citizens. Ekweto, Eshemte Dasi. Abayomi Adewale Adelakun. Lori ikanni Facebook no. Bi kini ohun se nsare wole la se lanfani ati ka. Abayomi okay ati ka yun lekan. Tobi Oluwa Bamiji, one is humanity first. We are all human beings. Even if it is not about Nigeria, it is about human. Bamiduro Emmanuel Oluwole, one eku eto eku ojo meta o. Eyin le lanfani ati gbo wa nu o. Gbogbo igbala wa sori eto nbi nti wa. Amisu Adekunle Kola, one all iron condemned site depot should be properly combed and investigated. Ariyo Ladimeji, wọ́n ní may Almighty Allah continue to protect us in Oyo State, Ibadan, to be precise. Ẹ̀yin Aluko Adesina Adedoyin, àwọn ń kí wa ni, wọ́n ní well done sir. Abiodun Joy, àwọn náà ń kí wa ni lórí ìkànnì Facebook láwà báyìí live and direct lẹ́ ń gbọ́ wa ní ìkànnì ti Splash FM 105.5 Ibadan. Saida Ọpẹ Ayede Adebola, Ẹ̀yin Adeyemo Funso Joshua, àti bẹ́ẹ̀ lọ. Aṣọ̀rọ̀ kan láyé àjẹjọ pé ojú òpópónà Múslímù ti èdè pé gbà. Ẹ̀yin ìdí obì Ayétòrò àti bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ẹ̀dàkùn ẹgbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ̀. Wọ́n láwọn ọ́fíìsà bẹ́ẹ̀ gìsà. Nbẹ̀ lójú òpópónà ọ̀hún tọ́jẹ́ pé bí ọ̀nà bíi mẹ́fà ni wọ́n dúró sí. Pé wọ́n ṣe dúó bẹ̀ o, ṣùgbọ́n bọ́lọ́kadà kan bá ń bọ̀. Ó ní mọ́tò tí Mikra tó kérò bí mẹ́ta ti ń ṣe ọrọ̀ ajé tiẹ̀. Pé wọ́n ṣe yẹ̀ wọ́n wò o. Ṣùgbọ́n kọ̀ọ̀kan sọ wetin yóò bring o tán láti yí eyín àbí. Bẹ́ẹ̀ náà lọ́nà amúlóko àbí bó tiẹ̀ ní ṣe ń pe tiẹ̀ náà. Ọ̀nà amúlóko lọ́hùn-ún. Wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́mọ ṣe sórí o. Ẹ má jà fàyè nira wa la, ẹ̀yin ọmọ Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbé ìgbésẹ̀ lórí àwọn ọ́fíìsà ọ̀hún. Ìjẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tágẹ́ẹ̀tì kan lọ́wọ́ ní gbogbo ibẹ̀. Tágẹ́ẹ̀tì ló gbèrè àwọn lọ́wọ́ ní gbogbo ọ̀nà Múslímù nǹkan kan ọ̀hún. DPO ní tágẹ́ẹ̀tì ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Ẹni tí ń wọ̀rọ̀ ajé tiẹ̀ tó jẹ́ pé owó tóun gan pa ìtọ́mọ rẹ̀ jẹ. Tẹ̀yìn tó ní ọ́fíìsà bẹ́ẹ̀ gìsà sọwọ́ kú dúró. Ẹ̀dàkùn ẹja simidọ̀ ní ìgbọ́jẹ̀bẹ̀ ọ̀hún. Ṣé n túmọ̀ kí n máa gbára kàsí dàjọ́ àbí ká dé ẹ̀ka kinní lọ́hùn-ún ni. A fẹ́ polówó ọjà o, bí n bá ti ẹ̀ka ìpolówó ọjà dé. Ètò ń tẹ̀síwájú. Àwọn èèyàn tí wọ́n jí gbé lẹ́dà oníyọ̀ ṣẹ́ gbàgbé wọ́n ti tú wọn lẹ̀ o. Lẹ́yìn bí oṣù kan sóṣù méjì ńgbà wọn kó wọn dé, àánú wọn sì ṣèyàn. Dẹ́rẹ́bà tó pa ọ̀gá rẹ̀ nítorí pé wọ́n gbéṣẹ́ míì fún tó sì béèrè owó sí i. À ń bọ̀ wá sábala bẹ̀rù náà. Ẹ̀yin ará ayégun olómi ni o. Wọ́n ní òjò tó rọ̀ lánàá ó gbọ́lọ́kadà kan lọ lágbègbè ká tó dárọ́gọ yìí ti ń jẹ́ná ìran tí ó kọ ibẹ̀ mọ́ dáadáa ká tó dé arọ́gọ bíríìjì kan bẹ́ńbẹ̀ tí odò rẹ̀ tí wọ́n lókun ó sì gbọ́lọ́kadà lọ. À ń bọ̀ sápá ibẹ̀ náà. Ẹ̀yin ará odò ọ̀nà ti ọ̀nà ní garaajì ni o. Wọ́n ní ojidi transformer wọ́n sì gé fíw. ehe o ti wa lagba bayi mo fe polowo oja ta ba te ka polowo oja de eto n tesiwaju
5: lopo igba awon eyan ki mo bi de ta won se man tete jo tan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti si sile lemi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se n lo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo n to ma n wi
6: yee mo gbe o data ti mo sese se ma ti tan
5: se mi o so fun e
6: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
5: ero ibanisoro lasan le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
6: je igbadun data re ni welemu leave it 100 mtn
7: Flash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Asamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikosemose ati iwo omoluabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
8: Eyin temi bawo ni o sewa.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
7: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
7: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: OneXBet. It's time for bonuses and wings. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet. Bet responsibly. 18 plus.
3: Hey, wait. Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Tó ẹ̀yìn àgbààgbà tẹ́ wà ńlẹ̀ yìí tẹ́ sì ń gbọ́ wa Life and Direct bó ṣe ń wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí lágbègbè omi àdìo ẹ̀yìn bí àbá kọjá amúlùúdùn síwájú. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tá a gbọ́ o, wọ́n láwọn obìnrin méjì kan tí wọ́n jọ ń ta oúnjẹ sísè tẹnu oúnjẹ ni o. Ẹ̀yìn mọ̀rọ̀kọ́rọ̀gún owó nǹkan kan wọ́n ṣáájú ọmọ ẹnìkan sínú kànga. Ẹ ń béèrè pé sọ́wọ́ láyé àbó ti kú àtàná ni wọ́n ti jù nù kànga. Ẹ̀yìn náà ẹ ti mọ̀ dáhùn báhùn. Ó ń ró gùdùgùdù báyìí lágbègbè omi àdìo. Èyí ṣe ìwádìí ó sì gbìnà yá pọ̀ bá dijọ́ mẹ́jọ. Ẹ gbọ́ làbárì mú tọ́ba ti bẹ̀ yọ. Iléeṣẹ́ ọlọ́pàá àtàyìn lólobó ẹ lọ ságbègbè omi àdìo báyìí. Kó tó di wípé yóò wá di iṣu àtàyàn yàn yá ń pẹpẹ skata agbègbè omi àdìo ẹ lọ́bẹ̀ lákòókò yìí. Ẹ̀yìn tó ṣẹlẹ̀ gangan bó ṣe ń wáyé Life and Direct ilẹ̀ à ń jẹ́ kẹ́ ẹ máa mọ̀ ọ́n. Kó tó di pé gbogbo ará àdúgbò yóò di pé wọ́n ń dáná sùn lé dáná sanjà. A gbọ́ pé ọmọbìnrin tí wọ́n fura sípò òun ló ju ọmọ sínú kànga. Wọ́n ti fọwọ́ bà á díẹ̀ o kó má bàá di pé yóò tún wá la nǹkan míì lọ. Ẹ dákun ẹ tètè bá mójútó ara ẹ̀ apá àbẹ̀ òun. Ṣé ìwádìí ó gbìnà yá o? Ẹnìkan àwọn kan bẹ́ẹ̀ ní agbára ń bí láàárọ̀ yìí. A ti ń sọ̀rọ̀ yìí náà yóò tó bí abẹ́ ẹ̀mejì sí ẹ̀mẹta lórí ètò yìí. Mo rántí pé bí a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ irúfẹ́ nǹkan báyìí fẹ́lẹ̀lẹ̀ ń bí ni. Ngbà àwọn gé kébù kan lọ ní ọ̀nà àbí wọ́n ti ń pebẹ̀ òun. Ngbà ọ̀yá níbi ọ̀nà ọlọ́run ṣògo ń bí náà wọ́n tún gé kébù lọ́bọ́ tí ẹ̀ jẹ́ pé wọ́n padà wá replace èèyàn.

0: àwọn sì lòdù káàdì àbí ọ̀rọ̀ pé àwọn tó wá padà wá gé náà àwọn ẹ̀yìn àríyàn ò yé mi dáadáa bẹ́ẹ̀ bá láǹfààní àti pè padà ẹ pè jẹ́ ǹdẹ́ lómi lòun.
1: Àyùbọ́lá
0: bàbá o.
1: Àdìjú.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn.
1: Àbújá o.
0: Ó kọ́ yà àti ibi tẹ́ ẹ ti ń pè.
1: Orúkọ mi ni ìyẹ̀wé òkè láti Àpáta.
0: Ọ̀yà.
1: Ẹ dákun Àyùbọ́lá àkọ́kọ́ mọ́kọ́ fẹ́ gba ìjọba ìpè ìtumọ̀ rẹ̀ lórí tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn bàbá. Ọlọ́run ní jẹ́ ìdààmú o. Kíjọ mo sì ṣe bá gbé gbèsè kíní ẹ lágbára bí ẹ bá wo orí fẹ́rẹ́ ẹ rí bẹ́ẹ̀ kẹ́ ẹ lágbára o. Ẹ rí Bukola ẹ dákun tó lọ́wọ́ ẹ̀yin oròyìn ọlọ́run ní jọ́rẹ̀ yìí. Wọ́n kì í ṣe àwọn ogun kankan ni wọ́n ní bọ́ lọ́wọ́ yẹn. Ẹ rí kó lágbára láàrin ìgboro. Káwọn ìjọba jọ̀tọ̀ ọlọ́run kó sì bá kí ìsáàrin yẹn ọlọ́run jógun ọlọ́run jógun ọtẹ̀yìn kọ́ jà wá ń gbòòrò. Wọ́n kí ìsáàrin yẹn gan bí tó bá yẹ kí wọ́n wọ̀ tí wọ́n bá lọ gbé bílíọ̀nù kan náà kò kẹ́ sí wọ́n lọ kílẹ̀ alẹ́ ẹ̀ dànù ni. Wọ́n sì bá mójútó ọ̀rọ̀ yẹn lágbára sẹ́mi fi sọnù lórí ọ̀gbọ̀ àgbowó. Ọlọ́run ní dáadáa wa níbi Kọ́lá kò ní rẹ̀ o.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ẹ jẹ́ ń fún ẹlòmíì láǹfààní lórí ọ̀rọ̀ tí ó du ọ̀nà ẹ ó du ọ̀nà kéèké àbí kílẹ̀ pinná ẹ̀yìn tí wọ́n káwá tí wọ́n ká kébù lọ yìí ẹja fèsì sí yun ojú òpó òun ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Hello. Ẹ mà káàárọ̀ ó kọ́yìn àti ibi tẹ́ ẹ ti ń
2: sọ̀rọ̀.
0: Mi ì mà gbọ́ yín dáadáa. Ọya mo ti ń gbọ́ yín báyìí.
2: Mo ní ìpàgbọ́ yìí tó dúpẹ́ ẹ̀yìn tí ọmọ ti sọ lu ilémọ́ lórí láti jí ní àdínkù.
0: Ojú òpó wọn
2: kò sí dáadáa. Ẹ tọ́ dẹ́ ta pé nípa.
0: Ojú òpó wọn tọ́ dáadáa. Ẹja ṣe báyìí. Ẹ̀yin ará àdúgbò tẹ wà lágbègbè ẹ tó mélòó. Community yẹn tó ń lo ìkíni ẹ tó mélòó. Ẹ súnmọ́
3: kíndà. Àpọ̀ kìí ṣe alé lọ́ndírẹ́dì tá à ń lò.
0: Tọ́jẹ́ community kìí ṣe ilé kọ̀ọ̀kan o. Tọ́jẹ́ community bóyá community tí ń ní ìsìn. Kí ló kọ́ community tí ń.
3: Arapájà ni tiwa.
0: Arapájà sẹ́yìn nìkan lẹ̀ ń dá a lò.
3: Ṣáìdì Abàbejì náà lò ń bẹ̀.
0: Ok.
3: Ṣáìdì Fowówẹ̀.
0: Ok.
3: Wọ́n ń lò ń bẹ̀.
0: Ok.
3: Rainbow.
0: Ok.
3: Bọ́sá ṣe.
0: Ẹ sá pọ̀ tẹ́ ń lò àbí.
3: Bọ́sá ń lò bẹ́ẹ̀ ni.
0: Ẹja ṣe báyìí máa fún yín ní nọ́mbà ẹni tó jẹ́ ọ̀gá IBDC.
3: Okay.
0: Ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ nǹkan tó bá wá sọ ẹ wà fún wa ní feedback padà.
3: Okay.
0: Ṣé ọ̀dà àbí àbí.
3: Ọ̀dà àbẹ.
0: Ẹ sá sọ pé kì í sẹ́yìn lẹ padà wá gé kébù fún ara yín.
3: Àwa tá a ṣiṣẹ́ náà bò la ṣe mọ̀ ń pẹ́. Àti iṣẹ́ náà náà wọ́n lè mọ̀ ń pẹ́. Àdẹ̀sọ́pọ̀ ni wọ́n gé. Bọ̀n kájọ́ kan sàánú wa.
0: Ẹ dúró náà ẹ ṣe kébù lónìí. Nígbà òdìjọ kẹta wọ́n pè yín fún wọn ti ìjọ kẹta.
3: Kébù ètò wà lókè. Tí wọ́n ṣe. Nígbà wọn parí ẹ̀. Jọ́kẹta ẹ̀ ni wọ́n sọ fún wa pé ètò àmì transformer wọ́n ti gé lọ.
0: Ṣé ìkan náà àwọn nẹ́pà ń gbé ládùúgbò yín ni.
3: Èmi ò mọ̀ bóyá ń gbé ládùúgbò àbí kò gbé ládùúgbò.
0: Ọmọ àlàgbà ẹ máa lọ bàbá ẹ lọ rèé dúró dè mí ní ìta díẹ̀ kí n fi dáṣọ fún yín díẹ̀. Afẹ́ polówó ọjà àbí ọ̀dà afẹ́ polówó ọjà awo jígínì ti kó sọ́rí ìyá kínní kan ló kó kínní wáyé ẹ lè dúróná ẹ dúróná nígbà bá tẹ ka ìpolówó ọjà dé ẹ gbọ́ mọ́rin.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.

0: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Slash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servant, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
1: Have you ever noticed how you're always reaching for the next thing? You're not just saving, not just spending, not just planning. You're growing your dreams. Because deep down, you're built for growth. And when every stage asks more of you, you need more than a bank, a loan, or facility. You need a partner with all financial solutions working together for you. So, wherever your growth takes you, with our range of financial solutions, rest assured that you have the support to keep growing. We are built to support you because you are built for growth. Visit www.stambikibtc.com today and learn more about our range of financial solutions.
2: My people, welcome to my channel. Today, I go show you how I dey take make Golden Mon wey get plenty milk inside.
3: Yay!
2: I dey like put my Golden Mon inside bowl first. I go come pour warm water join. I go mix am, and you go see as milky, nutritious enjoyment go form.
4: Wait, which time you put milk?
2: Now, Golden Mon 3-in-1 I dey use. I no need put milk inside.
5: Mommy, it's sweet well, well.
6: Golden Mon 3-in-1, don't get for local milk. Get some for your family today. Golden Mon, make every day golden.
7: Adetu, mewan shele ni dunia.
8: Ayegun tolomi en tem gbo wa nle oni ojo toro lana topeye le topadaba o tun gbe eyan lo wo o wa rawo si ijoba ibile oluyole ijoba ibile oluyole labe sakoso engineer Kim Olatunji be ni won rawo si eni ti o je eyin omo ile igbimo asoju sofin honorable Sadiope ati bi ati be lo te mo gomina ipinle Oyo e ma bo lori kanne Facebook o lagelu Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan e ja wo nkan to sele lagbegbe ayegun ayegun to lomini ona yi ti wa bayi ni sin ko to di pe ngbe eyan lo yi yo ti ma le lodun mefa ti nba fi iyo die se ati n podun mefa o ti le lodun mefa daada igba isejoba isi akabiola ajimobi ini ona yi ti wa bo se wa yi to si je pe olokada nsubu nbe sire ni sugbon ta na yi o ti e wa o ka si ara o gbo olokada lo o eyan ayegun la wa yi o ayegun tolomi
9: eje ba wa nkan se si ejo ani di epu ani di lowo layegun right now bye bye layegun lo ti sele bye ka to di ayegun taba koja rogo die ka to gun oke dapliki agbara ye o ti gbe olokala kan lo
8: se n gbo o ke sayegun nikan o odo kan na nbe tin be ni ona amuloko to npe ni ariyo be na lomo se sori lagbegbe be lana eyun be kin se lo ni belenja bo ba je pe awon ona kan be lagbegbe tin na tori bayi ti oda to ti owo ja ijoba o ti debe e da kun tori olohun e fi sowo si wa lori kan ni whatsapp npe number mi kin to pari mo ki oda da Mr. Bisola lati Benjamin international reporter ban se toju Anthony Bodunrin lati London lohun ha imi tan lo yo lagba po omo ose po ga re látàrí wípé oníṣẹ́ tí wọ́n ń gbé fóun ọ́ pọ̀ jù iyun abala àkọ́kọ́ ó tún lówó tí wọ́n ń fóun ó kéré ọ́sàlẹ̀ rẹ̀ wá àwọn èèyàn tí wọ́n jọ yí lọ́rùn wọ́n yìnbọn pọ̀ gá o ẹja gbàlàyé bó ṣe ṣẹlẹ̀ gan nísàn ẹ kú kalẹ̀.
3: ṣẹ̀rí eléyìí tó ṣẹlẹ̀ yìí a kọ́ gbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí wọn láàánú tó ń dájú mẹ̀kúnnù lẹ́kọ̀ọ́ ṣẹ̀rí ìbàdàn ọ̀gá mi máa gbà mí síṣẹ́ láìdẹ̀ pàápàá pẹ̀lú ìnáwó ṣe bí 9.5 million eléyìí so ẹ̀ ń parọ́ fún àbí pé fún wọn gbà sí ní àbádé mo ní má nà wọn o mo ní àná wọn wọn máa fún wa ló mo ní àwọn mi ẹ̀ bá dádì sọ̀rọ̀ mo ní wọn ní àdádì ẹ fún wọn yìí tó bá fẹ ẹ kó ògbó ẹ fún wọn yóò dádì ṣe ṣe mi ní lọ́kàn láti pa ọ̀gá mi o mi ní lọ́kàn láti pa ọ̀gá mi gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni àkàmọ́yé sọ mi ní lọ́kàn pé mo fẹ́ pa ọ̀gá mi tàbí mo fẹ́ dání ọkàn lóró nílé ayé yìí àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ni pé téèyàn bá ń ṣe búburú lójú aráyé tọ́ba rò pé rere ló ń ṣe ọlọ́run ọba á san lẹ́sàn téèyàn bá dẹ̀ ń ṣe rere kẹ̀rí tọ́ba rò pé búburú ló ń ṣe ọlọ́run ọba á san lẹ́sàn. ṣẹ̀rí eléyìí tó ṣẹlẹ̀ yìí a kọ́ gbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí wọn láàánú tó ń dájú mẹ̀kúnnù lẹ́kọ̀ọ́ ṣẹ̀rí ìbàdàn ọ̀gá mi máa gbà mí síṣẹ́ dráìvà ló gbà mí fún kí n máa wa mọ́tò normal driver ní 2018 òun ló gbà mí ní september 2018 gbà mí lọ́sìn gbé ní kwari ìbàdàn wà ní kwari yẹn kí n máa bá wọn ṣiṣẹ́ máa fọ mọ́tò ìbàdàn máa tó bóyá bíi oṣù kẹfà akọ̀dédé wa wọn ní gbà ìgbàlẹ̀ lélẹ̀ máa bá wọn gbá wájú ta so mo ń ṣe lọ mi complain pé bóyá abakan àbí kankan so ìgbà tí mo ń ṣe ìgbà 25 náà mo ń gbà so ìgbà tó di 2020 mo ń lọ́kàn pé máa bá wọn sọ̀rọ̀ kọ́tí ẹ̀yà mi lówó ọdún kan so ìgbà tó di january 16 èmi àti ọ̀gá mi pásọ́nà yẹn dádì yẹn mr kehinde fatiloye albert àjọ lọ sí pati kan lẹ́kọ̀ọ́ ní dùmọ́ta so bàtà jọ ń bọ̀ àwọn àtọkùn àdádì mo fẹ́ rí yín ọ́ ní à ó lè máa sọ̀rọ̀ mo ní àdádì mo fẹ́ yáwó owó mi bí ọdún kan àbóṣù mẹ́fà kí n tiẹ̀ january 16 2020 kí kofi 19 tó dé so ó ní mo sọ fún wọn pé kọ́ yá mi lówó pé mo fẹ́ fi invest kí tẹ máa ṣe ọkàn kémi náà dá wà sí ní tẹ́kẹ́ mi ò tí ì nílẹ̀ so mi tí ní kọkàn mi tí àṣírí kọkàn látara yín sà ẹjọ sáà ràn mí lọwọ ọlẹ́ ní kò sùwà láì pé àwọn àwòkọ́ tó wọn lè ṣe sí ọdún yẹn jálẹ̀ àwọn sọ anything ìgbà tó di 2021 mo bá ìyàwó wọn sọ̀rọ̀ torí bàtà ń gbọ́ wíwọ̀n lọ skul ní àárọ̀ mo ní màmọ́ mi mo ti bá dádì sọ báyìí báyìí o pé mo ní ìdòwò pé kọ́ ti ràn mí lọ kọ́ yá mi ní inú sálárì mi kọ́ máa yọ díẹ̀díẹ̀ tàbí kọ́ yá mi kí n mọ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wọ́n yẹ mi ìlú mo ti mọ̀ pé owó tí mo fẹ́ ṣe nǹkan ó ti wà ní ọwọ́ mi kí n máa fi assist pẹ̀lú àwọn family náà máa maintain torí ibẹ̀ yín sanwó ẹ fún mi lè rí ààyè túnjọ owó oúnjẹ ló ń bọ́ sí iná ló ń bọ́ sí mọ́ mi dẹ̀ ni àpé àwọn bá dádì sọ̀rọ̀ wọn ò sọ anything pẹ̀lú 2022 wọn ò sọ wọn kan ìgbà tó di june oṣù kẹfà torí june dádì máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn june 30 every june 30 dádì máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ so mo ti lọ bá wọn ìgbà tó ṣe bẹ́ẹ̀dẹ̀ tó parí pati lọ́la ẹ̀ lọ́ba wọn ni àdádì mo ṣàdúrà fún wọn so mo dẹ̀ sọ fún wọn pé dádì nǹkan tí mo sọ ẹ ràn mí lọ́wọ́ o lórí ẹ̀ wọ́n ní àkóṣùwà láìpẹ́ àwọn ò tí ì gbà wípé kóṣùwà mí lẹ́ ìgbà tó máa di july 5 2022 mo lọ bá ẹ̀gbọ́n àbúrò wọn tó mú mi débẹ̀ ìyẹn mr ṣèyí fáti lóye mo ní di mo bábá dádì àgbọ̀nrín sàn kan bábá yìí o wọ́n ní kò sí wàhálà síṣẹ́ pé àtijọ́ yìí náà ò wà burúkú o gbé mọ́tò wọn sá lọ àwọn òbẹ́ pé ojà wọn ló léèrè àwọn òfẹ́jú ẹ̀sùn mi rí wọn sọ nǹkan pé o ṣeun bákan kò sí wàhálà àwọn abáwọn sọ̀rọ̀ so lórí àwọn abáwọn sọ̀rọ̀ ló wà títí di september àwọn di september mo ní mo tún lọ padà bá wọn ilé wọn lọ́bàdá mo ní báyìí nísìn ṣé ẹ kó má bá mi wáṣẹ́ mi kí n kó máa ṣiṣẹ́ mi pásọ náà lẹ́kọ̀ọ́ àbí abẹ́kúta wọn ní ẹ sì ń sùn lọ́dọ̀ gbọ́n mi bá wọn sọ̀rọ̀ about our sorrow. So, loading every year, I don't do Mamma Motu. I don't want to create you. I don't tell me no 5 minutes by my running. So, now being killing Moshe, and one. I don't go alarm in Lori Lee. But we're saying, Mamma for sure, Mamma for sure. Ma on lo so ma mo bune sa pa ja lo je agbame sa 25 na mo ngba ma mo bune ma gba le ma se gbogbo e oni jo kan tabu yawo aburo won wa le ni jo odun ti mo mi ni o ya le kan lo fo gba bo yen so mi wa fa bo yen ton iyan wa pe mi si ni wa ta bi kin wa ninu moto ni 500 yawo won e wa ni a pe ise ti mo se se to gba mi fun ni yen pe ti driver lo gba mi fun oni a mo nko ya ki mo fe complain fun yin tori mo de complain for coin but mi fe ma rojo kakiri bi pe tori boy boy se mi ko da o de fi kowo mi mo to mo ko fi kowo mi ko ya mi lo won so anything so aburo e yawo aburo la ni pe ko su wa la pe o fe ma lo mi ni lu eru ni pe mi we try ye ke mo de try gan pe gogo ati won de travel na emi ni ko mo wa nle ti mo fa ja lojo to fun mi ki ile kemi o tori e ni mo fe gbe moto sa lo ra mi fe ja won lo ni a mi fe se nkan so won ni a pe mo wa trust forward bi ba kini mo wa se fun won ti won te wa ni plan kan wa fun ya ti mi ti e won de ni pe ati e ba bo lo sise o ni di odun mewa won ni laye ati jo pe laye sin odun marun ni bi awo lo sise to ba ni patoru e polo yen o daju ni bi pe ka eyan ni bo mo pe owo to won so yen ko le la e o le tete jeyan ojo ori e de nlo iyan yawo yawo en lo so be fun wa ba mo wa be clear mo plan lo kan me ki mo le se fun won ki mo le gba owo lohun e to mi lohun bi mo le gbe to mi lohun won pe won le lo mi ilu eru bayi ko lo mi bo ko wa fi mi le fun family ti ma wulo so mo wa ko lo fi won en leni kan ni adugbo eni a pe meji loro e oni bo se wa yen to ba so pe tin lo so fun won pe ko ya elowo yen ti won ya yen on na hun si eni o fe ko tete je yan ni oni oni nkan to le se ni pe won na to ba ko ise ko ta ba kun won nkan ko to pa mo ani egbon ba mo le se se e le ba mi wu en pe pe toni boni olori odo lo nje
10: olori odo lo nje
3: won a jade si gboro won won to ko ma fa siga to mu ti to mu gbo o je mo ta be ke mu wa be ke mu 40,000 wa ni ko suwala ko nu baba mi rent bon pe won baba mi wi yan mi bi pe le mi aje meta pe a ma lo be ki ma wo yo fun mi lokan ba lo gbo lo mi
11: e se o je salary ni
3: je up to now ah je mi lo
10: e ki wa ni e to je ko fe gba lowo
3: e to ti mo fe gba lowo ni be office fun ise mi ah be ko mi o de fun mi lo o de ran mi lowo kiri mo wa omo ta awon ton fa siga don fa gbo te ki mo le ko won te le ni bon o le ba mi ti hale tori ti oga mi ba ri bon soju won le ma fe fun wa lowo teyan ba lo ba won biya pe lada tabi ko lo ba won lasan pe won ma ya lo tabi o fiyan lowo won a sase won phone mi sa won ti pe mo ni number ko fi lowo awon omo ton ni bon lowo ase pe ngogo fun are kan ti e ni bon to mi so o ta ni ki ma wo ri ko le je won nikan pe ko we nikan won ba ni a pe ki ma wori o normal ya un kan to wa ni ya data pe o ma ni control e wa pe ki ma wori pe o no gba be ku ta pe o no anabra lo un ti wa o so wa no ga mi yen ko mo ni a pe won lo church pe emi ko mo gbe won lo church pe won church pe fran lo ma wa ara won mi se wo so mo sha lo mu ki bi ti awon daddy ma fi kisi mo she gate small gate a wole so mo lo fun won pe nkan ta wa se si won gbagbe a payan bi ayo tojiyan sile o owo mo fe gba o ti ma de gbo yen ma travel ma lo invest so won do bale ko fi so won lese so won lowo papa to daddy wa won tesi ma to tesi won ri oruko e kini bi kini e ogbe ku da wa to ko gbe wa awa o gba ki la be se bayi time de tin lo mani je ki ko gbowo o o yen second ni ma lo ti ma de gbowo yen mi nilu account yen mo so mo wa pe account yen baro wa to mi pe fun won so daddy wa se 102,000 wa lo se me for kakan baro print daddy gbogbo ẹ ló wà nù àwọn ọlọ́pàá balẹ̀ 102,000 lọ send for látòrí gt account àtàwọn wa ni à ṣé bàbá yóò lówó sí ìbàdọ́ bàbá wà fi wọn pé àwọn òtútù òkú nìyẹn wọn ni irọ́ ni wọn ni mọ́mì ẹ bá ọkùnrin sọ̀rọ̀ ọ fún wa lówó mọ́mì wa ni à pé dádì ẹ fún wọn lówó àkàwọn akọfí wa ni àpèsè wọn ní app mi wọn ṣáà ṣí fóònù wọn bàtọ ṣe wọn rẹ ti store wọn á union account bàtọ máa ṣí union account yẹn kọfí wa ri wọn bàbá yẹ ṣí union account yẹn ó gbé balance wa sókè kọfí wa ni.

0: kira wa gudada we gbogbo bi ta ti lanfani lati ma gba ikani ikani plus 105.5 FM ele to wa ni le fun bala felele ni le ibadan oya ta lo ta o tan jo pe ni o gbodo foiza a tun ti de lese teni pelu awon royin lolokan ojo kan to je tere daraya ni bigibi ka kiri agba nla aye lo lede wa nigeria ni pinle oyo ati ni ese kukuni o ma du gbogbo ma kan sori pa ti gbogbo re papa to gazale oya join together abanzo nipa royin lolokan ojo kan to je tere daraya a tun lanfani lati ma tutu re de sale koko iyen lawon royin eleeto takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo n pe ni breaking news iba se n bale bayi la mo gba sira wa la iyen losan teni ni o emi ni gogo mo wa nile agbara o Desmond to the J. Agbawo ti agbodo bawo je o gani mi fi da wa ti o ma je ke lofo ti ma gba dada ni bigi bi kaakiri agba nla aye tun di omo olawo ran lootu eto alexandros niyan o olale anza loruko temi di top striker ele to gallant gan o ma du gbegbe kede ma kan si iyen losa teni oya gba papa ka bere láti ní ìkọ̀jẹ́ ẹwẹ́ tọ́jú orí wọn bẹ lábí ọdún lábí ogún ọdún under 20 tàbá sọ nípa under 20 flying eagles ẹ̀ èé bàrìbà wọ́n ti pọ gbogbo rẹ̀ papọ̀ wọ́n dẹ̀ tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé tọ́ba ti ń di ogúnjọ́ ogúnjọ́ nínú oṣù tá a wà yí gangan july 28 ikọ̀ jẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábí ogún ọdún ikọ̀ flying eagles wọ́n máa tẹ́kọ̀ létí ó dìlú abidjan lólédè cote d'ivoire nínú ìdíje ife ẹ̀yẹ ti wáfù sombi eléyìí tí ó máa wáyé ife ẹ̀yẹ ìdíje yìí òun náà wọ́n fi mọ̀ ta ni yóò sojú ilẹ̀ adúláwọ̀ ìyẹn lápá ti ti west africa ìsọ̀rí kejì yẹn zombi nínú ìdíje ilẹ̀ adúláwọ̀ láàrin àwọn ọ̀jẹ̀wẹ́ tọ́jú orí wọn bẹ lábí ogún ọdún ìyẹn caf under 20 afcon under 20 ti àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ tí ó wáyé ìyẹn ní kọ̀pẹ́kọ̀pẹ́ ẹ wá mọ̀ gbọ́ o orílẹ̀-èdè ti ń lọ bí méje ló máa kópa orílẹ̀-èdè méje ló máa kópa nínú ìdíje ti wá fún yìí orílẹ̀-èdè wa nàìjíríà orílẹ̀-èdè ti ń gbàlejò gẹ́gẹ́ orílẹ̀-èdè ti cote d'ivoire orílẹ̀-èdè ti benin republic orílẹ̀-èdè togo orílẹ̀-èdè ghana máa kópa ń bẹ̀ bákan náà burkina faso pẹ̀lú orílẹ̀-èdè ti niger republic ó jẹ́ orílẹ̀-èdè méje tí wọ́n máa láǹfààní láti kópa ìyẹn nínú ìdíje yìí tàbá wá ń sọ nípa ìdíje yìí olùkọ́nikọ́ ti under 20 ìyẹn flying eagles olùkọ́ni abdulmi kaba ó ti jẹ́ di mímọ̀ wípé àwọn ò ní fọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀hẹ́ mú ìdíje yìí torí pé ikọ̀ ti flying eagles ìyẹn ní ọdún tó kọjá ikọ̀ tó gbàlejò gẹ́gẹ́ ìyẹn olóde cote d'ivoire lọ́lọ́fàní àti jáwé olúborí ṣùgbọ́n lélẹ́yìí ó ní gbogbo ipá náà ní kan flying eagles ni wọ́n máa sán o láti rí wípé àwọn náà wà nínú ìdíje yìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù tá a wà yí gangan òun náà ní ìdíje yìí máa láǹfààní láti gbìnàyá nílùú abidjan tí ó sì máa tẹnubodò tó bá ti ń di ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ august 9 òun náà ní yọ tẹnubodò gẹ́gẹ́ bí a ṣe pe yamọ rẹ̀ nìyẹn oya pápá láti bẹ̀ yẹn káṣẹ́ we go again lọ́sẹ̀yìn àwọn èèyàn ó tún gbọ́ pẹ́ o àwọn èèyàn tún máa láǹfààní láti gbẹnu sí lọ́sẹ̀ yìí tá a bá ń sọ nípa ti káṣẹ àwọn èèyàn ó tún gbẹnu sí lọ́sẹ̀ yìí *347*1004*#*347*1004*#*1004#. Òǹgàgà ló máa gbé ẹ débẹ̀ bó o bá ti sẹ́ndì kóòdù yẹn wọ́n máa dá mẹ́sẹ̀jì padà fún ẹ mẹ́sẹ̀jì tán bá dá padà yẹn ibẹ̀ ni wọ́n ti máa bí ẹlẹ́rìí pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ ìyẹn fún ti káṣẹ to ba ti amuye ticket to fe ra boye okan meji meta merin marun mefa meje. Minimum of 1 ticket, maximum of 20 tickets. Onlo lira lekan na iye yowu to ba fe ra to ba ti pick ma send se igbe se transfer lo fe se abi USSD code ele to ba mu sugbon number 1 yen lo ba mu ko je transfer to ba ti amu number 1 yen won pada wa send the bank details here. Bank yen lo ti ma ra ticket kashe. Tamba ti send the bank details here. O le ra lori phone ara re boya bo ba ni bank app to ti le ra dare bo ba le ra be boya ko so lori bank o le lord awon ni POS ko lo ra o ba ti fun alowo ehe a fi bank to fe san si o fi han won tamba ti be san si be bayi ori phone eni message ti ma down wi pe number re o ti wa eligible lati kopa ninu ti kashe iyen fun ti eni niyan bi nkan se ri niyan ta ba so nipa ti kashe star 347 star 1004 star 1 as mo da po mo ra won code ti lagelu yato si ti splash o code yen yato si ra won o je bo se lo won je la pa be yen lo se yi awon nkan ta gbe yewo o n lo bi melo kan baba nbari re ifigagbaga ti o wa yin lale laarin olede ti France atolede ti Morocco ta ba so nipa ipele keta si asikagba iyen quarter finals ile ti o ma bere iyen lale yi ki lo ma sele lale ni laarin gun mejeji se Morocco ma gbesan e ma gbagbe pe ri lolede Qatar lodun 2022 olede France lo ja Morocco ni ipele to kagun si asikagba iyen semi final se be na lo tun se ma ri lodun yi abi Morocco na ma gbesan wipe olede France na ko gba le iya re lo iyen ni ipele keta si asikagba bo ti je gbe semi final o ni France ti ja won iyen ni odun 2022 Qatar sugbon quarter final won ti fe pade yi egbo ta ni o lera won ku ninu dije a lanfani ati tanmole si a yan nana a so pare daada bakan na awon kankan na tun be ta tun lanfani ati menuba losan yi awon kankan tun be ta menuba sugbon ju gbogbo e lo e je n gbe yin de be wi pe Niger Sportsmen Football Academy ta ba so nipa ti scouting program ele to ma waye ni ojo 25 osu ta waye ati ojo 26 osu ta waye July 25th and 26th ilo ma waye July 25th and 26th on lo ma waye ilu eru wa ni o si ti waye iko mejo lo ma kopa nbe iko mejo lo ma kopa nbe Eruwa United Victory FC Gangan Ayete National Team Lanlate United Starlight lati gbo ora Emirates FC lati Idere bakana Slavenja lati Tapa to fi wa dori Ibarapa selected o je awon mejo ti won ma lanfani lati kopa iyen ninu idije yi bo se ma je niyan e ja sare loju oja ka lo pa akade ba ba wa toju oja de ngba na ka wa wonu idije fi eye agbaye lo bakana awon update kan be ti ngo gbe sin la losan yi gbogbo ti Barcelona o dabi eni po ti njora won po bayi o Karim Adeyemi lati na ko ti Borussia Dortmund e ja loju oja ka pada de ka gbera wa de be e ko ka le
1: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
2: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. If they do me with you.
1: You say waiting?
2: All my goats and chickens don't finish. Guy, he do me.
1: Ah.
2: Then my business don't bafuka. Chai, he do me.
1: I see.
2: My pikin wey they do well before don't start to they fail for school. The witch do me, oh.
1: Ah.
2: And I even sick self. I think say him give me HIV.
1: Eh? No.
2: What do you mean, Baba?
1: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
3: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
4: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
4: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 25 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá Jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jí ire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
10: 2 years ago, the biggest radio raffle hit we always win.

0: We educate. That's why we are respected. We inform. That's why we are loved. More music. We are the best. The Integrity Station. Splash, splash, splash.
1: 105.5.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jí ire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
3: Kò sí lọ́kọ̀ sọ mi ẹ gángan ní ìyí ti fẹ́ sọ
4: lórí. Òmìnira kó fi ọwọ́ gbà.
5: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, kò ká nǹkan kan láti rà mọ́.
6: Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa? Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 náírà, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
5: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
6: Àfi bí ẹni wú bí àná ni. Ọdún méjì.

0: tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́nbẹ̀. Bó ṣe ń tayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Kashe. Ayẹyẹ ọdún kejì Kashe, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Kashe. Ṣó ti Kashe, mo ti Kashe.
2: Be prepared for global opportunities.
3: Study at Trinity University, Yaba, Lagos.
2: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
3: We equipped you with skills the world demands.
2: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
3: cybersecurity, computer science, accounting, economics, marketing,
2: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
3: Trinity University, building on the rock.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọrin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: a ti dẹ si lọrun gẹgẹ bi ise wa ọmọ Nigeria gbanko gberoyin na latugbede o ani e lowo ani e bimo ani e sowo ke ma jere
1: be ni
0: gbogbo oni sowo patapata apamowo owo o atajere oja na ni yo ma je fun yin o lase lowo Olorun
1: ami ase
0: e kuku ma wi pe iroyin gbanko gbe bo ba ti bale bayi ah ki se pe a mo wa lati ma jaya jayin Bẹ́sì ni a kì í mú ìròyìn gbáńkọ́ gbè wá láti ṣẹ̀rù bàyín. Bá a bá ti lè mú ìròyìn gbáńkọ́ gbè wá báyìí. Ẹ mọ̀ wípé a ní kẹ́ fi mọ bí àwọn ìṣẹ̀lẹ̀ bó ti ṣẹlẹ̀ ni láwọn apá ibìkan ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà ti nílẹ̀ òkèrè kẹ́ lè fi kọ́gbọ́n kẹ́ lè fi mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà láṣẹ lọ́wọ́ Ọlọ́run aburú bó ti lè wù kó kéré tó àbí kó tóbi tó. Edumare kò ní fi ṣe déédéé ẹnu kọ̀ọ̀kan wa.
1: Ami.
0: Lágbà lọ́wọ́ ìṣẹ̀dá. Olúwa dẹ sí lọ lọ́wọ́ bọ́tìnì wa lọ́sàn-án yìí.
1: Oh yes, ke.
0: Bó ti ẹ̀jẹ̀ wípé ó ti gbé nǹkan tó gbóná yákin-yákin. Ó ti kọ́kọ́ gbé lura láàárọ̀.
1: Ẹ̀hán ni ẹlẹ́ni.
0: Ó wá fi Amala Scout Camp. Ó fi top ẹ̀ lọ́sàn-án.
1: Ẹ̀hán
0: ni ẹlẹ́ni. Mọ lọ́mọ. Ìgbẹ̀yàn lo mílìkì. Tá ayé wa fẹ́ mọ a ṣe bákan bákan má ṣe bẹ́ẹ̀ mọ́ olúwa ò fẹ́ bẹ́ẹ̀ ọmọ má ṣe ṣe bẹ́ẹ̀ mọ́ olúwa kò fẹ́ bẹ́ẹ̀ gẹ́rẹ́t bí ìwọ bá ti ń mu mílìkì jẹ́ kí àwọn ọmọ ìjọ náà máa mu mílìkì kì í ṣe bá ba ìjọ nìkan ló gbọ́dọ̀ máa mu mílìkì nígbà ọmọ ìjọ bá fi owó fúra lára rẹ̀ tí fi ra mílìkì
1: kí ló bá ìjọ lórí ìjọ ní rú lọ kó tún mú àbá mílìkì tí ó mu kó tún.
0: Jẹ kọkọ fi léjú gẹdẹ
1: kémi
0: náà tún tèmi tara mi náà kí ló ra fi tún bọdì mi sí jẹjẹjẹ.
1: Kúlẹ̀
0: ọba ní fowó ṣe mojú ojúlówa ní ìka ìpèsẹ́ńtà yìí náà ní Lékún fọ́fọ́fọ́ lọ́sàn-án tòní.
1: Lékún.
0: Gẹ́gẹ́ bí ẹyin náà ti mọ̀ wípé a máa ń sọ ò ọjọ́ ń gorí ọjọ́ ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀ ó ń gorí oṣù mára wọn ó ń lo oṣù méjì báyìí o fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n wà ní ìjọba ìbílẹ̀ oríire. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má sùn. Ìjọba àpapọ̀ ẹ mọ́ sùn àwọn òṣìṣẹ́ elétò ààbò wa agbèfun yín iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe o amọrírì yín gan púpọ̀ púpọ̀ ẹni tí ò bá mọrírì àwọn ọmọ òṣìṣẹ́ ológun àti òṣìṣẹ́ elétò ààbò bóyá rú ẹni bẹ́ẹ̀ ò tí ì rìn ní bèbè àkàtà ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni àánú ọlọ́run yóò máa bá wọn náà o.
1: Àmì àti àmì ó dáa tún ti dé bí a ṣe ń dé ṣe bẹ́ẹ̀ yín mọ̀ pé ìran àṣà kan kò lè wárọ̀ dẹ̀dẹ̀dẹ̀ kó lòun ò gbèwúrẹ́ láíláí irọ́ ni fá àbàdà kò lè ṣẹlẹ̀ à ń kì í kàbọ̀ sórí ìròyìn gbáńkọ́gbé àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn àwọn àbí kan tí iná pẹ́já délé òkèrè lọ́hùn-ún àfihànjà yín lájà tán ni kẹ́ ẹ lè bá a mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ àfihànjà yín lájà tán kẹ́ ẹ lè bá a máa wò ó kẹ́ ẹ máa fi ṣòdiwọ̀n ara yín àfihànjà yín lájà tán ni kẹ́ ẹ lè bá a mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí èyí tó bá ti gbé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà rù oh my god irúfẹ́ onítọ̀hún ó ti wọ wàhálà nu o àwa ò sì ní wọ wàhálà láṣẹ lọ́wọ́ Elédùmarè àwọn ìròyìn ọ̀hún àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọgbà bó bá dójú ọ̀gbà gadi gan ẹ máa láǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fetí yìí kóyàwó ìròyìn ni lọ́rọ̀ ò bá lẹ́jọ́ nu ẹ dà gìrìgìrì wá ẹ wá sí ìtàkùn ẹja Facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 ẹ máa láìkẹ́ ẹ̀kọ́ pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀vẹ̀ ẹ̀kọ́ pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa ẹ jẹ́ kí ó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ́ ti yín bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ìfẹ́ ló sọ wá pọ̀ o olúwa ọba kò ní jó já láéláé.
0: Àmì.
1: Ìyá àdínì yín náà ni o Aminat Adetun Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀ mọ́ o ṣe dáadáa.
0: Ok, ẹ já gbéra báyìí ká dà á bolẹ̀ kẹ́yìn náà ó sì tẹ̀lé wa lótún àti lósì. Pápá ẹ̀yìn tí ẹ wà lójú òpó ayélujára wa tí ẹ ti ń bá wa rìn bẹ̀. Lágbọ̀n Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Náà ni agbọ̀nbi tí ẹ ti lè tẹ̀lé wa kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì. Ẹ máa bá ní ṣí àì dáadáa kẹ́ ẹ sì máa láìkí ẹ púpọ̀ púpọ̀ lápá abẹ́un. Ẹ jẹ́ wo ìṣẹ̀lẹ̀ tó padà di gbáńkọ́ gbè rárá o lánàá òde yìí nílùú Ìbàdàn tí ṣe olúùlú fún ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́dà níjọba ìbílẹ̀ Akinyẹlé ní agbègbè Ọ̀jọ́ nílùú Ìbàdàn. Wọ́n ní kò dín ní ẹ̀mí mẹ́rin tó padà sọnù lẹ́yìn tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbáńkọ́ gbè kan ṣẹlẹ̀ láàrin agbowó lọ́wọ́ ní POS agbowó lọ́wọ́ ní POS nẹ́tíwọ̀kì lọ kò sí nẹ́tíwọ̀kì mo ti gbowó ò ní kówó lọ ọ̀rọ̀ padà di gbọ̀ǹkọ́ gbé o láàrin ẹnìkan tí ó ń wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí márúwá àti àwọn tí wọ́n tún ti wí báyìí lọ́tún àtòsí gbogbo ẹ padà bẹ̀rẹ̀ sí ní wọnú ara wọn ó padà bí gbàǹkan gbì tó nípa púpọ̀ púpọ̀ ẹ̀mí mẹ́rin ṣàpadà bá rìn lánàá òde yìí nílùú ọjọ́ nípínlẹ̀ ọ̀yọ́.
1: ó dé ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ kẹta mọ̀ sí ìpínlẹ̀ benue orílẹ̀-èdè wa nàìjíríà ló wà ó wọn ni arábìnrin kan èyí tí owó gbóná ọ̀pọ̀ ọ̀pọ̀ jù lára rẹ̀ ó mọ̀ ṣe bẹ́ẹ̀ pa àwọn ọmọ ọkọ rẹ̀ méjì ó ti ná bọlé wọn àtàkọ́ bí ọmọ àti èyí tí a bí tẹ̀lé àwọn méjèèjì jóná gúrúgù wọn dágbére fáyé pé ó dìgbò ṣe kí ni tó pọ̀ fasábàbí ó ní à bàbá wọn tó jẹ́ olólùfẹ́ tòun ó tún gbé obìnrin míì ó tún ní ààbò onílùlù lẹ́gbẹ̀ẹ́ gànà ló jẹ́ kóun ó dẹ́sẹ̀ rí àbúrúkú fáwọn ọmọ lọ́mọ níbo wá lọ̀rọ̀ rẹ̀ dé dúró gbáǹkangbì tó kọ́ ni lọ́gbọ́n ni ẹ gbọ̀n lọ́sàn tò ní.
0: ọ̀kẹ́ yí ẹjẹ́ tún wo ìṣẹ̀lẹ̀ míì tí ó padà tún ṣẹlẹ̀ tó di gbáǹkangbì gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ eléyìí bí ó ti padà ṣẹlẹ̀ wọ́n ní ọwọ́ ti tẹ arákùnrin kan o eléyìí tí wọ́n ní ó padà rán bàbá rẹ̀ lọ sọ́run àrèmábọ̀ ní fanáfanṣu lórí dúkìá ní ìpínlẹ̀ ti rivers inú ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì yìí ló ti padà ṣẹlẹ̀ bí ìṣẹ̀lẹ̀ náà sì ti ṣe wáyé òun náà ni àkọsílẹ̀ rẹ̀ padà bẹ̀rẹ̀ sí ní fìdí múlẹ̀ kódà wọ́n ní ìpínlẹ̀ ti benue ọwọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò ó tún ti arákùnrin kan o lórí bí ó ti gbẹ̀mí lẹ́nu pòfẹ́sọ̀ àti ọmọ ìyá rẹ̀ míì tí ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì padà ṣẹlẹ̀ lórí wọn àkòrí tó lágbára púpọ̀ púpọ̀ lélẹ́yìí ó nípa ò kọ́lọ̀ nǹkan ṣàánú o ẹ̀rí pọ̀ gbáǹkangbì púpọ̀.
1: ó dé ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ kan eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ jigawa wọn ní òjò àròdá kan eléyìí tó mú ọwọ́ ọ̀jì líle dání ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu èèyàn méje o àwọn èèyàn kan eléyìí tó jó mẹ́tàdínníàádọ́ta òun náà ni wọ́n fara ṣẹ̀ṣẹ̀ yánnayànna bó o níṣẹ̀lẹ̀ ṣe wáyé ní ìpínlẹ̀ jigawa ẹ̀yìn ó mọ̀ gbọ́ lọ́sàn-án tòní ò bá kókó rẹ̀ bá ti tó ní àmọ́ṣọ́ ní ìpínlẹ̀ èkó wọn ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ń bẹ̀ wọ́n kóró dojú wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà àpapọ̀ rẹ̀ ń kọ́ mẹ́tàlá náà ló jẹ́ o wọ́n ní àwọn afurasí oníwọ̀ ọ̀daràn pàápàá jùlọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó tó 135 òun náà lọ́wọ́ ti bàbá yìí o bó o ní tàwọn eléyìí ṣe jẹ́ wọ́n ní sọ̀rọ̀ àwọn dìkanran jẹ́gbọ̀n wọ́n ṣapá bí itan wọ́n ṣẹ̀yìn bí àyà wọ́n sì ń da àlàáfíà tó ń tí omi ààbò èyí ti ń bẹ ní ìpínlẹ̀ èkó rú níbo wá lọ̀rọ̀ dé lórí wọn gbáǹkangbì ìmọ̀ ní ẹ gbọ̀n lọ́sàn-án tò ní.
0: nípínlẹ̀ ti ogun èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ọ̀rọ̀ di gbáǹkangbì lórí wọn tí ẹ̀mí sì padà bọ́ lẹ́nu àwọn èèyàn wọ̀nyí látàrí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó ṣẹlẹ̀ tó di gbáǹkangbì tí àkọsílẹ̀ sì fìdí múlẹ̀ lọ́sàn-án òní gangan pẹ̀lú èyí wọ́n ní àwọn ikọ̀ agbésùnmọ̀mí náà ni a ti yabo ibùba àwọn ọmọ ológun o eléyìí tí wọ́n ní ọ̀rọ̀ padà tó di gbáǹkangbì kódà tẹ mọ ibùba bíi tí àwọn ọmọ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá náà wà àti ilé ìwòsàn ní ìpínlẹ̀ ti borno àkọsílẹ̀ yìí lágbára púpọ̀ púpọ̀ kódà ó mú ìkàyà dání àmọ́ pẹ̀lú ẹ̀ àkòrí la fi ń jára wa sí kéyìn náà ó lè mọ̀ lórí ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì tó ṣẹlẹ̀ yìí ọlọ́run yóò ṣàmọ̀ fi àbú ẹ̀ yóò mọ̀ fi bu àwọn ọmọ ológun wa tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun púpọ̀ púpọ̀ àtàwọn òṣìṣẹ́ elétò ààbò náà torí òfin ti ẹlẹ́ gbọ́ ti ẹni ẹlẹ́ni ọlọ́run nìkan náà ní bá wọn gbọ́ bùkátà àti tiwọn náà yóò bá ní gbọ́ o.
1: ó dé adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ̀ǹtẹ̀ẹ̀lì wa back to back yẹn níkànnì ọmọlúàbí splash 105.5 fm ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn ẹ̀yìn tìbàdàn tẹ̀ ń gbọ́ wa òṣùbà yín rèé rabandẹ̀ la gbé fún yín láti kànnì ọmọlúàbí o gbogbo ẹ̀yìn tìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yìn orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yìn tẹ̀lẹ̀kùn ẹ̀sìn tẹ̀kọ̀ọ́ jara eléyìí tó jẹ́ ti kànnì ọmọlúàbí òṣùbà yín rèé rabandẹ̀ la gbé fún yín láti kànnì ọmọlúàbí o ẹ̀yìn ẹ̀ṣẹ̀ máa tẹ̀lé wa àwa náà ní ja yín tàn mọ́ láti máa fún yín ní àwọn ìròyìn eléyìí tí ò lẹ́ jàǹbá kan nù ẹ wá já ṣe bẹ́ẹ̀ ká lọ sí ìpínlẹ̀ bauchi torí pé a ti ṣerú ẹ̀ yìí níbo là ń rè ọmọ ru wa lójú o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn kàràǹbà ní ẹ̀dá kan eléyìí tó jẹ́ ikọ̀ ajínigbé mọ́ béèrè owó òun náà ni ẹ mọ̀ ti jí àwọn èèyàn mẹ́rin wọ́n jí wọn gbé o wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹnìkan nínú ìṣẹ̀lẹ̀ tuntun àyànrán ìkọlù alágbára ni o eléyìí tó wáyé ní ìpínlẹ̀ bauchi níbo wá lọ̀rọ̀ dé dúró iléeṣẹ́ ọlọ́pàá ṣé wọ́n ti gbọ́ nípa rẹ̀ níbo niṣẹ́ ìwádìí wá dé dúró báyìí àwọn ẹni ẹlẹ́ni eléyìí tí wọ́n jígbé ńkọ́ bó o ní ẹ sì ń ṣiṣẹ́ láti lè ṣe àwárí wọn ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tó ni o àmọ́ ṣá ní ìpínlẹ̀ Niger iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ wọ́n ṣe lálàyé pé lákàtà ọ̀dọ̀ tàwọn o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ àwọn afurasí bíi 37 ìyẹn 27 suspect òun náà ni ọwọ́ àwọn ti ba níbi kọ́lọ́fín eléyìí tí wọ́n fara pamọ́ sí ǹjẹ́ bò ní tàwọn eléyìí wọ́n níbẹ̀ láàbí ni o ìwọ ọ̀daràn hánrán òun náà níbẹ̀ lọ́wọ́ ọkọ̀ wa wọn bó o gan ni wọ́n ṣe náwó gan wọn níbo wá lọ̀rọ̀ wọn dé dúró gbáǹkọ́gbì mọ́nì ẹ gbọ́ o bá kókó rẹ̀ bá ti tó.
0: ìròyìn eléyìí tí èmi ò tún bùjọ sí etí yín kẹ́ ẹ máa fi ṣararin dín lápá bí àwọn ikọ̀ ajínigbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n san tètè lẹ́yìn tí wọ́n ní ìtàpórógọ ìbọn wáyé láàrin àwọn àti ikọ̀ ọmọ òṣìṣẹ́ elétò ààbò ṣùgbọ́n ẹ ti mọ̀ wípé bí irin bá kanrin nǹkan ó padà tẹ̀ fún kan ni akọ́ṣẹ́mọṣẹ́ yàtọ̀ sí àyàbá tákàjígbé tákàgbẹ̀rẹ̀ sí ní gbégbá rẹ̀ lójú mama nílùú àkúrẹ́ lójú ọ̀nà àkúrẹ́ sí ọ̀wọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè yìí ti ṣẹlẹ̀ ṣùgbọ́n o wọ́n padà hàn wọ́n lè mọ̀ lórí àkọọ́lẹ̀ tó padà wáyé látàpá abẹ yẹn.
1: ó dẹ jẹ́ súnkẹrẹ káfà kẹrẹ ká sún sọwọ́ iwájú torí pé iwájú iwájú tí ọ̀pẹ́ ẹ̀bìtì ré sí ó ní ọ̀pẹ́ ẹ̀bìtì tí wọ́n máa ré sí ní tayọ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè o wọ́n ní àwọn àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà eléyìí tó ṣiṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ Ògùn wọ́n mọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn géńdé ọlọ́run méjì kan eléyìí tó jí ọkùnrin òun náà ni wọ́n ti dágbére fáyé pé ó dìgbò ṣe o nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ eléyìí tó wáyé ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ni abala bo gan ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé bó o gan ni ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ọ̀hún ṣe wáyé gbáǹkọ́gbè ìròyìn mọ́ ní ẹ gbọ́ o bá kókó rẹ̀ bá ti tó ni.
0: pẹ̀lú bí a ti ṣe ń tẹ̀síwájú lórí àwọn àkòrí lóníranran tí a ń dàbolẹ̀ sí etí gbọ̀nyín lọ́wọ́ yìí ká wá gbàràkà sí dà ká bẹ̀rẹ̀ sí ní dàbolẹ̀ kódà lọ́wọ́ ilé yìí ẹjẹ́ ń sáré fi eléyìí gbé ká tó wọnú ẹ̀kún kẹ́kẹ́ ìròyìn gangan wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ní máa dọdẹ àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga fásitì ní ìpínlẹ̀ ti nasarawa àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta eléyìí tó jẹ́ wípé wọ́n padà mú sígbèkùn àmọ́ o ìgbìyànjú láti rí àwọn èèyàn gbà padà yóò padà bẹ̀rẹ̀ sinimá wáyé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ eléyìí tí ó wà nínú àwọn ìwé ìròyìn tó jáde fún ti ọ̀sán òní gangan Èdèmàrè yóò máa ṣàánú fún wa àbú ọlọ́run tó sì nípa ju ìwúrin lọ ìṣẹ̀dá yóò máa dàbò wá léni o àti ní ọjọ́ gbogbo tá a bá wá ní wulẹ̀ gbáràkà sídà tá a bá wá ní fi wararo pínpín ǹjẹ́ ká gbéra ká wọlé kanlẹ̀ sínú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan tí àkọọ́lẹ̀ rẹ̀ tó di gbàǹkọ́gbè fún ti ọ̀sán òní gẹ́gẹ́ bí a ti ṣe rí àkọsílẹ̀ rẹ̀ kalẹ̀ tí ẹ̀yin náà tí ẹ sì máa jẹ ìgbáládùn rẹ̀ nímùkótùn pàápàá jùlọ bẹ́ẹ̀ ti mọ̀ wípé a fi ń ṣíra wa létí ni a sì fi ń pera wa sí àkíyèsí lórí àwọn àṣẹ̀lẹ̀ lóníranran ẹ fi kọ́gbọ́n kẹ́yìn náà ó sì lè mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà aburú bó tilẹ̀ wò kó kéré tó àbí kó tóbi tó Èdèmàrè kò ní jẹ́ kí ó kángun sí àkàtà wa débi tí ó kángun sí àkàtà ẹni tí ó súnmọ́ wa bíi kaṣan ọrùn àmọ́ n tó dájú tàdá náà ni wípé àbọ̀ ọlọ́run yóò máa wà lórí ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ ọba àdániwáyé. ẹ jẹ́ gbéra báyìí ká wo ìṣẹ̀lẹ̀ alágbára kan tí ó padà ṣẹlẹ̀ eléyìí tí àkọsílẹ̀ rẹ̀ balẹ̀ sínú ìwé ìròyìn tó jẹ́ ti punch pàápàá jùlọ lágbọn punch metro kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní kò dín ní èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹ̀mí ti bọ́ ní ẹnu wọn báyìí kódà wọn ò gbáyé mọ́ wọ́n ti di ẹbọra tí padà bá wọn jẹ lẹ́bàá gírí torí wípé ẹ̀mí ti padà bọ́ o lẹ́nu àwọn èèyàn wọ̀nyí bẹ́ẹ̀ sì ni ogunlọ́gọ̀ àwọn èèyàn míì wọ́n padà fi ara pa púpọ̀ púpọ̀ lásìkò ìṣẹ̀lẹ̀ eléyìí tó bí gbàǹkọ́gbè tó wáyé látàrí bí wọ́n ti ní ẹnìkan tí mọ́ ti wíbaro pusha tí wọ́n ní àwọn tí wọ́n mọ́ ti wíbaro tí wọ́n mọ́ ságolóṣàgò sabọ́là ìwọ̀nyí àti àwọn olùgbé ní agbègbè ọjọ́ ti nbe ni joba ibile ti Akinyele ni ipinle Oyo lojo Tuesday lati asale ojo Tuesday maju ojo Wednesday ni oro bigba nko gbi sugbon feju keke tanyanya finally ti apa o si fe ka ma ni oro ana lawasi ko gba ti won ni won gbe mi lenu enikan ti ohun wa keke lese meta ta ma si tricycle gege bi oro bo ti se waye o ijoba ipinle Oyo o ti pipi wipe eje ki ohun gbogbo ko pada si medo ki won lo si medo ko ohun gbogbo ko si pada bo si po pada pelu bo si fi nde awon olugbe lagbegbe loju o wipe gbogbo awon ti o ba lowo ninu iwa baje yi o na ni won fi oju ba iwe ofin labe bo ti to ati bo ti ye akoroyin to je ti iwe iroyin punch lagma punch metro nigba to won o sakun won ni awon ontaja ni apa agbegbe yi papa julo ni ojo bus terminal ibudoko tin be ni apa agbegbe ojo hun ti awon park management system ti won samojuto re papapa igbe ifewe oko wa nkan je won ni orikaluku bere si ni ti so re eni tin taja pale oja re mo tayanyan pelu iberu bojo ki nkan ma ba ba won iwadi safihan re siwaju si wipe bilisi be isoro tele leyin ti won ni asale ojo Tuesday to lo ede ayede kan sele laarin enikan ti ohun se POS operator mani pelu eni tin ti wheelbarrow awon tin ti wheelbarrow won yi latari bi won ti ni enikan ti ohun go keke lese meta tricycle ti ohun wa lati wa gba owo ni owo eni tin se POS latari bi won ti wa so la yo wi pe laarin bi nkan bi ago mokanla asale si ago mejila oru ni isele yi sele won ni eni tin wa keke lese meta ohun lo ba oni POS tin be ni strabage esa ma strabage laarin ojo ti eyan ba koja lo soye ti eyan ba fe mori le ona wo road ni oke Lagos garage tele o ibe yen ni won ni oni POS yi o ka owo o ka le oni keke lese meta tricycle yi lowo sugba lawo asiko gba na o fe fun eyan ni o fo nto hun iyan ba ni oya je nsare se transfer transfer to se laarin igba ti n se yi won jawo lodo titi e transaction o lo network baje won ba di wipe ibi to ye ko wo so kale si ko so kale si be oni ko n so wipe emi o ti rowo iyan na so pe wo won ti jawo lodo mi transaction ti lo boya network ni network ba bere si ni di ede ayede ba bere si ni di bilisi bilisi ba bere si ni di wipe suba won tapo si o di gba nko gbi tan yaya o won ni won ba bere si ni di wipe ohun le sira won lasiko gba ti ohun bere si ni le yi won ni ka to wi ka to fo oro ti di gba nko gbi awon ni ti won ti sagolo sago sabola yi won ni awon kan de ni mini kilo sele mi bo lo se je kilo sele ka to wi o won ko igba ti oloyi won ko bo oni keke lese meta mani ngba won ko igba ti oloyibo ah libi ti mo wa yi nile baba mi tibi ti ti yo ona ba di egeremiti oro ba di fanfa laarin won ka to wi o won ti gun ni nkan nibe na ni ati gbe digbadigba lo si ile ewosan igba won gbe de ile ewosan nko eleko run pada polowo o
1: mo se
0: eleko run pada polowo o o pada jafabu tanyanyan igba ti iroyin kan ni oro kutukutu ajoru Wednesday oro ba di yam pepper scatter scatter isu atanyanyan ni eni kan ti sele na to soju re te pe oruko re ni Aziz Olami po si o salaye wi pe eni tin wa keke lese meta yi o ti kokko gba wo looto sugbon na si ti se transfer lo sugbon oro pada bere si ni die ide ayede laarin won leyi to si ye ki won yanju re ni tubi nubi won ni in to pada di ni wi pe awon tin ti sagolo sago yi won fadaga yo ni won si ti bo la ni be o do n pada gbe mi mi o sugbon pelu e na onilu oni fe ko baje igbakeji gomina ipinle Oyo gomina Seyi Makinde igbakeji won eni ti se amofin Bayo Lawal o na tara sesa lati debe ko si petu si awon eyan nbe won ni pelu eyi awon eyan ti nbe nbe fi idunu wa sori isele yi nibe na lo si ti fi se gomina je wi pe e fokan bale gbogbo awon ti won lowo nbe yi o na ni ibawi ofin yo pada ma sele lori won ti won si pale won ma nle leye osoka ti awon na fi mu ko ata ofin o sugbon o kenikeni ko ma fi idajo owo si owo ara re won lawon osise leto abo ati awon omo ologun lewa Nigeria won duro wa wa wa o lakata gbogbo ayika ati ayida yi tin be ni strabaji lojo loju ona masose ojo si iwo road lo so ne ko oni awon na duro lati ma je ki ofan kankan ko firu nagba sugba sibe sibe emi merin o sa pada ba isele ilo
1: o o de je lo soke na nkan lo polowo oja ta ba wa pada de gba nkan gbireyin yo tesowo waju eku kale
2: babe why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land oh.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
6: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
5: Rush go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
7: Offer valid while stocks last.
8: Me and Maggi, so good together.
9: Wow! Ewa jadu itawo di darati new Bobo 100. Bobo 100 ni wara mina ti ngbe ninu igo ni millimeter igba o le mewa. Ti o si kun fofo pelu vitamin C, PHA ni eyi ti ma mu opolo ji pepe, ti o si tun se ara lore. O tobi si, o dun lenu be, o tun ki popopo. Bobo 100, asara lore di dara fun ngbe re.
10: Eku le o. Ebi n pa ka si nkan si mi la.
11: E kaabo iya mi. Ki le wa je bayi o.
10: Iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
11: Be ni iya mi. Golden Penny noodles lo le se.
12: Golden Penny noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny noodles.
10: Mo se won oko mi e mo se fe Golden Penny noodles ni gan lo se seyi.
11: Iya to yayi to si mo tojo omo ni.
12: Golden Penny noodles o ti wa ni awon ile itaja nitosi re bayi.
13: In the West Midlands Communications calendar, the month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are esteemed friends and family by our side. Splash FM is 19. Happy birthday. 19 years of impactful trailblazing presence in the media landscape of Oyo State. The 87th birthday celebration of the Akeni Olubadan of the land, Oba Murtala Adebayo Akande, FFR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026, for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, Rising Insecurity in the Land, What the Stakeholders Must Do Now. This lecturer, a former police chief and criminologist, just watch out. Chairman of the day, Mr. Biodun Ladepo, former military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July, 2026, at Trenchard Hall, University of Ibadan. 11 a.m. as the time. Attendance is free. Splash FM at 19. It's time to celebrate.
14: Celebrate good times. Come on.
15: Airejina lairabu ke okere. Mewa shele nenu aye.
1: Eka bo pada o iroyin gbankogbe na lo se nte sowo waju ikani omoluabi splash 105.5 fm ile fufun bala ofelele nilu ti ibadan wa ja lo si ipinle benue tori pe gbanko gbe kan to lagbara o mo sele nbe o won ni arabirin kan ile ite poruko ti e ni baye e ti ni owo osiku awon agbofiro o ti ba bayi o latari esun alagbara kan eleyi ti won fi kan nje ki leso hun won ni jeje mo ipe arabirin ta so nipa re yi ololufe re kan awon omo ti e meji o na lo mo se begbe mi lenu awon omo na iyan ni agbegbe kan ile ti won pe ni cafe e tin be ni joba abile ukum ni ipile benue ni enikan ile to je olugbe lagbegbe na ye to salaye bi isele na se sele ni fun awon akoroyin iweroyin Daily Post o se lalaye o pe e ma wo afrasi arabirin ta so nipa re yi o na lo mo lo si ile orekunrin re o ile ololufe na saale ojo eku sunday ni won ni bo se nde be o na ni arakunrin na so fun o bipe wo ko tun wo bi o ni le lanfani ati wo ile ilale yi o o pada lo sile todo ti e arakunrin na tesiwaju na awon oro ile to gbe kale pe jeje mo pe obirin fariga pe bo lo se so pe ko won mo lo le ohun oni lo le o afi to won ba wo inu ile todo ti e won ni oro yi o fa lobolobo lo wahala bele laarin awon mejeje orekunrin e to je ololufe re yi won lo fi agidi o fi ti bode ninu ile todo ti won won ni gbogbo awon eyan to wa nbe ro pe boyo ti lo ton ni asejagunla bi oloro o nbe nitosi won ni arakunrin ta so nipa re yi awon omo re obirin mejeje le ti ojo ti ro lori won pupo o ko won sinu ile o pe eyen wa nu le nti yin ke fara lele ke sun tori pe owo asale ni se won ni arabirin yi o pada wa toro toro o pada wa toro toro o wa so ina ini si ile ibi ti awon omobirin mejeje wa won ni jeje mo yi pe isele to sele yi o da owo o sile gbogbo awon eyan ti nbe lagbegbe won bere si ni pariwo ina o ina o ina o nje ta lo je ki ina ohun ko sele won ni owo arabirin ohun nibi to duro si nibi to si nsoro wi pe atukutu won lona orun ohun lohun so na sinu ile won ko si si nkan ti enikankan won to le se won nibe ni ati mule pe iwo o ni lo wahala to dale to di gbanko gbe yi iwo na lo tan oro ohun fun alara re o won se lalaye pe awon omo mejeje ta so nipa re yi iya won o na lo lo si ipinle taraba lati lo re se eto ogbin ti e nibe won ni arakunrin to je baba awon omo yi o na lo je wi pe ololufe re ti n gbe kaakiri o so fun pe wo mo ti ri o ti gbe obirin mi sinu ile idi e re to fi fe yeju ohun pe ko won mo wonu ile todo ti yin e wa je lo secretary ni ti se agbonisan fun ile ise olopa yen ni ipinle benue dsp udeme edet nigba ti o mo fi di oro o mule o ni obirin de so nipa re yi o ti wa lakata ile ise olopa o koda won ti n fi oro wa lenu wo le to si se apatenu jewo nigba ti o se olopa ohun ti o mo fi di oro mule o se lalaye pe e wo agbegbe bi ti isele na ti sele awon ti lo be awon ti ba won soro pe e se suuru o e ma so pe bi oro yi se gbona lara yin o na le se gbesan lara arabirin na onise ri iwadi o ti gbinaya lori isele ta nso nipa re yi o le to je pe ko si tabi sugbon arabirin na nko won foju re wi na ofin ni awon odo langba meji na ti towo ololufe baba won rorun arimo bo bayi latari bi arabirin na se so ina sinu ile won
0: lọwọ yi ile ise olopa ni ipinle ogun lati ni akosile ti o yaranti pupo pupo koda gege bi won ti se aseyori pelu igbiyanju gege bi won ti kolu awon iko ajinigbe kan ti won fe sise labi ama leyin oreyin leyin te pitu owo won won ni iro ba bere si ni ro laarin awon olopa ati awon iko ajinigbe won yi gege bi le se olopa ni ipinle ogun ba tin fi jodi mima wipe awon ti se awon iko ajinigbe meji kan tete ti won ti se won tete pelu bi won ti ni won lowo ninu ijinigbe eni ti se omo oba ti okun owa Idris ngba won se laye lara awon nkan ti won pada rigba AK-47 ati awon agolo ota ban lorisirisi ti ma ero ibara ni soro meji ototo ati awon owo ti won ti lanfani ati gba gege bi awon nkan sibiti mi ti won pada ri ni akata awon iko ajinigbe yi
16: nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn láti pàṣẹ àtẹ̀jáde tí wọ́n fi sóde látọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà Olúṣayọ̀ Babaṣeyí lónìí tí í ṣe ọjọ́bọ Thursday ni wọ́n ṣàlàyé wípé àwọn ní àkọsílẹ̀ àṣeyọrí tó gbangba púpọ̀ lórí ìgbógun ti ìhùwàsí ìjínigbé pẹ̀lú bó ti jẹ́ wípé wọ́n fún wọn ní apẹ àwọn ikọ̀ tó padà jí ọmọ ọba gbé o wọ́n ní wọ́n padà rí gbàláyò àti àlàáfíà pẹ̀lú ìgbìyànjú tí wọ́n sà tí wọ́n sì ti rán wọn lọ́rùn àrèmabọ̀ ní ìfọnáfọnṣu nígbà tí wọ́n wo sàkún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọmọ ọba ni ẹ sọ wípé wọ́n jí gbé ní ọgbọ́njọ́ oṣù kẹfà ọdún 2026 tá a wà yìí lọ́wọ́ bí aago méje àbọ̀ lọ́wọ́ àṣálẹ̀ o níbi tí wọ́n ti yàbò ilégbèé rẹ̀ tó ń bẹ ní okun ọwá tí wọ́n sì jí lọ tẹ́nikẹ́ni ò lè sọ ibi tí wọ́n padà gbé wọ̀ àtẹ̀jáde ọ̀hún tó ń fìdí ẹ̀ mọ́lẹ̀ wípé lọ́gba tí wọ́n padà rí ìpègbà lórí ìṣẹ̀lẹ̀ gbankọgbì tó ṣẹlẹ̀ náà kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó pa àṣẹ lẹ́yọ̀ sọ́kà ni wípé àwọn ikọ̀ tí gbógun ti ìhùwàsí ìjínigbé ìyẹn anti kidnapping unit kí wọ́n gbéra pa kí wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn kí ayé àwọn kó sì bẹ́ sílẹ̀ kó bẹ́ sí iṣẹ́ lẹ́yọ̀ sọ́kà kí wọ́n rí o wípé wọ́n rí ẹni tí wọ́n mú sígbèkùn náà wọ́n rí gbà láyọ̀ àti àlàáfíà wọ́n ní kò pẹ́ kò jìnà ní ayé àti àwọn ikọ̀ ti anti kidnapping unit yìí làwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ sọ́kà sí ìyàlẹ́nu wọ́n padà ṣiṣẹ́ o nígbà tí ó di ọjọ́ kẹta oṣù keje ọdún tá a wà yìí wọ́n rí ọmọọba gbà láyọ̀ àti àlàáfíà láìsí fi ara pa pínpín pẹ̀lú ìgbìyànjú tí wọ́n ń ṣe láti fín wọn lápè kí wọ́n sì lé wọn kàbàkàbàkàbàkàbà kí ẹsẹ̀ àwọn ikọ̀ ajínigbé kó mọ̀ balẹ̀ wọ́n ní wọ́n ya bo agbègbè kan tí wọ́n ń pè ní àgòrò imode axis níbi tí àwọn afurasí yìí tí wọ́n fi ara pamọ́ sí lọ́gba tí wọ́n ní àfojú gan ní àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò yìí wọ́n ṣínà ìbọn bọ́lẹ̀ mọ́ ni nígbà tí àwọn ọlọ́pàá tí àwọn náà tí èyí sì ṣe wípé wọ́n wá ṣe tẹ́ńtẹ́ àbí wọ́n wá ṣe tí ń kó tí wọ́n ní ìyẹn kọ́ làwọn bá wá o wọ́n ní iṣẹ́ takuntakun iná ni àwọn bá wá lọ́gba tí àwọn ikọ̀ ajínigbé yìí tí wọ́n yìnbọn báyìí àwọn náà dá padà straight níbi bàbá kinní kan o wọ́n ní takuntakun tí wọ́n jùlẹ̀ sí àkàtà wọn báyìí akọ́ṣẹ́mọṣẹ́ jura wọn lọ àwọn tó kọ́ṣẹ́ láti mọṣẹ́ láti máa dáàbò bò lú àti àwọn táwọn kàn déédé gbégbá rẹ̀ lọ́sàn-án gangan láti máa hàn lulẹ̀ mọ̀ wọ́n ṣẹ́ méjì nínú wọn ń tètè wọ́n sì rán wọn lọ sọ́run àrèmọ́bọ̀ nífọ̀ọ́ náà ń fọṣù èyí bí wọ́n ti padà mú àárí àwọn nǹkan kan gbà lọ́wọ́ wọn bí ìbọn AK-47 àti agolo ọta àbákan tí ò sí kinínú ẹ̀ wọ́n ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ méjì àti báàgì owó tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn ti mọ àwọn nǹkan míì ti ń bẹ ní àkàtà wọn kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá Bọ̀dé Ọ̀jájú ni ó gbé òṣùbà káre fún àwọn ikọ̀ tó ń gbógun ti ìhùwàsí ìjínigbé ní ìpínlẹ̀ Ògùn ìyẹn anti kidnapping unit àti àwọn ẹ̀ka tí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti ṣe àṣeyọrí yìí wípé iṣẹ́ takuntakun lẹ ṣe ẹkú iṣẹ́ púpọ̀ àbò Elédùmarè yóò máa dájú lórí yín ó wá fàsìkò èrò àwọn aráàlú wípé if you see something make sure you say something ẹ sọ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò bẹ́ẹ̀ bá ti kẹ́fìn kankan eléyìí tó bá lè máa jẹ́ wípé ẹ̀ ń fura lórí rẹ̀ ààbò ara yín ọ dájú púpọ̀ wọ́n ju nọ́mbà ta eléyìí tí àwọn èèyàn máa pè 0000009111 ìní emergency number eléyìí tí wọ́n fi tà lápá bẹ̀ ẹjá lọ sí ẹ̀ka ìpolówó ọjà ká polówó ọjà ọba lolúwa ìyàn amir ó ń bẹnu ilé agbára.
17: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
18: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
17: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
18: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
17: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
19: Offer valid while stocks last.
20: Me and Maggi, so good together.
21: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
3: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
22: Airtel.
23: Banko bi iroyin iroyin agboso gbanun
1: ẹka bọ pada o iroyin gbankogbi na lo si nte sowo waju gbogbo eyin eyan wa te n gbo wa dupe po lowo yin ife lo so wa po oluwa ba ko ni jo jalale o fun gbogbo eyan le to je pe itako ejo alele kwesi te tin wo wa Matthew Cash Akinade adupe lowo yin fun mulaye akiwe komi Sherifat Funke Assist Toyin Egbola Cottrell Ikechukwu John adupe lowo yin be se ntele wa o inu wadu pupo pupo si yin ara ni yaya Vitalis Wita adupe be se ntele wa gbogbo eyin eyan te ntele wa yi e ma ku o nbe lai lai o e ma like e ke ma love e ke ma share e awon atejise yin e jo ma gbera so ko ma lo ni ibamu pelu awon royin ta ba tari sakato do ti yin e wa ja lo si ipile Jigawa tori pe ojo arorọda kan eleyi to mu ijia lagbara dani o mo ti se be egbe mi lenu awon eyan meje niye o be na ni awon eyan kan leyi to je pe meta le ni 53 ni won fara sese latara isele na nigbati won o mo tesi waju won eni ti se akowe agbaye ni fun ajo eleyi to ri si isele pa jawiri ni ipile Jigawa Alhaji Hanafi Yakubu Fagam en lo ko ti je o nigbati o mo pa biya bi dun oro lana ti se ojoru weze l'office re eleyi to wa ni duse o se lalaye pererun o nkan baje dukia sofo emi si se be lo si o tesi waju pe ijoba abile metala o na ni owo ajilile to nti agbara e to di ekun omi alagbalugbu ni o o na lo ba fira onise wa ri awon agbegbe si bi adugbo adofa niye ni won 120 communities kò tán síbẹ̀ ó ní àwọn ilégbé eléyìí tó jẹ́ pé ẹgbẹ̀rún márùn ó lé irinwó àti mẹ́ta ìyẹn 5403 òun náà ni ọwọ́ lé èyí tó bàjẹ́ nígbà tí ó mọ iṣẹ́ ọ̀rọ̀ ohun tí ó sì mọ fi kàn án oníṣẹ́ rí àwọn agbègbè eléyìí tí ó ti ṣọṣẹ́ òun náà láti rí dúṣe maiga guram birinkudu rigim agbègbè kan eléyìí tí wọ́n pè ní kìyàwá agbègbè kan eléyìí tí wọ́n pè ní bàbúrà kiri kasama agbègbè buji abẹ̀bẹ̀ kaukama àti agbègbè kan lè tí wọ́n pè ní gumẹ kò tán síbẹ̀ o ó ní agbègbè kan lè tí wọ́n pè ní garawa àti agbègbè kan lè tí wọ́n pè ní sule tankankan oníṣẹ́ rí àwọn agbègbè yìí òun náà ni ọwọ́ omi ọ̀hún ló bàjẹ́ kanlẹ̀ o gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ rí àwọn èèyàn mẹ́rin kan òun ní ọkọ́kọ́ tara ìṣẹ̀lẹ̀ náà dágbére fáyé pódìgbò ṣe nínú ìdọ̀bà abilẹ̀ dúṣe ó ní kò tán bẹ́ẹ̀ wọ́n tún lọ rèé gbé ẹnìkan wá dìgbàdìgbà lẹ́yìn tí ẹni eléyìí náà ń kọ́ ó ti lọ sọ́nù àrèmábọ̀ oníṣẹ́ eré lẹ́yìn tí ẹ gbé wá òun agbègbè kẹlẹ́ tó pè ní maiga ibẹ̀ gan náà ló ti dákẹ́ oníṣẹ́ eré àwọn méjì tó kù rigim àti sulé takankan òun náà ni àwọn méjèèjì ọ̀hún òun ni wọ́n ti wá ó ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ọba nǹkan jẹ́ tó pọ̀ o àwọn dúkìá tó jẹ́ tìjọba léyìí tí a ti rí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama bíi 47 primaries and secondary schools òun náà ni ọwọ́ omi ọ̀hún ń lọ́wọ́ lọ o ilé ìwòsàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ iléeṣẹ́ ọlọ́pàá méjì àti àwọn ilégbèé tó ń ti àwọn dúkìá olówó iyebíye ọ̀gá àgbà ọ̀hún fún àjọ ilé ìtọ́jú sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yẹn ní ìpínlẹ̀ jigawa ó tẹ̀síwájú pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ kan eléyìí tí ó ṣe ìkówójọ kí wọ́n lè mú ìtura dé bá àwọn èèyàn eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ lákàtà wọn ó ní kódà lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí o àwọn ti kó àwọn ohun ìtura ìní fún àwọn èèyàn eléyìí tí ọwọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún tó bà wárawọ́ra sẹ sí àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé lájọ ni wọ́n lẹ́ka ni wọ́n léyìí tí wọ́n ń ṣètò ìrànwọ́ láti ilẹ̀ òkèrè ilẹ̀ yìí lókè òkun àti àwọn tó náà ń ṣẹ́gi ọlà fún láti dákun dábọ̀jọ́ o gbogbo ohun tí wọ́n bá ní kí wọ́n fi ran ìpínlẹ̀ jigawa lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ alágbára eléyìí tó wáyé wọn ní òjò àròdá kan eléyìí tó mú ọwọ́ òjìlélẹ̀ dání ló ti gbẹ̀mí lẹ́nu èèyàn méje o léyìí tí àwọn èèyàn 53 wọ́n fara ṣèṣe ó kọjá bá òun.
0: ok olúwarẹ síbò ni ṣé ká máa kébù lọ yọ dà fún ó soríire a máa yí dàápọ̀ ó dàápọ̀ ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ ogun ìṣẹ̀lẹ̀ gbankọ̀gbìn kan ṣẹlẹ̀ níbẹ̀ o kódà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ yìí bí èèyàn méjì bí ẹ̀mí wọn ti bọ̀ ní agbègbè ogere junction lójú ọ̀nà másọsẹ ìjẹ̀bú òde sílùú benin o lóòrò òní ni ìṣẹ̀lẹ̀ gbankọ̀gbìn yìí ṣẹlẹ̀ tí èèyàn méjì tí ẹ̀mí bọ́ lẹ́nu èèyàn méjì pẹ̀lú bí àwọn míì náà bí orí ti padà kó wọn yọ nínú ìṣẹ̀lẹ̀ yìí láì fi ara pa tẹ̀mí tiwọn náà ò sì bọ́ o ìṣẹ̀lẹ̀ gbankọ̀gbìn tó ṣẹlẹ̀ yìí ní aló ṣẹlẹ̀ lóòrò kùtùkùtù òní tí ṣe ọjọ́bọ thursday lọ́wọ́ aago 5 ìdájí ó kọjá bí ìṣẹ́jú mẹ́wàá 5:10 a.m. tó ní ṣe pẹ̀lú ọkọ̀ kan tó jẹ́ ti àjàgbé mark truck ni pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ abc 660xc tó ẹ̀ máa ọkọ̀ kan tí èèyàn máa pè ní j5 ẹ sáà mọ j5 dáadáa píjọ ni wọ́n ní eléyìí tí ò ní nọ́mbà ìdánimọ̀ lọ́wọ́ nígbà tí ẹni tó jẹ́ ẹni tí ṣe agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ ti ogun afọlábí ọdúnsì nínú àtẹ̀jáde tí òun fi sóde lóòrò òní tó tó àwọn oníròyìn lọ́wọ́ lọ́jọ́bọ̀ thursday òní ọdúnsì ṣàlàyé o wípé àwọn èèyàn ti ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ gbankọ̀gbìn ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ yìí mẹ́rin lọ́kùnrin ni wọ́n àmọ́ méjì nínú wọn ò padà rúlà látàrí bí ẹ̀mí ti ṣe bọ́ lẹ́nu méjì nínú wọn àwọn méjì tó kù orí padà kó wọn yọ o kódà láì fi ara pa àbẹ́ ẹ̀rọ lọ́n bí wọ́n ní ọba tí ó máa rọ̀jò nífẹ̀lẹ́lẹ̀ tẹ́sídẹ̀ challenge tí ilẹ̀ ó máa lọ fe tóòrùn ó tún máa ràn ọlọ́run ní ṣiṣẹ́ òun náà ní sì ń dábìrà ńbẹ̀ ìgbà tí yóò máa ṣe àlàyé ìwádìí ṣàfihàn rẹ̀ wípé eré àsápajúdé ń bẹ̀ nínú ohun tó padà bí ìṣẹ̀lẹ̀ gbankọ̀gbìn yìí torí wípé ọkọ̀ j5 ọ parẹ́ tán sí àkàtà iwájú ọkọ̀ àjàgbé yìí mọ̀ ni pẹ̀lú bí iwájú rẹ̀ ti mú iná lójú ẹsẹ̀ tí iná sì bẹ̀rẹ̀ sí ní jó dédé bí iwájú ọkọ̀ j5 yìí ọgbà tí ìṣẹ̀lẹ̀ náà tó dé sí etí gbọ́ àwọn òṣìṣẹ́ àjọ àbọ̀ ara ẹni làbòlú àjọ ṣojú pópó frc wọ́n tètè tara ṣàṣà láàrin bí ìṣẹ́jú méjì wọ́n ní àwọn náà ti débẹ̀ wọ́n sì gbìyànjú láti dóòlà ẹ̀mí níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ti ní kí àwọn ọkọ̀ ti ń bọ̀ lójú ọ̀nà mbẹ́ káwọn ó máa bùdà gba apá ibòmíì lọ nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ìgbà tí ó máa wá ṣàlàyé kódà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti nigerian police motor traffic division ntd ti ń bẹ ní ògèrè division àwọn náà wà wọ́n sì padà gbókùn àwọn èèyàn yìí lọ sí ilé ìgbókùsí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n ní kọ̀mándà olùdarí ogunjọ bí ó kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn yìí tó sì ṣe ládùá wípé àwọn èèyàn
4: tó tún kù náà kọlba òkè kó bá ní dúró tí wọn ò kó bá ní dáwọ bí dúró ṣùgbọn ó lu aago ìkìlọ wípé kí àwọn ajíwakọ ajígbà irin mú kí wọn yàgò fún eré àsápajúdé nígbà tí wọn bá ń wa ọkọ torí pé asúré tètè tẹ rí kì í bá wọn kọjá ilé o arìngbẹ́ndẹ́kẹ náà ò ní padà dé tẹ̀sán kódà kò ní gba bẹ́ẹ̀dì ọ̀nà òun náà ó padà délé ni àmọ́ o ẹni tó bá délé láyọ̀ tó ju kọ́kọ́rọ́ ọkọ̀ lẹ̀ táwọn ọmọ ṣe dáàdì oyoyo dáàdì oyoyo wetin you bring come wetin you carry come wọn nírú ẹyin bẹ́ẹ̀ làbá pè ní dírẹ́bà torí wípé aṣọ tó sá ọ̀padà bá ń lé láyọ̀ àtàlàáfíà ìṣẹ̀dá kò ní jábúrú kan kò sí àwọ.
1: Àmì àti àmì ẹ̀ wájà lọ sí ìpínlẹ̀ Èkó torí pé iléeṣẹ́ ọlọ́pàá ilé tó wà ń bẹ̀ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o. Wọ́n ní àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí ọwọ́ àwọn bá òun náà ní ẹ̀mọ̀ tó 135 suspected cultists òun náà ní ọwọ́ wọn bá òun. Wọ́n níṣẹ́ wá rí àwọn nǹkan ìjà burúkúburúkú èyí tí ẹ gbà lẹ̀ lọ́wọ́ wọn 26 ní í ṣe. Ǹjẹ́ bò lọ́wọ́ ṣẹṣẹ yá wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o. Wọ́n ní àwọn kọ̀rọ̀kọ́ndú eléyìí ti ń fara pamọ́ sí níbẹ̀ gan lọ́wọ́ iṣẹ́ ti dúnlẹ̀ ìyẹn ní tìbútòrò ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti láǹfààní láti nàwọ́ gan wọn. Nínú àtẹ̀jáde kan eléyìí ti iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti fìlédè láti àkàtà ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ ìyẹn Tijani Fatayi ó ṣe lálàyé pé ẹ wo wọ́n ti lọ ọmọjọ́ bí wọ́n ti mọ ọmọjọ́ ìyẹn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ìjẹ́jọ́ wo ni ẹ mú wọ́n ní ọjọ́ keje oṣù keje eléyìí ti ẹni àwọn ń tà wọn o àwọn ò kóra àwọn jọ àwọn ò máa ṣe àjọyọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn làwọn léyìí tí wọ́n pè ní 77 culty celebration wọ́n ní kódà níbi àpèjọ wọn eléyìí tí a fẹ́ ṣe ọ̀hún wọ́n ó tún ṣí ìlànà ìfinimọ́lé láàrin àwọn ọmọ ọlọ́mọ míì tí a tún ti kó jọ èyí tí a fẹ́ kó wọnú ẹgbẹ́ burúkú náà wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí a sọ pí ọgbà tí ọ̀rọ̀ ń dé ti gba àwọn báyìí pé wọ́n tún ti ń gbára wọn jọ o wọ́n ó tún ṣọdún wọn bí wọ́n ti máa ṣe wọ́n sunkún àwọn èèyàn míì wọlé tó jọ ọmọ ọlọ́mọ wọn ni iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó náà náà bá dira tán pé gbogbo ẹnikẹ́ni tó bá pera ẹ̀ ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yóò bá wọn ń bẹ̀ wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe o pé ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn afurasí èyí táwọn láǹfààní àti kó ní gbogbo kọ̀rọ̀kọ́ndú eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó 135 òun ni wọ́n ṣe nígbà tí wọ́n mọ̀ píyamọ́ rẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn nǹkan ìjà burúkúburúkú èyí tó lápára pin tó sì léwu èyí tí wọ́n bá lọ́wọ́ wọn 15 ni o wọ́n níṣẹ́ wá rí o èmi làdá ajárímọ́dì ni àáké ẹlẹ́nu ṣómúṣómú ìdẹ̀ ẹlẹ́nu ṣómúṣómú tẹ́ ẹ mọ́ àwọn ọ̀bẹ ẹlẹ́nu ṣómúṣómú wọ́n ní ẹtú gbàálẹ̀ lọ́wọ́ wọn kò tán bẹ́ẹ̀ oògùn abẹ́nu gọ̀ǹgọ̀ eléyìí tí wọ́n ní wọ́n lé lẹ̀ ni àfi ìgbà wọ́n bá lé atarodo wọ́n ní ẹbá lọ́wọ́ ọkọ wa wọn ni o wọ́n tẹ̀síwájú bí oríṣiríṣi àwọn ọtí líle eléyìí tó jẹ́ pé ìgò àtọ̀rọ̀ gáfárà èyí tó jẹ́ pé ìgò rẹ̀ mọ́kànlá ló jẹ́ wọ́n ní wọ́n bá lákàtà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà wọ́n ní ìjẹ́jẹ́ wà mọ̀ wípé wọ́n ti di kinní ọ̀hún bákán bákán wọ́n dì í báyàn báyàn nígbà tí wọ́n mọ̀ tù báyìí ẹ̀yin kọ́ ẹ̀yin èèyàn wa kùkú yè òun náà ni wọ́n bá ń bẹ̀ ìgbó ní jẹ bẹ́ẹ̀ wọ́n ní kọ̀tọ́ síbẹ̀ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn egbògi olóró kan eléyìí tí wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé kẹ́gùn rí ọmọ ṣẹ̀ mọ́ òun náà ni àwọn ọmọ tá à ń sọ nípa rẹ̀ wọn kò sákàtà wọn ẹ̀rọ lé wọ́n ń kọ́ wọ́n ní eléyìí tó gbowó lórí dáadáa bíi mẹ́fà níye òun làwọn ká mákàtà wọn. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nígbà tí ó máa tẹ̀síwájú ó níṣẹ́ rí gbogbo àwọn táwọn mú ọ̀hún àwọn kan ń bẹnu wọn léyìí tó jẹ́ pé àwọn dá wọn mọ̀ pẹ̀lú ìwà burúkú ọwọ́ wọn léyìí tó jẹ́ pé bí wọ́n ṣe jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ni wọ́n tún wu ìwà ọ̀daràn ó nífẹ̀ẹ́ kẹ̀tẹ́lẹ̀ rí ọ̀pọ̀ nínú wọn ní ẹ̀sìn fẹ̀yìngbégbá mọ́lẹ̀ o léyìí tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn ń wá wọn káàkiri ó ń lọ́wọ́lọ́wọ́ bá ti wá ń sọ̀rọ̀ yìí ọwọ́ ti bà wọ́n níbi kọ̀rọ̀kọ́ndú eléyìí ti ń farapamọ́ sí ǹjẹ́ ń bọ̀ wá lọ̀rọ̀ wọn ò dédú ọ ni àwọn eléyìí àwọn ò ní fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú ọ̀rọ̀ wọn o wọ́n ní ṣe rí gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tóun lẹ́yìn tẹ́ bá parí ìwádìí alágbára lórí wọn tán kò síbi méjì táwọn ó darí wọn kọ o àwọn ò sọ́ngọ̀ wọn ó di wọ̀ níwájú ilé ẹjọ́ ni bàbá wa lọ sí ìpínlẹ̀ Bauchi wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ó tún ti ń bẹ̀yìn yọ̀ ń bẹ̀ látàrí bí wọ́n ṣe ní ẹnìkan eléyìí tó ti fìgbà kan rí jọ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin wọn ní ìpínlẹ̀ Bauchi léyìí tó sì jẹ́ pé ó tún fẹ́ díje du ipò Mariam Bage ìní ọ̀pọ̀ orúkọ rẹ̀ wọn ló ti kẹ́gbàjarè bóde báyìí pé ìkọlù tuntun àyànrán eléyìí tó fa pólí báàgì àti mọ jínigbé ọmọ ti fojúbàdé o níjọba àbílẹ̀ kan eléyìí tó pè ní bas èyí ti ń bẹ ní ìpínlẹ̀ bauchi ni ìjẹ́bù ló jẹ́ wọn ní bẹ́ẹ̀ lábí ni wọn nínú ìṣẹ̀lẹ̀ jínigbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tó wáyé láàrin ọ̀sẹ̀ méjì síra wọn òun náà ni ẹ̀wọ̀n ti láǹfààní àti jí èèyàn mẹ́rin gbé léyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ẹnìkan báàgì ẹni tó yọjú ọ̀rọ̀ ń síta ìyẹn ní ojú òpó ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ lánàá tí í ṣe ọjọ́rùú wẹ̀ẹ́zẹ̀ ó ṣe lálàyé pé ọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ètò ààbò lágbègbè ọ̀hún ó ti wá tó àpérò fún ẹmí oríwọ báyìí o torí pé níṣe ni àwọn kàràǹbà ní ẹ̀dá wọn ya bo abúlé kan eléyìí tí wọ́n pè ní abúlé gàdàdámà léyìí tó jẹ́ pé arákùnrin kan èyí tó ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta okùn òyìnbó wọ́n jí ẹni ẹlẹ́ni gbé tí wọn àti ìṣe bẹ́ẹ̀ túlẹ̀ títí di bá a ti ń sọ̀rọ̀ yìí o nígbà tí ó tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ léyìí tó sọ ó ní ìjẹ́jọ́ mọ̀ pé ẹni ẹlẹ́ni tí ẹ jí gbé wọ́n ti pe àwọn ẹbí rẹ̀ báyìí tí wọ́n sì ń béèrè fún owó eléyìí tó tó mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira kí wọ́n tó lè tu ẹni ẹlẹ́ni ilẹ̀ ó tẹ̀síwájú pé kò pẹ́ kò jìnà láàrin ọ̀sẹ̀ kan síra wọn òun náà ni àwọn kàràǹbà ní ẹ̀dá yìí wọ́n tún dé torótoró wọ́n dé torótoró léyìí tẹ́ sì ṣe bẹ́ẹ̀ jí arábìnrin kan eléyìí tẹ́ porúkọ tiẹ̀ ní sahibi ó ní ẹjì gbé o lẹ́yìn tí ẹjì gbé tán wọ́n wá pe àwọn ẹbí rẹ̀ pé owó ló lè dú sọ́mtì o àfi kẹ́ ẹ fowó ṣọwọ́ sáwọn káwọn tó lè tú ẹni ẹlẹ́ni ilẹ̀ ó ní gbogbo ìgbìyànjú láti rí pé wọ́n gba ìdáǹdì arábìnrin yìí pàbó òun náà ló já sí nígbà tí ó máa rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òṣèlú elétò ààbò àti ìjọba wọn ní ìpínlẹ̀ bauchi ó ní ẹ dákun o yẹyẹ ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ aago mọ́ ọ̀rún mìlà ẹ mọ́ wo àwọn ràn ìjọba àbílẹ̀ ẹ̀dá sí torí pé àwọn kàràǹbà ní ẹ̀dá yìí wọ́n tún ti dé torótoró láti máa jí àwọn ẹni ẹlẹ́ni gbé àwọn èèyàn mẹ́rin kan òun náà ni ẹ̀mọ̀ ti jí gbé léyìí tó sì jẹ́ pé wọ́n dẹ̀mí ẹnìkan légbodò nínú ìkọlù tuntun àyànrán èyí tó wáyé ní ìpínlẹ̀ bauchi.
16: Àwọn ìṣẹ̀lẹ̀ lóníranran ó ṣẹlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà dandan náà ni kí a fi àkókò yìí ká fi mọ rírì ẹ̀yin olólùfẹ́ wa pátápátá porongodo tí ẹ wà láwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa tí ẹ̀yin náà fi àkókò lẹ̀ láti máa gbọ́ wa kódà láti máa wò wá kẹ̀sì lè máa mọ bí àwọn nǹkan tó ń jáde gẹ́gẹ́ bí ìròyìn gbàǹkangbè akíyín púpọ̀ púpọ̀ adékunlé adébáyọ amarírì yín adéyẹmọ fún iṣọ́ joshua araniyáyá akíyín o vitalis bensima peters ọ̀làwálé sunday ikechukwu john mama titi dina tunji ogunjimi toedori tóyìn egbinola cultural àti funmilayo akinwe komi olúwàṣẹ́gun ọdúnsì ọlárẹ̀wájú jẹ̀lílà tọ́lájúmọ̀kẹ́ àrẹ̀mọ oyeniyi abisade polo amari matthew káàṣàkí adéṣerifà fúnkẹ́ aziz abe sunday akí ẹ̀yìn náà púpọ̀ púpọ̀ amarírì yín o gbogbo yẹn pátápátá porongodo bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá gbágbágbá ti ẹ̀yẹ̀ tẹ́ ẹ̀ gbò kódà òfin tiẹ̀ lẹ́gbọ́ ti ẹni ẹlẹ́ni ọlọ́run ní bá gbọ́ bùkátà àti tiẹ̀ náà ọlọ́run yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà o kò sì ní dá yín dá bùkátà yín láyé láyé fún àbàdà. bá ti ń dìde báyìí michael ọlá tó bọ̀ sún lẹ́bàá pàdé lórí talking point ní aago mẹ́ta ṣùgbọ́n ìpàdé mi àti yín yóò di ní aago méje aṣálẹ̀ òní lórí ètò gbàgede òṣèlú títí ìgbà náà kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpresenter yín náà ni àánú ọlọ́run àti ìfọkànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi mọ́ ààbò ẹ̀ tó nípọn jẹ̀wúrin lọ ìṣẹ̀dá yóò máa dáàbò wá
1: o
16: lẹ́ni àti lọ́jọ́ gbogbo ẹ kú kalẹ̀.
1: ó dé adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́ǹtẹ́ ẹ̀ lè wà back to back nìkan ni ọmọlúàbí ó ti rókè ìyẹn fótọ́sọ inú ẹjọ́ tún pàdé bọ́bá di lọ́la lórí ìròyìn ti fún tẹ̀dọ̀ aago mẹ́sàn-án sí mẹ́wàá gbáǹkangbì aago méjì sí mẹ́ta títí wá di ọlọ́run ìyá àdínní yín náà ni o aminat adeto padmos olórúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ ó ṣe dáadáa.
5: ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣe bí ọyọ́ làárí
6: ó fún omojì ìwà tọpọlọ ló ń lò

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
3: Airtel.
4: Bíbi tágbò méjì bá ti ń fi wo olùwo gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán ojú láyà ń pe sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronkẹ́.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Mucinate, effective anti-malaria for all ages. Marketed by Journeyed Pharmaceuticals Limited.
1: If symptoms persist after 3 days, please see your doctor. Read the leaflet inside.
2: Sade, kí ló dé sílá náà ní domi ṣe wá kún orin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò orin domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò orin domi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yá fún yá fún. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
1: Airtel.
2: Olùfẹ́ ìrìnàjò afẹ́, gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
8: And this time, it's not just watching, it's watch and win.
7: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million naira grand prize, plus many exciting prizes nationwide with subscription packages starting from just 4,000 naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
9: StarTime's, enjoy digital life.
10: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
4: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: kí yín ẹ tún káàbọ̀ sórí àkọ̀tún ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí splash 105.5. ilé funfun níbẹ̀rẹ̀ fẹ́lẹ̀lẹ̀ ń bà dàn náà lẹ ti ń jẹ ìgbáládùn ètò lọ́lọ́kan òjọ̀kan lóníranran torí ọdún mọ́kàndínlógún 19 years wọ́n kọjá kìrìmí ó sì kọjá wàsá. Àwòkọ́ṣe náà lákúkú jẹ́ fún gbogbo àwọn ìkànnì aládàáni tó ń dìde lẹ́yìn wa. Ọlọ́run ni kì í ṣèyàn, bàbá ẹ ṣe o.
1: Ogójì ọdún kọjá.
0: Lórúkọ Ọlọ́run náà ni mo fi ń kí wa wípé ẹ tún kalẹ̀ o. Ẹ kú ajálẹ̀.
1: Nàìjíríà ti tún jìyà lẹ́yìn tóyìnbó ti.
0: Lẹ́yìn tí a kí Ọlọ́run.
1: Ilẹ̀ àwa tún
0: jìyà. Ọba lánàá ọba lè ní ọba lọ́jọ́ gbogbo.
1: Ara wa tí mo ṣe ń kàn èrò ẹ̀yìn ló.
0: Ọba Ṣèyíwù ti ń fi wá dára tó dá. Kó má fi wá dára bí o, kó má sì fi wá dára burú lágbára lọ́wọ́ Ọlọ́run. Orí ètò gbàgede òṣèlú lálẹ́
1: yìí.
0: Àjọ wo àtòjọ tẹnubọ̀. Bí àlejò mi bá bá wa nínú ilé agbára.
1: Òṣèlú Nàìjíríà, olórí Nàìjíríà.
0: A sì tún jọ pẹ̀kẹ́lù náà bákan náà. Tá a bá jọ wo ìtàn orílẹ̀-èdè Nàìjíríà, a rí wípé kò sí bí a ti sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí a ní máa sọ̀rọ̀ bí a ti ṣe papọ̀ wá ibi tí a ti ṣe wá àti àwọn ààyè tí oníkálukú wa tí a ti jọ pàdé tí ìsopọ̀ yìí tó sì sọ wá di ẹyọ kan pẹ̀lú bí a ti ń pera wa ní orílẹ̀-èdè Nàìjíríà láò ní fi ti ẹ̀yà láì ní wo ti ẹ̀sìn àbí èdè yòówù tí oníkálukú bá ń sọ lẹ́nu ṣùgbọ́n orílẹ̀-èdè gbogbo yòówù tó bá ń gòkè àgbà ó túmọ̀ sí wípé ìṣọ̀kan ó ń wà fún àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ orílẹ̀-èdè yòówù tí a bá ti ń rí ìdàgbàsókè àwọn nǹkan amáyédẹrùn àwọn nǹkan tó lè múnú ẹni dùn wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò ṣí ìlú yá èèyàn lè máa ṣàdúrà wípé mo dúpẹ́ lọ́wọ́ Olúwa mi ò ṣí orílẹ̀-èdè yá ó túmọ̀ sí wípé irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó ń jẹ́ nǹkan tí à ń rí tinú wa ń dùn bí ọmọ Nàìjíríà bá wá rí n tó ń dùn nínú ẹ̀ dandan náà ni kírú ọmọ Nàìjíríà náà bẹ́ẹ̀ ṣe ẹ̀tọ́ torí òpópó mọ́kà mọ́roro ẹ wá ń sọ wípé èèyàn náà lè ń gbà o kò déédé áńgẹ́lì ò sọ̀kalẹ̀ láti gbà áńgẹ́lì ò sọ̀kalẹ̀ láti ṣèmọ́tótó ń bẹ̀ èèyàn náà ní tún ṣe ọwọ́ nísìnyí tún kan ṣe gbogbo àṣàmọ̀ yìí ó padà máa dá lórí àwọn ibi tí màá padà gbé ọ̀rọ̀ kà lálẹ́ yìí tẹ̀yìn ara ilé náà tí a sì jọ fojú sọ́nà kan tá a jọ fi wò ó torí ó ń di gbọmọgbọmọ bẹ́ẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni túmọ̀ tí ń ní fún wa tírú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ kí ni àpèjúwe tó ń tọ́ka sí fún wa ní àwùjọ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè United Nigeria lawa ìṣọ̀kan náà ni ó sì ṣe pàtàkì ló ṣe kókó ṣáájú ohun gbogbo kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ mi ojúlówó ní ìka ìpèsèǹtà yìí náà ni ètò ní ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí splash 105.5 dolly pop òun náà lọ lọ́wọ́ bọ́tìnì mi lálẹ́ yìí máa fẹ́ kí a jọ wò ó kájọ sọ̀rọ̀ pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí tá a bá ń sọ̀rọ̀ ní ayé àjẹta yìí mọ́jú àná tó fi ń di iṣu atayanyan pàápàá jùlọ kí ló lè ṣẹlẹ̀ ṣé ká sọ wípé àwa gẹ́gẹ́ bí ọmọnìyàn a rí ẹ̀mí ara wa gẹ́gẹ́ bí ntú a lè sọ wípé ó ní àpọ́nlé ni tá a bá ń sọ̀rọ̀ wípé ọmọnìyàn ṣe a sọ wípé èèyàn yàtọ̀ bóyá èmi ni ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni àbí ẹ̀yin ara Lagos fẹ́ ní nkankan tàbí méjì bóyá bó ṣe ń ṣe mí òun náà ló ń ṣe ẹ̀yin náà kí ló lè fà á tí ọmọ nìyàn èèyàn abẹ̀mí tí ó sì wo ọmọlàkejì ẹ̀ sùnsùnsùn wípé àfikún dẹ̀mí ẹ̀ légbodò yálà bóyá àjọ nígbólóhùn asọ ìdí ayéde jọ ṣẹlẹ̀ ẹnìkan ó sì mú nǹkan àbí ọkọ wo ìyàwó ẹ̀ sùnsùnsùn àbí ìyàwó ó sì wo ọkọ ẹ̀ sùnsùnsùn wípé àfikún kú àfikẹ́mi ó bọ́ lẹ́nu ẹ̀ kí ló lè bí kí ni tó lè fà á débẹ̀ ṣe ká sọ pé rú ẹni bẹ́ẹ̀ ẹranko nú èèyàn ni ká pè é ní àbúyí èèyàn tó kàn dawọ ẹranko bora abẹ́ranko tó kàn dawọ èèyàn bora àwọ èèyàn tó dà bora mi tí lè sọ ẹ̀yin aráalé náà lè ṣàlàyé ẹ jẹ́ ká wá wo ìṣẹ̀lẹ̀ alágbára tí ó ṣẹlẹ̀ ní agbègbè ọjọ́ ní bodijà ìbàdàn ní agbègbè ọjọ́ ní strabage ní ìbàdàn tá a wà yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìròyìn a rí gbọ́ wípé ní nǹkan bí ọwọ́ aago mọ́kànlá sí aago méjìlá ẹnìkan tí òun wa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta márúwá ó gbìyànjú láti lọ sí àkàtà oní pos ó dé àkàtà oní pos mo fẹ́ gbọ́ ó ṣùgbọ́n dágun sáré fún mi ní ẹgbẹ̀rún báyìí díẹ̀ díẹ̀ ó fi ṣẹ́tù ẹni tí ó ṣẹ́tù a wá gbìyànjú wípé tọ̀ lágbájá báyìí ó fẹ́ ṣe báyìí ó dà mò ń transfer fọ nẹ́tíwọ̀kì dàrú kò dàrú wọ́n yọ wọn ò yọ èmi ti rí mi ti rí lábẹ́ ohun gbogbo ṣé tí irúfẹ́ èdè àyèdè bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tó bá tiẹ̀ wá di kàráǹgì dátọ́ wo láyé èmi ó gbowó mi o ó ti wọlé kè wọlé mo nígbàgbọ́ wípé ọjọ́ police station mà wá ń bẹ̀ yẹn àbí kò sí iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ ni bọ́rọ̀ bá dá èèyàn méjì papọ̀ ẹ̀tọ́ ni láti pe ìjọba sáàrin ẹ̀yìn méjèèjì tí wọ́n sì wo sàkọ̀tọ́ àti sàkọ̀sì ní tí wọ́n bá lè sáré paná lójú ẹsẹ̀ ńbẹ̀ mo nígbàgbọ́ wípé wọ́n paná rẹ̀ ṣùgbọ́n tí kìí bá ṣe ní tí wọ́n lè paná wọ́n sọ pé ọ̀dà ẹja gbọ́rọ̀ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ ìjọba yín dáa ṣùgbọ́n mi ò rò pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní strabage tí a bá wo agbègbè strabage dáadáa ìlú kan níbẹ̀ yẹn agbègbè ni àwọn èèyàn pọ̀ lọ́jọ́ dáadáa àwọn olókoòwò pọ̀ lọ́jọ́ dáadáa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí ó wá tó ń ta bá àwọn tí wọ́n ń ti ní tí à ń pè ní bólà àwọn oní wọ́n ń ti ọmọláńkè oní bólà ò ṣe bólà tó fi ń di wípé ẹ̀mí èèyàn ń padà bọ́ ó wá di ṣù àtàyànyàn bó tiẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá lù yín lọ́gọ ẹnu fún ìgbìyànjú takuntakun tí ẹ sà láti má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yìí kó tàn kọjá àlà débi wípé apá ò ní wá ká mọ́ débi wípé yóò wá di iṣu àtàyànyàn tí ó fi máa ràn wọ́n tí ó bá dàbí iná inú ẹ̀rùn alúléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ àlùyìn lọ́gọ ẹnu fún iṣẹ́ takuntakun tẹ̀ ṣe iléeṣẹ́ ọmọ ológun ti ń bẹ ní agbègbè ọjọ́ àkíyìn gan púpọ̀ púpọ̀ ẹ kú iṣẹ́ takuntakun ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́dárí gómìnà ṣèyí mákindé wọ́n jí gìrì ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láti láǹfààní àti kẹgbàjarí ẹ̀ lórí ìkànnì ọmọlúàbí ń bí wípé àwọn agbófinró kún ó tètè bá wa máa lọ ságbègbè lọ́jọ́ ní strabage awuyewuye ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ o ìròyìn wa ń sọ ọ́ di mímọ̀ wípé èèyàn mẹ́rin lọ padà bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ṣùgbọ́n ìbéèrè ni wípé ṣó yẹ kó dé ipò pé ẹ̀mí ń sọnù nírúbẹ̀ ṣó yẹ kó dé ipò wípé ẹ̀mí èèyàn ń sọnù látàrí ìṣẹ̀lẹ̀ yìí ìyẹn ni ìbéèrè ó pọ̀ tí àjọ máa bíra wa léèrè látàkàtà wa aráàlú kí ni ojúṣe wa gan sí ìjọba àti àwọn agbófinró ta bá ń sọ wípé ètò ìjọba ìjọba yóò kó ṣe léyìí wọn ó ṣe léyìí ọlọ́pàá náà àwọn náà ó ṣe léyìí àwa gangan gẹ́gẹ́ bí aráàlú kí lojúṣe wa gẹ́gẹ́ bí aráàlú sí àkàtà àwa aráàlú fúnra wa àti sáwọn agbọn tí wọ́n ń bẹ lágbọ́nrin ìjọba. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí ẹ̀ka ìpolówó ọjà tí mo bá dé látẹ̀ka ìpolówó ọjà máa lo àwọn fọ́nrán kan àti gbìyànjú ìgbésẹ̀ tí ìjọba ń sà àwọn agbọn tí wo ló yẹ kí ìjọba gan wò ṣé ìjọba ti sùn sára ni lórí àwọn nǹkan kan ẹ má gbàgbé pé kòṣòro tí ń dò yìí ka ni ọ̀rọ̀ ètò ààbò a ti ń pẹrẹ fún rere rẹ̀ tipẹ́tipẹ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ ètò ààbò mo ní àfọwọ́ mu pàápàá jùlọ àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bí ìkànnì ọmọlúàbí tá a wà yìí wípé ọ̀rọ̀ ètò ààbò ó ṣe pàtàkì púpọ̀ ibo ni nǹkan ti wọ́ tó fi dé ibi tá a dé yìí tá a fi ń bara wa nípò tá a wà yìí mo fẹ́ dẹ́ka ìpolówó ọjà ẹ kú kàlẹ́ ọmọ nàìjíríà.
2: 105.5 Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Ṣade kí ló dé sí lánàá yìí tó mi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí.
7: Mo ń kọ́ àwọn àkókò yín tó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
6: Ẹ̀bùn ńlá kẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni.
7: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù ìndómì ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
6: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín tó mi sèmi náà jọ.
8: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
9: Ominira kofi awa ta.
10: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kò ká nǹkan kan láti rà mọ́.
11: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa.
12: Èmi máa ti jọba.
11: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
10: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí i.
11: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún

ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa.

0: Splash FM 105.5.
1: Gbàgede òṣèlú létò pẹ̀lú Kúnlé Anífowóṣe.
2: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
3: Mo kí n káàbọ̀ padà sí ìtẹ̀síwájú ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí Splash 105.5. Ẹ ṣeun ga púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ ń darapọ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ara ni yáyá láti ìlú Ìsẹ́yìn, Oyè Wálé Ọpẹyẹmí Bawa sí Gunners, Adékúnlé Adébáyọ̀ àti Young Aziz Ọpẹyẹmí, ẹ ṣeun. Ẹ bá ní gbìyànjú láti ṣí àyè dáadáa. Ọ̀rọ̀ tí a sì ń bábọ̀ pàápàá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Ọjọ́ ní Strabage nílùú Ìbàdàn, níbi tí àwọn ẹ̀mí kan ti bá ìṣẹ̀lẹ̀ náà tó ti bá a lọ. Ìbéèrè ni wípé àwọn ààyè tí ó jẹ́ wípé ibi tí wọ́n ti máa sábà kó àwọn nǹkan tí a fojú sí lára yìí, bí àwọn ní bólà, wọ́n ń ṣa bólà, wọ́n ń ṣagbá, wọ́n ń kúgbá, wọ́n ń ṣàwo, ẹ ń rí wọn ládùúgbò káàkiri o, ẹ má ṣì mí gbọ́ o. Mi ò ní àwọn tí ń sarin ṣàgòlò ṣagbólà gbéwiri ló pọ̀ nù wọn o, mi sọ wípé gbéwiri ni wọn o, ṣùgbọ́n ó ń pèpè sí àkíyèsí ààbò láwọn ààyè tí ọ̀pọ̀ àwọn nǹkan tí a kì í sábà fojú sí lára. Ǹjẹ́ kí ni ìdánilójú wípé ọ̀pọ̀ irú àwọn ààyè báyìí kìí ṣe ibi tí ó yẹ kí àwọn èèyàn ó fojú sí, àpájọ làwọn òṣèlétò ààbò? Ṣé èèyàn ò ní máa fi iná sórí òrùlé sùn tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò lórí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí? Ṣé ẹ rántí agbègbè Mobile ní Challenge ní Ring Road ń bì ní kòpẹ́kòpẹ́ yìí? Ó ti ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀ tí ìjọba padà gbégbèsẹ̀ tí wọ́n wo àwọn ibùsọ̀ tó àtàwọn ààyè kan bí èèyàn kan sa bó kí lorúkọ ẹ̀ kankan bó dọ̀ fukalẹ̀ ńbẹ̀ báyìí táwọn èèyàn wà ńbẹ̀. Síbẹ̀síbẹ̀ náà, ìgbìyànjú tún padà wáyé lẹ́ẹ̀kan sí ní Mobile ní Ring Road tá a wà yìí. Ṣùgbọ́n oríṣiríṣi irú ẹ̀ bẹ́ẹ̀ ló pọ̀ káàkiri. Kí ni tibẹ̀ jáde gan? Ṣé ọ̀pọ̀ ohun tí à ń rí náà ló ń wà ńbẹ̀ ni àbí nǹkan míì? Ìyẹn kù sọ́wọ́ àwọn ìjọba àti àwọn agbófinró láti mọ tótó àti èyí tó yẹ lórí ẹ̀. Ṣùgbọ́n láti má jẹ́ kí nǹkan padà pakasọ sí i, ìjọba gbégbèsẹ̀ láti pe àwọn olórí láwọn igun méjèèjì yìí, ẹ já tiẹ̀ gbọ́ ohun tí wọ́n padà bábọ̀ látàpàbẹ̀.
4: What is happening, the government are not happy with what is there. And we give us directives, we give the chairman directives that all those places, all those Ogbala people should be removed within 7 days. Anybody who have that land, they say it's blunted, let him show the particulars that that land is belong to him. So that's what the excellency give directive to the chairman. We want that place to be clear within 7 days. And if anything happens, let him report to the government. We in the northern people, if anything happens to us, we live in God. But the problem of this area, if something happens to their person here, they will let it. They will not come and find what is happening. They will just mobilizing people where they sango, where they money, where they will call the area boys, come in there, which is not good. So that's what happened. Maybe the people where they are, they don't know the end of that Ojo. Some are coming from other area, not indigenous Wajo.
5: What are you referring to?
4: I mean the other boat. So that's what happened.
5: The other what?
4: Sir?
5: The other what?
4: I said that what happened. All right. At Wajo. And we have signed the letter is there. We pass it to city. We pass it to the government here. Oh, the document are there. So we in the Hausa there and the Yoruba are the same family. We don't fight. We don't do anything.
5: So they are confirming to us that peace has been.
4: Peace has to be there. Those people are coming. They are not indigenous of that area. They are from another area.
5: Thank you.
3: Ije na ti gbo nti eni ti se olori awon eya ka ti o je ta pokoya ni ojo nti awon na nfidi e mole bayi wipe alafia ti pada si agbegbe ojo ati awon ati eya yoba ni gbogbo wa ninu alafia in la won jo ngbe tele bayi e wa ja gbo igbianju igbese ti abajade ipade to waye leni latodo eni ti se mi mo boye gbo nti baba yi so dada ni ibere pepe won toka si awon onibola abi etun bo wọ́n ni inú ọ̀rọ̀ tó ń jáde náà ni wípé ọlágbára púpọ̀ ìmúnigbàgbọ́ wípé ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń gbọ́ wa nlé àti àwọn tí wọ́n jẹ́ agbọnrin tí wọ́n ń bẹ lágbọnrin ètò ààbò ǹjẹ́ kí ni ìgbésẹ̀ tí ó yẹ ká gbé láti lè jọ dáàbò bóra wa láìwo tẹ̀yà kankan láìwo wípé yálà ẹ̀yà kankan nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ fi ọ̀rọ̀ ẹ̀yà ẹ filẹ̀ ìbéèrè ni wípé àwọn nǹkan wo la àti ẹ̀ fojú sí tó jẹ́ wípé wọ́n lè jẹ́ agbódegbà wọ́n lè jẹ́ ibi kọ́lọ́fín tí àwọn nǹkan tí ò yẹ kó máa wáyé ńbẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ tá sì máa wò wípé normal ntí à ń rí ńbẹ̀ náà ni ó ń lọ ṣùgbọ́n lábẹ́nú ó jù bẹ́ẹ̀ lọ bó tiẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ní gbèdéke ọjọ́ méje ní a fún wọn ní agbègbè náà kí wọ́n fi káàsá kí wọ́n sì fi palẹ̀ gbogbo ibẹ̀ yẹn kí wọ́n fi palẹ̀ rẹ̀ mọ́ mo nígbàgbọ́ pé ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa nlé ẹ̀yin náà ó ní nǹkan kan tàbí méjì láti sọ ẹ̀ sì fẹ́ dá sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí 07069493000 àti 07014475770 àwọn nọmbà tí ẹ fi pè wọlé leléyìí lẹ́yìn ọ̀rẹ́ yìí tí ìṣẹ̀lẹ̀ ìṣẹlẹ̀ tán àkọọ́lẹ̀ wípé èèyàn máa dágbére ń bẹ̀ àwọn wo lọ́wọ́ ti tẹ̀ eni ti isele gan ti ori re sele waye kini gbese se yo kan lo be na ni awon ibere ti yo ma ta wota se lele gege bi joba na se ngbianjo wi pe abo gboro je n koko to se pataki fun wa lai wo tesin lai wo teya lai si wo tede yo ti onikaluku ba nso inu alafia ni gbogbo wa gboro jo ma gbe inu isokan na ni gbogbo wa si gboro ma wa e je ki won to wa loju opo lapa bi hello hello
6: ekale
3: yes sir ekale o
6: yes sir e ti kweto
3: o jare oruko yin ati bi ti e tin pe sa
6: oruko mi kaduru sola lati ojo
3: lati ojo
6: den
3: e se awu
6: e se o ku akikiyo
3: yes sir
6: a de ki awon jeba wa na aki shamba na kere olohun ni pe won pa
3: ami o
6: sugbon mo fe ke fe ki mo fe ki awon jeba wa ka fi di kan yewo ma pende be la lo awon kan ko bo jade wo be yi ko won yin gan ki ki de se
3: awon kan ko bo jade won si yin ban seyin wa nbe daada ngba ti sele igangan se
6: mi wa nbe o
3: okay e se awu
6: be ni mo wa nbe
3: o ya
6: se wa e ko ri be o ro pe ti joba ba ba o se abada lowo ye wa ise to ijoba ma fi ese o fe mu o wa e ko ri ba ye e da awu le dajo o
3: ni o e se suru eni bo eni se e ko ri be kini ti joba se nbe
6: so ti joba se nbe ko e ki so ba ijoba se je fe lo ni pe ke yo ko ba dare lo so nbe ko ti wo yi
3: awon agbofinro ori o nton la awon eyan be la nani hello eh 0706949300 e je kin lo si eka peluwo ja mo nbo
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
8: Me and Maggi,
7: so good together.
9: If happiness gets sound for Naija, na so e go sound.
10: Yo, carry your bride, John.
9: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't dey, we still dey gidigba.
10: You fit kiss your bride now.
9: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
11: Bibi tagbo meji ba tin fi wo luwo gbangbangban ko se roju aya npe sin ode be na wo ju e eto jawo si pelu aderun

0: FM 105.5.
1: Gbàgede òṣèlú lẹ́tọ̀ pẹ̀lú Kúnlé Anífowóṣe.
2: Mo kí yín káàbọ̀ padà. Sórí ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúwàbí Splash 105.5. Ilé funfun Báláńfẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Àwọn ìpè ń wọlé bí a ṣe ń polówó ọjà. Ẹ jẹ́ kí n wọlé tó wà lójú òpó yìí. Hello, ẹ kalẹ̀ o. Yes, sir. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Hello, mo ń gbọ́ yín báyìí.
3: Ẹ tí mo fẹ́ ká sí ni pé kí àwọn èèyàn tètè mójútó sílẹ̀. Lọ́rọ̀ àwọn ará bí àwọn èèyàn máa ń bèèrè pé kí lọ́ pọ̀ sí wàhálà. Ẹnì kan bá ti sọ̀rọ̀ ní wọn tí bá ti ṣe ní kangasanga báyìí. Mo ò ní bèèrè ẹjọ́ kankan. Kí ẹ ti bẹ nìkan wọ́n wà. Ṣé ẹ wọ́n sọ́nà ìgbọ̀ Nàìjíríà ń bẹ̀
2: 0706949 3000 àti 0701-447-5770. Hello, ẹjẹ́ àjọ̀wò. Hello, ẹ kalẹ̀ o.
4: Ẹ kalẹ̀.
2: Yes, sir. Orúkọ yín.
4: Mr. Omidiran Musa
2: láti bo.
4: Láti ìlú gangan.
2: Láti ìlú gangan ń gbàràpá. Ok.
4: So nǹkan tó yí fẹ́ sọ síbẹ̀ ìpínlẹ̀ ni mo bì yẹn.
2: Ní ọjọ́.
4: Ẹ mọ̀ pé
2: yes, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni.
4: Èyí tí
2: ẹ ṣeun.
4: Ọ̀jẹ́ nǹkan tí.
2: Ẹ ṣeun gan, sir. Mo dúpẹ́ o. 0706949 3000. Àjọ fi ojú sùnà kò wo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Pàápàá jùlọ ìgbésẹ̀ ọ̀nà àti. Hello. Hello. Ẹ mà kalẹ́, sir.
5: Adékúnlé Àyìndé ló sọ̀rọ̀ láti Èrúwà.
2: Láti Èrúwà. Gbogbo Èrúwà ńkọ́ o.
5: Àlàáfíà ni gbogbo ìwà wà. Èyàn kàn bẹ ìjọba pé kí wọ́n jọ kò ń ṣe bẹ̀yẹn nìkan o. Gbogbo ibi tí àwọn bólà bá wà ó jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí gbígbésẹ̀ lórí nǹkan yẹn báyìí. Débìlì ìbọn ti ya pa káàkiri gbogbo ibi nìyẹn o. Sẹ́rù òbí bá àwọn èèyàn láti máa gbúdọ̀ lọ́sẹ̀ gangan láàrin ìlú. Kọ́lọ́wọ́ bọ́ lójú ènìyàn ṣàánú wa o. Àwọn tá a wà ní ẹ̀sẹ̀ kò fún báyìí.
2: Ẹ ṣeun gan, púpọ̀ mo dúpẹ́. Torí ìdí tí a fi ṣàfojúsùn ààyè yìí ni wípé bó ló ṣe jẹ́ àwọn ààyè tí a wò pé kí n mọ̀ ń wá kí n bí ìdọ̀tí kí n inú ìgbẹ́ náà sì ni owó wà lẹ́yìn Yorùbá wí. Ẹni inú ìgbẹ́ lówó wà, inú ẹ̀gbin ìlówó ti jáde. Hello, ẹ kalẹ̀.
6: Yes, sir. Ẹsẹ̀ kú ètò, sir.
2: Ọ̀jàre, orúkọ yín.
6: Big boy ló sọ̀rọ̀ láti ọjọ́.
2: Ẹ ṣeun.
6: Nǹkan tí mo rí sí nǹkan tó ṣẹlẹ̀ yìí, ó dàbẹ̀ ni wípé àwọn ìjọba wa, wọ́n máa ń mú àwọn ẹ̀yà kan lọ́wọ́ sílẹ̀ fún àwọn kan.
2: Ní ìgbà bẹ́ẹ̀, ẹ má sọ bẹ́ẹ̀ torí rí
6: àgbẹ̀ fi lẹ́wà. Torí kí ló dé ìgbò làwọn kan ti rí ìbọn tó jẹ́ pé kí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀
2: báyìí. Hello, sir. Tẹ́ ẹ bá sọ wípé níbo làwọn kan ti rí ìbọn, ṣé ìjọba ni yóò sọ wípé káwọn kan gbébọn dání ni?
6: Ó yẹ kí wọ́n lè ṣèwádìí wípé ìbò nìbùbọn yẹn ti wà.
2: Ṣé bíbá ṣe bá ṣẹlẹ̀ lẹ́rí?
6: So these people are battle ready all the time.
2: Ìdí nìyí tí mo fi gbé ọ̀rọ̀ yìí jáde wípé ṣé àwọn ààyè tí a fojú sí kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ bá gbọ́ mi lọ láti ibẹ̀. wípé aláwọn àyè tá a fojú sí ibi ẹ̀gbin nǹkan kan yìí kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lé ń bẹ̀ ìbéèrè àwọn tí mo béèrè ni ẹgbọ́n mi dáadáa tá a bá sọ wípé ńgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tá a bá sọ pé àwọn kan gbébọn dání ìjọba mú ẹ̀yà kan lọ́wọ́ lẹ̀ mi ìgbàgbọ́ mi sì nígbà pé bẹ́ẹ̀ lórí torí ńgbà tó ṣẹlẹ̀ lẹ́yìn náà tó rí àbí bẹ́ẹ̀ kọ́ ni.
6: bẹ́ẹ̀
2: tá a wá ló dira wọn lọ́wọ́ mú.
6: ó ti wá dàgbẹ́ nípa àwọn kan wulẹ̀ tí múra àjálẹ̀ tẹ́lẹ̀ àwọn òǹfẹ́ sẹ́túmẹ́ǹtì tíjàmbá ẹni tí máa ṣẹlẹ̀ báyìí bí kan sá pa ẹni tó opponent wọn yẹn bí kan pa ni sá pa sọ wọn gbúdọ̀ ṣe ìwádìí yẹn jìnà gidi gan tọmọkàn pa náà mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ló ń fi èmi ni ẹ̀ràn bọ́là kankan yọ́n kàn fi ń bojú lásán tó yẹ pé ọ̀tọ̀ nìkan mímì tí wọ́n ń ṣe nínú tó ẹ rí pé wọ́n ń gbé nùdọ̀ sí inú òórùn wọ́n gbúdọ̀ ṣe ìwádìí ẹ̀ dáadáa.
2: ẹ ṣeun gan mo dúpẹ́ big boy láti ọjọ́ tábà sọ tábà jọ ń wò wípé ọ̀pọ̀ nǹkan inú béèrè tí mo sọ níbẹ̀rẹ̀ mo ní tí a bá sọ wípé ìjọba ò ṣe báyìí ìjọba ò ṣe báyìí ìjọba ò ṣe báyìí kí ni gbìyànjú wa gan àwa aráàlú sí àkàtà ara wa kí ni gbìyànjú tiwa gan sí àárín ara wa.
0: hello
2: sir.
0: hello mr ami ìkàyẹ ẹ kalẹ o.
2: ẹ kalẹ sà tí yóò níta o.
0: wàhálẹ lórúkọ mi láti ní ìfẹrọ.
2: ẹ kalẹ sà.
0: ṣẹ́ẹ̀rí ara àwọn kọ́tà tí máa ń sọ nìyí this really shows pé gbogbo ìjọba àtẹ́lẹ̀ wò ní ẹ̀wà proactive rárá. the state government suppose to have not ẹwọ́ gba ti flash point lọ yẹ kí ọjọ́ ẹ̀ jẹ́ gbogbo ìgbà tá à ń kú sí bandit and all the rest when this people are living in north ṣẹgẹ́tì ni ìbẹ̀rẹ̀ ní first point of call ṣẹgẹ́tì ni ìjọba ní ẹ̀wà
2: proactive rárá.
0: ẹ má jẹ́ òkú yà lẹ́nu tó gbogbo àwọn ilé fáànù kókó tókótókó táwọn fífún wọn kọ́ ìlú èkó gbòdò sí nǹkan kan ẹ mọ̀ gbogbo bẹ̀yẹn ló ní ìjàmbá tó ṣẹgẹ́tì níbo tíjọba wà sí kù rárá ni ẹ pẹ̀lú olúwo mọ̀ fífẹ́ ẹ̀sọ́ wa.
2: àmì ò ẹ ṣeun gan púpọ̀ mo dúpẹ́ tí ẹ̀yin tí ẹ bá ń bá mi bọ̀ láti ìgbà díẹ̀ sẹ́yìn tí ẹ bá rántí mo sọ nǹkan kan nípa strabag gangan lórí ètò yìí lórí tìfútẹ̀dọ̀ mo ké sí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ in tí a kọ́kọ́ ń rí ni wípé ṣé ní strabag yẹn ṣé wọn òfin òṣìṣẹ́ ń bẹ̀ ni ṣófin ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ òṣìṣẹ́ ń bẹ̀ ní ìgbà náà ilẹ̀ òbítíbitì bí ilé kò bí yóò fẹ́ ga tó lé alájà méjì èyí gangan la kẹ́gbàjáre rẹ̀ ńgbà náà tó jẹ́ pé bàbá kò nígbà tí ẹ bá ìdọ̀sẹ̀ tó tún tẹ̀lé ẹ ti bá òbítíbitì ilẹ̀ láàrin ẹ́sprẹ́ẹ̀sì níwájú bẹ̀ gangan láàrin ẹ́sprẹ́ẹ̀sì ní strabag bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀tì bá òbítíbitì ilẹ̀ yìí bó ṣe kún bẹ̀ ńgbà náà ni bóyá ṣé bẹ́ẹ̀ náà ló sì ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí kí ló ń ṣẹlẹ̀ bó ló ti jẹ́ orí bẹ́ẹ̀ tó fi ń di wípé irú eléyìí náà wá ń padà ṣẹlẹ̀ lásìkò yìí. hello.
6: ẹgbẹ́ríra
2: ètò ẹ̀kalẹ́ o.
6: alàbàṣà mẹ́lẹ̀ ìpẹ́lẹ̀ ìlú ìwò mo ṣe pé o.
2: láti ìlú ìwò.
6: ibẹ̀ ni mo ṣe pé o.
2: ẹ ṣeun pápápá.
6: ẹ bí àpò ṣe rí ní méjì fún wọn àwọn àkíyèsí pé ètò wà sí pé àwọn àdúgbò ń bẹ pé kí n afurasí gbogbo nípa ìfurasí ó lè bí ogun dàbí.
2: torí ètò ààbò là ń pariwo rẹ̀ látijọ́ yìí ṣé kìí ṣe wípé finasa bí
6: wọ́n náà ṣe mú wáyé ṣe rí ó kẹ̀dẹ̀ pa àwọn ìgbéra wa àwọn náà ní aláàbẹ̀ ṣe sábàṣẹ́ mi kí àwọn ìlú ọmọ ètò gẹ́gẹ́ bí ẹ̀ka kan táwọn ìlú bá mú tó bá di wàhálà mọ́ lọ́wọ́.
2: aráàlú ò gbọ́dọ̀ gbégbèsè o ẹ má ṣe wọ́n gbọ́dọ̀ gbégbèsè o. iṣẹ́ pọ̀ fún yín láti ṣe a mọ̀ wípé omi pọ̀ lámù omi sì pọ̀ ju ìyẹ̀fun lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ káwara ìlú ká kó ipa tiwa láti joyè ojú lalákàn fi sọrí ká gbìyànjú ká ṣe tó tọ́ àti èyí tó yẹ ọ̀dà ẹ jẹ́ ń gbé ìpè yí. Hello, ẹ kalẹ̀ o. Àmì o.
7: Ẹnrin tó sọ̀rọ̀ dùn ní ti lágbára ọlẹ́kìsì.
2: Àmì o.
7: Ẹ mọ̀ náà bí kí mò ń gbé dáadáa yóò ti jẹ́ ìmọ̀ sí sọ fún.
2: Ok.
7: Ṣé ẹ rí ní ìrànbọ̀ láti North? Ọ̀rọ̀ tí mò ń sọ yìí láàrin mi àtọ́lọ́ ni n ta rí ni, ṣùgbọ́n kò ṣe é lọ bá àwọn aláṣẹ wa pé nǹkan báyìí báyìí wọ́n lè yí mọ̀yàn lọ́wọ́. Ṣé ọ̀pọ̀lọpọ̀ truck tí wọ́n ń kó wọn lé ẹ̀fẹ́kẹ́lẹ̀ ọjà kí ẹ ló fẹ́fẹ́ dálẹ̀ yẹn ọlọ́run níjà rogun lọ́yọ̀ sí.
2: Àmì.
7: Kí àwọn aláàbò lọ mú pé tó bẹ̀ dáadáa fẹ́ wá rí láàárọ̀ yìí láàárọ̀ ní yìí. Ọ̀kadà ìgbìyànjú tó ti sọ̀rọ̀ lọ́wọ́ lọ́nà àti ìyẹlẹ́yẹ wọ́n dẹ̀ ṣí fíìtì àwọn òjijì ni mo bá wọn bẹ̀ wọ́n dẹ̀ ṣí fíìtì tí wọ́n yẹn jòkó lẹ́yẹ wọ́n dẹ̀ ṣe jìkan sábẹ́ rẹ̀.
2: Láàárọ̀ aláàárọ̀ yìí.
7: Ọ̀kadà ká lónìí lẹ́yìn yìí àwọn mẹ́ta ní ṣí fíìtì ọ̀kadà ẹ̀ jìkan lábẹ́rẹ̀
2: ọ̀dà torí àkókò ti pè wá lẹ́jọ́ o. Kábíyèsí ọ̀la. Ọmọ
7: ìṣòwò àgbọ̀fọ̀ àtọ́ ọmọ ọ̀kadà yẹn kọ́ ọmọ sí fífi wa. Ẹgbẹ́ ọgbẹ́ ẹ̀ yà tó kù káwọn ọlọ́pàá bá ní kó sí fífi ẹ̀. Káwọn wọlé apẹ́ ètò ààbò ti káwọn bínú káwọn ọlọ́pàá. Ìkẹ́sẹ̀lẹ̀ ó yẹ kó fura.
2: Ẹ ṣeun, ẹ ṣeun gan sá, mo dúpẹ́ o. Ẹ ṣeun gan púpọ̀ púpọ̀, Mádémágẹ́ ìpín ìpéjú làlàáfíà. Ọjọ́ mẹ́jọ látòjọ́ láǹfààní àti ìpàdé. Nọ́mbà tó já sí àkàtọ̀dọ̀ mi. Nọ́mbà tí ẹ mọ̀ bí ẹni mo wó náà ni 08034-701911 aago mọ́kànlá lálẹ́ òní ẹ pàdé Lukman Tijani lórí ètò ìrìn àjò ẹ̀dá títí ọjọ́ mẹ́jọ tá àtòjọ́ láǹfààní àti pàdé kúnlé ọmọ ànífowóṣe náà lórúkọ mi ẹ kú kalẹ̀.

0: ìpínlẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí lẹ́ndì NC HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Bold, classic, smooth, everything I am poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
3: Kò sí lọ́kàn sọ́ mi ẹ kọ́kọ́ mi yìí ti bẹ́ sọ ní.
4: Omi ni ra kọfí ọwọ́ ta.
5: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira kò ká nǹkan kan láti rà mọ́.
6: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà.
5: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
5: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
6: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣìẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣìẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣìẹ̀, ṣó ti káàṣìẹ̀, mo ti káàṣìẹ̀.
7: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
8: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
9: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
8: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
7: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
8: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
9: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
8: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
7: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
9: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
10: Guy, why you dey smile like this? Wetin happen?
11: Cause I don't win trip to go abroad.
12: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
13: Guy, we don't talk since. Ha, I think I go do my work, eh? We go continue this talk later.
14: Oh boy, you don't talk. How about? You know the tire.
13: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
14: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
15: Flash FM 105.5.
16: Where else?
17: Where else?
16: It's Splash 105.5.

0: Splash FM 105.5.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń bolo àti fẹ́ òjò, olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
2: Ẹ jẹ́ gbàdúrà, ayérayé àyàn ológo fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa lójoojúmọ́, pé ká máa tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí èyí. A gbàdúrà pé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀, kí ẹ̀mí mímọ́ kó ṣí wa níyì lọ́tún, kí òye ọ̀rọ̀ rẹ yìí kó sì yé wa yékéyéké. Àti ẹ̀mí olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́, kàdí aláyọ̀ kàdí alábùkù fún lórúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Mo kí gbogbo ọmọ Ọlọ́run káàbọ̀ lẹ́ẹ̀kan sí lónìí sí orí ètò yìí, ètò wa, ètò yín, ẹ̀kọ́ Bíbélì, ètò tá a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run, láti yànnàná Bíbélì fún ìdàgbàsókè gbogbo ọmọ Ọlọ́run nínú ẹ̀mí. Kọ́rọ̀ Ọlọ́run tí a ti ń ṣàgbéyẹ̀wò rẹ̀, mo pe àkórí rẹ̀ ní ìyìnrere Jésù Kristì. A sì ń ṣe àwọn àtúpalẹ̀ kan, àwa tá a bá ti ń fọ ẹfi ọkàn kan bá ẹ̀kọ́ ìlọ, a mọ̀ pé Ọlọ́run là wà lójú sí àwọn nǹkan kan nípa ìyìnrere Jésù Kristì, ẹ̀sìn Ádámù, ikú Ádámù, àti ìrèdí ìwàsáyé Jésù Kristì. Ó ṣeéṣe bóyá gbogbo tá a ti ń kọ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, wo ti ẹ̀ gbọ́ rí inú Bíbélì náà láti ń ṣe àtúpalẹ̀ àwọn ẹ̀kọ́ yìí. Ẹ jẹ́ mọ̀ kó ṣe le láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run ni wọn kúndùn ẹ̀kọ́ Bíbélì. Ẹlòmíì báyìí bó ṣe ń gbọ́ ẹ̀kọ́ lórí rédíò yóò yí lọ sí tẹ̀sán ibòmíì pé wọn ò gbọ́ eléyìí jáde. Ọmọ Ọlọ́run sì ni o, kò yẹ orí bẹ́ẹ̀. Ohun tí ó mú ká dàgbàsókè inú ẹ̀mí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ fún wa, Pọ́lù Pétérù Àpọ́sítélì ló sọ pé Pétérù kíní orí kejì ẹsẹ̀ kejì, ó ní bí ọmọ ọwọ́ tuntun. Bí ọmọ ọwọ́ tuntun, Pétérù kíní orí kejì ẹsẹ̀ kejì ló ti sọ, ó ní bí ọmọ ọwọ́ tuntun ẹ máa ṣàfẹ́rí wàrà ẹ̀mí, kí ẹ lè máa tipasẹ̀ rẹ̀ dàgbà sókè sí ìgbàlà. Ó ní ẹ máa ṣàfẹ́rí kíni? Wàrà ẹ̀mí. Wàrà tí ó mú kó dàgbà sókè inú ẹ̀mí lọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé kéèyàn ń lọ ń gbàdúà nínú ṣọ́ọ̀ṣì kò túmọ̀ sí pé yóò dàgbà sókè inú ẹ̀mí? Ó lè máa gbàdúà, kó o máa gbàdúà lórí ogun tí ń jà ọ́, kó o máa gbàdúà lórí nǹkan tó fẹ́ kó Ọlọ́run ṣe fún ọ, kó o máa dàgbà sókè rárá inú ẹ̀mí. Ó ṣeéṣe kó jẹ́ pé o ti wà nínú ìgbàgbọ́ ẹ̀ gan fún bí ogún ọdún, ṣùgbọ́n tá a bá ní ká ṣe ká ṣàwádí rẹ nínú ẹ̀mí, ó ju bí ọmọ ọdún ọmọ mẹ́ta jòjò ló lọ inú ẹ̀mí. Torí pé kíni, lóòótọ́ ló ń lọ ṣọ́ọ̀ṣì náà, lóòótọ́ ni pé ò ń gbàdúà, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ò yé ọ. Ọlọ́run sì fẹ́ kọ́rọ̀ rẹ̀ yé wa náà ló ṣe rán mi pé kí a kó àwọn ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí ìrẹ Jésù Kristì láti ń wò mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ohun tá a sì ń ṣàgbéyẹ̀wò rẹ̀ ní òpó mẹ́ta tó di ìrere Jésù Kristì mú. Àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó ṣẹlẹ̀ tó fún wa ní ìròyìn ayọ̀ ńlá tó sọ wá di ẹni ìgbàlà. Kí sì ni ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn tó jẹ́ òpó alákọ̀ọ́kọ́? Òun náà ni ikú Jésù Kristì. Kọ́rìntì kínní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kẹta, ó ní síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́ bí Kristì ti kú fún ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. So ikú Kristì là ń sì ń ṣàgbéyẹ̀wò rẹ̀, ṣùgbọ́n kí ikú Kristì kó lè yé wa, ikú tí èèyàn kú, ikú tí Ádámù kú nínú Jẹ́nsì orí kẹta yẹn, ó gbọ́dọ̀ yé wa o. Torí bí ò bá yé wa, ikú Kristì náà ò lè yé wa. Mo ṣe sọ fún wa lánàá lẹ́ẹ̀kọ́ tá a ṣe sẹ́yìn pé ṣe rí ikú tí Ádámù kú kìí ṣe ikú kan ṣoṣo ló kú. Tí ikú tí Jésù Olúwa náà tó kú fún ẹ̀ṣẹ̀ wa, bí ó bá ṣe wá níre, bí ó bá ṣe wá láǹfààní, ó gbọ́dọ̀ jọra pẹ̀lú ikú tí Ádámù kú yẹn. Tó bá ṣe pé Ádámù kú irúfẹ́ ikú kan ni, tí Jésù wá kú irúfẹ́ ikú kan, ó jọra nìyẹn. Ṣùgbọ́n tó bá ṣe pé Ádámù kú irúfẹ́ bíi méjì, tí Jésù wá kú irú ikú kan, ṣe mọ̀ pé iṣẹ́ yẹn ò tí ì parí, gbogbo rẹ̀ gbọ́dọ̀ jọra. So mo sì ṣàlàyé fún wa lánàá, mo sọ fún wa, mo ní irúfẹ́ ikú mẹ́ta ló wà. Mo ní irúfẹ́ ikú alákọ̀ọ́kọ́ ni tí ta bá sọ pé èèyàn ṣaláìsí, ó ṣaláìsí. Mo sọ fún wa, mo ní n tá à ń pè ní ikú, èdè tí Bíbélì lò fún ikú ni ìyapa. Ta bá wo èdè yẹn, ta bá ṣàtúpalẹ̀ rẹ̀ nínú Bíbélì, yálà nínú èdè Gíríkì ni tàbí nínú èdè Hebrew ni, ìtumọ̀ èdè yẹn ikú, ó túmọ̀ sí ìyapa. Ikú ò túmọ̀ sí pé nǹkan kan kò exist mọ́, bí àwọn olóyìnbó ṣe máa ń sọ. ṣùgbọ́n ó túmọ̀ sí ìyapa ni mo ní sẹ́ rí tábà léèyàn sa láìsí gan sẹ́ mọ̀ pé ìyapa ni torí ẹni yẹn a yà nípa kúrò láàrin àwa ènìyàn a sì ya ẹni a ya ẹ̀mí rẹ̀ nípa kúrò ní àgọ́ ara rẹ̀ so ìyapa ni ikú jẹ́ kò túmọ̀ sí pé ẹ̀mí yẹn ò sí mọ́ ẹ̀mí yẹn sì wà ẹ̀mí ẹnìyẹn sì wà ṣùgbọ́n kí ni ò sí mọ́ àgọ́ ara rẹ̀ ò lè ṣe kò lè gbélé ayé mọ́ ṣé tí mo sọ yẹn sí yé wa mọ̀mọ́ àgọ́ ara ẹni yẹn ni ò lè gbélé ayé mọ́ ṣùgbọ́n ẹni yẹn ó sì wà ó sì wà yóò sì dúró de ìdájọ́ ọlọ́run ní ìkẹyìn so ìyapa ló ṣẹlẹ̀ a ya ẹni yẹn nípa kúrò láàrin àwa ènìyàn tá à ń gbélé ayé a sì ya ẹ̀mí rẹ̀ nípa kúrò ní àgọ́ ara rẹ̀ jacob apostoli jemisi nìyẹn o níbi jacob orí kìíní ó pèdè kan fún wa tí mo fẹ́ kà fún wa kí ọ̀rọ̀ lórí ntí ikú jẹ́ ìkó lè yé wa dáadáa ni ẹ jáwó ibele jacob orí kìíní tàbí orí kejì ni ẹ jáwó mọ̀mọ́ àǹtí ẹnìkan ní tí mọ̀mọ́ nìkan ló ń gbọ́ ètò ni orí kejì ni ẹ jáwó bàbá jacob orí kejì ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n 26 yẹn ẹgbọ́ kan tí jacob apostoli tó sọ ó ní torí bí ara lé àìsí ẹ̀mí ti jẹ́ òkú bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ jẹ́ òkú bí ara láìsí ẹ̀mí ṣẹ́tírí bí ara láìsí ẹ̀mí ti jẹ́ òkú so tá a bá sọ pé ẹnìkan dòkú tàbí ẹnìkan ṣe aláìsí ìyapa kan ló ṣẹlẹ̀ láàrin ẹ̀mí rẹ̀ àti ara rẹ̀ tàbí tá a pè ní àgọ́ ara rẹ̀ ṣẹ́tírí so ikú alákọ̀ọ́kọ́ nìyẹn so kìí sì ṣe irúfẹ́ ikú kan tòṣoṣo tó wà nìyẹn o ikú méjì sì wà tó yẹ oyé wa ikú ẹlẹ́ẹ̀kejì mo ṣe sọ fún alánà náà ni ikú tó jẹ́ ìyapa láàrin ọlọ́run àti ènìyàn lẹ́yìn ìgbà tí ádámù àti ẹ̀fà tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ yẹn tí wọ́n jẹ nínú èso igi tí ọlọ́run ní kí wọ́n má jẹ mo ṣàlàyé pé èso igi yẹn ó túmọ̀ sí pé àìgbọ́ràn so àkànlò èdè ni pé ádámù ó sì yànda àti òmìnira tí ọlọ́run fún ó sì lò ọlọ́run sọ fún pé ibikíbi tó bá wọ̀ ni kó lọ ohun tó bá fẹ́ ṣe ni kó ṣe ṣùgbọ́n má kọjá àlà ṣùgbọ́n ádámù ṣe kí ni ó sí orí ọ̀fẹ́ rẹ̀ lò ó sì ṣubú ìtumọ̀ pé wọ́n jẹ nínú èso igi ìmọ̀re àti búburú nìyẹn ẹ wọ́n gbà pé asátánì nípa ejò yẹn ejò yẹn náà sẹ́mọ̀ kéèké ṣe ejò àfojúrí mo sọ fún wa njẹ́ òní mo ní igi ìmọ̀rere àti búburú kìí ṣe igi àfojúrí bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni igi iyè kìí ṣe igi àfojúrí torí jésù kìí ṣe ní igi iyè ìtumọ̀ igi iyè ní orísun iyè jésù sì ní orísun iyè àkànlò èdè ló wà ní òwe jẹ́rìí sí orí kejì àkànlò èdè ní ṣe rí ejò yẹn náà bákan náà kìí ṣe ejò àfojúrí kò sí ibikíbi tí ejò ti sọ̀rọ̀ ẹnìkan ní ẹjẹ́ mọ̀ pé ejò ti sọ̀rọ̀ rí ejò sọ̀rọ̀ rí kò sọ̀rọ̀ rí kò sí kankan náà àwọn ẹranko tí ọlọ́run dá tó ní agbára láti sọ̀rọ̀ ẹnìkan ní ṣùgbọ́n ṣe bíbélì sọ bẹ́ẹ̀ pé ejò ló bá wọn sọ̀rọ̀ lóòótọ́ ni pé ejò ló bá wọn sọ̀rọ̀ o ṣùgbọ́n àkànlò èdè ni o kìí ṣe ejò táwa mọ̀ lónìí o ó yẹ kó yé wa èdè ṣe mọ̀ pé àwọn kan ló kọ bíbélì báwa ṣe lákànlò èdè nínú èdè tiwa èdè yorùbá làwọn náà ní tiwọn o ṣe mọ̀ pé nínú èdè yorùbá a ní nǹkan tá à ń pè ní àlọ́ tó ṣe pé ṣe mọ̀ pé tí wọ́n bá sọ pé wọ́n pa àlọ́ fún àwọn ọmọdé kìí ṣe bóyá ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ni a sọ pé ọ̀rọ̀ wọ́n gbà téèyàn bá pa àlọ́ fún ọmọdé tó ní ọ̀rọ̀ ìjàpá àti ìrókò ṣe mọ̀ pé kìí ṣe ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ so bí a ṣe ń lo èdè tá a bá tilẹ̀ wo àwọn ìwàásù jésù kristì àwọn ẹ̀kọ́ rẹ̀ níwe matthew mark luke àti ìwé johannu a ó rí ọ̀pọ̀lọpọ̀ àkànlò èdè àti àwọn ìtàn tàbí àlọ́ tí jésù olúwa lò láti fi túbọ̀ jẹ́ kí n tí ó ń ṣàlàyé rẹ̀ kò lè yé àwọn tó ń gbọ́ tó bá di lọ́la a ó tẹ̀síwájú a fẹ́ ṣàlàyé kó yé wa dáadáa ohun tí ikú ádámù tó já sí àti pé kíni jésù olúwa ṣe nípa rẹ̀.
1: Fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù níbi gbogbo.

0: Flash FM 105.5.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don't win trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Mitrechadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa.

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Gato bad stand out to yato.
3: Una man quit. Ida gagare to yato si dagida. Ida gaga. Arabo wajala la ito lori kan yo molua be
4: Splash 105.5 FM Ibadan.
3: Tishala yekwi ya mwenye na uta ukwe nyere idaraya. Ida gaga. Eto ida gaga ti wakbara meo tu wawayi. Bukwe yololu fe eto ida gaga. Emma pàdé àwọn atọ́kùn ètò idẹ gẹgẹ tí wọ́n wà lójú ẹ̀dẹ̀ta cover dànù látọjọ́ ajé monday títí dọjọ́ ẹtì friday báyìí
4: láago mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ alẹ́ 10 to 10:30 p.m.
3: idẹ gẹgẹ ẹ mọ pàdé ti jani olóko dáná the sport actor tó wà active ìyẹn látọjọ́ ajé monday dọjọ́rú wednesday bákan náà lẹ́mọ pàdé síkírù àìdí ojú ìtèrè ọmọ màkìtì korí ìyẹn lọ́jọ́ àlàmísì thursday dọjọ́ ẹtì friday látàgọ mẹ́wàá ṣaago mẹ́wàá àbọ̀ ní kẹ́ ẹ má gbàgbé idẹ gangan lélẹ́yìí wúrà ni kò ṣe é fi wégúdẹ láíláí idẹ gangan ó yẹ gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀ let's go.

ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó ti dé ibi tó ní àpẹẹrẹ torí pé tá a bá ń sọ nípa ìpele ìpele kẹta eléyìí tó kángun sí àsíkágbá quarter final ó ti gbìnà yálé ní orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Morocco wọ́n ti parí abala àkọ́kọ́ léyìí tó dẹ̀ jẹ́ pé àmì ayò wọn òdo ló ń bá dé ẹ̀wọ̀n ò tí ì láǹfààní láti mi àwọn kankan ní ilé ara wọn bó tiẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè France ní àǹfààní láti rí golíwò mi gbà ìyẹn bá a bá ń sọ nípa penalty léyìí tó dẹ̀ jẹ́ pé Kylian Mbappe ó gbà ń tòótọ́ àmọ́ aṣọ́lé ìyẹn torílẹ̀-èdè Morocco ó mú sínkún ni ó mú sínkún àfi bí ìgbà tí ẹ ti mọ àṣà gbálàǹgbà tó bá gbé ara bí ìyẹn lára ògiri àwọn tó gbókòórí ló lè yé tí ó gbé báyìí bẹ́ẹ̀ ni aṣọ́lé ṣe mú penalty Kylian Mbappe a kú àṣálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà a kú dédé àsìkò yìí ìyẹn ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn káàkiri àgbáńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ ìbàdàn ààfin ọba muritala adébáyọ àkàndé mfr kẹrin nìyẹn olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá àkú ti ayẹyẹ ti oríkádún eléyìí tí ọlọ́run ọba mi ìdùmàrè sọ pé kókò lánàá bàbá kẹ ẹ túbọ̀ gùn lẹ́mí pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gígùn ni àjọ ìbàdàn eléyìí tí ẹ̀yìn náà dá pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi ìdùmàrè ẹ bá wọn kó bí nǹkan ṣe jẹ́ nìyẹn o lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babatunde ọmọ ọláwúwo alex faguzi nìyẹn agùntà sọ́ọ̀lù ọkùnrin ogun

0: orí àádọ́rùn ẹsẹ̀ kejìlá líṣú ọyẹ káka yọ ọjọ́ra kayọ̀ mọ́kànlá súpa ọgbọ́n òun lé jọjíṣẹ́ ọlọ́run àlàyé ni ọmọ bíbí ìrọ̀nà kọta lúlu adólúpínlẹ̀ èkìtì pásítọ̀ mrs tèmítayọ̀ ẹ̀ pápra ọyà ayẹyẹ ìdílé ọkọ rẹ̀ pásítọ̀ dẹ́kúnlẹ̀ pápra èyẹ tí bọ èyẹ ìfẹ́ olúwa èyẹ olúwa sì ń dára èyí lí mi dúpẹ́ lọ ilédùmọ̀ rẹ̀ ṣú ó dẹ̀mi ń sí ṣú dẹ̀ rọ́dún láyọ̀ àtàláfíà ọmọ ìwé òtù ọmọ rọ̀rọ̀ òjò ọ̀rìjọ́ kèwí bá ti dótú rẹ̀ lẹ́la òrò ìlà kì í tu gbótu gbà kẹ̀ róróró ọmọ amúkàrà sọgbà amúkàrà sábẹ́ ìwùjẹ́ kàrá ṣe méjì tẹ̀rẹ̀lù kókó lébẹ̀ ọmọ ajíbólùgbàlà sọ̀rọ̀ ọmọ lébàtà kálọ kábọ̀ lọ́jọ́ ìsinmi lúlé olúwa kété òjọ́ comfort life mission international adó zona church aka ọlọ́run òjijì àti zona pastor ayọ̀dẹ́lẹ́ oyèkúnlé àti kété ìyànra òjọ́ nípẹnupọ̀ iṣu wọ́n ti ṣọdún wàá ṣọpọ̀n rẹ̀ láyé wàá gbó wàá tán adé orí rẹ̀ aṣí lójijì àmì ìyàn olùkéde ní kété òjọ́ comfort life mission international adó zona church aka ọlọ́run òjijì.
1: mo ge mọ yàyẹ lẹnu ni ngba to ni bo nki mo wa lo ba n wa won ti an mo ilu ti an ti bi mo lo si ilu baba re iyawo mi awon ara ilu yi ko se n to le mo mo ki bi ara ilu eni on loje ni won mo ba nki o gbogbo eyin ara ile le ba mi ki o enikan ni ehe ko ni pe ti ma fi number re enikan ni saka number ba n ta iyawo mi lo re e ba n bun ni nkan e ba n se pe gbogbo eyin te n gbadun re orin e na la fi n dogbon mo n gbadun abo ki n to fi number re sita gbogbo ṣe ń jẹ ti ọlọrun gbogbo ẹyin ọmọ ọlọrun fọwọ kan wájú orí ẹ mọ sọlẹ kan náà báyìí lolúwa wí ògo rẹ yọ tanná kò ní pẹ kò ní jìnà tí òkìkí rẹ yọ bẹrẹ sí kan ẹnìkan ní ẹ fẹ fi nọmba wọn àkáǹtì nọmba rẹ rí gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ mọ bá ń fún lẹbùn ẹ wọn ní yinni kẹni ó sì mí ẹ wo àkáǹtì nọmba rẹ rí o odo méjì 59 50 25 18 odo meji 00 ni jebe 59 50 25 18 access bank nigba ti o ba ri eni to je pe o ngbiyanju gbogbo nkan le yan ma fi ge won e ki lori facebook e follow re lori youtube e follow re lori aimoye eko lori sirisi mo kan so pe an gbadun yin lasan o ni mo sise fun yin nipa temi e da pada nipa tara binu eyan se mo dunnu eja munu edun loni o nlo lojo obi toni gbogbo eyan mo july eyin le loni e gbadun ara yin e enjoy ara yin mama ipari oro e
2: emi na si dupe igbale mi mi lowo yin o tin ba ti mo ti pe lati gbewe mi ni gbogbo ese ti mo ti da ni da kankan ah gbogbo awon to logun le se a je fi won le nigba ti jesu ba de won ri be ro so po leyin yin yaya ba se mo po jesus ti na la se po leyin yin ni ijoba oro won mo wi pe ki se re baba mi o mi o dese mo mi o dese kankan mo emi mi bale emi mi ba ti jesu ba de lo ni baba mi o kan mi bale kò sí ẹsẹ kankan mọ ẹbá ń dúpẹ lọwọ mama o wúmá kan fẹ sọ bí mo ti dáwọ aṣọ mi 50,000 mo ń bọ ní wíní wẹ́mà o àjọ ṣe ni lórúkọ jésù àmì ó dàbọ̀ ma.
1: mama ni mo tó dáwọ aṣọ mi aṣọ women convention tẹ bá rí bí ti home blinking ni sunday ọgà ìwọ náà sì lera tiẹ kó tó wọ sunday gbogbo ṣe ń jẹ ti ọlọrun sunday ló ń kálukú ọjọ mọ fi fine èmi kan bọ sínú aṣọ yẹn mọ gbádùn mo fẹ gbàdúrà fáwọn kan láàárọ yìí kí n tó ṣe yẹn ọlọjọ bí gbogbo tí ń sọ lẹyìn kí ni ìwọ náà fẹ fi dúpẹ lónìí ọjọ ayọ rẹ lónìí ọjọ ìdùnnú ẹnìkan ní ṣe máma ń bẹnu studio ni ọ ń bẹ ń bí o mi ìmọ bọyá yóò lè sọrọ ẹjẹ ń gbọ ẹnjìníà ẹ fa okun máìkì yẹn wá ẹjẹ àná sí lẹnu wò bọ yóò lè rí nǹkan kan wí bínú ẹ ṣe rí lónìí bínú ẹ ṣe ń dùn ẹjẹ àwòbọyọ fẹ dúpẹ lọwọ àwọn èèyàn ni àbọ fẹ dúpẹ lọwọ ọlọrun.

ìyá wọn sọ pé ṣé ń wí ní ìsìn èbó wọn tó fi parí ẹyẹ èbó pọ ǹjẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tá ti ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹ̀lú májẹ̀mú ìpènímọ sọ tẹ́lẹ̀ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni mọ̀ jẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ àánú ni mọ̀ jẹ́yìn ó move from nobody to somebody rababa kwame nasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó léjàngó bùlabùla but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó o bá fòkè ní ìgbà márùn mo sọ lẹ́ẹ̀kan náà àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ ètò wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà n tí jésù mọ̀ lè sọ ayé yẹn dàrí ẹ̀wọ̀n tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tún dáa jù báyìí lọ kò tí ì pẹ́jù kì í pẹ́jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wó mi káàkiri àgbàlá yìí wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yẹn ó lè tún ṣe ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí o ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tì í account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ mọ́ jẹ́ ìdá mẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lélẹ̀ 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 20 17 42 90 47 First Bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and Comfort Life Mission ló náà gbé jáde First Bank ni gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé o ní kí ọlọ́run kò di ẹgbẹ́ láti ìsìn lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message yìí ire àtànú kọ́ báyìí God bless you.

obìnrin Èkìtì Ajípa ọjọ́ ikú Dàọ̀bá ti pàbídà ti sọ bí dire. Lẹ́sẹ̀ ìdáyé ìbàrẹ̀ o. Ọba Aníwá ọba lẹ́yìn. Ẹṣẹ̀ yóò wo Elédùmarè. Àdìgún àrò àṣekan mákò alágbára tó ga ti gbèbí tó ga. Ìjẹ́ orúkọ ọba tó dákálukú wa sáìfẹ́ nìkan sílẹ̀ ní kankan bí tí òkó kéré mọ. Gbogbo ẹ̀dá tó dá pátá ló ń mójútó. Kódà èyí tó ṣe é fojú rí inú àwọn ẹ̀dá àtàwọn ìjìtà lè fojú rí. Abẹ́ àkóso adániwáyé ni gbogbo wa wà tí ò kẹ́ni kankan. Ọba tí ò dáhùn tágbára rẹ̀ ò ká. Ìbàrẹ̀ Elédùmarè. Alágbára láyé alágbára lọ. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Èyí nìkan ni a lè ṣe lè wí. Ìwọ nìkan ni a lè wí lè ṣe. Kábíyèsí Elédùmarè. Ìjẹ́ lórúkọ àṣekan mákùn mo fi ń kì yín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé. Ẹ̀ka àbọ̀ sórí ètò tẹ̀ ti ń dúró dè. Ìrìn àjò ẹ̀dá ńlá pètò. Bí mi ti sọ lọ́sẹ̀ ọ̀sẹ̀. Tó bá dé kó tó dé yóò dariwo ni. Tó bá pẹ́ kó tó dé yóò dariwo ni. Ìrìn àjò ẹ̀dá ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sí kàn ní ọmọlúàbí. Slash náà ń pè bí. Ìkànnì karùnlélọ́gọ́rùn tó lé kéékèèké márùn-ún. Slash 105.5 FM. The Integrity Station. Promoting right values. Ìkànnì ọ̀hún rèé o. Èyí tó wà níwájú lókè téńté tábìlì. Adániwáyé ló sì ní kọ́rọ̀ orí bẹ́ẹ̀ kì í ṣọmọ èèyàn. Kìlédù ẹ̀ ṣe. Olúwa ò ṣe o. Orúkọ lọ́gbọ èèyàn látìlẹ́yìn tá a jọ máa ń pàdé lọ́jọ́ kẹjọkẹjọ bíi eléyìí. Ìwọ náà tẹ́wọ́ àdúrà láṣáálẹ̀ yìí. Pé àìsùn tèmi wàhálà mi ò ní gbénu ayé. Kò ní pẹ́ kò ní jìnà mọ́ táwọn ará yóò sẹlibrétì mi náà. Kò sì ní pẹ́ kò ní jìnà tí àfojúsùn ti padà wá jọnú ayé. Bẹ́ẹ̀ ni ò rí. Àtẹ̀mí àtẹ̀yìn àfìrìn àjò ẹ̀dá á fi ṣe nǹkan ayọnú ayé. Ẹ kalẹ̀ kò déédé àsìkò yìí. Ìyẹ́ lórúkọ gbogbo àwọn tá a jọ máa ń wá sóde ètò yìí. Ìta ti pé ìrọ́sì ti pé. Olúwa tóbi lọ́ba fàdà rẹ̀. Àmínà Adánlá fi jí sọ̀rọ̀.

0: ọ̀rọ̀ ò tán síbẹ̀.
1: kẹ́kùn ó dúró.
0: àbí ohun tí mo ń sọ yé.
1: ṣe é ẹ̀yìn àlá.
0: dọ̀lápọ̀ akíndàpọ̀ la mojú ẹ̀rọ.
1: para ewé.
0: òun la sì jọ máa ń wà lórí ètò lọ́sí ọ̀sẹ̀. kódà òun ló máa ń sílẹ̀kùn fún wa ti máa ń fún wa láǹfààní àti wọlé sí yàrá agbára.
1: òun
0: ní ṣiṣẹ́ ọmọdékùnrin yìí.
1: ìjọba
0: tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà. ẹkún já ṣe báyìí ká má ba agbára wa lásìkò. ẹjẹ́ ìyọ̀ǹda fáwọn èèyàn mi tá a jọ wá lálẹ́ yìí kálukú bẹ̀rẹ̀ sí dárúkọ ara rẹ̀. kí wọ́n sì bẹ̀rẹ̀ sí kí ẹ̀yìn aráalé. káwa sọ́ra kàsìdà ká tẹ̀ síwájú.
1: ìrẹsì
0: ọlọ́run àlàyé wòlé ọ̀gídí mò ń rí ọwọ́ yín mo kì í yín o. ẹ káàbọ̀ bàbá sórí ètò. àjọ ògúnlé ayọ̀ lálẹ́ ìlágbára lọ́wọ́ elédùnmá rẹ̀. lórúkọ tí mo fi kí gbogbo àwọn àgbààgbà pátá tó kù láàyò ẹnikẹ́ni sílẹ̀. tèmi ò ní í jáṣe wọn fún gbogbo wa. ó yá ìyẹn mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìdìnnà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjèjì. ẹ bẹ̀rẹ̀ sí kí àwọn aráalé ọ̀yà.
2: ẹ àtúnkì ń pẹ káàbọ̀ sórí ètò yìí tó wa ìrìn àjò ìdá pẹ̀lú ọmọọba lukman ọmọtìjáni mo tálọ̀ lóko tí mi jọba ṣe olùkọ́ àbámi tẹ́ masi alimadani mo ní àbùkù onídìí owó tó lè kẹyàn bẹ́ẹ̀ ni a ò ní ìdí nǹkan tó lè jẹyàn àtẹ̀yìn àtàwa a ní kábùkù àbùkù oníkànwá a ní jíyà ìyàwó ní ìjẹwà ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa o.
0: ẹ ṣe o.
1: níbi tó yọrí sí
2: ibi tẹnu yín
1: wọ́n máa ń ṣàdúrà.
2: ẹbí tẹnu yín. àbábùkù àjàṣe àbùkù àjàṣe àbùkù ogun.
3: kò sí àbùkù rí ogun. kò sí àbùkù rí ogun rárá.
2: kò sí ogun lóòótọ́.
3: egun
2: egun ló wà.
0: egun ló wà.
3: àbùkù wà rí èwo
2: ni.
3: àbùkù ìwo rẹ ni. kò lè ṣe àbùkù rí àjèṣe tí ó ṣàlàyé.
2: kò sí ní àjèṣe.
3: àbùkù bí gbogbo ojú ajá ṣe rí ní ọ̀dà yín mọ̀ yẹn. ṣé aláṣẹ náà ni àtúpadà wa bá yín náà ni àṣà tí alẹ́ yìí. kí ọlọ́run kó ṣàràpọ̀ fún wa. bí a ṣe fẹ́ máa gbá ètò yín náà ṣe tágbára kàṣídà. kí ọlọ́run kó bá gbé gbogbo ẹ̀ràn dé agẹnù. bí nǹkan tí àgọ́rà ó sọ fún wa ni ti bùgátì wa sọ. àjàṣemọ́lẹ̀ fún yòókù ṣoṣo. àwa méjì fẹ́ yòókù. náà ló gbé àwa náà débi rárẹ̀ yìí. ajáríkẹ́ náà ni arúkọ mi. ẹ jẹ́ ká jọ máa gbára kàṣídà sílẹ̀. àtòtà lẹ́yìn. a máa lárìrì.
2: gbẹ̀yìn
3: máa kó sí.
2: àbímẹ́mẹ́.
3: tàró pé ẹ ṣe. gbẹ̀yìn.
2: tẹ bá ti ń ṣàgbà ó yẹ kí n máa ronú sí kí n tó lè ṣàmì.
0: yóò lárinrin.
2: kí n máa ronú kí n máa ronú kí n tó lè ṣàmì sáàdùá yín. kó mo lọ yí sí pé.
3: ẹ ṣàlàyé fún èrè tí kò rí ẹbí nílẹ̀ yìí o.
1: dúkùú àmì wo.
2: èwo ni o
0: èwo ni o lẹ́nu ni o
2: yẹn ni mi ni
1: gbà
2: o. yẹn ni mi ni gbà
1: o.
3: mo fẹ́ lọ sí
1: àsálà fún ẹ̀mí
3: ẹ̀ ni. mi lukua man.
2: ẹgbẹ́ yẹn.
1: lukua zaami yiwo gan. taa eku bẹ̀rẹ̀ ó zuye ilé ètò anílé.
2: eku bẹ̀rẹ̀ ó zuye.
1: pátápátá bàánú ewu
0: ewu ewu. àmọ́ tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe tiẹ̀ gan nù wọn.
3: kò lẹ́bi síbi
1: kò sí
3: ètò òsínbi ẹ̀kúrò wa
1: mi ìkúrò wa mi. zaaba mi yi dọ́kun
0: bàdún. yẹ wí tẹnu ẹ náà ká gbọ́ ohun tó fẹ́ wí.
3: kò sí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀.
0: ó ṣe mọ̀ pé ò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ìjẹ́jọ́ tó wà wọ́n mà gbádùn ara wọn gan-an ni ó tún ti bẹ̀rẹ̀.
3: nítorí pé mi ò sínú ẹni o.
1: ǹdọ́ gàgà gbé ògàn mọ́ ń pe náwó ejin náà ejin sọ́kan ju òyò.
3: ẹ jẹ́ kí n fi bàbá o ṣe.
0: ejin ẹ̀ náà bàbá.
1: ẹkú bẹ̀rẹ̀ ó sì.
2: sàmì
1: sunkún gadebo láfíà ike tún anire kena ye
3: zo
1: kena ye bi sati ndondo na sati na bi ami ike tún ani
3: wọya efe du
1: efe du eti ewo mi tọ emi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ yín ramses talógbọn gẹgẹ bí mo ti mọ sọ onílé apá ọtún onílé apá àlàáfíà oya ẹ pé ra yín kíkẹ àsìkò orin àjọ ẹdá ó tún ti tó o ìrìn àjò ẹdá ó tún ti dórí àgbàgbé ó yá ó ti gbìnà yá ẹ jẹ ká tún jọ sí bá a ṣe máa ń ṣe ẹ jẹ àtúnjọ púpọ kó dojidi ká gẹgẹ bẹmí dẹ ṣe máa ń sọ mọ yàdá nìkan jẹ o mú tákàdá mú gègé rẹ àwọn àgbà tún mú tuntun wá tó ní yóò tún dùn lọgbọn tún kàn sí ẹ kàlẹ lẹẹkan sí.
3: mo mọ ọmọ fi ẹ ṣe rẹ ni. ó wà sí ẹkú ó wà sí ẹkú ó wà sí ẹkú ó wà sí ẹkú ta ni yẹn tààrọ wa ń bẹ tó wà sí ẹkú.
1: kò kàbó wo ná mi
3: egan náà kò sí ẹni tí owó mọ lórí
1: kàbó wo ná mi egan náà wà á gbígan gbin
3: kò sí gan
1: wà á gbígan
3: ẹ foríṣọ ganá gbìn
1: kí ogun
3: lọ foríṣọ ganá gbìn
1: kí ẹyà tún
3: foríṣọ ganá gbìn
1: kí ẹyà tún
3: kò sí yà tún níbi iṣẹ àwọn òṣìrò wa àwọn ọtún àwọn òṣì
1: wo gé wàá wo ẹyà jí.
4: Ese o dupe be ye ka de ka.
5: O ke wa wo ya ji o lele.
4: O ki lu mo ni o lele ka wo ye.

0: wà fà fà ní àwọn tó wà nínú ilé. Ẹ ti ń wà wọ́ọ̀rì pé ṣe àsí lórí agbègbè ni. A wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí. Splash 105.5 FM Ìbàdàn. Ẹ fàǹdà rẹ̀ lẹ́ láǹfààní àti máa wò wá. Àbí ohun tí mò ń sọ yìí. Bákan náà la wà lórí ìkànnì ti TikTok. Mr. Talent. Ìjánilókun. Bó ṣe lọ yí ara agbára. Pàpá jù gbogbo ẹ̀yin tẹ láǹfààní àti Miss ìyá Igun lọ́sẹ̀ tó kọjá. Ó tún ti dé pẹ̀lú wàhálà rẹ̀.
1: Àkòṣírí rẹ̀ ni eré yìí ló hàn yín. Mo lọ bá gbé ẹrù ẹ̀ wá láti inú
0: hàn.
1: Mo mú wá sí mi.
2: Ìmí tí wọ́n ń bo irú.
3: Wọ́n pè kó bà.
2: Tí wọ́n ti kó yín lọ́tún.
3: Wọ́n pè kó bà.
1: Èmi kò fẹ́ kí ọ̀run kó tẹ̀ fún.
3: Wọ́n pè kó bà.
2: Sáyìn òwú ojú.
1: Ẹrù ẹ̀ náà á wúwo bí rìn.
0: Ìwọ ló wà lọ bá gbé.
1: Èmi kọ́. Arábárùkọ tí a ṣe
0: ṣògbọ̀n. Ẹ ṣe gbà ní. Olórí ti Jani Fatima kábọ̀. Àyígbà mi Ayọ̀délé. Àwọn èèyàn ti ń wọlé sójú òpó. Ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí. Flash FM 105.5 Ìbàdàn. Láǹfààní rẹ̀ lẹ́ láǹfààní àti máa wò wá. Ẹ jẹ́ àjọ ṣe lálẹ́ ìkàjọ̀ gbára kàsídà. Gbogbo ẹ̀ǹtẹ̀ bá ti wá láǹfààní àti wọlé sórí ètò ẹ̀bẹ̀rẹ̀ sí bá wa ṣí àárẹ̀. Gẹ́gẹ́ bá a ti ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀. Adébísí Akínwọlé brọ́dà mi aṣíwájú ilé wa. Mo kí ìyẹn káàbọ̀. All the way from United States of America. Mi ní fi kú mọ yín nínú ayé. Àwọn àdáwọlé yín ó sì yọrí sí rẹ̀. Abdulhamid Fọlárán mi. Àwọn náà ti wà ní agbára pẹ̀lú wa. San Wayne Adéalò.
4: Ọmọdé yìí ọmọ náà.
0: Alájà sísà mi dada alájà mú ìbátan adédọyìn onírẹ ẹyin náà lágbára elédùnmarè bàbá mi dada kàmúdéèdè adéyẹmọ láti ìlú ọyọ aláàfin láàmú ẹni ọlájí ó ti kí sí àwọn èèyàn rẹ alájà kúrò àtọlá òye ẹka àbọ mú kí ìyẹn ìyàwó ẹka àbọ sórí ètò fún tàṣálẹ yìí abàtà adétúnjì ọmọọba mú kí ìyẹn o àríyọ abídèmí abàtà adétúnjì kankan òní ṣàlàáfíà ẹnìkọ̀ọ̀kan yín àlàáfíà ara kálukú ọ̀dẹ̀ ní di fíafí alágbára lọ́wọ́ elédùmarè mú kí ìyẹn dada ẹka àbọ sórí ètò agbára nǹkan ó lágbára púpọ̀ láṣàálẹ̀ yìí sẹ́rí kí ogun dípẹ́ sẹ́rí kí ọlọ́pọlọ admin tó dúró tán kò dúpẹ́ lọ́wọ́ yẹn ẹ̀kọ́ àtìlẹyìn Azeez Abdullahi àyégbàmí Ayọ̀délé mo tún kì í yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun látọwọ́ ọ̀rọ̀ lẹ́nu tí ń dàbolẹ̀ ìyẹn ní platform lọ́hùn-ún ìkàkàn ò ní ṣàlàáfíà ara yín lágbára lọ́wọ́ elédùmarè mi ò sì ní fi kú mi ní fi mọ ìyẹn nìkọ̀ọ̀kan yín ẹ ṣe. Àwọn èèyàn ti ń bá mi ṣe àìdá àdẹ́dá ọkàn tó bọ̀ ṣe àárẹ̀. Kọ́mẹ̀ntì àti láìkì yín ó nípa tó pọ̀ tó fẹ́ kó lórí ètò yìí. Kọ́mẹ̀ntì tó pọ̀ rẹpẹtẹ ẹ lè ṣe àìtàrà. Ẹ̀yin náà lè fi ran ọmọlàkejì lọ́wọ́. Àwọn ohun tí mo ń sọ òye. Ibi tí nǹkan dé dúró yìí. Ẹ̀jẹ̀ wà náà rárá wà lọ́wọ́. Ókè tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà. Mo ti rí àwọn èèyàn wa láti diaspora. Aṣíwájú Adébísí Akínwọlé. United States of America.

dá tó bá wá rí bẹ̀ ngbà náà. Àyù máa lọ tààrà sórí ètò lálẹ́ yìí. Níwọ̀n ìgbà tá a ti ń láǹfààní àti lo wákàtí kan àtààbọ̀ padà lórí ètò. Ẹ látọ̀tẹ̀ tó ń bọ̀ lọ. Ṣé mọ̀ pé tó àgbáyé nìrìn àjò ẹ̀dá? A tún fi nǹkan kan mí kún lọ́wọ́ wájú yìí. Èyí tí ó fún iná fàní àti máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú ayé. Àdúntí mò ń sọ òye yín. Tẹ bá lè rántí tẹ bá gbàgbé, tẹ bá sì gbàgbé tẹ bá rántí. Àwọn àkókò kan wà tá a bẹ̀rẹ̀ sí yànnànà. Àwọn nǹkan kan tó rú àwọn èèyàn lójú tó dàbí èèwọ̀ ńlẹ̀ Yorùbá lánàá. Ṣùgbọ́n tọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ̀tán ti jì sọ́fin rẹ̀. À ń gbìyànjú a lo àkókò yẹn láti ṣàlàyé nípa rẹ̀. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan. Nǹkan tó burú jáì ni kọ́ mo jábọ́ lẹ́yìn obìnrin ńlẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣẹlẹ̀ sí. Tí wọ́n ṣe ní mọ́nu tí wọn ò jẹ́ nìkan gbọ́. Ṣùgbọ́n tí rìn àjò irú àwọn bẹ́ẹ̀ ti dàrúnú ayé. Nígbàtà àná sáfẹ́fẹ́ yìí náà máa dúró àwọn kan tó jẹ jáde níjọ́ náà. Àṣọ náà àbáyọ. Àṣìdúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán nípèníjà yìí lọ́lọ́run bá wa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀. Bá wa rí bẹ́ẹ̀ ńgbà náà. Àwọn ọ̀rọ̀ tó farasin bẹ́ẹ̀ tó farasin. Àwọn nǹkan tó wà níkọ̀kọ̀ tí ò ṣe gbé síta gbangba. A máa gbìyànjú àti yànnànà. A máa sọ̀rọ̀ ṣàlàyé. Lágbára Elédùmarè. Lórí àwọn tó wà lórí ìkànnì TikTok lọ́hùn-ún. Wòlíì Ìjòsùnmọ́ Adéwuyì, ẹ̀rí Jésù. Kìyín bàbá ìka lẹ́kú ètò. Àmì àṣẹ Elédùmarè. Alhaji Afolake Balógun. Kábíyèsí màmá ìka lẹ́mà. Níta mi dáadáa. Rọ̀ṣídì Aṣógbé ni. Ìkàlẹ̀ ìyá. Ẹni sunkún ọmọnú ayé. Atẹnikọ̀kan àwa náà lókè ipẹ́. Gbogbo abiyamọ tó ṣàbí lálẹ́ ìlàwọlẹ́sùn ìlàákò yìí. Ohun tí òun kọ́ mọ aráyé fọwọ́ mú wa léjìká lórí ọmọ. Láfi máa sun ẹkún kíkorò. Ìṣẹ̀dá ti wá kọ́ kò ní jẹ́pin tiwa tọmọtọmọ. Kódà tó yẹ lórí àwọn àrọ́mọdọ́mọ wa pẹ̀lú.

0: ní pápápá.
1: Amẹ́ríkà o.
0: Nǹkan ṣe.
1: Àwọn gbọ̀ngàn náà ò gbẹ̀yìn àwọn kòkó yẹn gbà ìjọ.
0: A ní pẹ́ máa lọ sí abala alákọ̀ọ́kọ́ mọ́ lórí ètò fún ta lóye. Ṣùgbọ́n fẹ́ kẹ bá mi lo àkókò yẹn bá mi jí àwọn èèyàn síwájú sí. Ẹ jẹ́ kí n fún yín láǹfààní ìṣẹ́jú méjì ká fi gbádùn rìn síwájú. Ẹ wá bá mi pé gbogbo àwọn tó kùn tá àjọ máa ń ṣe tí ò tí ì wọlé lórí ẹ̀rọ ìléwọ́. Latif Mọ́rẹ́kẹ́.
1: Ó dúpẹ́
0: o. Àwọn náà ti darapọ̀ mọ́ wa. Gbogbo àwọn tá àjọ máa ń ṣe tí ò tí ì wọlé. Tá gbogbo àwọn tó súnmọ́ yín tẹ́yìn náà fẹ́ kí wọ́n ó jẹ́ àǹfààní. Torí mọ̀ pé lọ́sẹ̀ ọ̀sẹ̀ là ń gba àlejò títún lórí ètò yìí. Ṣé mọ̀ pé ọjà tó bá ti ta ọjà tó bá da fúra rẹ̀ ní ó polówó ara rẹ̀. Nígbà tí ò sí kọ̀rọ̀kọ́ndú kan tí ò sí pàǹfi jújú bá àwọn èèyàn lójú. Ó jẹ́ káwọn èèyàn máa láǹfààní àti darapọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ yóò sì máa dára sí lágbára eléwájú. Ẹ jẹ́ fún yín láàrin bí ìṣẹ́jú bíi méjì kẹ́ fi gbádùn rìn síwájú sí. Àbíẹ̀ ńkọ́. Fún gbogbo ẹ̀yin àgbà tẹ wà nínú ilé mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣeun ajíṣẹ́ ti yá fún wa báyìí láti ṣe. Ká gbéra gàgá pèrà ńlẹ̀ lósìkò ẹ̀jẹ̀ a máa lo abala alákọ̀ọ́kọ́ tó ra àrójú ọjọ́ mùsùlùkùn ká lè gbádùn ara wa dáadáa. Abala eléyìí tí a pè ní abala àròjinlẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ abala àròjinlẹ̀ a máa bọ́ sórí abala ọ̀hún báyìí. Kí la wá mú fúnra wa lọ́sẹ̀ yìí? Kí la mú wa fúnra wa? Tẹ́ ẹ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá lórí abala tá a pè ní abala àròjinlẹ̀, ohun kan tó ṣe pàtàkì pàápàá jùlọ nínú ìwé bẹ̀ tó wúlẹ̀ fún ìrìn àjò ayé wa la ṣàgbéyẹ̀wò lọ́sẹ̀ tó lọ. Lọ́sẹ̀ yìí lábala yìí bákan náà, tẹ́ ẹ bá gbàgbé mo máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà pé abala àròjinlẹ̀ yìí àmọ́mọ́ ṣàgbékalẹ̀ rẹ̀ láti taná wádìí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tó gàga àrá nípa àwọn ìṣẹ̀dá míì tádáni wáyé dá pẹ̀lú ọmọ èèyàn lókè èèpẹ̀ tá a jọ ń gbénu ayé. Ṣùgbọ́n tí wọ́n ní àǹfààní kan tàbó míì tí wọ́n fẹ́ ṣe fún ọmọ adáre òràn. Ìdí pàtàkì rèé tó fi jẹ́ wípé abala yìí lágbára púpọ̀ àdẹ̀kí fi ṣeré bí tí ìwùkó kéré mọ. Láṣáálẹ̀ tòní ewé kan tó wúlò púpọ̀ jù lẹ́nu iṣẹ́ ìwádìí tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀jú ká ṣe lọ́bẹ̀ lọ ká sì fi jẹ̀bà tàbí ká fi jàmàlà. Mo kí ẹ̀yin àgbà ẹ káàbọ̀ sí abala àròjinlẹ̀ níbi tí ẹ ti máa tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan kalẹ̀ lálẹ́ yìí tí ó sì máa jẹ́ ìwúlò fún ọmọ adáre òrun. Ìyẹn nìkan sì kọ́. Mo kí gbogbo àwọn olùgbọ́ wa náà pátá káwa náà mú gègé àti tákàdá láti ṣe àkọsílẹ̀ ohun tó lè ṣàǹfààní olówó iyebíye fún ìrìn àjò ayé wa. Mo kìyìn o, ẹ káàbọ̀ sábala àròjinlẹ̀. Láṣáálẹ̀ tòní ohun tá a fẹ́ máa ṣàgbéyẹ̀wò òun náà ni ẹ̀fọ́ kan tí wọ́n ń pè ní ẹ̀fọ́ òdú. Ẹ̀fọ́ òdú ẹ̀fọ́ òdú òun la fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀. Àǹfààní wo ló wà lára ẹ̀fọ́ òdú? Ìwúlò wo ló wà lára rẹ̀ pàápàá jùlọ? Báwo làwọn bàbá wa ṣe ń lò nílẹ̀ Yorùbá lánàá tó edò ní láti fi ṣe ìwòsàn fún àìsàn kan tàbó míì tàbẹ́ni tí ọ̀nà bá dí mọ́ lókè èèpẹ̀? Ẹ̀fọ́ òdú yàtọ̀ fún kákó sórí ìbàtàbámàlà. Báwo ni wọ́n ti lo ẹ̀fọ́ òdú fún ìwúlò ọmọ adáre orun tí ò sì náni lówó kan rẹpẹtẹ ṣùgbọ́n tí ó mú ìwòsàn tí ó mú wá fún ìyá ìlera kan tàbó míì tó ń bẹ lágọ̀ ara tàbí ẹ̀dá kan tí ọ̀nà dímọ́ tọ́nà ó sì là tó wọná òrì tí ẹ̀bẹ̀rẹ̀ sí ṣenú ayé yàtọ̀ sí kóronú àti lọ kó sí kànga. Mú kí yín káàbọ̀ àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé. Nǹkan ṣe nọ́mbà tèmi lúpọ̀nà ọmọ tìjáde ti wà títàn lẹ̀. Bákan náà nọ́mbà ẹ̀yin àgbà òun náà wà títàn lẹ̀ kàsà. Nǹkan ṣe ọ̀yà ní pápápá gbogbo kọ́ọ̀lù gbogbo láyìn ló ti gba kí ẹ̀lọ́ ta ló wà lójú òpó ok yẹn ti kọ́ọ̀tù ọ̀yà gbélé ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀.
2: Garusu baba.
0: Kò ní bàjẹ́ mí kí ọmọ ìbílẹ̀ olórí ọ̀dọ́ ẹ kà lẹ́sà.
2: Ajé ló kún ọ̀rùn ló kó àjọ.
3: Àmì ti mọ̀ pa má kò ní.
0: Ọmọ pé kí ni?
3: Mílíkì àmọ́ ta mílíkì.
0: Báwo àdáwà báwo àti yóò ẹ̀dá
2: kàṣe níṣẹ́ ara wa
0: kábíyèsí o.
2: Ọmọ ti dá nínú kó wà jọ ọ̀la ìwájú kàṣe ta
0: káni máṣe tó wá ká kawa na o ma wu ati ojo
3: ale pati ala wa
2: ashe lo ni ki omo ile lati apata
0: e kabo baba mo kiyin gan
2: ashe baje la la
0: ashe ni mare
2: ba e po ju ti de mu wa
0: yes sir
2: je ki n ta la je ki me ta ko ba ba na ta wa ya mi o ti ma te ju aju lori e
0: yes sir
2: ni ame daba ni pele ja ton lo se aye o ke buya buya eto ni o buya tidi ni o ga ba ni o atule lo e fo odun e suru pele ja be
0: eh
2: daba da be se ise yi a ma gbianju a ma lo wa e fo odu
0: to
2: to je ti to je tutu ti dojo
0: eh
2: to le daba je pe e fo odu yi a wa ku ti gbongbo ti gbongbo ni o nu e da to ba fe se ru se yi a ti ti gbongbo ti gbongbo ole n ta ba wa tutun adura lo wa ewe rerin ku mi
0: ewe rerin ku mi
2: no sorry ewe eyin olobe ewe eyin olobe
0: aha okay ewe eyin olobe lelekeji
2: then so ewe mejeji on la ma wa so me ta wa get ti sojo so le n ta ba to wa get ewe to wa ma se o bi opo seju iru fe da to ba ni iru pe nija ni ara o yo ma mu ni ebe ta ni ojumo to pelu ase olohun olohun o lo ni sabati
0: ase idumare
2: ele keji ni ti taba n da yan laamu
0: olode
2: ma so pe ara n ta won ni gbogbo gba e je ka lo wa e fo odu e to ka wa ko po ka wa lo wa e mo original
0: ti
2: o ti so me miss there to ka wa fi bu e fo e ele da wa fi bu e fo e to ka wa mu gbogbo idosi nu e ka ti ase ka fi se ku nbe to ki ru fe da be to ko ma mu omi bẹ́ẹ̀ tó ń jẹ́ kára máa ta ni
0: gbogbo
2: adùn
0: òun gbàgbé
2: ní ìkáàdì ẹ̀ lẹ̀
0: yẹ́sà
2: tí ò bá ní ìpèníjà bí ọ̀nà sí mọ́ adùn máa ń lo iṣẹ́ yìí
0: ìyẹn ẹ̀fọ́ ìdú yìí náà
2: bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ ìdú yìí náà lọ́tún máa lọ wá àwo náà ti gbòǹgbò ti gbòǹgbò ni
0: kàsà
2: gbogbo wọn yẹ pẹ̀ tó wà ní ti gbòǹgbò yìí a gbọ́ kú àwọn àwòdìdá kárí kan eré tó gbé dáadáa pẹ̀lú orí ọ̀wàwà ilé ìlú nínú lára a mọ àtàrí yìí a fi tẹ́lẹ̀ àpẹ a wàá mú ẹ̀fọ́ òdù yìí a wàá kólé lórí ilé náà wàá ju ní orí ọ̀wàwà yìí a wàá kólé a jo
0: ìgbà
2: bá ti jó tán òru fẹ́ẹ́ fi tàbí ẹ̀ kó máa fi fọ́ ẹ̀kọ́ mu ọlọ́run bàláàánú ni ó lò ní sábàbí
0: àṣẹ ìdùmarè
2: ẹ̀dá kò ní bàjẹ́ láíláí
0: àmì ilé ìdùmarè
2: àwọn èèyàn wa ẹ lọ ra àwọn ìrìnàjò ẹ̀dá
0: ẹ máa ṣeun
2: kò tó nǹkan yọrọ ìnira ló máa ń fàbá di ẹ o
0: àwọn
2: náà tù ó máa ń ta iṣẹ́ tá ń bọ̀
0: àgbà òní tán lórí ilẹ̀ ẹ kú làákà yìí mo dúpẹ́ ẹ ṣeun mí kí ọmọ ìbílẹ̀ ẹ̀ ló ta ló wà mí jẹ́ ògbẹ́ bí ẹ̀ ló. Ẹ̀fọ́ òdú.
4: Eyí àwọn àgbàlagbà ni.
0: Èèyàn
4: lè gbọ́n. Ìyẹn ó gbó tí ó fi wẹ̀.
0: Tí ó fi wẹ̀.
4: Ọba gbó kan fi gbó.
0: Ọba
4: tẹ ló fi sọ̀tà. Ẹni tí ì bá jẹ́ lára ẹ̀.
0: Ẹni tí ì bá jẹ́ lára ẹ̀.
4: Èèyàn lè mú kó gbà. Ètò gbòǹde ìwé lásán ni kí wọ́n sọ nígbà tí ẹ̀ ń ṣe lójú. Kí wọ́n gbó kan ṣẹ̀kún mú. Sọba mú pé èèyàn yòó náà àṣírí ọ̀dì ẹ̀bù àwọn ọmọ ọ̀dẹ̀.
0: Àwọn ọmọ tiẹ̀ jẹ oúnjẹ náà náà. Kàsà.
4: Ẹ̀fọ́ òdùkọ́ ìwé bá kan.
0: Nígbà ìkẹta.
4: Ìyẹn lè sọ ọwọ́ àlọ́ tó kú ná. Pẹ̀lú rodo. Ẹyin ìbílẹ̀.
0: Ẹyin ìbílẹ̀ odi méjì.
4: Tàbí ẹyin àgíríkì. Orí ẹni bẹ́ẹ̀ o lè tó jẹ́ tó tàgbà. Àṣírí ìlú kan tú mọ́.
0: Àṣírí ẹ̀ ò ní tú.
4: Bẹ́ẹ̀.
0: Mo dúpẹ́ ìyàwó. Ẹ ṣe ojú òní tì yín. Mo dúpẹ́
4: o. Àwọn ọgbà.
0: Àṣẹ ìdùmarè.
4: Bí òní tú wa.
0: Àmì ilé ìdùmarè. Ẹ ṣeun. Akẹ́ ẹ̀lú ẹlòmíì tó ti wà lójú òpó ẹ̀ka àlẹ́ ń bẹ̀.
5: Òní máa kó ìwọ̀ ọjà.
0: Bàbá yìí rèé.
5: Òní
0: máa
5: kó
0: ìwọ̀
5: ọjà.
0: Ẹnu
5: ẹnu. Ẹnu ẹnu.
0: Tó bí kó lù ú wọ̀ ọjà.
5: Ó dojú tí náà kì bá kó lù ú wọ̀ ọjà. kumaraye awon kidnapper
0: mo
5: do itawasi
0: ase o
5: Allah
0: agbare ledu mare ina ki o si ni se mistake ko luwoja ah ina baba ni
5: won ya fa ma do are no ni
0: ah e olo si le ton paru fugu aye
5: Okay,
0: over
5: okay,
0: there, okay, okay, okay, okay, okay, okay, okay, okay, okay,
5: okay,
0: okay, okay, okay, okay,
5: okay,
0: okay, okay, okay, okay, okay, okay,
5: okay, okay, okay, okay, okay, okay, okay,
0: Agbe
5: e je kin tun wa pada be
0: eh eh
5: aga be se bonus ni duro ti wa nu we
0: to da be na
5: mo wa ni ara wa mo
0: eh tori pa won kan ti e se ndara po meto la se tun ma dogbo pada were de were oya mo yin oluwa mu ki e mo ri po wa nbe ku se o
5: akoko ni se n to ba le nawo olu le so en to ba le nawo olu le so pe nu de so nbo en to ba le nawo to le lu to le jere afa sa do afa
0: oluwa o
5: en to ba fe ki won mo joko adua fun ki o le mu owo lapo
0: ki ki se ahun
5: ki sa hun rara
0: e te si waju
5: e ja wa rin bayi e fun oju e ja lo tu ojo ni o ti de boya tojo keji ko wole
0: mo wole mo ko wo ki
5: ita ja ni bo kun to ko le pe kale ko ma ta sa
0: ti kaka eh
5: ko wa lo je fun oju o ki ti gongo ti gongo wa mu atare to je ti wa gangan gan isa won ti se to ba ti ri kan o ti da o wa lo wa ori o po gwa to bi ya na ti ri ti si ma pe ke wa ku awon e fu di te ki ti gbogbo ti gbogbo e ku si e fatare o e si ni lori te wa ju to ba ti ju te lo si powder to ba ti powder re ro nu kankan to ba ti fe lo we ko njade laaro
0: Mm.
5: Bati gumi le re ora mu die nu etun.
0: Mm.
5: O ku si nu mi were.
0: Mm.
5: O wa lo soja. Won ni eta ni na koko ta. Ko me ran ko to ta.
0: Be ya gba ti so niyan.
5: Wallahi talai ota. Pe ni nda to lo. Ota. Ele ki ji pe. E je ka tun wa so ile na.
0: O ni
5: lo sa ba se ni ko kan.
0: A se o.
5: E fu du yi.
0: Mm.
5: A go do pe lasan. E fu du yi ni kan.
0: Mm.
5: Eja aja ta to ka wa ro ni efo te ba ro se fo eje aje egun ni
0: eh
5: yeah.
0: Ke ya ka ro lefo ko kan je lasan
5: aje egun ni to ba ti wa mu boye ko kan lo se eh awa ti amu se gbe ju ba ta le ma da wole nkan le ju mo owo le ma roje e le ni ma gbiyanje olohun lo sabai fe yin na
0: o dupe o
5: ti e ba lu ti ba nsanfani o buru te ba fun yan
0: beni
5: baba
0: durupe
5: e ti afi ba ke awon ya wa nbodi e dokun
0: ah ah e seun mo nbo nbe mo nbo nbe mo nbo nbe e se tin yo ni baje e seun durupe hello ipe n ko lu ipe lale
6: yi
0: tin yo ni baje ba mi ah ah
6: ko la gbara mi
0: emi ajide ara o ma je
3: ape ni dabi
6: iyawo
0: iyana
3: iyana
7: apele won
3: babare apele mi won bi bayi apele
6: mo tare na
3: ako ojo miti
6: are se bu igbaro wa
3: ojo miti
7: ona ojo miti
6: ojo to se fun igboro
0: ta se o
7: wo pe na we gan na
6: adua wo gwa
0: ami eledumare baba
3: aleni mi lele yi
6: o yo ma do fun gwa ko ni kan
0: ami eledumare baba
6: oruko mi la afa se ko folu yero lati masai logo stake
0: e ka bo sori eto
6: abi okuta adu awo gba
0: ami eledumare ya
6: e fo ibu la mu wa la me
0: be ni o la ni ka
6: won yi gba wa gba
0: e seun
6: ọ̀gbọ́ mi ti náà lẹ́ ọ̀gbọ́ mi ti wá.
0: Àbùmí Elédùmarè.
6: Ọmọ mi ló ọmọ ọba Lókùmọ̀nù ti dá ní ìpínlẹ̀ Kúmọ̀ wa lójú.
0: Àbùmí Elédùmarè àtẹ̀yìn náà o, ẹ ṣeun.
6: Wà á wọlé wọlé àkùpọ̀tà.
0: Ìlà abìlà lè rí àṣẹ.
6: Ìlà abìlà lè. Ẹ fún ògùn yìí bọ̀ wá gan. Ọmọ ti dá ní.
0: Mo ń jẹ ẹyin o.
6: Mo fi ẹba tó ní ẹ̀mí mi búra. Ọba ní èèyàn fẹ́ gbàwé ìgbélùú nínú ọba ní ìtẹ̀tẹ̀rí gbà.
0: Ó fẹ́ gbàwé ìgbélùú lókè òkun kò wá tètè
6: rí gbà. Tàbí èèyàn ń lè fi iṣẹ́ kan tàbí ètò ẹ̀ ti kọ̀wé kọ̀wé sí ilé iṣẹ́.
0: Ó fẹ́ gba kọ́ńtrátì.
6: Ó dàbí bẹ́ẹ̀ lẹ́yìn ló kọ̀wé sí àbúkù òkun náà ló fi kọ́. Ó ṣe pé bó bá jẹ́ pé òwe mẹ́wàá ọ mẹ́wàá náà bá múwe lọ. Ẹnìkan ni wọn ò ní gbà tí sẹ́yìn òkè ń bọ̀ sí. Ẹ̀fọ́ ògùn yìí máa yanjú ẹ̀ o.
0: Kí ni kò ṣe kí ni báwo ni ó ṣe lò ó?
6: Ṣùgbọ́n kí n tó wá gbàbẹ̀ ẹgbẹ́ kọ́kọ́ gbàbí. Nítorí ìjọba kí ló ń ṣẹlẹ̀ orílẹ̀-èdè tá a wà ní. Lọ́wọ́ tá a wà yìí.
0: Láàkó yìí.
6: Láàkó tá a wà yìí. A ní ìdí láti tó bẹ́ẹ̀ sí ara wa.
0: Kú lọ dáàbò
6: ìdí mo fẹ́ sílẹ̀ lálẹ́ yìí. Gbogbo ọ̀sẹ̀ dá tó bá níṣẹ́ burú lọ́wọ́. O níṣẹ́ aburú lọ́wọ́.
0: Tàbí tó lérò aburú lọ́kàn.
6: O nírò aburú lọ́wọ́. O nírin aburú lọ́sẹ̀. O nírò aburú lẹ́nu. O bá sà.
0: Kò ní jẹ́.
6: Ẹyin lẹ wí bẹ́ẹ̀ àṣẹ dẹ̀ ti gùn.
0: Àṣẹ Ìdùmarè.
6: Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ òdú yìí nìkan. Sọ ní ìgbẹ́jọ́. A sọ wípé ká mú pẹ̀lú ẹ̀fọ́ òdú. Ṣùgbọ́n léyìí náà. Ẹgbẹ́ ká mú pẹ̀lú ẹ̀fọ́ òdú. Ká bá wá mú pẹ̀lú ẹ̀fọ́ òdú yìí. Ẹ̀fọ́ òdú nìkan. Ó jẹ́ tó jọ. Tó pọ̀ dáadáa. Ẹja kó sínú agbada. Pẹ̀lú àti. Atari odidi kan. Odidi jo. Oògùn yìí bá ti fẹ́rẹ̀ dún tán. Ti kúrú òrùka ẹlẹ́lọ́ọ́. A ti kó sínú agbada ká tó kẹfùn yìí sí. Iye tí iye tó bá ń wà. Òrùka ẹlẹ́lọ́ọ́ ni òrùka àkúsán yìí. Tàǹbà bá wa lọ. Òkà ká kọ́ sínú agbada ẹ̀. A wà kẹfọ́ lé lórí. Tó bá ti fẹ́ ẹ̀ jó tán. A wà gbé àdé. Ṣé ẹ̀ ń mọ́mi sá?
0: A wà pẹ̀lú yìí.
6: Àwọn ti túbọ̀ àdé ìfẹ́ lórí náà. A wà kó mọ́mọ́ dáadáa. Tó bá ti jó tán. A wà lọ. A rọra mú igi, a fi yọ àwọn òrùka yìí, a kò sínú òpè. Ẹ̀bùn tá a wá lọ yìí, a dà á lé lórí. Ẹni tá a fẹ́ fún ní òrùka yìí tó fẹ́ lò ó, yí á bu ẹbu yìí sí lọ́wọ́ níwọ̀nba. Yóò fòmí ayé lò ó. A sì wá fi imú ẹyọ kan nínú òrùka yìí. A fi sí lọ́wọ́ yóò lò. Yóò fi sọ́wọ́. Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ó ṣiṣẹ́ ìṣọ́ra. Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run ó ṣiṣẹ́ òkègbẹ́. Pẹ̀lú òkú lọ́dọ̀ ọlọ́run. Bá tó ní ẹ̀mí mi múra.
0: Ẹ kò lákàyè.
6: Ó bá sà lọ́nà tó dáa yóò tó bí iná fún ẹ. Pẹ̀lú òkú ọlọ́run.
0: Ẹ kò lákàyè.
6: Pẹ̀lú òkèjì. Ẹ̀fọ́ òdú ẹni tó fẹ́ tẹ̀síwájú.
0: Bóyá sílẹ̀ òkèrè.
6: Bóyá sílùú òyìnbó. Àbò tiẹ̀ tí wọ́n wà ń bẹ̀ wá dààmú dààmú wá ní nǹkan kan wá ní ọ́fíìsì kan kò bọ́ sí. Kódà tó o bá wà lọ́hùn-ún báyìí pélé. o le be se e fo odo odo ewe idasa
0: o di meji
6: ha a baba wa pe ewe kan na ni ewe origi
0: ewe origi o di meta
6: pelu pelu re akoko awon ewe yi ohun la mo la a lo ti o ku na a wa wa omi agbon ati batu senda ata batu senda diere ata mi agbon diere ose yi to bawon wa laafipo Tabla si fipo a kwami sinu pi white a ma wawe se yimi Monday, Tuesday a wotom meji ta lume
0: e meji lo se
6: o yu kono yimi yu esu se meji o se ni yon ti ke wede le eke tati anolo wofide
0: kabli si lilu mari
6: o te ato ba an re ti wei be mwa lashi wọ́n a máa pè láti ibi tán ti ń gbà pé kò máa
0: bọ́ kó ti rẹ́ kó ti rẹ́ di o olúwa
6: ọ̀wá ìkòsí ti báyìí
0: o dúpẹ́
6: pẹ̀lú ògbó ọlọ́run
0: abàgbà ìmáṣà yìí ẹ kú
6: ohun òṣèdá tó bá wà lò yóò dùn bẹ́ẹ̀ fún ọ
0: àṣẹ ìdùmarè
6: ẹ jẹ́ ká máa gbé tó bọ̀
0: mo dúpẹ́ ẹ ṣe
6: ohun ẹ fún ìdúdá àgọ iṣẹ́ ẹ pọ̀ gan tá a lè máa kì
0: kódà
6: ọmọ ti já ní
0: mo dúpẹ́ o
6: àwọn iṣẹ́ kan wà tá a lè sọ lórí afẹ́fẹ́ ó jẹ́ tó gbádùn tó ná làáfíà tá a fẹ́ fún òtúnṣe
0: ẹ ṣeun
6: ṣùgbọ́n kì í ṣàsìkò yìí
0: oyè mi
6: ẹ
0: ṣe mo dúpẹ́ ó lágbára lálẹ́ hello ẹ kàlẹ́ olúwa ni o
8: ẹ fún òdù odu ìfẹ́ àmàfolóko
9: afáwọdún ni wa
8: nǹkan méjì péré máa kàn sọ nípa ẹfúdù
0: oya
8: ọrọ mi ò pọ
0: oya
8: ẹfúdù kẹwọn o yọ lọ já ẹyọ mẹsànán tí ò lúwo yọ wà wá ewu mẹsànán tí ò lúwo mẹsànán àtàjọsìn mẹsànán yóò wá lọ yóò wá fi ṣe mẹ́ta jẹ ilé bàbá ni ilé ìyá ni wọn máa dọ́rọ̀ dúró dé
0: àfikún dé
8: bẹ́ẹ̀ ni tó wá ti tó ọmọ ọdún mọ́kànlélógún ó ti máa lówó lọ
0: mọ́kànlélógún 21 mọ́kànlélógún ni 19
8: bẹ́ẹ̀ ni àmọ́ tó wọ́n bá dé ọdún mẹ́ta ẹ má fún jẹ́ o.
0: Tí ó. Ẹ̀lú à ń gbọ́ yín ó fèlè ní ẹ̀bọ́yà kẹ́ẹ́ tún ṣe ẹ bá mi kàlẹ́ ẹ̀kànṣẹ́ má bínú.
8: Ẹ̀fọ́ òdù.
0: Tí
8: olú ẹyọ
0: mẹ́sàn-án. Tí olú ẹyọ mẹ́sàn-án. Ewé ewúro tí òun náà olú ẹyọ mẹ́sàn-án.
8: Ẹ̀lú mẹ́sàn-án. Ìgbẹ́ yẹn ṣẹ̀gbọ́n
0: wọn
8: ò ní fa lọ́ọ̀mù
0: fún
8: wa. Ẹyìn tí wọ́n máa jí ọgbẹ́ nǹkan ti pọ̀ jẹ́ ti lọ nílé tó wà lára rẹ̀ tó wà lára ìṣẹ́ nígbà wọn fi ju ohun tí wọn ò ní dé o.
0: Òdìdí bẹ́ẹ̀ náà jù sínú n ó ṣe.
8: Bẹ́ẹ̀ni.
0: Ẹ
8: lọ sọ wípé wọn ara ni
0: àyè fúnra ìdánwà fẹ́ nú ara rẹ̀ ká.
9: Ìdí ni pé ẹ máa ròdùn ìta ni òsibítẹ̀ ti lé lásìkò òjò ìsáàmù olóko ó yàtọ̀ nínú ẹ̀fọ́.
0: Ó yàtọ̀ nínú ẹ̀fọ́ kò dúpẹ́ bà mí.
9: Ṣé wá rí èso orí rẹ̀ èso orí rẹ̀ ó máa lè so kí ẹ lọ́wọ́ aṣáájú wá ọ̀kànlélógún
0: ìwà
9: tàbí 21 ó wà fi sígbẹ́ láti orí láti wájú orí lógún rẹ̀ yóò lè kó ní ní ṣúrọ́bì òsì ní ṣíǹkì.
0: Kò ní ní stroke kò dẹ̀ ní síìkì.
9: Ibi tẹ́fọ́ orí ti máa ń wú ẹ̀ ní màá kò wú bẹ́ẹ̀. Àwọn àgbẹ̀ ọmọ ẹgbẹ́ ọmọ tó máa jẹ́ fágbẹ̀tọ̀ jẹ́ tó máa ṣe àgbẹ̀ dáadáa tẹ́ bá fi òdù lónìí kó tó gbọ́dọ̀ tọ́la. Tó bá sì ti ń tú báyìí tí ó ti máa rìn ọjọ́ kẹrin yóò rí ẹ̀rí sí máa rí nígbà tó jù bá yọ.
0: Ló bá tán.
9: Ẹ pé ìtura.
0: Kò dúpẹ́ òṣèré bàbí sáré gbé yùn náà kó tó kọ̀tì. Olóògbé ara ọmọ Adeleke ẹ̀kọ́ òun látara mo rí pé ẹ ti ń gbìyànjú ti pẹ́ gan. Ṣáájú bóyá ìkọ́ ló wà mẹ́ta mo rí pọ́nà méjèèjì àwọn ń pẹ́. Hello. Wà á rí kò sàlà ẹ kalẹ́.
10: Abáríyọ́ ni
0: sọ̀rọ̀. Abáríyọ́ ẹ kalẹ́ bàbá. Ẹ má bínú mo rí pé iná ti wà lójú òpó ti pẹ́.
10: Ọlọ́run ló rí bẹ́ẹ̀
0: àánú ìlànà kò rí bẹ́ẹ̀. Ẹ ṣe ohun.
10: Ẹ fún àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ ń pẹ̀ fún.
0: Ọ̀yà ẹ fi nǹkan kan kún.
10: Ajá náà ti lè jù. A ní àti òjò àtẹ̀rùn omi kìí dá lára ewé gúre. Nígbà mi wá ewé ẹ̀fọ́dù àti ewé gúre. Ata àjọṣe mẹ́rìndínlógún ìṣẹ́ mẹ́rìndínlógún. Àṣírí fífò ni tó sì jẹ́ pápá gbogbo ẹ̀ tó bá lárí bí.
0: Yóò rí nǹkan tí o fi jẹun. Àṣírí ògbó. Ni o ti máa gbà pé ayọ̀.
10: Wọ́n á kó sínú ọ̀pẹ wáìtì kan kó a gbé pamọ́. Tó bá ti wá di ń dàjí ọjọ́ kejì láago márùn-ún láì fi ìbọn sẹ́ni kankan. Ìtọ̀ dájí rẹ ni bẹ́ẹ̀ láì fi ìbọn síyàn yóò wá gbé ọjà yẹn lọ́ọ̀tọ̀ ìtọ̀dájí ẹni lónìí. O lè mọ́tọ̀ ogun ẹ̀sán mọ́tọ̀ ogun dànù wá tẹ̀tọ̀ àti pamọ́ kọjọ́ mẹ́ta. Lẹ́yìn ijọ́ kẹta kọ́ ni irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa búwẹ́ láàárọ̀. Kò sí irú ọwọ́ tó lè rẹwà lára rẹ̀. Kò ti bá ń lu ọsẹ lọ́wọ́ wọn ò kẹ́ kọ́ fi lẹ́nu.
0: Ẹ kò láákàyè.
10: Wọ́n wá lè lò tán tán padà mú un. Màsíkò tí bá lò lọ́wọ́.
0: ẹ yóò sì tún tún wa ṣe ṣe yóò wa ṣe yóò kọ̀kọ́ ní relief náà yóò sì tún wa ṣe ṣe ìyá ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì yín ẹ ṣeun gan fáwọn sáré gbé yẹn má jòtú kọ́ ló gàrà ọmọ adílé kèké lóde mo sì fẹ́ gbà pé tí n kì í tó sún kò lábàá tó ní mo rí pé tí n pè é tipẹ́ ẹ kó wọn yẹn àgbàlagbà àṣẹ iná sápamọ́ sára òkúta tó báyìí ẹ̀fọ́ òdó ọ̀kadì ọ̀yàgbé ní pápápá hello.
11: Àbùṣẹ́.
0: Olóògùn àrà ọmọ adélékè ẹ kú ẹ̀yin náà kó akitiyan látàárọ̀.
11: Ọlọ́gàá.
0: Ó ga adìyẹ ilé ẹ̀lẹ́pẹ́ orí bẹ́ẹ̀ mo tẹ́ ẹ béèrè fún lẹ́rí.
11: Ẹ̀fọ́ òdó.
0: Yes sir.
11: Òun náà ni digester.
0: Ọsà.
11: Ok. Lọ ẹ̀fọ́ òdó pẹ̀lú owó òbí tútù òbí funfun. So ẹni tó sàǹdà lánàá yóò púpọ̀ yóò máa mú ní síbi kan lára bí kan lọ́fẹ́ kan lálẹ́ kó yára dáadáa.
0: Fún ọ́sà. Àtúntì rí nǹkan mi ewé ni là ń lò tẹ́lẹ̀ àtògì àti rí ẹ̀fọ́ òdó àtògì wáìtì.
11: Ẹ̀fọ́ yẹn ní ọkọ̀ kan nú àwọn ẹ̀fọ́.
0: Ó ní kíni.
11: Ọlọ́kọ̀ nú àwọn ẹ̀fọ́ ìbòlò lọ́kọ̀ òdú.
0: Àwọ̀ mọ́ ìbòlò lọ́kọ̀ òdú.
11: Ìrọ́kọfẹ́ ìrọ́kùnrin kì ní ìwòrógbìnrin ọ́ dá fún wọn púpọ̀.
0: Mọ̀ pé bẹ́ẹ̀
11: àfọ́dù fífẹ́ là á di fébòlò.
0: Ébòlò lọ́kọ̀ òdú.
11: Ọ̀dà púpọ̀ fún àárín.
0: Ṣé wọ́n máa fi ru ẹ̀bà jẹ ni àbí báwo náà ó ṣe ṣe méjèèjì?
3: Àbí máa jẹ́ fẹ̀fẹ̀.
0: Àbí báwo náà ó ṣe ṣe tébòlò fi dọ́kọ̀ òdú.
11: Lọ́lọ́ fún dandara tàbí bíntu kún wọ́n kù mọ́kàn máa fi wẹ̀. Ìwà rí àwọn tó máa ń ṣe báyìí.
0: Báwo lẹ ti sè.
11: Obìnrin. Yóò forí àkókò àbí ẹkẹlẹ yóò gbé ọṣẹ nílé.
0: Ọṣẹ tó gún papọ̀ mọ́ ewé òdú àti ẹ̀fọ́ ìbòlò.
11: Ẹ̀fọ́ ìbòlò yẹn. Yóò forí àkókò àbí ẹkẹlẹ sínú òkè. Yóò gbé ọṣẹ rẹ. Ó bá jẹ́ pé ọkùnrin tí wọ́n yàwó yóò mórí ìyá
0: tiẹ̀. Yóò fi sísàlẹ̀ ní tiẹ̀ yóò gbé ọṣẹ lé lórí.
11: Òṣùwọ̀n ilé náà jẹ́ ìyá ṣùgbọ́n ká fi orí àkókò tàbórí agbo tó yẹn kó máa yájú. Ìfẹ́ làá fún bòlò ìfẹ́ làá fún òdò ìjọ àkókò àbí ẹbá wọ̀lú ní ìka láyà.
0: Àkókò fílẹ̀ ti díẹ̀ o njọ́ tó bá wọ̀lú náà ni ó dáa láyà.
11: Ọ̀dà díẹ̀. Òun náà ló sì ní òun náà lọ́lọ́ ta sí ìran àyàn ṣe ọ̀nà báwọ̀ yá ní ń bẹ lórí òdú yẹn. Òun sì ran àyàn. Ogun ayé ò ní ràn wá.
0: Àmì. Okun bàbí ọmọ ọ̀dọ̀ àwọn àgbà.
3: Ṣáárí.
0: Kíni.
3: Àti wọ́n ṣàyẹ̀ kàn yẹn pé àfọ́ní akọ́ọ̀dù. Àfọ́ní akọ́ọ̀dù.
12: Ebolo lọ́kọ̀ òdú.
3: Abolo kóno ni akọ́ọ̀dù.
12: Ebolo.
3: Yorùbá náà ló sọ̀rọ̀ tí Yorùbá pò wẹ̀.
0: Ẹ má dáa lóhùn jáde. Ebolo ni ọkọ̀ òdú.
3: Wọ́n ṣàlàyé pé abolo kóno. Àwọn náà ni akọ́ọ̀dù.
0: Òun ni ọkọ̀ òdú.
3: Yorùbá wa ṣàlàyé òròkò níbẹ̀.
0: Kí ni Yorùbá wí?
3: Ó ní bí ikú ilé ni ikún tó wà nílé tí kò bá pò ni. Túndé náà tó wà níta náà kò lè pànìyàn.
0: Bí kí ni?
3: Tí ikún ilé kò bá pani.
0: Kúnlé ọba pani.
3: Túndé kò lè pànìyàn.
0: Túndé ò lè pànìyàn. Yorùbá ló dẹ̀ sọ bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ Yorùbá ló ṣàlàyé.
0: Yorùbá àti ibo nìyẹn.
3: Yorùbá kankan náà tí ó jáde Ghana ti wà.
13: Ẹ wà ńkọ.
12: Jíde
3: ni. Kúnlé ọba pani.
13: No ẹ wà ńkọ.
3: Túndé ò lè pani.
13: Ẹ wà òde pani. Ẹ wọ́n mọ̀ wọ́n ń sè.
0: Tí kúnlé ọba pani túndé ò lè pani gbé kàyókù yọrọ àìkú mo rí pé bàbá yẹn náà ti ń pè tipẹ káfí yẹn sún síwájú ọmọ babusa ni àwa ló padà déhùn ẹlò ànábì ọjọ ọkùn bàbá ẹni jẹ ìwọ rìfáàsì tó ti kọọtì ni nǹkan ṣe all right gbègbè o ti ń sùn lọ ni o ti
14: gbé
3: àrùwẹ̀
0: èlò
14: ilé ti bú wa
0: kò ní yóò ní bàjẹ́ yèrè bà mí.
15: Sumudu kọ́ bàbá.
0: Ẹ ṣeun. Ami Lady Mary.
15: Teri efo odu.
0: Efo odu.
15: Ati yanre.
0: Hmm.
15: Efo bi ise kan na. Ni won se.
0: Kini se ohun?
15: Bi e ba ri efo odu.
0: Eh.
15: Te ba ri yanre.
0: Eh.
15: Ara tun le si odu da.
0: A le fi yanre na da. Eh.
15: Eyin agba fi ma so pe ba bara de. Ama fu besebo.
0: Eyin agba so be.
15: Agbara kan inbe lara o
0: kapisi le dumare ah
15: te ba wa wo food ta ba tete ri ta ba ri rin
0: kagu on so hun
15: den te wa ri e food yi
0: eh
15: te ba wa mu e si po bokun
0: hmm
15: ta ogun ko mo se e ja ma we Hmm. Ani nuli kama we.
0: Hmm.
15: Oni lo se oje.
0: Hmm.
15: Ikanu. Ara ko ti di meji ba.
0: Beni.
15: Hmm. Olorun lo saba bi fun yin.
0: Seun.
15: Pelu yonda tolo.
0: Dupe. Seun. Bi yen. Oboro ko ti mo lowo. Hello, hello, ambe.
16: Hello, doctor.
0: Eh baba mi afike ma binu baba doctor mo ri pe ti wa loju opo yen ti pe.
16: Ipa
0: si
16: Olorun
0: ba ti
16: Adura
0: ba gba tan. Eh. Ipa aladura o ni fe
3: ka mo. Ipa aladura ko le ka.
16: Iyawo na ma je lo ki Yegun ka o ka ma daju to.
3: Baba mi, o ki sha mi no. Oni ti Adura ba gbote. Ipa aladura ko le ka.
17: Ipa bi se.
0: Eh, eh.
16: Aba
0: doctor e ka bo sere, e ka bo sori eto.
16: Ọlọ́run
0: bẹ̀rẹ̀ ni wo. Àmì àṣẹ ìdùmàrè àtẹ̀yìn náà.
16: Gbogbo ẹ̀yà àgbààgbà ẹ̀ ni wo.
0: Àṣẹ ilé ìdùmàrè.
16: Lókọ̀ àwọn àgbà arìnrìn àjò ẹ̀dá. Ẹ̀yin àgbà wa yàtọ̀ fáwọn àgbà arìnrìn àjò ẹ̀dá.
0: Ṣé
16: kí múra pàdé tẹ̀ ń lọ pàdé báyìí. Ọ̀dọ̀ wọ̀nyí ló ni o.
0: Tọ̀wọ̀ ilé ìdùà. Ase Idumare.
16: Ẹ ni wo gbe en ba Alhaji sepo e ni wo.
0: Abi Ile Idumare. Ṣeun.
16: E food.
0: Yes sir.
16: Àwọn àgbà sọ wí pé.
0: Hmm.
16: Kí a lọ wá e food.
0: Hmm.
16: Jọ.
0: To jọ.
16: Ka tu.
0: Hmm.
16: Tegbotegbo.
0: Hmm.
16: E po yanrin.
0: Hmm.
16: Ka tu. Tegbotegbo.
0: O di meji.
16: A wa fọ àwọn ìpín yẹn nu.
0: Hmm.
16: Àwọn àgbà yín ká lọ wá awọ ẹta.
0: Awọ ẹta.
16: Wọ́n sọ fún wa pé a wà ní ẹ̀fọ́ òdì àti ní ẹ̀fọ́ yẹ́rin. Àgùn papọ̀ yóò fún dáadáa. Tó bá kóná tán, a wà kó sórí awọ ẹta. Ibirun ká kó sí o. Gbogbo ara tán
0: kó gbà. Ojú yẹn ni.
16: Àwa tá a bá nílé ìtajà ló wúlò fún.
0: Hmm.
16: Tàbá ń sọ.
0: Hmm.
16: Tàbá ń jọ pé ọjà
0: òyà. Ọjà òyà.
16: Ẹ fara mọ̀ tó jẹ́ mẹ́jì.
0: Hmm.
16: Fọ́dá wà ní orí awọ ẹ̀ta tán.
0: Ọ̀ ṣe òjò wúlò.
16: Káwá
0: sáré gbé.
16: Ìkàlejì méjì ọ̀nà mẹ́rin
0: náà ti wọ́.
16: A tẹ̀lé ló.
0: Hmm.
16: A wà fẹ́ ni wà fẹ́ ha ha ha lẹ́ẹ̀lẹ́ta sí lórí.
0: Ayé a sí.
16: Sáà mu Yorùbá. Ó yá ká sọ jẹ́ omi àjè kí á sọ.
3: Àjẹ́ kí wọ́n máa lọ sínú àwé.
16: A wà ká sí. A wà máa sọ fún pé àtiwé àtàgbà. Mi máa wù. Lẹ́ẹ̀lẹ́ta. Àtẹ̀rù àtọmọ. Ní mo wé yánrin. Bẹ́ẹ̀ mẹ́ta. Ẹ̀ka ní kọ́kọ́ tà nínú igbó. Ìgbọ́ ara igbó ló tà.
3: Lónìí.
16: Èmi lágbájá ọmọ alágbájá. Nínú àwọn táwọn ta búrẹ́gì.
0: Kọ́kọ́
16: tà o. Ìjà bá parí ẹ̀ nínú o.
0: Oyè.
16: Àwa fẹ́ àti ìlú ìjà parí ẹ̀ gangan.
0: Ẹ̀ ẹ̀ tó.
16: Àfúngbóló yẹn.
0: Láàlú gbóló yẹn.
16: Àìdí wẹ̀.
0: Ẹ̀ ẹ̀.
16: A wà mú abọ́ kékeré kan. Tàbí kékeré kan. A jà díẹ̀ níbẹ̀.
17: abo mi ti ma bo yen a wa ku bu pore ni o mi o ma so bulu na ti ta ba ku bu na a ma so bulu si pe aseru aseru atagba ni ma efo odu
0: efo odu
17: se ru pomo ni mi wi yanrin e ta yo ko ta ni ogbo gbo le ku to ta emi la bo je omo alagbaja oja
0: ẹ ṣe mo dúpẹ́ bàbá mi ẹ ṣe ó dà tó bá rí báyìí ẹ jẹ́ kí n ṣe báyìí torí ìjọba àkókò ẹ jẹ́ kí n yára wọ ẹ̀ka ìpolówó gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń pè ẹ̀dàkùn ẹ̀ ní sùúrù díẹ̀ ẹ jẹ́ ìyára wọ ẹ̀ka ìpolówó ọjà ká gbé àwọn ẹ̀ka ìpolówó bíi méjì mẹ́ta tó wà nílẹ̀ tá a bá ti parí tán ká wá bọ́ sí abala tá a dúpẹ́ ká bọ́ sí ọ̀dọ̀ ká sì lọ bá ẹlẹ́dàá ti wà náà sọ̀rọ̀ ní pàápàá mo dé tán ẹ kú ìkàlẹ̀ ẹ ṣeun tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa.
18: Flash FM 105.5.
19: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Splash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servant, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
20: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
21: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
22: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
23: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
20: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
24: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
25: Celebrate.
1: and the West Midlands Communications Calendar, the month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are esteemed friends and family by our side. Splash FM is 19. Happy birthday. 19 years of impactful trailblazing presence in the media landscape of Oyo State. The 87th birthday celebration of the Akeni Olubadan of Ibadanland, Oba Mujtala Adebayo Akande, FFR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026, for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, Rising Insecurity in the Land, What the Stakeholders Must Do Now. Guest lecturer, a former police chief and criminologist, Just Watch Out. Chairman of the day, Mr. Biodun Ladepo, former military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July 2026, at Trenchard Hall, University of Ibadan, 11 a.m. as the time. Attendance is free. Splash FM at 19. It's time to celebrate.
2: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2000 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugbu agbaye bi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management bo yo sese pari ilewe girama tabo lendi nc HND A level to sife wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afo ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣẹ.
4: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
5: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
7: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
5: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
4: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
5: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
7: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
5: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
4: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
7: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
18: Splash FM 105.5.

ní àwọn èrò ọkàn àtàfojúsùn ọmọ adáre oorun lókè èèpẹ. Bí ohun tí mò ń sọ yìí ò yé. A tún gbìyànjú láàárọ̀ yìí. Láti kóra wa síwájú adániwáyé àṣekànmákù. Tó ń lo ewé àtegbò. Láti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílẹ̀ nínú ogun. Tó sì ń bá wọn wá ọ̀nà àbáyọ lọ́nà kan àbómi sáwọn ìṣòro ọlọ́jọ́ tó pẹ́. Àtàwọn ìpèníjà tó ṣẹ̀ wọlé dé. Ìdí rèé tí mo fi ń kí wa kú oríire láàárọ̀.

0: temi atẹyin atẹyin atawọn ọmọ ati gbogbo ẹbi wa latoke dele iṣẹda ma jẹ kori ti wọn gbabode ninu aye
1: ojuma tun ti ma lo ni ọba
0: mo tẹ siwaju atẹwọ siwaju eledumare laaro yi ma jẹ aka ọwọ wa pada lofifo ilẹ̀ tó mọ́ láàárọ̀ yẹ já bójú rí ọlọ́run pàdé tí ẹ̀ wáyé bá ti ṣe tó bá ti gbé kọ́ọ̀lù ẹ̀dá irúfẹ́ níbẹ̀ ó bẹ̀rẹ̀ sí rà ánú gbà ọ̀nà ó bẹ̀rẹ̀ sí ṣí fún wa àṣeyọrí ó bẹ̀rẹ̀ sí tẹ ẹ̀dá lọ́wọ́ àṣeyege ó jẹ́ ìpérúfẹ́ níbẹ̀ gbogbo ohun tẹ́lẹ́gẹ̀dẹ̀ rẹ bá fọwọ́ lù pátá yóò bẹ̀rẹ̀ sí dúnú ayé ìjẹ́ adáni wáyé o gbogbo bíkíbi tá a bá rí ká dojúkọ ọ̀nà ni kó jẹ́nu ayé ti wa mo tún sọ ọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ìbéèrè tí kálukú ń béèrè lọ́gànjọ́ òru yìí ìṣẹ̀dá ẹ̀ fi lé wa lọ́wọ́ àwọn àgbàdá padà sọ́dọ̀ yìí wọ́n bá pẹ́yìn la ṣèkan mákù ọmọ tìjà ni mo sọ mo dúró tì í ẹ̀yìn la láfẹ̀yìntì ńlá adùn bá rìn má tòṣì àgbẹkẹ̀lé ayérayé tí kìí já ní sófo gbogbo àwọn tó níṣẹ́ ọwọ́ kan àbó mi àwọn oníṣòwò àwọn òǹtajà òṣìṣẹ́ ọba aládàáni kódà tó e dórí ọmọ ẹ̀kọ́ṣẹ́ gbogbo ẹni tó jọ àkáàkiri àgbà ńlá ayé láàkò yìí ti ń gbọ́ ètò yìí iṣẹ́ ìṣe wa má jẹ́ ó dì ṣe ẹjẹ́ ṣe ẹ̀wọ́ tó wa jẹ lára iṣẹ́ tó máa ráyé mọ̀ wámọ̀ yẹn náà ni ká

jẹ́ kí n máa rí ibi jí lọ láàárọ̀ kí n máa dé rọ̀lẹ́. Ìgbà ọ̀rọ̀ wọn rò lónìí. Àwọn kan ń sunkún ọmọ. Wọ́n ti ń jẹwé jẹgbò. Ọba tó ti gbé ìpè àwọn kan nú ọdún yìí. Lẹ́nu ìgbà tọdún yìí bẹ̀rẹ̀. Ẹ ti gbé ìpè àwọn kan lórí ètò yìí. Láti mọ̀ pé ńgbà tí ó bá èdè parí ọdún yìí lágbára Elédùmarè. A máa bá wọn jàmà lọ ọmọ káàkiri. Ẹ karú tiwọn náà mọ́nú rẹ̀. Má jẹ́ tiwọn náà ó ṣòro ṣe. Àgbéga lórí àgbéga lẹ́nu iṣẹ́ kálukú wa. Bẹ́ẹ̀ ni kò lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo àwọn tó wá jáládùúrà kan. Àwọn tó ṣe wípé tiwọn ò ju pé ẹ sábà wa bẹ lọ́rùn ká sà lálàáfíà. Gbogbo àwọn tó wà nípò bẹ́ẹ̀. Ẹ jẹ́ káàánú yín ó lé àwọn náà gbà. Ẹ jẹ́ òun ó rà àánú gbà. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè tó di ìjọ Ọlọ́run mú lọ́tún lósìn. Kíjọ ó má dàrú mọ́ wọn lórí o. Kèyíkèyí èèyàn tí wọ́n bá gbówọ́lé lórí tàbí tí wọ́n bá be Elédùmarè tí wọ́n bá kànkùn àdúrà ẹ sílẹ̀kùn fún wọn ẹ fi iṣẹ́ tí wọ́n yàn láàyò iṣẹ́ tẹ̀ràn ẹ fi pọ́n wọn lé ẹ má padà.

àwọn tó ti ní dúkìá tó ṣe tọ́ka sí jẹ́ olè ẹ̀mí olè ara olè dúkìá ẹ má fi ja ẹnìkọ̀ọ̀kan wọ ọlọ́run ìṣọ́ tó nípọn lójú oorun gbogbo oúnjẹ ojú oorun ni àlákàlà ni ìbálòpọ̀ ojú oorun ká fara kó jà ń ká àwọn kí àjò ẹ̀dá ó dàrú kí iṣẹ́ ó dìṣẹ́ ó fòpin sí látàárọ̀ yìí lọ kó má ráyè inú ayé tiwa mọ́ gbogbo ẹni tí ò mọrú ìpinnu bẹ́ẹ̀ rí inú ayé rẹ̀ tí ò nírú experience ẹ̀ rí má jẹ́ wọn ni ọlọ́run àwọn tó ti ń bàbọ̀ láti ọjọ́ tó pẹ́ ẹ fòpin sí fáwọn náà èyí tó ń bẹ nínú àwọn ọmọ tó ń bà wá lọ́kàn jẹ́ ẹ sọ wọ́n dọmọ olóríire gbogbo àwọn tẹ ti fi ń dùn wá nínú má fọmọ wà pa wá lẹ́kùn elédùmarè bẹ́ẹ̀ ni kò rílá gbára ọlọ́run ọ̀rọ̀ ti jáde àṣẹ́dẹ̀ tẹ̀lé ọlọ́run wájú ẹ̀mílà alájùmọ̀kẹ́ adéwálé adélékè wòlíì ẹ̀rí jésù olórí tìjáde fátímà sẹríkì ògúndípẹ̀ abiola akínwálé àbọ̀sẹ̀dé àlàlàánú kan tó ju gba aláàánú lọ àfikún wá wà rí kán gbé kọ́ọ̀lù wa gbogbo àwọn tá a ti ṣe fún lọ́jọ́ tó pẹ́ tí ò rántí mọ́ ẹ fìfẹ́ wa sí wọn lọ́kàn àbí ohun tí mò ń sọ yìí ẹ jẹ́ owó rántí àwa náà sí rere ìwọ̀n báyìí fún tẹ́ fún wa la fi ṣe ọmọ aráyé lóore yìí káwọn aráyé náà ò kọjú sí wa kí wọ́n ṣe àwa náà nírè ká má wà báyìí mọ́ ní wòye ọdún tó ń bọ̀ kí kálukú ti ní lọ síwájú bẹ́ẹ̀ ni ó rí lágbára elédùmarè láhàúlà wà láàkúwátà. Aliu Abletifu Ademola.

0: aago méjì láti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ìrẹ́sì ọlọ́run ala ìwòlíọ̀ gidi mò ń bọ̀. Ẹ jẹ́ ń gbé ìpè bàbá gbogbo ẹ̀yin tẹ fẹ́ dúpẹ́ pátákẹ́ bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ lẹ́yìn ilé ìkábọ̀ sí abala tá a ti dúpẹ́ òun ló ka ọ́yá bá mi gbé ìpè wọn yẹn. Hello. Ìyá bó tún rí nǹkan báyìí o. Láti kò wọlé ké eléyìí ti wọlé ọ̀rẹ́. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ fẹ̀mí ìmọ̀ràn ẹ̀sìn Elédùmarè àsìkò tó ẹ̀jẹ̀ á lọ. Ok hello. Kára ó lé bàbá o. Ẹ kú àìsùn ojú òní tì yín sà àṣẹ Elédùmarè. Àmì Elédùmarè. Àmì Elédùmarè ẹ ṣeun bà mí. Àṣẹ o. Àmì Elédùmarè. Àmì sà. Àṣẹ o. Àmì Elédùmarè. Ogun ẹ̀jẹ̀ tún ni. Lọ́nà wo. Ẹ mà ṣeun orin ńlá lè mà tún ṣe wá láàárọ̀ yìí. Yes sir. Ẹgì yẹn bẹ́ẹ̀ ni. Àbí wẹ́rẹ́ ni. Ẹyìn kan fi ṣe ẹ̀fọ́ òdú. Kẹ́ni yẹn máa wá mú àbí kó máa kó jẹ. Ṣé àdúpẹ́ o. Ojú òní tì yín o. Mo dúpẹ́ bàbá wa. Ẹ pẹ́ fún wa sà. Ẹ ṣe. Ok. Ẹ̀ka àbọ̀. Sábàlá tá a ti bàrà wá dúpẹ́. Tàbí fẹ̀mí ìmòrìyàn sí Elédùmarè. Pẹ̀lú orí àìlérò tó kọjá òye èyí tó gàga ara tó ń tara rẹ̀ tó ń gbéṣe látara ìrìn àjò ẹ̀dá jẹ́ amútẹ̀gàn kúrò. Olúwa ń lo ìrìn àjò ẹ̀dá fún ọ̀pọ̀lọpọ̀ onípòjìpònú ayé jẹ́ àfitẹ̀gàn kú. Olúwa ń mọ̀ọ́mọ̀ ó ń lo ìrìn àjò ẹ̀dá láti fi yanjú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro táwọn èèyàn ń dojú kọ. Ní kí ọmọ ìbílẹ̀ mú bàbá mi ẹ̀dá pa ẹ̀mí ìṣòro bí. Ẹ má bínú. Ẹ̀jẹ̀ á yọ̀ǹda fáwọn aráalé. Gẹ́gẹ́ mo ṣe bí àwọn náà pé kí wọ́n dá kọjọ́ kẹ́yìn yọ̀ǹda fẹ́yìn náà nígbà mìíràn. Ẹ̀jẹ̀ á pe àwọn aráalé káwọn náà ó bẹ̀rẹ̀ sí dá sọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí. Àyàfi tó bá jẹ́ pé ohun tẹ́ ẹ fẹ́ sọ bàbá ó ní ṣe pẹ̀lú tẹ́símọ́nì ká bá wara wa dúpẹ́. Rọ́pọ̀lọpọ̀ ló ti yàn sẹ́yìn náà bí tí kálukú yín wà. Pé ọlọ́run ti ń gba ọwọ́ yín ṣiṣẹ́ gan tààrà. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ lọ́lọ́run ń ṣe ohun tó kọjá òye wa. Elédùmarè ẹ ṣe. Àwọn nọ́mbà tó wá wọlé sí yàrá agbára rè é. All right. Gbèsè bí.
1: Hello. Hello, Gasu.
0: Tí yóò ní bàjẹ́ bà mí.
1: Ẹ̀jẹ̀ forí jì mí. Kí ẹ tó lọ jìnà. Àwọn ọmọ ìyàwó àti ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí wọn
0: lájọ́lódì. Ẹ ṣé o.
1: Ẹ bá fi kú ọ̀rọ̀ yẹn. Ṣé o kọ́ lọ́ bàjẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ sẹ́nìkan kọ ọwọ́. Torí ẹ tó bá débẹ̀ tó bá jorí àwọn akáwọ ìjọ túnṣe tí mo débẹ̀. Ẹ̀rọ ọlọ́run bá mi. Ẹ bá wá sọ̀rọ̀ wọn náà sì nú àdúrà ní abala ìwúrẹ̀ tẹ́ ṣe ẹ.
0: Ok. Ẹ ṣeun, ọya.

0: láàrin ìṣẹ́jú méjì. Ẹ jẹ́ ká yà lọ sọ́dọ̀ àwọn òǹtajà nínú ọjà abode tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn. Ìyẹn ìjàm̀bá iná tó lágbára tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ dúkìá ó ṣòfò dànù. Ìjẹ́ Elédùmarè lọ́kùnrin lóbìnrin wọn tí wọ́n nípín nínú ìjàm̀bá yìí ohun tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé iṣẹ́ tí wọ́n yẹ̀ láàyò ọ̀nà àti kálukú tí wọ́n náà tí wọ́n ń gbà tí wọ́n fi ń rí tọ́rọ́ kọ́bọ̀. Ìjàm̀bá àti òfò iná dẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ ìjẹ́ Olúwa o. Bí èèyàn bá jorí àwọn tó bá débẹ̀ yóò káwọ́ lórí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọjọ́ kan òjò ti yín borí ẹgbẹ̀rún ọ̀dà kúrò lọ́ọ̀kan jẹ́ wọn ó rí mi táànù Elédùà bá dé kódà kéèyàn wà ní kọ̀rọ̀ ọmọ ara yóò padà rírin rí wọn. Irúfẹ́ gbogbo àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ìpátá àánú látàrí wá ìrànlọ́wọ́ láti ìwọ̀ oòrùn àánú láti ìlà oòrùn ìrànlọ́wọ́ láti gúúsù ẹ gbé dìde fún wọn lọ́dọ̀ ẹni tó súnmọ́ kí wọ́n ṣe wọ́n lóore lọ́dọ̀ àwọn tí wọ́n jìnà kí wọ́n rántí wọn sí rere gbogbo àwọn tí dúkìá wọn ṣòfò dànù yìí ilé ọba tó bá jó ẹwà ní kó bùkún ní kọ́rọ̀ ní kọ̀ọ̀kan wọn ó padà jẹ́ ẹ̀wọ̀ làwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀ láàánú ẹ̀wọ̀ lágbára ẹ̀wọ̀ láìní kú ẹ̀wọ̀ lápẹ̀ kì ń fọ̀rọ̀ lo ẹnikẹ́nikẹ́ tó ṣe ohunkóhun kìí tán lọ́dọ̀ ti yín ó pọ̀ ó tún kù síbẹ̀ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dá ò ṣẹ̀yìn rẹ ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà adániwá ibo àṣíjú àánú wò wọ́n má sọ wọ́n dẹni tí ó dẹdun arinlẹ̀ látara ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà yìí má sọ wọ́n dèrò sàárè má sọ wọ́n dèrò ilé ìwòsàn kẹ̀bá wà síjú àánú wò wọ́n bẹ́ẹ̀ ni òrìlá gbàrọ̀ Elédùà rẹ̀ la haúlà wà lákòó wáta yìí làbílà àlìyòlẹ̀ àṣìb. Ẹ dákun ẹ má bínú torí ìjọba àkókò ẹ bá mi gbà abẹ́ àṣẹ́dẹ̀ tí kò ẹ já gbéraka kọjá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ dúpẹ́ wọ́n ti ń pè tẹ́lẹ̀ kó tó di pé a padà ẹsẹ̀ kan ọyá gbogbo àwọn tó fẹ́ fẹ̀mí ìmòrè yàn sí Elédùmarè ká ṣe pápápá àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé 0701447570 tàbí 0006949 3000 tàbí kẹpẹ nọmbà lúpọ̀nà ọmọ tìjà ní tìkálára rẹ̀ ó jẹ́ láì mẹ́ta tá a ṣíkalẹ̀ fẹ́nikẹ́ni tó bá fẹ́ dá sí láàárọ̀ yìí. All right. Hello. Ẹ káàárọ̀. Àmì àtẹ̀yìn náà. Àṣẹ Elédùmarè. Mo ti ń gbóhùn yín ẹ ṣeun bàbá mi bẹ́ẹ̀ tí. Àṣẹ Elédùmarè mo dúpẹ́ o. Ẹ ṣe ojú òní tì í. Olúwa ẹ ṣe. Ẹlú ẹlòmíì tún ti wà lójú òpótà ló wà ń bẹ̀ káàárọ̀. Tìyín ò ní bàjẹ́ sà. Ẹ fẹ́ dúpẹ́ àbí. Ọyẹ gbóhùn sókè owó ọmọ ara yìí ti ń bọ yín. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ẹ fi ṣubú ni. Ẹ̀rí àlàáfíà gbà. Ẹ dákun ẹsẹ̀ tẹ́ ń sọ ó tó bí ọ̀sẹ̀ mélòó tó bẹ̀rẹ̀ kẹ tó bẹ̀rẹ̀ sí lu ewé láà. Ó ti lé lọ́dún méjì. Ọdún mélòó lẹ wá fi lo ewé láà kó tó di pẹ́ bẹ̀rẹ̀ sí àyípadà yìí. Kábíyèsí Elédùmarè. Tálàáfíà fìdí ìlú wo lẹ ti ń pè yìí. Aláàfin o sa ba tun lo le bi yin ba de bi alayo ah
1: Mo
0: se yelo fun o ma ile to bi tu si Yes sir. Eyin na tun jeri si laaro ipe ni ti o ba ti ra ko lo ni ti e. Kabisi Eledumare. Ah! Mo akoko yen le fun mi. Jomi. Seun ko si wala sa. Oro yin ti ye wa. Awon agba ti bo n te so. Hello, talo wa loju opo ye ka aro. Yes, ma. Hello, e ti wa lori afefe. Hello.
2: Hello.
0: E ka aro o.
2: E ka aro je so aje dani.
0: Be ni se fe dupe ni.
2: E ba e jo toro lo mu fesun ko kokan.
0: E pe pa
2: won baba e le se fun mi.
0: Se pe pada.
2: Ma
0: pada n fa koko yi dupe lowo ni a de ni ba se to kale elo ta lo wa nbe
2: elo
0: e ka ro
2: o sa igba koko ro mo bi pe
0: igba koko leleyi okay kini kan te fe so
2: era ko baba to je ri tani e te lai
0: yawo
2: e ti o to ka bo e ti ani
0: lo si kini
2: o ti o wa dan pa awa to
0: Okay. Ko si wahala. E gbo mo ran ti baba yen na fun yin. Awon na ti niru pe neja yen ri, sugbon awon dupe po Olorun ti se won. E na get iwe yen aju eda. E ra awon se tele kokko lo fun yawo yin ni. To ba wa ri ba mi, e je agbo leyin gbadan. Abi on ti mo nso oye, an te si waju lori abala pe awon to ndupe. Lo amo dupe o. Gratitude to God Almighty. Princess Ruth Amos. Abi on ti mo so oye. Ta lo wa nbe kaaro.
3: E kaaro baba.
0: Ti yin o ni baje sa.
3: E ma mo se.
0: Ami Eledumare.
3: Aye o ni mo ni.
0: Ase o.
3: Ati gbogbo awon agba yin won mi so ni gbe bi owo.
0: Ami Eledumare.
3: O tun mo pe wale ni na mi.
0: Ejagbo.
3: Agba kan fise kan le. Bi ose mi kan ti mo tun se.
0: Kini ise na?
3: Erun ede. Ti ko lawo. Pelu mi taba ati epo obo.
0: Epo obo be ni.
3: Mo tun se o.
0: Ah. E tun se?
3: Mo tun se o. Won ni eyan ba se. Won ni eyan ara se bi. O lo family house o ni ti mo fun lowo. O sa fun mi o.
0: O bere si sa akobodo ma sa.
3: O sa fun mi. O wa jade ko jade kin to ku nbe ko jade o.
0: Ah. E si ma fun.
3: O wa ro boya mo ki nkan sara ni mo tun pada lo ni ose to lo.
0: Ah.
3: The same thing on.
0: Lo ba tun mere.
3: O mere ko ti e wole ni mo fi ku ko wole wa ti mo fi ku.
0: Kabisi Eledumare. Kamacho. Kabisi Eledumare. Ogun to.
3: Contractor ni mi rise lo lati bi odun merin.
0: All right. Okay, bi. O ti da e.
3: E pe wi yo ajeda agbaru ni mo nse lati ru seyin.
0: Kamacho. O ti da. E ja fi ori afi le wa o ti da baun. Iyokun di eyin agbo. Ma ti ko mbe o. E duro sibe sugbon e ri pe boya lola e ri pe asoro. Soti yeyin ma je ko je gbogbo e na ka ma fo gbo aso wa lori afefe abi on ti mo so yeyin ati akoko ta wa yi o pe fun awon nkan to je mo be ngba le ba mo ta ba to poju bayi lo a ma so yukun e se 0700 1-44-75-770. Hello, talo wa loju oko ye kaaro. E kaaro sa. Okay, sir. Fun awon to ba fe remote mo pojo isegun no ma nwa si le se wa ni ayin. Laarin ago mesan si mewa si mokanla laaro. Hello, talo wa nbe kaaro. Yes, ma. Yes, ma. Oluwa seun pe sibi.
1: Hello, ni fa awon na le o.
0: Ami Eledumare, ta lo nsoro ki lo sele?
1: Cholesterol ni bi ose meta se.
0: Okay, ko te ni cholesterol po ninu ara yin.
1: So, to ni kin lo wi adun.
0: Eh.
1: Ti ja ile ko. Ah, wa du.
0: Eh. Ojo ni ti yin Oluwa seun. Oluwa o se cholesterol. E ma ri be. Sida. O ti mu yesi be onanu. O ti mu yesi nanu. Cholesterol ti won nanu. Ya wa de hello. E karo. Ta ti fun ya ti da yin lohun baba. Mo ti so pe ke wa wo le ise wa gbogbo ojo isegun laarin ago mesan si mokanla laaro. Mo ti so tele. Hello, ta lo wa nbe?
1: Hello, e karo laaji.
0: E karo iya wa. Ami Eledumare.
1: Ejo mo ni pe mi gba kan ni mo de ti lo so ti ka ti. Mi kan lo le mi oro. Ono ye o wa tagbo. O da bayi o ti se di ona fun.
0: O n tagbo gbo.
1: O number ni si ti. E ti gbo.
0: Ah, e ma binu. E ni binu. Iya wa, e soro ori afefe yoju ni. E wa sodo wa ni e wa si le se wa lojo isegun laarin ago mesan laaro si mokanla ma joju be lo bo ti jenu ko e je ma fe son ape number yin egbe ma binu o baba mi gbe wa piti mi baba mi gbe lojo kan pere wa saanu mi ko da bi yen ba so be lojo awon mo mi ngba mi pe egbe number yo e won wa fe le gba eniyan pe oro ko ro le nso yi Hello, talo wa loju oko ye kaaro.
4: E kaaro.
0: Yes, sir.
4: Na gbe dawo.
0: Oluwa loye o.
4: Eh, mo dupe lowo Olorun, mo ba en dupe lowo Olorun.
0: E wa na dupe lowo Eledumare o.
4: Oko wa loye pe gun ta wa baba wa fi sile. A dupe te pe a nlo ogbodo lo lara wa.
0: Adupe o
4: lo je ko dupe kai ah awon nikan lo se o lo ko bi gele lo je ko sele
0: adupe asini riru e
4: da pe ma ba so fa wi wa tan je di yen ise iko ma se ba ko ma so so pe a ma gbo won daada.
0: Okay,
4: an bo ti daada be ta gbo won daada
0: o ti da mo ti gbo sa awon na ti gbo bayi ti yin o ni baje e se ti yin o ni baje ati gbo awon na de ti gbo won mo pe atun se lati bayi be yen niyan. Hello, ta lo wa loju opo ye kaaro.
1: Okay.
0: Yes, ma.
1: Akusha.
0: Yes, sir.
1: So that come for be ni fa I so normal say ni eh at problem. To what in to deal with ni e la won ni omi nbo si ni waju at ni bayi.
0: So
1: ko je ki at ni ko ni o ni pump we je.
0: Kini wa ni bere yin lori e?
1: Ba?
0: Kini bere yin lori e? kini bere yin kini bere yin lori nkan te so yen
1: o fe bere pe nkan te yan le lo
0: eh
1: o ra ti lo so tuta won fi asori ogun ko won lo ogun yen titi titi
0: ko de titi ko si yi pada
1: won so pe awon ode se
0: lori heart won ri pe omi nduro sibe
1: e won omi nduro siwaju wa
0: siwaju okan sibe sibe
1: o ma wa lo ogun yen o ma flush
0: omi yen kuro sugbon ko so
1: pe komi
0: ko de komi yan ma tun pada duro nigba miran
1: ta
0: mo ni yan o na o so pe komi o ma tun pada duro sibe nigba miran
1: be ni be
0: ka ma se o ilu wo le tin pe yi
1: ibadan wi bayi
0: ti da ti gba wa gbalagba ti bosa o abi ma de ti eni je kin yara so kin pa won yan wa saki esikan e ma binu ẹ̀dá kan àìsọ̀rọ̀ yẹn rọ̀ nípa baálé alùgúsí àǹfààní tá a jọ ní lórí afẹ́fẹ́ bí ẹ̀ bá láǹfààní àti wọlé kó má jẹ ẹjọ́ tó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ ṣàlàyé yẹn délẹ̀délẹ̀ kó kún kó lè bá yé àwọn tó fẹ́ bá yín dá sí ọ̀pọ̀lọpọ̀ wa la àmọ́ bí wọ́n ti béèrè ìbéèrè ẹ má bínú ó dẹ jẹun fún yín lápẹẹrẹ kan ó ń bọ̀ níbi iṣẹ́ lálẹ́ ọkàn tó wá ń dààmú díẹ̀ kékeré báyìí èèyàn méjì ló pè mí lórí ìbéèrè ẹyọ kan ṣùgbọ́n táwọn méjèèjì tí ìbá ṣe pé sùúrù bá tó fẹ́ dá inú ó sì máa bí yín síra yín gan àti sáwọn tó ń pè yín ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ẹ kalẹ́ sà ẹ kalẹ́ o ẹ jọ fẹ́ béèrè ìbéèrè kan nìyà ẹ ṣe ní sùúrù ká dé orí ètò a ti ń pè tipẹ́ nọ́mbà yóò kí ń wọlé ẹ má bínú ó dá tó bá di aago mẹ́wàá àbọ̀ tó kún bí ọgbọ̀n ìṣẹ́jú sí ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pè nírètí pé màá ti wà lọ́fíìsì àwọn omi ó ti lè máa ṣàkọsílẹ̀ rẹ̀ rárá lè dúró ìwà yẹn sá ok ok kí lè wá fẹ́ bá a fẹ́ sọ béèrè wá fún yín ni ó dẹ ẹ béèrè béèrè yín ẹ ìbéèrè yẹn ni pé ẹ jọ ẹ má bínú ìbéèrè mi ni pé ẹ jọ nǹkan oṣù obìnrin kí ló ṣe a ní nǹkan oṣù obìnrin ẹyin pé nǹkan oṣù obìnrin kọ a ní kí ló ṣe láì ṣe pé yẹn yàká sí yàn ìwọ ní nǹkan oṣù obìnrin mi owó dà màdàmù ẹ ní sòrò ṣé nǹkan oṣù obìnrin tó ṣàdédé dúró láìpẹ ọjọ́ ni àbí nǹkan oṣù obìnrin tó ń wá tí ò dá àbí nǹkan oṣù obìnrin tó ń ṣe ségesège àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ tí ń yé yín náà èmi kọ́ ni obìnrin èmi ò mọ ohun tó ń ṣe ẹ̀yìn ó ṣe máa yé mi èyí tó ẹ mú ka nǹkan bíi mẹ́ta kalẹ̀ ń sọ ló yẹ kó ti yé èwo ń nú ẹ̀ ó dùn gan o àwọn ọgbọ́n búrúkà mi tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbọ́ ni èèyàn kan lójú ẹ̀ fún lásìk ló ń bẹ̀rẹ̀ mi kódà kẹ ti máa gbọ́ tipẹ́ èèyàn wá túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ ṣàlàyé ohun tó ń ṣe yín kódà kẹ lọ dọ́ dọ́kítọ̀ òrì kó fẹ́ gbà sórí nbá tún bẹ̀rẹ̀ ẹ má bínú àbí tí wọ́n sọ ẹ má bínú torí ọ̀lọ́ ẹ ní sùúrù ẹ gbọ́ mi yé ṣé ó ń yọ̀ ni àbórùn mo máa gbàlejò tèmi máa bá mi lórí afẹ́fẹ́ lórí aago ó dáa tó bá da aago mẹ́wàá àbọ̀ ẹ pè mí má ti dọ́kún ṣe ń lọ ni. ìkejì náà tún kò tún ṣe bákan náà pé àwọn tí ìjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni àwọn tẹ̀mí fẹ́ mọ̀ ni ká lè bá yín bẹ̀rẹ̀ pé ìkan oṣù obìnrin tó ṣàdédé dúró o kí náà lè lò lọ láì tó ọjọ́ tí ó fi padà wá àbí èyí tó ń wá tí ò dá àbí èyí tó ń ṣe ségesège ẹsẹ wá ń pẹnu mọ nǹkan oṣù obìnrin kan ó yẹ kó ti yé iṣẹ́ mi báyìí ṣe nǹkan oṣù ni àwọn gbọ́ pé obìnrin lèmi ni kọ́rọ̀ wọlé amúni wí dáadáa lẹ́yìn oyin ẹjẹrẹ so ẹwúrú yẹn ń sìn aṣọ pé òun ti sọ náà nìyẹn mọ pé yóò máa ṣe kí wọ́n dáhùn lóhùn sìn ẹ̀yìn àgbà yóò lè ti yí ẹ̀yìn inú ilé ẹ bá wọn dáhùn nǹkan oṣù obìnrin orí bákan iṣẹ́ ńlá la gbà kó luwa ṣàánú ẹ lọ ta ló wà lójú òpó ẹ káàárọ̀ ẹ̀ló sà ẹ̀ló ẹ káàárọ̀ ọ ti dà ẹ̀ló
5: ẹ̀ló sà anything nípadà
0: mo ní kẹ́kẹ́ nípadà fún kí nìyẹn
5: ẹrí ìgbà tí mo wà ní kékeré tí mo wà ní ọmọ
0: òde ṣé ẹ ti pè sórí ètò lẹ́ni ni sà
5: bẹ́ẹ̀ni
0: mo wá ní kẹ́ pé padà
5: ẹ wá ní kí n pè mí padà bá ṣe díẹ̀
0: ṣàtisọ fún yẹn pé kókò pàlórí ètò ok oya ok ok oya àkókò tẹ pè sí àǹdúpẹ́ ń gbà yẹn ni oya mò ń gbọ́ yín.
5: ìgbà tí mo wà ní ọmọ kékeré
0: ó ṣe
5: pa fún mi
0: wọ́n ṣe kí ni
5: wọ́n ṣe ìfà
0: fún yín.
5: Ìfà fire the body was on the picking back what the volume for that. And I'm a block, the ballon, a block. So, what are you doing? One went through that mistake, madam. What do you do?
0: Ah, Kosimbi. Kosimbi. Ah, it is so fun. Where did you do it? Ewa went to your chef for me. Kimi o ti ai ti njo aba rin ko won a ma je ki elepe leyin to ko ma jori a fe bi ele sugbon lowo lowo ti mo le da lo ni pe a le ni to nse yen lowo lasiko agbodo poro tara wa je se ma binu o pin orisi elo ta lo ojo pe oluwa loye babi
5: eni ba je fun
0: yin ase idumare
5: ori ko mo ni premise o ya la la
0: lati o ben ti kini
5: wa wa
0: ti mo ba gbo yin obirin ti nkan osu e sa dede duro sugbo tojo ori re o ti tasiko to ye ko duro kinu a le se si nkan tan bere niyan okay sir a je ba won dodo like ko si le ke ma rujo o ta lo wa loju oko e ka ro. Hello. E bo un soke agbo yin lori afefe.
5: Baba wo ni adele ti na mo. Ta mo pa wa ten ya.
0: Baba wo le adele ke so wi pe.
5: Awon mo fun lawon samu ta na mo.
0: Won lawon ma fun yin ni awon samu kan te ma lo. Okay. Oda ko si wahala. Baba na tin gbo, won tin gbo yin ko se wu. Baba adele ke. Si sa mo kale o. Hello, ta lo wa nbe?
6: E
0: kaaro sa.
6: E kaaro.
0: E kaaro e ti wa lafefe ati nda yin lohun.
6: E go omo to ba nja to.
0: Nja to.
6: Je kira keke ti nja to. Ti to yo de stop na ti tu ti dagba na ade ti ka ti ka.
0: Okay. Mo to ni na. O ti ye mi sa omo to nja to lati gba iwe. Hello ta lo wa ti en ko sile sa hello ta lo wa nbe to ba ti pe eje ngbo edakun e ka ro
5: e ka ro sa
0: e ka ro
5: e ku ti ti wa ju
0: o lo aso e se ma
5: e kwa
0: ko ni re yin
5: o ke gbogbo awon baba baba ti
0: awon baba na nki eyin na e se won
5: e ka won ya ya yin na olorun ni pe won pa
0: ami eledumare
5: olorun ma
0: ami o
5: akoko igba akoko ti ma pe wole ni inú mi dẹ̀dùn pé mo wọlé.
0: Esma.
5: Ohun tí mo fẹ́ sọ ni pé àwọn bàbá yẹn a gbọ́ ọ̀rọ̀ àwọn kan dáadáa nínú wọn. Mo ta gbọ́ àwọn kan dáadáa.
0: Nẹ́tíwọ̀kì náà máa ń fà nígbà mìíràn.
5: Bóyá nẹ́tíwọ̀kì ni wọ́n fà.
0: Nẹ́tíwọ̀kì ni ẹ má bínú.
5: Àwa náà wò pé nẹ́tíwọ̀kì ni ìyẹn inú. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ni pé ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ gbé dání yìí iṣẹ́ tó lágbára ni. Ọlọ́run ó sì máa bá yín ṣe.
0: Àmì ò wá
5: ní. Nítorí iṣẹ́ ìṣe yóò yàtọ̀ sí pé àwọn tíṣà tó ń kọ́ àwọn ọmọ ti ń dàgbà sí.
0: Nǹkan ṣe.
5: Mo ṣe rí gan ni àkọ́tùkọ́. Torí pé ẹni tí nǹkan ṣe á máa ká lára burúkú bí ẹni pé nǹkan tẹ̀ ń sọ yẹn ni kó mú nǹkan yẹn kúrò kíákíá ni. So á jẹ́ kí àsìkò afẹ́ wà gan nínú n tó ń gbọ́ tó n tó fà á nìyẹn ẹ má bínú.
0: Kò sí wàhálà yẹn
5: ni. Ẹ máa bá wa fi sùúrù
0: tẹ̀lé. Tó àti gbà máa ṣe kò sí wàhálà. Kò sí wàhálà yẹn ni. Ẹ ṣeun.
5: Ìwé yẹn sà ṣe bí ní tuesday rẹ ni a máa rí tàbá wa sọ fún
0: ìtọ́jú. Ó dàbí wá láàárọ̀ látilẹ̀ ọmọ ìtìlẹ̀ bá ti mọ́ níbẹ̀ lọ́fíìsì lọ́dọ̀ wa. Kò sí wàhálà.
5: Ẹ kú ìtẹ̀síwájú.
0: Mo dúpẹ́ ìyá mi ojú òní tí ìyẹn ṣe mo dúpẹ́ gan ma. Ok. Ẹ ṣe. Mo kàn máa rọ àwọn èèyàn wa náà pé ẹ̀yin náà dàpọ̀ ẹ̀yin náà gbọ́ àwa náà yìí. Pé ìyẹn ni wá. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá nìkan sì ń ṣẹnu ayé. Olúwa kó bá wa ṣe ogun ayé kálukú wa. Bí ká gba bí méjì sí ká fi máa lọ dá wọn gbọ́dọ̀. Hello.
7: Ẹ
0: káàárọ̀ o.
7: Ẹ káàárọ̀ o.
0: Ẹ sà.
7: Akwete.
0: Ẹ sà.
7: Ẹ jẹ́ sà, mo fẹ́ bèrè nípa kankan ni.
0: Ọkùnrin yà kálẹ̀ kan kò lè gbọ́n dàrú sí. Yẹ sà ń gbọ́ yín sà, ọmọ ẹ ló ń di sọ́ọ̀bù mi bí.
7: Ẹ sà. Nípa òwe ẹlẹ́nà ni mo fẹ́ bèrè.
0: Òkun ẹlẹ́nà.
7: Àǹfọ̀rí kọ òwe ẹlẹ́nà.
0: ẹ ṣeun tó bá jẹ́ pé ìyẹn bá ní sà owó ẹlẹ́nà àwọn àgbà ti ṣiṣẹ́ tó pọ̀ lórí ẹ̀ láìní dára wa láàmú ẹ lọ gẹ́ẹ̀tì ìwé yẹn tẹ bá ti gbogbo tẹ ṣe ń bẹ̀ tí ó fi di nǹkan gbàgbé inú ayé yín ó pọ̀ rẹpẹtẹ nínú òwe yẹn àwọn èèyàn dẹ̀ ti jẹ́rìí sí i lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a lè kà á tán ẹ ṣe ẹ ló ta ló wà ńbẹ. A tún ń gbóhùn orí rédíò padà lọ́dọ̀ yín ṣé fóònù tẹ́ ń lò náà lẹ fi ń pè ní.
8: Ẹ̀lọ́ mi wò.
0: Ẹ̀lọ́.
8: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
8: Àpẹtù.
0: Ẹ ṣeun.
8: Mọ́mọ́ bàbá wa Ọláríwájú tó dá sí tòun jọ
0: kìnìhàn. Kódà mo ẹni kílẹ̀ sọ.
8: Mọ́mọ́ bàbá wa Ọláríwájú.
0: In fact, mo ti ń wá nọ́mbà wọn gan-gan ti fẹ́ pè wọ́n.
8: Jẹ́nẹ́bà tú Amiru.
0: Sá.
8: Òun jẹ́nẹ́bà tú Amiru.
0: Ẹ sà.
8: Òun ní lórí program bí gbàgbé pé kẹ́ ẹ kìkì malaria.
0: Ah, ẹ tún ti rí malaria látòrí afẹ́fẹ́.
8: Mo ní gbọ́ ìrẹ́lú àti kàtà bí kọ́ kankan bóyá kẹ́ ẹ kìkì malaria.
0: Bóyá
8: network
0: tó ẹ ṣe wọn ẹ kú ìfẹ́ bóyá network ló wá jẹ́ kó rí bẹ́ẹ̀ àmì ọlọ́run kò wá sí wàhálà kankan bóyá network ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín àbí ohun tí mo sọ yẹn yín àlàáfíà aláwa àṣekàtà àṣekọ àṣà ìsan ó péré báyìí alágbára ìlédè mari ìkákan oníṣẹ́ yìí náà lágbára ọlọ́ ẹ kú ìfẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín láti jẹ́ ká sá máa dúpẹ́ èèyàn mi dáadáa tí yóò ní bàjẹ́ kankan oníṣe gbogbo ẹ fọkàn balẹ̀. Ẹ má bínú bóyá network ni. Kankan oníṣe wa kò ní ṣe ẹlẹ́dàá wa. Kò sì ní ṣàlàáfíà ara kálukú wa. Gbé dórí àwọn ará ilé wa. Ẹ ṣe ọ̀rọ̀ yìí pé. Ok. Ẹ̀lo wọ́n ti ń kọ̀ pélébé pélébé wa. Ẹ̀lo. Ẹ̀lo. Ẹ̀lo sà. Àbí. Olú ìjọsìn mọ́ Adéwòye. Ẹ̀rí Jésù wọn tún kí wa kíwé ẹ̀dùn sáà. Yẹn lórí ìkànnì TikTok lọ́hùn-ún. Dẹ́pà Kẹ́sìkì. Wọ́n ní ẹ̀dùn sáà bákan náà. Ẹ̀lo ta ló wà ń bẹ̀ yìí? Ayé ni ẹ káàárọ̀ o. Rọ̀rọ̀ ẹ bá balẹ̀ bí àwọn èèyàn jẹ́ kí ló lè lé tó yẹn. Báwo gbé tiẹ̀ tó wà lójú afẹ́ ìdákun? Hello, èèyàn wa ni wọ́n. Ẹ kàlẹ́ o, ẹ káàárọ̀ o, ilẹ̀ ti mọ̀.
9: Ẹ bá ọ̀sẹ̀.
0: Yẹ sà.
9: Ẹ dákun ọ̀sẹ̀ bí àgbàgbà ni ẹ̀sẹ̀ ni pẹ́tẹ́lẹ́ ló bá mú mi lọ́mọ jí kí ó wà kó ọ̀bọ̀tọ̀.
0: Pẹ́tẹ́lẹ́.
9: Ẹ.
0: Padà àwọn àgbà ti wọ́ kò sí wàhálà wọ́n á dà yín lóhùn láìpẹ́. Hello. Hello. Ẹ káàárọ̀ sà. Kò pé àdàdà ẹ̀ má jẹ́ àdàrà wa lásìkò. Hello, ẹ káàárọ̀.
10: Ẹ káàárọ̀ sà.
0: Ó yà ṣé kò tí ì pé ni.
10: Ẹ sà.
0: Yẹ sà.
10: Ẹ̀dọ́.
0: A wà pẹ̀lú yín à ń gbọ́ yín.
10: Ẹ̀sẹ̀ láti fẹ́ ẹ̀mọ́ ẹ̀jẹ̀ báwo la ti lè rí ìwé ìrìn àjò ẹ̀dá
0: yẹn. Ẹ̀rẹ̀ ìwé ìrìn àjò ẹ̀dá. Ok, màá fi nọ́mbà kan síta nkọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Màá pe náà wọn á ní kọ́ pe nọ́mbà kan sì yẹn kọ́ sílẹ̀. Wọ́n á ràn yín lọ́wọ́ bí ìwé òṣè dọ́dọ̀ yín nísìnyìí. Àbí ohun tí mò ń sọ òye yín. Màá pe ẹ farabalẹ̀ o. Láàrin bí ìṣẹ́jú méje sì màá ní kọ́ pe nọ́mbà yẹn má wọrí.

0: de ipe yen ka fi yen ka di ll abi bu wa ni awon yen ma npe repete gan ma so ti lo hello o se hello ah hello e karo e karo
1: ataza
0: e ko legbe radio yen ka le gbadun yen dakun
1: egu ese ba so yo
0: tikini egu ese ko ba egun ese ba nsan yen lo lewe la atori lo lu yen o ti oluwa ti lo fa ewe la ewe la ewe la ko ewe la pupa ewe la ara pupa e to ba ri kan wa pe lodo tin ati ori eni kan gun papo ke ma fi wo lole agbare leduwa yo kapa re fun yin bi en ti jenu be todo me oloye ni suru oloye adedo mo ri pe tin pe wole dapo ni suru je mo fe gba gbe tan le hello e ka ro sa yes yes sir
1: e to elebi ma go eto yin
0: yes sir
1: e je mo fe je ti yan kan ti ogo lu ba nsi e je ki ni won do ni sisa
0: o yoju ni akolopo yen lati ba won ti gberu gberi yen ta de nkan wa yoju ni e le yoju si mi le ojo isegun ni ago mesan laro ni le se wa ni felele mbadan baba ti mo sadehun fun pe won pe number ba npe number odo yen beyen so e baba e ko number yi sile fun en to fe rawo yen lati sayin won ba yin mu de garage won o si seto e fun yin bi o se kan yin lara en le wa foloko lowo leyin gba te ba sanwo we tan te ba ti sanwo we wole be go be se rin e gba number yi ta ba ti pare eto ke pe ni oya pe number yi sita
2: 091 091 33 33 21 21 30 30 57 57
0: pele kan si
2: 091 091 33 33 21 21 30 30 57 57
0: e seun e pe number yin ta ba ti pari eto baba to la n fe ra we lati seyin tabi elomi na lati bomi ti iba sigboro badan ona ti o gba ti o fi teyin lowo leyin igba te ba sanwo we ejo so won a de salaye elekun re re awon ti a n pe si na ado e gba o ti sawuri ti e ba o elo ta lo wa mi o jare e karo
3: e ka le ku fe
0: e lo nso
3: e karo
0: e karo e ti boru e fe a n gbadun yin
3: e
0: sin bi radio wa
3: bẹẹni
0: ah e ki le wa fe ka se fun
3: àwọn ìfàlẹ̀ gbọ́ ni mo sálọ sí àmì kan ni mo rí.
0: Ẹ rí àmì kan.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Kí làmì náà?
3: Mo rí pé ẹgbẹ́ mi ó kú sí iwájú ìta lórí àbáwọlé.
0: Lọ́dọ̀ yín.
3: Bẹ́ẹ̀ ni ìkan kú sí orí fáàmù.
0: Odì méjì.
3: Ọjọ́ kan náà bẹ́ẹ̀ ni. Ìgbà tó máa fi àdúgbò ìjọ pé ẹ fà rẹ̀. Ojú wọn jẹ pálọ̀ àti gbogbo òkiri oṣù tí wọn á fọ àwọn oṣiṣẹ ọdẹ.
0: Ìyẹn ṣẹlẹ̀ tó ọjọ́ mélòó.
3: Ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ ní ìjẹta.
0: Ẹ rí i pé ẹyẹ lè kó sójú ọ̀nà yín àbáwọlé.
3: Bẹ́ẹ̀ni.
0: Ìkejì dẹ̀ kó sí orí páànù lókè.
3: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tí ó fi wá di bí ọjọ́ kẹta lẹ́yìn ìgbà náà àwọn oṣiṣẹ́ ọdẹ wá pọ̀. Nígbà tí ẹyẹ lé
3: ẹkú. Oṣiṣẹ́ ọdẹ pọ̀ gan-an ló ń gbé wọn nígbà tára ògiri.
0: Àtàrà gan-an. Nígbà tí ilẹ̀ mọ tẹ báyìí tẹ bá lójú ọ̀nà àtòrí páàdù kí lẹ ṣe sáwọn ẹyẹ lé yẹn. Kí lẹ ṣe sáwọn ẹyẹ lé yẹn nígbà tí ilẹ̀ mọ tẹ bá wọn níta èyí tó kó sórí páàdù àti èyí tó kó
3: sọnù ni o.
0: Ẹ sọ méjèèjì nù.
3: Bẹ́ẹ̀ni, rárá o rárá o.
0: Ṣùgbọ́n wọ́n máa ń fò wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
0: Kásá. Ọkẹ́.
3: Àmọ̀ láti gbà yẹn ṣe ní orí kankan lé mọ́ wọn ọ̀wá
0: mọ́. Wọn ọ̀wá mọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti dá. Àwọn àgbà ó tu fún yín wọn ó ṣàlàyé ẹlẹ́kùnrin rẹ̀ ẹ̀ má wọ́rí ìyá wa. Owó ayé òní borí wa lágbára Elédùmarè. Ó ti tó ni. Yọ gbé ẹyọ kan sí kọfí dá.
1: Ọ̀sẹ̀ ọmọ ọ̀fẹ́ ṣe
0: o. Àmì Elédùmarè ma.
1: Ẹjọ̀ ọmọ mẹ́kan ni mo fẹ́ ṣàlàyé ọ̀sẹ̀ yìí.
0: Ó ya ní pápápá.
1: Tóò ló wà. Wọ́n á lọ sí sáfíìsì. Màtọ́wọ́ sáfíìsì wa ní òun sọ̀kù lára kí wọ́n sáfà ẹ̀kọ́ sóòlù lára. Ẹ̀lú.
0: a wa pelu yin an gbo yin
1: ni
0: gbo yin o lala pe won ta
1: eni
0: suru
1: ati gba yen laye awan gbe kaakiri nigba to
0: je eni suru o lala pe won ta epo sohun lara loju orun ewure ta eranko o ta epo si lara loju orun oke o fun ko sohun lara ah loju orun
1: o lala
0: igba to wa ji lo wa ba ikun lara re
1: be o wa ba ko lara to wa be na loju windu re
0: eran ewure
1: be
0: so era ewure to ba yen ti ku ni abi aye re lo ba be
1: aye going to 7 years now
0: going to 7 years lati gba na le tin gbe ka kere
1: ati no se
0: be oluwa ti wa do we o mu number yen fun mi ma je ki number yen la se number tin e duro sibe won bo ya wa se ayo ra da duro be yen se ba gbo mi agbo so gba le ni se gbagbe eni teye tele lati le ibade lo de kaduna eye wiwi se gbagbe ti won se gbagbe en tin koja lo ti won da mi si lara ti o si re tin fun mi se ohun lara ani mewa nbe nu aye afi kele du o ma ko ayo se gbagbe ta layan nigba ta won ayan lo pade won jeje ara won to mu si wo pe nu shop to mu to gbe ni awo re lo si ma wa go fun hello hello ma e ka ro ma oluwa lo ye ko legbe radio
1: mo ti ko legbe radio mi ti legbe radio
0: yes ma
1: ehn ti mo ga so eni to ba ni ipenija na ko ma oju
0: awon eyan ju kan ti wa ninu iwe fun glaucoma yen nba gba yin oju pe ke lo get iwe yen ke se awon gbe oju to wa ninu e oluwa je ko ba yin lara mu to wa ri bakan e je ka gbo leyin gbana so ti ye ayo da duro bayi awon eyan si npe tori pe mewa nsele nu aye o gbe ipe baba wa oloye ka fi yen bere oloye
4: doctor
0: tin yo ni baje ba mi
4: e ra jora
0: oluwa loye o
4: oga o
0: oga nkan se
4: oloye ayo pe na jeto
0: baba mi ko nere yin
4: dagbe jora ba doctor
0: e ni wo
4: ami ami doctor
0: baba mi
4: ase bere ni o
0: to oloje agunle ayo
4: eri no ni
0: o
4: ton ya ton ojo
0: orisu ti yato bayi
4: eni ti ba o tun wa lati mo pe ton ya ton
0: kasa
4: ati spata
0: oya
4: opo ti won gbe wa ibi ko ye ko polo ko gbe wa e ku suru
0: baba bi ki la se ati gba mo se
4: awon ni pa nbe nu aye
0: atara se bi kan lo ti se tele ehn
4: la gbo won kan bi yan baba o ni pa
0: e ma seun
4: so ba wa to yan ba wa aye ko pe bo se pade ko pe bo se pade awon onisegun
0: ehn
4: sibe baba o ni pa nbe nu won
0: to
4: ise ti wa ko
0: e seun o dupe
4: o ni ẹ̀kọ́ yàn bá mọ ohun tí ń ṣe ìléwé àtẹ́gbó lè tọ́jú ọ̀pọ̀ yẹn kọ́ gba tútù lọ́nà.
0: kó tiẹ̀ kọ́kọ́ lọ ṣèwádìí kí ló ń ṣe òun.
4: kí ni ṣe ìyàtọ̀ ní menopause ò tí ì wọ́ tó ti lọ tútù wọn ní ò tí ì wọ́.
0: ó lè bá wọjọ́ orí tiẹ̀.
4: ó lè bá lọ fọ́ tútù náà ìpín ilé yóò dádúró tẹ́ ẹ bá lọ tútù lọ́jọ́ tuesday ẹ wá lọ fi rìsọ́ọ̀tì yín ẹ lọ bí ran ìrìn àjò ẹ̀dá
0: ẹ ṣeun
4: àti ẹ sọ fún ẹ gbà tí mo lọ sí ẹ pé lọ́tọ̀ wa máa ń pariwo pé ṣe lọ ilé ìwòsàn
0: ẹ lọ ilé ìwòsàn ṣe ti ṣàyẹ̀wò ilé ìwòsàn bẹ́ẹ̀ ni.
4: ẹ jọ ẹ máa lọ ilé ìwòsàn kí tọ́kọ̀ bá tọ́kọ̀ bá sọ ti ṣe yín tán gbogbo àwọn náà dá àwọn gẹ́gẹ́ ń wò àwọn náà ń sáyẹ̀sàn.
0: àbí o
4: a kọ lọ
0: sútùngbà mí náà kátó
4: mọtí
0: kátó mọtí bẹ̀rẹ̀ sí ma lo irinṣẹ́ ìgbàlódé ni wọ́n fi ṣàyẹ̀wò ẹ ṣeun ojàre
4: ìyá bá ń dọ́tọ̀
0: ẹ ṣeun.
4: ìwé ìrìn àjò ẹ̀dá ti yanjú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ṣọ́rọ̀
0: ló ti yanjú.
4: Mo tọ́ pé ìwé yẹn jẹ́ owó pọ́ọ́kú.
0: Kò jẹ́ káwọn èèyàn kókó kàákún.
4: Ìmọ̀ràn mi ni pé ẹjẹ́ lọ rà á.
0: Kó
4: tó dolówó ńlá ká máa rì mọ́.
0: Ó lè dolówó ńlá tàbí ká máa rì mọ́.
4: Ká máa rì mọ́
0: ẹ kú ọkàn àgbà. Ọ̀rọ̀ ńlá ni.
4: Tí a bá lọ ọ̀dọ̀ dọ́kítọ̀ ti òyìnbó. Téèyàn bá kẹ́ wájú rẹ̀ wó lè dá àtà ni.
0: Tó bá ti bẹ̀rẹ̀ sí sunkún.
4: Sáàtẹ̀mọ̀ nọ́mbà dọ́kítọ̀ òyìnbó ni ta ló mọ nọ́mbà wọn.
0: Àbí.
4: Àǹfààní tá a ní ẹjọ́ ọmọdé àsìlò.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
4: Dàmí ẹ sẹ́ni kan nọ́mbà mi tí kò sọ pé tí olórí Adétòkun lọ bá dọ́kítọ̀ nu. Sápẹ́ àmàkọ́ yìí ni kíní kan ní.
0: Wọ́n yọ sẹ́yìn ní. Wọ́n yọ sẹ́yìn náà bàbá dọ́kítọ̀ nǹkan ṣe. A fi sùúrù.
4: Ìyá tó ní jomijomi. Ẹjọ́ àbúyí wa ń pàkè sí ilé o.
0: Ẹ̀jẹ̀ àwọn yóò ti yá wọn náà tó.
4: Tó rọrọ ọmọ Yorùbá adáàpọ̀. Ẹ kú sùúrù dọ́kítọ̀.
0: Mo dúpẹ́ bàbá mi. Mo rò pé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ìyá tó ní jomijomi yẹn.
4: Jomijomi. Kẹ̀kẹ́ mẹ́ta àmọ́ pé ní kẹ̀kẹ́ Ayaba.
0: Kẹ̀kẹ́ Ayaba bẹ́ẹ̀ ni.
4: Kẹ̀kẹ́ yẹn là á máa tún wẹ̀ ń jọ òun tó fi lẹ́bàá yìí kúrò pọ̀ nù rẹ̀ báyìí. Tó bá gbẹ tán là máa fi ẹ lọ já ewé kẹ̀kẹ́ Ayaba hùn. Àwọn àgbà sọ pé tí wọ́n bá ti já ewé kẹ̀kẹ́ Ayaba yẹn tán. Tó wá gbó bí ẹ̀ka fún ọ̀lẹ́mọ̀ fòmí sọ̀rọ̀ fòmí ti kékeré.